ẹ jẹ́ kẹ̀mí àti yín tún máa kí ọba òkè wípé ó mà tún ṣeun ṣeun nítorí pé kò sẹ́dá tọ́lọ́run ọba mi ò ṣe lóore ó yàtọ̀ síra wọn màmá ni ó ṣore fọ́ba ó ṣe tìjòyè lọ́tọ̀ bó ti ń ṣe fún aláboyún mo ní bẹ́ẹ̀ náà ló kúkú ń ṣe fún arúgbó kùjọ́kùjọ́ ǹjẹ́ bá a bá rọra forun rẹjú láti alẹ́ àná bọ́lọ́run ọba òkè bá tún lórí ọ̀fẹ́ àti àǹfààní gẹ́gẹ́ bó ti ṣe máa ń ṣe tó tún wá jí wa sí ìmọ́lẹ̀ alààyè ẹ̀yin ò ṣàìmọ̀ wípé àánú lèmi àti yín la jọ rí gbà ojú ta ti ẹ̀ rọra dì tá a sùn yẹn ṣe mọ̀ wípé ó jẹ́ ìnira fún àwọn kan láti lè pa ojú yẹn dé kán tún là padà bílẹ̀ bá ti ń ṣu bí eléyìí ẹ̀rù á ti máa bà wọ́n á dàbí ẹni pé kílẹ̀ ó mọ̀ tiẹ̀ ṣú rárá ibẹ̀ ni ilẹ̀ á dẹ̀ ti máa ṣú tínú àwa kan máa dùn pé ọlọ́run ṣe wọn mọ́tiẹ̀ sùn díẹ̀ ná mọ́tiẹ̀ sùn bó tiẹ̀ jẹ́ wákàtí mẹ́fà bó jẹ́ méje bó jẹ́ mẹ́jọ ọlọ́run ọba dá gbogbo ògùn ọ̀hún padà fún ọ ta bá tún wá ní káwò ńkọ́ ṣé ẹ mọ̀ wípé òní tún ni wednesday eléyìí tó ṣe bẹ́ẹ̀ tó parí nínú oṣù keje kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ńgbà tí ó bá fi di ọjọ́ sátidé báyìí a ti ṣe kí ni o a tún ti bọ́ sínú oṣù kẹjọ ṣé ẹ mọ̀ wípé bẹ́ẹ̀ ọdún yìí ó ń ṣe bẹ́ẹ̀ ó ń lọ a dúpẹ́ lọ́wọ́ ọba òkè o ọlọ́run tó ṣàánú wa ẹ rí níjẹjọ èmi máa ń dá ńláńlá mo ní tó bá tún di níjọ́ mẹ́jọ mo ní kẹ tún já pàdé lórí ètò ta pè ní àlàbọ̀rùn ọlọ́run tún wá ṣàánú wa ó tún wá gbà bẹ́ẹ̀ ó tún mú ká pàdé lénìí èmi àti yín ẹ wò ó kò sí ní tó yẹ ká ṣe ju pé ká máa kọrin ọpẹ́ kò sí ní tó yẹ ká ṣeju wípé ká máa ṣe kí ni alhamdulillah kò sí ní tó yẹ ká ṣeju pé ká ṣáà máa yin ọlọ́run pé ọlọ́run ó máa ṣeun o torí pé bí ò bá sí tiẹ̀ nínú ayé wa ta là wa ṣé tiẹ̀ fẹ́ kẹ́ tiẹ̀ wa ni dèpò tẹ́lẹ̀ tí ìkọ́lé tẹ́lẹ̀ tí ra mọ́tò wọn tiẹ̀ fẹ́ kẹ́ tiẹ̀ sí lórílẹ̀ alàyè mọ́ rárá kò yé yín ẹ mọ̀ pé àwọn kan tiẹ̀ ń gbóhùn yín lásán wọn tiẹ̀ ń rí yín pẹ̀lú ìpè tẹ́ wà yẹn ṣé mọ̀ pé inú tún bí wọn ṣùgbọ́n ọlọ́run ló ṣàánú wa òun ló mú ká máa wà o àdúpẹ́ àdúpẹ́ pẹ́ òkun splash fm náà ń pe bí àlàbọ̀rùn lórúkọ ètò èmi mọ̀ pé gbogbo ìgbà tá a bá ti ń ṣètò pátápátá la máa ń ní àwọn ojú tuntun tó ń wò wá bẹ́ẹ̀ là ń ní àwọn ètò tuntun eléyìí tó ń gbọ́ wa fún èyí tó já pé ìgbà àkọ́kọ́ yín rèé ẹ̀ ń wò pé ń bo lẹ já sí ọlọ́run ọba ń gbọ́ splash fm lẹ já sí ẹ wò ó ẹ wá bómi ìṣanwó o ògidì ètò pọ́nbélé òun lẹ bá ètò yìí dá lórí ìdílé nítorí pé kí ni olúwo ọlọ́run gangan ló gbé ìdílé kalẹ̀ kò sí tí ẹ̀dá lè jẹ́ kò sí tó lè dà láti kí ni o láti inú ilé rẹ̀ wá ẹ rí àwọn ọ̀gá kan wọ́n máa kanra kò bá jọ obìnrin gbà mí kò bá jọ ọkùnrin tán bá débi iṣẹ́ láàárọ̀ kódà ẹ lè kí mi gan kó mọ̀ tiẹ̀ dáhùn torí pé kí ni nǹkan kan ṣẹlẹ̀ nínú ilé wọn láàárọ̀ bóyá ìwà tí ìyàwó wù wọn expect kò yẹ kó wù bóyá ìwà tọkọ wù o ìyàwó gan ò rò pé àṣé má ìdí a lè ṣe nǹkan tó ṣe yẹn bóyá wọn ní gbólóhùn asọ omi àbí bóná ṣe ń sọ ọjàre ẹyá mi ẹyin ẹsẹ̀ ń jí ẹ wò ó wọn bẹ̀rẹ̀ gbogbo ẹ bẹ̀rẹ̀ sí ní jàn pọ̀ mọ́ra wọn ọkọ kó sínú mọ́tò gbúrúrúrú òdìbíṣẹ́ ìyàwó náà bá síta gbúrúgbúrúgbúrú wọ́n pa géètì dé gbà ìbíṣẹ́ yá a wá bẹ̀rẹ̀ sí ní kan ara yẹn láti inú ilé yẹn ló ti máa kan ara yẹn dé ibiṣẹ́ àwọn ọmọlẹ́yìn ẹ̀ àbáwọn alábàáṣiṣẹ́pọ̀ ẹ̀ àbáwọn ọmọ tó ń sanwó fún wọn kàn máa wò pé kí nìkan tó ń ṣe ọ̀gá wa kí ló ń ṣe ọ̀gá wa ìgbà tó bá yá wọn ti mọ̀ pé ìjọ tán bá rí tọ́gà rẹ̀ rẹ̀ mọ̀ pé inú ọ̀gá dùn lé ní àwọn èèyàn yẹn àwọn alábàáṣiṣẹ́pọ̀ wọn ti mọ̀ pé tó inú ọ̀gá dùn lé ní inú ọ̀gá ò dùn lánàá nítorí pé kí ni bí inú ilé bá ti rí ó máa ń fi hàn lára èèyàn ẹlòmíì nídàájí báyìí bóyá láàárọ̀ kùtùkùtù bóyá bí aago bíi méje àbọ̀ sí mẹ́jọ yẹn tẹ bá pàdé lórí ọ̀kadà tẹ ní ẹ̀sùn ó pariwo mọ́ yín ni ṣé kọ̀ọ̀kan sẹ́yìn ọlọ́kadà ní ṣòwò tí sùn tó ni kí ló dé ṣé èèyàn kankan ló sọ bí lẹ́ẹ̀kan ni ẹ̀yin ẹ wá ṣèṣì ẹ wá tẹlòmíì mọ́lẹ̀ nínú kẹ̀kẹ́ márúwá àbí nínú ọkọ̀ micra oh my god yóò fọpọ̀n rí orí yín fún yín débi pé ẹ̀yin gẹ́ẹ̀tì túra yín wò pé ẹ̀ wá tún gbà mí ọ̀rọ̀ yín bọ́ mi kí ló wá dé léṣùpá faragbá yín àbí léṣùpá tẹ̀yìn mọ́lẹ̀ àbí léṣùpá a ní kẹ́ ẹ sún nǹkan kan ti ń ṣerú ẹ̀dá bẹ́ẹ̀ láti inú ilé ǹjẹ́ gbogbo inú ilé tó ń wó kùtùkùtù bí eléyìí gbogbo inú ilé tó jẹ́ pé
eh ewo Olorun yo se kini o yo saanu gbogbo ko wa mo kiwa o wi pe a ko afomo niyan se bo tun lojo o tun se weli weli lodo yin abi hm akoko ni damu oye bojo ba ti ro ba yara ma ntugbo ni eh ojo ayo ojo itura l'Olorun ma lo ma ro fun wa se akoko ni to ti pe wakati kan abomo lori eto bayi ko ye yin bi eh o eh eh o ku wakati kan ati seju bi metadilogun taadijo lo edakun e mo sun o da mo koji ma sun wa gbogbo eyin te tin gbo mi ba ye dakun ye didie didie didie didie e tete gba ji ma sun oji boya o ti ji boya ko ti ji mi ro pe ma fun ni ji ma sun to ba ti lo bi ele o ma fin disturb mi ni igba ye ni o ma lo nde lati United States of ile tutu a mo ni bo ni ka ti wi gan eh bele ko a mele yin ko yin sita be ni e baba mi lati yanofa mo ki yin e se gogo alaji belo mo ki ba mi side ata kankan wo wa de njejo ah e sa mo binu pe mi ti e we yin yin wo ma mi ayo yawo na e wo mo mo pa lafia lewa gbogbo eyin te ti e pote pote pota di jo nse to yi ah mo ki yin oju oko na tin eyin to ju opo Facebook e dakun e ma ba mi te like o e de ma share program comment yin e je ki ma ri eh eh o se koko se pataki o e wo eyan kan won fun wa ni card won ni pe ka fun awon eyan eh eyo bi melo kan lori eto ni aje yi ma de se be ma mu awon eyan loju opo Facebook awon eyan na ti won ba de titi pe wole na eh o ma tun mu awon na bi o se e wo

bẹ́ẹ̀ ni bí bàtà bá ti ṣe bẹ́ẹ̀ tó jákùn ta ni o ṣàìmọ̀ yí pé ẹ wo ọ̀rọ̀ ti ṣe kí ni o ó ti gba sùúrù o torí wípé bí bàtà ò bá sí òde òyá kò sí béèyàn ti ṣe lè gbé aṣọ lówó iyebíye sọ́rùn tó ṣojú rètè rètè tán wá wò lọ́wọ́ ọ̀sàlẹ̀ tí ó wá wọ bàtà ẹsẹ̀ kan àbí tí ò wọ kankan rárá àwọn èèyàn nìka ọlọ́run ọba o nǹkan ti ṣe wúmà yẹn nǹkan ti ṣe má yẹn ṣé wọn ò rí kó tó jáde ńlé ni ọlọ́run ọba òní jó jẹ́ pin wa àwọn tó dẹ̀ wà nírú ìpele bẹ́ẹ̀ ọlọ́run àbá wa dáwọlé wọn á dẹ̀ ṣe kí ni o á wò wọ́n sàn nítorí ìjọba àsìkò yẹn ó ti kò tiẹ̀ wá dúró dẹ̀ nìkan kan mọ́ báyìí eré tètè ni ká tó wí ká tó fọ̀ bí ele ó ti ṣe kí ni ó ti ṣe bẹ́ẹ̀ ó ti lọ ìpele mẹ́ta ló ń bẹ lórí ètò tá a pè ní àlàbọ̀rùn ìpele àkọ́kọ́ àpele àmọ̀ràn ni o ṣẹ̀rí ìpele kejì òní à ń pè ní kó tó dàlàbọ̀rùn kó tó di àlàbọ̀rùn yìí ó wà fún àwọn ọ̀dọ́ langba wa lọ́kùnrin lóbìnrin tá a bá ń sọ̀rọ̀ nípa ọ̀dọ́ langba kò mà kí ń ṣe bóyá bí àwọn ọmọ 20 years ọmọ 21 years tán tó jẹ́ pé tán sì wà ní under òbí wọn àwọn ọmọ tó jẹ́ pé tó yẹ kóbi sì máa sọ fún pé báyìí ni ó ṣe kó wá jẹ́ pé àwọn ni wọ́n máa sọ pé tó bọ́mọ ogún ọdún bó bá ní ìgbéyàwó yá lọ́dọ̀ tí a níbí a sì béèrè àwọn nǹkan tó yẹ ká béèrè lọ́wọ́ ẹ̀ tó bá wá padà tiẹ̀ ti wá níwọ̀n náà gan experience mélòó ló ní ọ̀tọ̀lọ́gbọ́n ìwé o ọ̀tọ̀lọ́gbọ́n iṣẹ́ ọwọ́ ta kọ́ ọ̀tọ̀ ní ọgbọ́n okòwò eléyìí tí à ń ṣe ó yàtọ̀ gédégédé sí ìgbéyàwó lótìtú àti lódodo ọ̀dọ́ míì ó ní ọgbọ́n lórí ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ọ̀nà tí èèyàn fẹ́ gbà kọjá tí ò tiẹ̀ wá tiẹ̀ ní experience àbí tí ò tiẹ̀ ní wípé àwọn èèyàn báyìí pé wọ́n tiẹ̀ ti pé wọ́n ti kọjá ń bẹ̀ rí tí wọ́n ṣe àlàyé rẹ̀ fún àbí tó yẹ yékéyéké ṣe mọ̀ wípé ọ̀nà yẹn máa ó máa dàbí ẹni pé ó máa rí bákan èyí gangan ni nǹkan tí à ń bára wa sọ wípé lábẹ́ àkóso bó tilẹ̀ wù kí ó rí a rí pé àwọn ọ̀dọ́ yìí wọ́n tójú bọ́ wọ́n ṣe kí ni o wọ́n jẹ́ ọ̀dọ́ langba ohun tó ń ṣẹlẹ̀ ni wípé àwọn ọ̀dọ́kùnrin àtọ̀dọ́bìnrin méjì tán máa ń bẹ̀rẹ̀ àníyàn bọ̀ bóyá èyí ọkùnrin wá ń ṣe àkíyèsí wípé ọmọbìnrin yìí dọ́gbọ́n ya ọ̀lẹ́ ó ya ọ̀lẹ́ o ó ya òròjú àtọ̀lẹ́ṣẹ́ mọ̀ pé ó fẹ́ rí bákan náà díẹ̀ náà ló fi yàtọ̀ síra wọn àbí pé okùn dùn ká mọ́ tẹ fóònù pọ̀ tó bá ti ń tẹ bí eléyìí kò sí ń tẹ lè máa wí kò ṣe kí ni o kò gbọ́ mọ́ a máa wò pé ó dẹ̀ wò ó kóun dẹ̀ fẹ́ gẹ́gẹ́ bí ìyàwó ǹjẹ́ tóun bá wá fẹ́ arábìnrin gẹ́gẹ́ bí ìyàwó báyìí ṣé kì í ṣe wípé ṣé kò kì í ṣe wípé nǹkan míì ló máa ṣẹlẹ̀ lẹ́yìn ìgbéyàwó ohun tẹ́ ẹ̀ fẹ́ kó dàrú nígbà táwọn yóò tí sọyún pọ̀ tán tí mọ̀ yín lọ́kọ̀ àtìyàwó ṣe ẹ̀jà ìmọ̀ wípé ńgbẹ̀ bá fẹ́ra yín sílé bẹ́ẹ̀ tó o dẹ̀ ti mọ̀ wípé nǹkan báyìí báyìí ni ìṣòro ẹni tó o fẹ́ àbí wíkìn pọ̀ǹtì ẹ̀ lélẹ̀ yàrá kó máa fẹ́ lè díẹ̀ ohun tá à ń sọ náà ni wípé ohun tí wọ́n kàn rọra ṣe ni pé wọ́n á send voice note sí nọ́mbà tí mo máa pè tí mo bá fẹ́ parí ètò wọ́n á ṣe lálàyé lẹ́kùnrẹ́rẹ́ èmi máa ń fẹ́ lẹ́kùnrẹ́rẹ́ torí pé nígbà téèyàn bá ro ẹjọ́ àbí tó bá ṣàlàyé ọ̀rọ̀ tó ge láàrin tó mú bẹ̀rẹ̀ tó mú bìkan tíntín láàrin tó jàn pọ̀ mọ́ tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ṣe mọ̀ pé àní lè mọ ibi tí ọ̀rọ̀ ti wọ́ wá mo dẹ̀ máa ń dúpẹ́ lọ́wọ́ àwọn bàbá àti màmá tó máa ń bá wa dá sétò ọlọ́gbọ́n onímọ̀ olóye ni wọ́n kò sẹ́ni tí wọ́n sì darí rí lórí ètò yìí láti nǹkan ti ń lọ bí ọdún mẹ́ta báyìí tó ti ń bọ̀ bẹ́ẹ̀ ni àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run wípé ńkọ́ wọn ṣe ẹnikẹ́ni darí lórí ètò yìí fún ìdí èyí ńkọ́ wọ́n á gba irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ní àmọ̀ràn ìpele kẹta òun la pè ní jẹ́ ká sowọ́pọ̀ èmi á máa tẹnumọ́ pé bí ìfọwọ́sowọ́pọ̀ tó pé tó tọ́ tó yẹ tí ò bá sí láàrin bàbá àti ìyá irú ìrìn àjò bẹ́ẹ̀ àti gbé nǹkan rere ṣe ó máa ṣe kí ni o ó máa fẹ́ nira díẹ̀ tó bá dìjọ jókòó kán dìjọ jíròrò kán dìjọ dámọ̀ràn lórí àwọn ọmọ bó lórí ara wọn bó ni wọ́n ti ralẹ̀ bó ni wọ́n ti kọ́lé bó ni wọ́n ti ní mọ́tò bó ni iṣẹ́ wo ni bàbá ń ṣe tó lè mówó wá iṣẹ́ ìwo ni ìyá ń ṣe tó lè mówó wá ǹjẹ́ jẹ́ mọ̀ yìí pé tán bá dìjọ jókòó bẹ́ẹ̀ báwo làwọn ti fẹ́ ṣe nípa tàwọn ọmọ wọn kán pe àwọn ọmọ jókòó kán gbà wọn lámọ̀ràn kán pe àwọn ọmọ jókòó kán fi ìrírí ayé kán fi yé wọn ṣé ẹ rí àwọn ọmọ yẹn má rò pé àwọn gbọ́n ni o àgàgà tán bá fi lè wọ institution báyìí
ani ikan so fun mi se o ni mommy a o lo na ti dagba na won e ni kini age mo 23 years o lagba ni tara tun na o ohun isomode ma o ah mo ni o kare oko mi wa a loro ta so mo wa pe joko mo wa ba soro o wa nwo mi loke loke bi eni pe ah won o ma titi gbogbo nkan ti mama yi ton sori nitori na nko oko ati yawo agbodo jo fowo so wopo awon pele meta to nbe lori eto leleyi o emi ga nwo ago yen ri pe mo soro yen bi eni jesu ah ago meji ku seju mesan ewo o da ko si wala masare mu e abala moran wa fun wa laarin seju belenja ti mo ba ti mu yen wa fun wa eh ki le fe sele gangan se ri bi ti an lo lori eto ni ipele keji ti mo pe ni ko to dala borun todo langba leni ah Masio, e gbodo sun oni agbara gidi gan ni tori odomobirin yi ko wa ti e wa modu adorun la si o wa wo pe kini ko hun se eyin na le son ti o se fun o e sese ma so o de n bo si fun awon te n gba ni amoran e wo mo gbe fun yin gidi gan gaga bi mo ti se so card wa lori eto ta ma je oju oni ti wa e je n se bi elei na mo nbo aha e se gidi gan ni oda

bẹ́ẹ̀ ni ẹnu tí aráyé fi ń pe adégún tó bá ya wọ́n á mà tún change ẹ̀ gidi gan ni ẹ jẹ́ ká fi ara balẹ̀ fún abala àkọ́kọ́ lórí ètò tí mo pè ní abala àmọ̀ràn ẹ wo ohun tí mo fẹ́ gbà wá ní àmọ̀ràn lé lórí láàjì yìí òun náà mà ni mo pè ní ẹ̀yin òní kíni àní ẹ̀dìdé sẹ̀dìdé kọ́kọ́ ẹ̀dìdé lórí bẹ́ẹ̀dì yẹn bẹ́ẹ̀ ṣe rọra fẹ̀gbẹ́ lílórún ó tún ra yín lọ ẹ̀dìdé ẹ jókòó ẹ lè rọra ṣe bí ẹní fẹ̀yìí tí kẹ fi pílò kẹ fi ẹyin tẹ wà lójú òpó facebook ń bẹ yẹn mo nídi like yín mo nídi comment yín kẹ̀dẹ̀ share program yìí mo sọ fún yín pé ẹnìkan fún wa ní káàdì o àdẹ gbọdọ má fún yín bẹẹ ni ẹ wò ẹ padà bá mi tú àwọn message yín yẹn ẹ padà bá mi tú wọn send tàkọkọ ẹ kan yẹn tẹ kọkọ ṣe yẹn ìyẹn ti kọjá lọ ẹ rí pé ẹ ti ń rí mi wò ketekete báyìí ẹ dákun ẹ wá padà tẹ like ẹ wá padà comment àti share program gẹ́gẹ́ bí ẹni tó fún wa ní káàdì bọ́n ṣe sọ wọ́n ní ká fáwọn èèyàn lójú òpó facebook á dẹ̀ tó fún àwọn tí wọ́n máa ń pè láti ilé náà bẹ́ẹ̀ ni mo mọ̀ pé ti sẹ́ndì àwọn mẹ́sẹ̀jì kan ṣáájú lẹ́ẹ̀kan ẹ rí i pé nígbà yẹn ó ṣe bákanbákan ṣùgbọ́n nísìn ẹ ti ń wò mí ketekete kódà gan bẹ́ẹ̀ nawọ́ bẹ̀ yẹn pé ó yá ẹ wá sínú ilé wa ẹ jókòó yàrá àgbàlejò ẹni kò ṣeé ṣe ẹ kú mbẹjọ ẹ ṣe ẹni mo nídìí like yín ẹ tẹ like send comment yín kẹ̀dẹ̀ ṣe kíni kẹ̀dẹ̀ share program ẹ ṣe ojú òní yín ti làbí àkóso bó ti wù kó rí o kókó àti pàtàkì tí mo fẹ́ bá wa sọ náà ni wípé ọwọ́ tó bá dilẹ̀ ṣe mọ̀ wípé ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ẹ jẹ́ kí n sáré padà ó ní rísìn ẹ má bínú màámu yẹn wá níjọ mẹjọ ẹ jẹ́ kí n sọ nípa àwọn ọmọ tí wọ́n ti wà nínú ọlùdé ẹ mọ̀ pé àwọn ọmọ kan ti wà nínú ọlùdé àwọn kan wà nínú ọlùdé nínú ọlọ́sẹ̀ tí a wà yìí ẹni pọn ti ń ṣe patí yẹyẹyẹ wọn ti ń ṣerun wọn ti ń ṣe gbogbo ẹ dákun ẹ wò ó ṣe rí àmójútó àwọn èwe wa yìí ó ṣe kókó ṣe pàtàkì o ìwọ tó o bá mọ̀ pé bẹ́ẹ̀ ọmọ rẹ ojú méjì lọ àbẹ́yọ kan nínú holiday tí ààyè bá wà nídìí okòwò rẹ nídìí ọjà rẹ nínú ṣọ́ọ̀bù rẹ kí ló ṣẹlẹ̀ tó o lè máa mú wọn lọ kẹjọ mọ lọ kẹjọ máa bọ̀ ìwọ ni ẹ ibẹ àti ra nǹkan jẹ lọsànán kíni ṣé o lè dáná tààrọ bá ti dá tààtọ jẹun lé kó dẹ rọra bá wọn se oúnjẹ sínú kúlà ṣebí kì í ṣàṣepọ òǹranjẹ fún wọn náà lọsọọsán gbà tán bá wà nílé ẹkọ mo bá ti mú wọn tó bá ti ń lọ sí ṣọọbù ẹ àbí tó bá ti ń lọ sí ẹnu okòwò rẹ àbí iléeṣẹ ibi tó ti ń ṣiṣẹ ibi ìwọ lo ní ìwọ náà ló dẹ ní ṣọọbù rẹ ìwọ ló níbi tó gbé ti ń tajà dákun kó àwọn ọmọ yìí dání kó wọn lọ ẹ tètè kúrò tó bá ti ń di ọwọ ọrọlẹ tó bá ti ń di ọwọ bíi aago márùnún èyí tẹta yẹn náà ti tó iṣẹ tẹṣe yẹn náà tó tètè kó wọn kẹ tètè máa lọ lé ẹdẹ mọ pásìkò òjò náà la tún wà yìí ṣé ẹ rí gbogbo àwọn nǹkan tó bá lè ṣe àwọn ọmọ yìí lọ́ṣẹ́ gbogbo tó bá lè hàn wọ́n lè mọ̀ gbogbo àwọn nǹkan olówó ńlá tẹ fowó rà sínú ilé tó jẹ́ pé àgbàlagbà nìkan ló lórí ọ̀fẹ́ àti àǹfààní láti lọ ọbẹ̀ láti lò ó àwọn ọmọ iṣẹ́ mọ̀ yìí pé àwọn ọmọ wọn bẹ débi wípé ibi tẹ́ ẹ̀ rán wọn ò débẹ̀ o torí pé wọn kì í ráyè tan gáàsì ìdáná láàárọ̀ nígbà bá ṣe gbùrùgbùrù tán bá ń lọ sílé ẹ̀kọ́ tẹ bá tún ti dé lálẹ́ náà ẹ̀ tún máa dáná wọn ti ń wò yín bẹ ṣe ń yí bẹ ṣe ń ṣàṣàná wọn ṣe kí ni wọn fẹ́ gbìyànjú ẹ̀ ńjọ kan ìyẹn tẹ bá ń fi wọn lẹ̀ sílé nínú ọlùdé wọn fẹ́ gbìyànjú ẹ̀ o àti wípé gbogbo bíi ìṣáná láìta gbogbo ìyẹn gbogbo ń tẹ̀mọ̀ pé wọ́n fi ń taná pátápátá ẹ dákun ẹ kó wọn lẹ̀ fún àwọn ọmọ yìí ẹ kó wọn lẹ̀ o kódà ẹ lè dìjọ wà ń lé gan ẹ ní mọ̀gbà tán máa yọ́kẹ́lẹ́kẹ́lẹ́ lọ sí yàrá ìdáná wọn fẹ́ lọ ṣe nǹkan tí ẹ ń ṣe gbogbo ẹ̀yin tó jẹ́ pé ẹ ní àwọn ọmọ kéékèèké tán fẹ́ràn kán máa fomi ṣeré gbogbo àwọn báàfù ńláńlá tẹ bá ń pọnmi sí ẹ ṣe kí ni o ẹ wábì kan kù sí tó jẹ́ pé bóyá ẹ máa tilẹ̀kùn bẹ̀ mọ́ ibẹ̀ yẹn ni torí tẹ bá ní kẹ máa mójútó ọmọ tó jẹ́ pé bóyá ẹ ń gbé lọ sí kí ni a ṣe ń pè crèche tẹ́lẹ̀ ni ibo mélòó lẹ fẹ́ sáré dé nínú ilé ẹ̀yin kan yìí náà lẹ wà nínú yàrá ṣẹ́ẹ̀tún lórí ọ̀fẹ́ láti máa tẹ̀lé ọmọ tó ti ń rìn káàkiri
àbí ká tiẹ̀ sọ pé bóyá lè tó tiẹ̀ jẹ́ pé ó ń ṣe kí ni ó ń rákòrò pàápàá jùlọ àwọn ọmọ tó ń rákòrò tó ti ń nà mọ́ nǹkan yẹn tó ti lè nà mọ́ nǹkan kan dúró yẹn ẹ wò ẹ má fi wọ́n lẹ̀ rárá tẹ bá dẹ̀ fẹ́ fi àwọn ọmọ yìí sí yàn ẹ make sure wípé ẹni tẹ́ ẹ fẹ́ fi ọmọ tì wọn èé sọ ń kú o wọn èé sì ṣe bọ̀dá kódà ẹ mọ̀ fi ti dáàdì gan pàápàá yorùbá òye yín ẹ mọ̀ fi ọmọ yín ti ọ̀hún kú àbúrò dáàdì ẹ ni àbúrò mi ni àbúrò èmi ìyá ẹ ni ọmọ yín obìnrin àtobìnrin àtọkùnrin gan ẹ má tiẹ̀ fi ẹ má fi wọn ti ẹnì kankan nínú tó bá ti jẹ́ bóyá bí ọkùnrin ẹ wá bí obìnrin obìnrin tẹ́ dẹ̀ wá fi wọ́n tì gan pàápàá kèé tún ṣe ẹni tí ó tún wá bízì tù dì kọ́ tọwọ́ ẹ̀ tún máa kún kò yé wa tó jẹ́ pé òun gan-an kò rí iná ríra ẹ̀ ẹ gbọ́ yorùbá ẹ dákun ẹ ṣe àmójútó àwọn ọmọ yìí fúnrara yín tó bá dẹ̀ jẹ́ pé wọ́n máa padà lọ sí dékìá náà sí lẹ́sìn náà ni ìgbà tán bá dé ńkọ́ gbóná fẹ́ dúró sí ṣe mọ̀ pé lẹ́sìn wọn bóyá bí aago mẹ́sàn-án àárọ̀ sí aago méjìlá ni káṣá sọ pé wọn ò délé bóyá títí bí aago kan ibo gangan náà fẹ́ wà ibo náà fẹ́ wà títí dìgbà tẹ́yìn máa fi dé ẹ rí wípé ibi tó sèèfù gangan lẹ fi àwọn ọmọ sí bí ò bá wọ̀ ẹ mọ̀ kó wọn lọ ibiṣẹ́ yín o ẹ mọ̀ kó wọn lọ o nítorí pé ayé yẹn ti àwọn èèyàn ní ayé a ti ṣe ayé bí ò ti ṣe yẹ ká ṣe gbogbo ohun tó tí ò gbọ́ rí láyé ìjọhun gbogbo ohun tó jẹ́ pé àwọn èèyàn wọn kò tí ẹ ṣẹlẹ̀ rí gbogbo ẹ̀ pátápátá kò tí ẹ wá nítumọ̀ mọ́ nsìn kò nítumọ̀ mọ́ rárá àti rárá kọ́lọ́wọ̀n bá kó jọ kó ṣàánú fún wa ẹ má jẹ́ àfọwọ́ ara wa ṣera wa gbogbo àwọn nǹkan tó lè tó ṣáà lè ṣe àwọn ọmọ yẹn léṣe gbogbo ibi tán lè múgùn tí nǹkan lè yí lù wọn gbogbo ibi tán lè lọ tán lè wọn lè lọ síbi pọ́ọ̀tì gan tẹ́ gbé ka orí kínní wọn lè lọ ọbẹ̀ kò sí tí wọn ò lè fi ṣeré gbogbo àwọn nǹkan bíi ojú bíi 13 plug nǹkan nínú ilé eléyìí tẹ bá mọ̀ pé bóyá ọjọ́ sátidé tí wọ́n wà nílé ṣúlẹ̀ ni àbí bóyá ẹni ọ̀gbọ́n wọn kan tó ti gbọ́n díẹ̀ wọ́n dìjọ fẹ́ wà nílé ni èmi ìbá ní bóyá kẹ tibẹ̀ pa tíbẹ̀ ò bá wá ṣe é tì pa fún wọn bóyá kẹ wá mú kinní tí wọn ń pè ní sẹlótèpù ẹ fi lẹ ojú kinní plug ń pa mọ́gànà ńbẹ nígbà tẹ bá tún fẹ́ kẹ yọ àwọn ọmọ yóò lọ plug nǹkan o wọn ò lọ o wọn á lọ gbìyànjú rẹ ẹ dákun má jà fọwọ́ ara wa ṣera wa o ẹ dẹ̀ jẹ́ àṣetọ́jú àwọn ọmọ yìí dáadáa tó bá dẹ̀ jẹ́ pé wọ́n ń lọ ṣe ọlùdé níbì kan báwo ni ibẹ̀ yẹn ṣe rí báwo ni ibi tán ti fẹ́ lọ ṣe ọlùdé báwo ló ṣe rí ṣé ẹ lè fọwọ́ ọbẹ̀ sọ̀yà ẹni tí wọ́n ń lọ bá ṣóun gan-an ṣé ó ti dáwo ra ẹ̀ nọ́dẹ̀pọ̀ tí ẹ̀kọ́ ọmọ méjì mẹ́ta lọ pé kan lọ ṣe ọlùdé ẹ dákun ojú òkú ní tiwa o lábẹ́ àkóso bó ti wù kó rí ẹ jẹ́ ká ṣètọ́jú àwọn ọmọ yìí dáadáa nínú ọlùdé tí wọ́n wà mo lérò mo mọ̀ pé ọlọ́gbọ́n onímọ̀ olóye ni mò ń bá sọ̀rọ̀ ó ti yẹyin ju bí mo tiẹ̀ ti ṣe sọ lọ ṣé rí tó bá di níjọ́ mẹ́jọ eléyìí tí mo kọ́kọ́ fẹ́ mú wá tẹ́lẹ̀ yẹn kí ni mo pè lẹ́ẹ̀kan rántí ṣé lè táìpù nǹkan tí mo kọ́kọ́ fẹ́ bá wa sọ tẹ́lẹ̀ mo sọ tọ́pìkì tí mo fẹ́ bá wa sọ yẹn mo pè ní ọwọ́ tó bá dilẹ̀ ọwọ́ tó bá dilẹ̀ rere ẹ máa sọ irú ọwọ́ bẹ́ẹ̀ ọjọ́ mẹ́jọ máa ṣe kí ni o máa gbà wá lámọ̀ràn lé lórí ẹ wò ó ibi tá à ń lọ la ti fẹ́ dé yìí o ọ̀rọ̀ ti fẹ́ bù ṣe ẹ má ṣe kí ni ẹ má tó gbé o ẹ má sùn ṣé ẹ rí mo fẹ́ kẹ jẹ́ kádìjọ gbọ́ kó tó di àlàbọ̀rùn yìí in fact ó ní agbára ẹ jẹ́ kí n ṣẹ́ tọ́mìnà mo ń bọ̀.

0: ẹ ṣe ohun tí bàbá yìí ń sọ ní èdè àfínrínfintin wọn ni tó bá jẹ gẹgẹ bí àbúrò àwọn o wọn ní àwọn àgbà lámọràn kó má fẹ ọmọkùnrin yẹn wọn ní àwọn tó ń lọ mú ọkùnrin ìbá wọn ní wọn lè sọ pé wọn ṣe bí ẹni tí inú àwọn dùn sí pé wọn lè rò pé bóyá òun ló pa ọmọ àwọn ní tìtorí arákùnrin yẹn ẹ ló ẹni tó wà ń bẹ wọn ní kó má fẹ ẹ ló mà àìsàn ni mà ẹ ṣe kó má fẹ lójú tẹ fi wò ó bóyá ìpè yẹn ló dẹ̀ rebi tí o ẹ ṣe ẹjìní adékúnlé wọn tún bá wa sọ̀rọ̀ sí wọn ni wọn ni peace mama wọn ni eléyìí tún di ẹlàbọrun o wọn ni fífẹ ọkọ láti ìdílé kan náà lẹ́ẹ̀mejì wọn ni kò lè easy o hello ẹni tó wà ń bí màá sà á ọlọ́run ló ń tò sá orúkọ yín ẹyẹ sà ẹ ṣeun sà. bọ̀ ṣé ẹ wá gbọ́ díẹ̀ bẹ́ẹ̀.
1: mo gbọ́ díẹ̀ níbi tí ẹ̀kọ́ wọn yà ṣe ìpínlẹ̀ kó yọ̀rọ̀ ló pa wọn bàjẹ́.
0: òtítọ́
1: bá wọn yẹn ṣe tá a ṣe ṣe ẹni bí ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni pé òtítọ́ wọn làwọn yẹn ti sọ yẹn o. ó bẹ́ tàkó pọ̀ sókè kó pọ̀ sókè ajá o.
0: ṣé
1: àkọ́ alágbàríkà tiẹ̀.
0: àmì ẹ ṣe mo dúpẹ́ thank you sir ẹ ṣe mr sheffield láti ìdó ẹ ṣeun púpọ̀ púpọ̀ god bless you. arákùnrin ọláwálé lákànmí wọn ni good morning ma wọn ni ẹkú ètò òní wọn ni please can you retake the story wọn ni thanks wọn ni kí n sáré sọ ọmọ aláìsí rẹ o ẹgbọ o mo ń bọ ẹlẹ ẹni tó tún wà ń bẹ o. okay. ìdílé ìyáná ti mọ́ra.
1: ìdílé ìyáná ti mọ́ra kódà mọ́ra ọkọ̀ sọ̀rọ̀ níbẹ̀ rí. ọ sọ̀rọ̀ níbẹ̀ ọ̀ dẹ̀ rí sọ. ó ní tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ni ẹni tó kẹ́fẹ́ ni ó ti ní àlàáfíà tọ́lọ̀ máa fún ní gbogbo fẹ́ òfin tó bá rí bẹ́ẹ̀. kálẹ̀ ni fílímọ̀ ni nǹkan ṣe tọmọra wọn. ọ ń ṣubú lẹ̀ yorùbá. ẹni tá a sọ pé láti fi ọdún mẹ́ta ni ọkùnrin kò ṣe gbá ó tún wáá orí ẹni tó tún ní ìfẹ́ tó tún wò kò lè fi àlàbọ̀rù kọ́kọ́ fún sọ́ọ̀nì ọ̀tọ̀ọ̀tọ̀ lọ jẹ́ ìyá àti ìyá wọn lọ́pàdé kódà gbàtọ́ ń ṣiṣẹ́
0: tọ́ba lọ fún mẹ́tìn náà mọ ọ́nà máa ríra wọn.
1: tọ́ba lọ kíni sí lọ rí ọ pírípì kò lọ́sọ̀ níbẹ̀ kó tó ti tọ́ pé ìyá àwọn lẹ́gbọ́n ya tiẹ̀. ó lè fẹ́.
0: lójú tẹ fi wò ó. ó dà nígbà tí ẹ ṣe sùúrù sáà nígbà tó ń múra wedding tó kọ̀sẹ̀ méjì tí arákùnrin yẹn fòṣánlẹ̀ tó lọ tó tún wá jẹ́ pé ìyàwó tó fẹ́ ń gbà yẹn ló tún wá fẹ́ lára fámìlì rẹ̀ bó o ní ṣé wọ́n wá pe ìyá ọkọ̀ ilé tó ṣàìsí yẹn síbi wedding ni àbí wọn ní jẹ́ kó mọ̀. ọ̀dà ẹ ṣe mo dúpẹ́ mr orúkọ yìí sà. Ok Mr. Ola láti Bolúwàjí Ọ̀dà ẹ ṣe. Mr. Oladele Sunday Muyiwa wọ́n ní ẹkú ètò wọ́n ní lovely program wọ́n ní more wisdom to you from Gbarimu Ọlọ́ba Ìbàdàn. Ẹ̀lú ẹni tó ń bẹ lójú òkú ti bí? Ọlọ́run ló ń tó mà. Àyá mi ẹ mà ṣe mú kínyínkínyín. Yes, ma. God bless you, man. Tika indi lati gbo ra ise gan ni. Mr. Oladele Taiwo Ojetola won ni the best thing. Won ni ko fi okunrin yen sile o ki won se igbeyawo ni iwon ba kekere ki won ma pariwo leyin igbeyawo won ti iyen ti lo. Message mi ti gori e mu nbo. Hello, en to wa nbi.
2: Hello.
0: Hello, sir.
2: My card.
0: Oh, okay.
2: Let me make an example.
0: Okay. Make it faster, sir.
2: Ma?
0: I say you should make it faster.
2: Okay. Let me make an example. My example goes this way. Let's say now, for example, now you are the director in a company.
0: Uh-huh.
2: Now you gather like 3 people.
0: Mm.
2: You keep law that anybody that's still in this company will not work here again.
0: Mm-hmm.
2: So you understand?
0: Okay.
2: Now one out of those 4 people. Money, you run away, and they get the person to start it. You happen to meet the housekeeper like 3 years later. Somebody now brought that person to your house, your employer. Are you employing?
0: Thank you so much.
2: You can't employ him now. Because even if you have money to employ him, people will tell you that this is the person that stole money and ran away.
0: Mm-hmm.
2: What is going to do in the house?
0: Your name once again, sir.
2: What?
0: I say your name.
2: My name is Prince. I'm calling from only a yellow
0: gate. Okay. Thank you.
2: Let him go far away. What God keeps for somebody, he does not go far. God does not shake him. What he keeps for you is a key. Keep it for you. What are the purpose and a reason where that can happen like that? You should not go in that same family.
0: Okay, thank you.
2: Go far away. You should not go.
0: Thank you, sir. Thank you so much. At some point in the room. Hello, and so on, B.
3: Hello, ma.
0: Hello, sir.
3: Yes, ma. This number.
0: Yes, sir.
3: Ejeke can be the one, see, go. Ojo yan wo go. Ojo yan wo to wa be si ya wo bo won si gbe se ijo gan papa to ri ko abi gba to ba ri awon eyan akoko nle
0: abi
3: jo di eji se mo kini yan ile yoruba la wa to o je ko se pe to ma ti a ma siyan loju pe ijo nitori olohun e mo pe kawon kan to le ro pa awon wa gbe wa sori eto awon kan ti daru lotun lo si ekini de ro run sa to ba je bo yi won ni won o ni gbe wa
0: be ni
3: to ra won na ri bi gege bi gba pe se koko ti e ka tun sa
0: ogun ati
3: ṣugbọn okunrin yen lo n convince an pe ko ni tumo so di yi me yen so awon gan loju ara won awon gan ri pe kini yi o dabe koko ti e ka tun
0: o to ba je pe
3: se mo
0: be ni
3: so nkan de mi ru niyan o and then e wa wo anti gangan awon na wa gbe phone ni won pe iya wo iya okunrin yen yeah nkan bayi bayi ma ni nkan to sele mi iwa okunrin de ni ta ba ye wo dada poison lo je
0: beni
3: so poison ni to ko le da bi gba pe abi won gbe se ran awon to poison e mo gbogbo kini yen iji o ba fa ejo iyan ma jina sile e ku eto
0: e wo se baba mi mo dupe elomi ti ti wa loju opo nbi o ti ku iseju merin pere ta nlo olori hello sir
4: alaje belo
0: yes sir baba mi Sa Benny. Benny. Awon family yawo ti e won le se wa ru binu won soke. O ma dan wo.
2: Oko so tun ye te kare.
0: E
2: ba wo deep we.
0: Lori
2: awon ma ye se jere pe lagbaja se ni tan data. Ah. Ta wa deep.
0: Rara ni. Patapata e se baba mi be ni oju oni tin baba be lo lati iyana ofa splash fm lo npe bi alaborun loruko eto ewo ojo kuku tin re bi ana be ni ojo nre bi ana orun re bi ati wo mo kiyin o gbogbo eyin to je wi pe e ti da si eto yen nigbati ati bere gbogbo eyin to jo opo facebook gbogbo eyin ti gbogbo eyin ti ibi ehe ti o npe gbogbo yin patapata ra ki 0706949300 loju opo to wonu ko lo wa ni iseju meji pere ohun la nisi Mr. Ola from Boluwaji awon ni won kokko pe sori eto ki won pe mi to ba di ni to ba di ni owo osan be ni ehe Mr. Oji awon ni won pe sikeji be ni to ba di ni owo osan baba oji te ba si fe card e je mi o lo hello en to wa nbi
2: hello ma
0: hello sir
2: e ku se bolo
0: e ma se sir oruko yin bi te gbe tin pe
2: omo ba ola fun yo lai to bo
0: e se sir
2: won ke mi na ki ni dada ni
0: e se sir
2: wo ti pe yen
0: e ma binu
2: ko
0: da yoro pe to wa pe last na ko ye ke ko na le ah e wo e mo pe ta mi o ba fun wa ni nkan wa so bon se fe elomi ti o ba de so bo se fe a ma to bi o se ye to o tun le je yin na lo tun ma kan ni next week sir e se mo dupe god bless you sir yes I see you ah splash e wo sha ati e le gbe ipe kankan mo o e gbo ni isin ta go kini olu yi o gbogbo eyin eyan ti adijo se o ola from Boluwaji Oji Mr. Oji Oji omo west Kunle Mr. Kunle Mr. Femi lati UI by Mr. Ida takokan alagba all deadly lati fe odun Mr. Kinkunmi lati gbo abi yes Akim lati gbora Chief Raji Kodre latapomo iya beji oni pure water grandma lati Jebu Mr. Shefiu lati Ido Mr. Prince lati Ibadan ob kini mo ko yi ah o da o omo ba Olakunle ati awon e mo pe e wo ni oju opo facebook e je kin sare lo si be yen o ko to di wi pe mo ko angarago meta ti lu e mo binu je kin sare pe awon ti a ma fun ni card lu loju opo facebook omo nbo wo fone yi ti le gbaburo won ti royan nile ode ipo to gbaburo oya mo nbo eje kin sare woruko awon eyan yi oni ose olobe se gbogbo eyin ti adijo fi fe je e se gidigan ni e seun e ku aibinu okay good morning okay Mr. Adekunle Adewumi awon na a fi card sowo seyin baba e se o pelu Prince Folusho Olaitan won ni eku ise opolo won lawon gbadun eto wa awon meji na lati mu to ba to dose to nbo lagbara olorun lati mu yan meji ori ero bani soro mi re 08028940839 mo kiyin oju oni tiyin labe akoso bo ti ukori ojo mejo la to dijo gbadun ara wa lori eto ta pe ni alaborun ati wa ninu isu kejo ngba yin isu tutu ta awon oloko idunu ata lajo fi wo ile oni to de mo wa lo aso wa so ri gbogbo adura gbogbo wa gba ni daradara princess adenike olowo kiran loruko temi titi ta tun jo ma pade ni oru ojo wednesday to nbo mo ki wa yi pe iri atayo la o ma fi lugbe si aye wa o abo olorun adaju lori wa o dabo

ní òkè ọ̀run àti ní ayé àlàáfíà ìfẹ́ inú rere sí ènìyàn. Mo gbàdúrà o fún gbogbo ẹni tó tún jí ní ojúmọ́ lónìí lórúkọ Jésù. Wọ́n à ní fi iṣan ara rẹ dè ọ́ mọ́lẹ̀. Láàárọ̀ yìí ayé ò ní fi ẹ̀jẹ̀ rẹ dè ọ́ mọ́lẹ̀. Ayé a máa dáni dúró lórúkọ Jésù. Nínú ìrìn àjò àyànmọ́ ayé ò ní dá ọ dúró. Mo gbàdúrà lórúkọ ẹni tó wá sáyé tó kú nítorí mi àti nítorí rẹ, lórúkọ ẹni tí ó jíǹde ní ọjọ́ kẹta lẹ́yìn tá a kàn má gbélébu tán. Mo gbàdúrà ní orúkọ rẹ̀ tá a kọ́ nínú ìwé Filipi orí kejì wípé Olúwa pàápàá gbéga gidigidi. Ó dẹ̀ fún lórúkọ kan tó borí gbogbo orúkọ, pé lórúkọ Jésù kí gbogbo ètò máa wólẹ̀. Àwọn tó ń bẹ láyé, tó ń bẹ lọ́run àti nísàlẹ̀ ilẹ̀, pé kí gbogbo àwọn máa jẹ́wọ́ pé orúkọ Jésù olólùwà fún ògùn Ọlọ́run Bàbá. Orúkọ rẹ̀ mo fi gbàdúrà, ayé ò ní fi omi ara rẹ dè ọ́, ẹ̀jẹ̀ ara rẹ ayé ò ní fi dè ọ́. Mo gbàdúrà gbogbo ohun t'Ọlọ́run ṣe fún ọ, màmá yìí dádì kò ní bàjẹ́ mọ́ yín lọ́wọ́. Mọ́mí, àdúrà yín yóò gbà, àdúrà yín yóò gbà, àdúrà yín yóò gbà. Matthew.

ogun yen wole laaro so pe ogun ta won ma mi nja laaro yi o pin deba so pe ogun ti oko mi nja ti aya mi nja laaro yi o pin deba e so pe lato mi agbara to dide si mi lati ba mi ja e ma lana emi okunkun to ne pa mi e faye mi sile agbara olorun dide gbe mi nija emi olorun dide ma mi lowo lato mi lo aye mi bo si gbangba lato mi lo aye awon omo mi bo si gbangba olorun abraham olorun isaki olorun jacob ela ona fun mi lato mi lo ona mi la e paro pe ona bi di mo ojo ki ojo ko ma yo ona bi di mo orun ko mo la e so bayi pe ti ojo ba yo la le di orun gbogbo oju lo ma nri lato mi lo ogo mi jade ola mi jade e paro pe loruko jesu ilekun anu si fun mi ati fawon omo mi e so pe lato ni lo adun to wa ninu jesu aye mi yo je anu to wa ninu jesu emi ori gba iran lowo to wa ninu jesu yo wa sodo mi e paro pe lato ni lo angeli ojurere angeli anu ma tele mi e paro pe lato ni lo olorun abraham olorun isaki olorun jacob olorun alaye ti ki so olorun oku lato ni lo ma ti mi leyin ona nla fun mi ona nla fun mi ire tele mi anu tele mi oju rere tele mi orun anu si fun mi loruko baba omo atememimo bẹẹ ló máa rí àṣẹgun ọ̀nà ńlá ojú rẹ òrire ojú rẹ òrìyànú ìwọ ni ọwọ́ rẹ máa tẹ bẹẹ ló máa rí jésù olúwa wa matthew sórí ọ̀rọ̀ ẹ ọ̀dayọ̀ ọ̀rọ̀ wa dẹ̀ máa dayọ̀ gbogbo èèyàn mo kí a kú oríire number one láàárọ̀ thursday ẹjọ́ everybody ẹ mú èso kan lọ́wọ́ èso wo nìyẹn ọ̀sán thursday mẹ́ta àti sunday mẹ́ta òun là ń ṣe lọ́wọ́ ọ̀sán ni o gbogbo ìwọ tó jẹ́ pé òun ń gbìyànjú láti gòkè ṣùgbọ́n kò kún try láti dáwọ́ náà padà ìwọ tó ń gbìyànjú láti sáré ṣùgbọ́n tí a ń fọ padà sílẹ̀ ìwọ ni mò ń bá wí thursday mẹ́ta àti sunday mẹ́ta pẹ̀lú ìrìn àjò yìí ó dá mi lójú pé ayé èrè òní mi nì ṣé wá rí gbogbo èyí tẹ́ ń bèrè pé nígbà ńlá bẹ̀rẹ̀ àwẹ̀ àwẹ̀ ti dé o àwẹ̀ 150 days tó lúwa ní kí n máa gbà lẹ́ẹ̀kan lọ́dún 2020 òun láti bẹ̀rẹ̀ eléyìí lẹ́lẹ́ẹ̀kẹfà irú rẹ̀ dàgbà náà ọlọ́run òjì ọ̀rẹ́ wa ṣùgbọ́n ti tẹ́lẹ̀ yìí matthew 50 àkọ́kọ́ nǹkan mẹ́ta lolúwa ní ká mọ̀ jẹ ó ní a mọ̀ jata ó ní a mọ̀ jẹpe ká dẹ̀ mọ̀ jẹyọ ẹnìkan ń lọ pé ṣúgà ń kọ́ olúwa ọ̀dà kọ ṣúgà fún mi ṣùgbọ́n tí wọn náà bá fẹ́ kẹ́mi ìrò oògùn lọ dín ṣúgà rẹ matthew lọ ṣe kí n gbé lọ dín ṣúgà rẹ kù tó o bá ń jẹ ṣúgà o ò lè mọ pàtàkì ẹsìn ọ̀dọ̀jú alẹ́ kálábù rẹ dà kó tó mọ̀ pé ẹrù ńlá ni mo gbàdúrà lórúkọ jésù yóò dára fún wa mo ní yóò dára fún wa àwọn 150 days yóò bẹ̀rẹ̀ ní ọjọ́ saturday ṣùgbọ́n ìṣọ́ọ̀rù lọ́jọ́ friday láàfin bẹ̀rẹ̀ ní challenge ìṣọ́ọ̀rù máa bẹ̀rẹ̀ láago kan òru di aago márùn dájí ní chọ́ọ̀chì wa tó wà ní challenge ní ìbàdàn ó máa ní agbára o matthew ó máa ṣe kí mo pé àánú máa sọ̀kalẹ̀ ògo máa sọ̀kalẹ̀ májèmódé máa sọ̀kalẹ̀ gbogbo ẹ̀yẹ èèyàn a invite yín ohun tó ń là kọjá mo mọ̀ bágbára rí o ká ohun tó ń là kọjá mo mọ̀ ká ti gbowó lọ́wọ́ rẹ ohun tó ń là kọjá mo mọ̀ ká ti lù ọ́ ní jìbìtì.

0: Omara Anuba.
1: Amen.
0: Omara Anuba.
1: Amen.
0: Oni ojo anu ni. Wara Anuba.
1: Amen.
0: Okunrin asa anu e.
1: Amen.
0: Obirin ma asa anu e.
1: Amen.
0: Omode ma asa anu e.
1: Amen.
0: Agba ma asa anu e.
1: Amen.
0: Awon eyan asa anu e.
1: Amen.
0: Omara Anuba.
1: Amen.
0: Omara Anuba.
1: Amen.
0: Omara Anuba.
1: Amen.
0: Gbogbo bi to tin rin ajo ti anu o ti fohun lo ni ojo anu mo duro bi ko ati riju olodumare mo so gbe aso tele bi wo ba gbagbo to claim we o ti ra Anuba.
1: Amen.
0: O ti ra Anuba.
1: Amen.
0: Anu de fun o.
1: Amen.
0: O di de fun mo re.
1: Amen.
0: O di de boko re.
1: Amen.
0: O di de fun yawo re.
1: Amen.
0: O ti ra Anuba.
1: Amen.
0: Lekun Anuba ro lu ya si bayi.
1: Amen.
0: Gba kokoro re.
1: Amen.
0: Wa de se bi oba.
1: Amen.
0: Jesu Oluwa wa.
1: Amen.
0: Oruko mi yi pada. Apostle ati woli. SMO Mustafa JP Baba se bi oba. Lati le se ranse Seed of Christ Golden Church. Land of Reality. Tolu jo wa ni Gbaremo Ijobi Airport area. Ni Ibadan ni ayajo onojo Wednesday amane ipade to ni agbara ti a pe ni ipade agbara lati se bi oba mo mo yi pe gbogbo to ba fe se bi oba laye o gba ipa o ati agbara ngba Jesus le wi pe ijoba orun o ti di afagbara wo lati aye Johanu pe awon alagbara lo nfi pa gba awon alagbara lo fi pa gba igba mo ti mo ri pe kini ni di adura ma ti ruko kan lese kejila e gbo mi sa fun idi eyi wa wo pe agboro ni pade kan ta ma pe ni agbara to se bi oba igba na lati bere pade yi a le kaye nilo eyan to ti bere ni se bi oba lati inu pade na mo re ti e loni o ma ni agbara mo ma wa nbe pelu awon iko Olorun alaye gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé àdúrà tó máa ń ní agbára ni gbọ́ mi sà nínú ìpàdé tòní àwọn àkànṣe sí àánú kan ń bẹ tá a fẹ́ ṣe ń bẹ ní ìdẹ̀fẹ́ kó míì sí ẹ yá pàdé ní ìpàdé ká gbàdúrà lórúkọ Jésù ó máa rí àánú gbà ó máa rí àánú gbà ẹ ti mọ̀ pé irú ọ̀sẹ̀ yìí the last week of the month a máa ń wà ní lufu àpẹ pàápàá ní ọjọ́ Friday tapu ni 24 hours marathon prayers o ma ni agbara gan e wa gbo mi sa ogoro eyan ti ma de bara ti Wednesday won duro de ojo Friday papa julo awon to wa lati oke okun won ti ma pupe gba woni ka won de ha nipa ta won yan ba wa lati oke okun ti o wa Nigeria bi o wa Leko o wa lowo de nbe o wa ni Bafo o wa ni Abeokuta o wa ni Sagamu o wa ni mowe ha ki lo lo da duro na on be nbadan be on e gbo mi sa oro lele yo bo ba le sami aye re dide
1: amen
0: aye re dide
1: amen
0: in the name of Jesus
1: amen
0: so pe mo ma dide
1: ma dide
0: so pe ma dide
1: ma dide
0: in the name of Jesus
1: amen
0: sori awo mi mo a fe wo mi mo because agboro gbadura mo bere bere kan lana pe àwọn èèyàn wo gan ni mo ń fi ogun jàyàn mo sọ bí tógun ti máa ń wà àwọn aláṣẹ bíi òkùnkùn àkàlànà ní òwe fèsù wọn gbọ́ mi sà ṣé àwọn ẹ̀mí yẹn náà dédé máa sọ̀kalẹ̀ wá bá ẹni rárá wọn lè sọ̀kalẹ̀ wọn ní agbára láti wọlé sí ọ̀dọ̀ rẹ láìsí pé wọn lo access kan lára family member kan tó bá ti lè jọ́yìn wọn òun ni wọ́n máa lò láti ṣiṣẹ́ ibi òun ni wọ́n máa manipulate láti máa ṣiṣẹ́ ibi iṣẹ́ ìjàmbá ní ìdílé kọ̀ọ̀kan àwọn ìjọba àkókò wọ̀nyí wọ́n nílò ọ̀pọ̀lọpọ̀ èèyàn nínú ẹbí kan tó bá ti rí ẹnìkan gbòógì tó dẹ̀ ti sọ̀rẹ́ndẹ̀ ara ẹ̀ tó ti jọ̀wọ́ ara ẹ̀ fún àwọn ìjọba àkókò yìí láti máa ṣe iṣẹ́ òtítọ́ wọn ẹ gbọ́ mi sà tó bá wọ fámìlì ẹyọ kan pẹ̀lú ọ̀dọ́ kékeré kan àbí ọmọ kékeré kan tó wà nínú ilé Oni ma so ba won yan pe omo re kekere ni odi ni France be ni won ni lo e ni primary school me awon teacher lo le ro ri o toju won ri primary school omo kekere to foju di iti be lara re o ti koja be iti be nu re o ti koja be so and that you are pe o le ma loju nigba ti mo ka bibeli mo ko wo Jeremiah yen chapter 17 ni verse 9 mo joko mo study e ni tan pe ni okan eniyan e ba mi ka ki lowu
2: apo ni o ko fun etan ju o gbogbo lo
0: bibeli wi pe okan eniyan o ko fun etan ju o gbogbo lo yen ni pe ju awon eran ko to ti en beru bi kenu bi ejo bi amoteku bibeli wi pe okan eniyan o ku fun etan ju o gbogbo lo eniyan ma re ni si eje ni be no e to lo won ta eje wa ninu e to gbu fun o jade eniyan lo nje be gbo mi sa enteyan gbe aye re le a ma je ogun fun eni eni kan gbo mi ninu igbe ko to ti rin to mo loruko Jesu atu o sile
1: amen
0: gba mo te wo ti Jeremiah ti Jeremiah iyen duro be ti Genesis iyen nigba ipele ipele se aye ni Genesis chapter 6 yen ha e de ti olorun pe nbe wo underline no bibeli mi ni se mo pe Kaini ati Abeli te gbo ta buro ni won Kaini de dide o de lu aburo epa nigba ta de chapter 6 verse 5 mo wa wo e de ti olorun pe pelu eniyan ah o ni agbara sa e ka kin gbo
2: Olorun si ri pe
0: Olorun si ri pe
2: iwa buburu eniyan ti pupo ni aye
0: iwa buburu eniyan ti pupo ni aye
2: ati pe gbogbo iru okan re kiki bi ni lojo ojumo
0: enna won si mi ero ebi eniyan ko ni bori re eniyan loruko aye loruko eniyan bi won ba bi ka se ni won tun salajo eni eniyan soro takuma fokan tan eniyan soro ma se gbara le won e gbo mi sa ero ngba eniyan o le damo loju koroju ni mo ti ma so fa won yan pe ah won fadura sere papa nigba ti woli ba fenu ba oro kan e kiyesi o alagbede to kan nure ni oju kan soso o ni to fe mu jade nbe ngba na ran mi si o pe ki emi mu owo ki lo seto ororo ki n wa se ni ororo isegun emi kan ni ko wa gba n o si nbe nigba ti mo gbo o si nbe nigba ti a gbadura sororo o si nbe nigba ti a gbadura si omi ra pada ti eni ko kan folo o ti woli wi gbo mi to ba wa difficult to lo ologun ta lo mo to je ota e ise ti o lo dede yen ki lo mo to ko se tani kan ba ni oun ti se kan ti owo wo te oun wa gbadura o wa se se iwo ko ha mo pe agbara kan in lo da duro enna wo bayi so pe oluwa
1: oluwa
0: asirogun to nja mi
1: asirogun to nja mi
0: oluwa tu
1: oluwa tu
0: in the name of Jesus
1: amen
0: so pe oluwa
1: oluwa
0: o ku ikoko to nja mi ni koko
1: o mi ikoko to nja mi ni koko
0: bo ti mi o mo be
1: bo ti o lo be
0: oluwa dana to be
1: oluwa dana to be
0: in the name of Jesus
1: amen
0: so pe oluwa
1: oluwa
0: gba mi
1: gba mi
0: lowo ota mi ti mo se ni ile
1: lowo ota mi ti mo se ni ile
0: in the name of Jesus
1: amen
0: o ma bori ogun o
1: amen
0: wa bori ogun o
1: amen
0: wa bori ogun o
1: amen
0: o ni lo ro isegun kan owó ìṣègùn ẹyọ kan onílò ẹ ọpọlọpọ àwọn èèyàn tí mo sọ fún ẹlẹrìí yẹn mo máa ń kíyèsí ẹrí wọn lẹyìn ìgbà tó bá jà tó bá ṣẹgun ni ojú adé kan ni ẹ pé ẹni bá jágun tó ṣẹgun lónìí ìkógun ẹni tí ò tí ì ṣẹgun tó bá kó ìkógun ogun náà ni wọn padà gbà lọwọ ẹ bọ̀bọ̀ tí ìyà bá jà tó bá ṣẹgun nígbà náà lórí ẹkọ ìkógun mo gbàdúrà gbogbo ìgbèkùn àwọn àgbáyé lórúkọ jésù ó yà kó fàyè sílẹ láàárọ yìí ọjọ àánú ni but àwọn àdúrà tá a fẹ gbà lónìí ogun tí òjò ọrọ àánú gbà ni apa ise lori biko o gbodo ra anu gba o le ta ru igbe mo re te la ro bo ba ti di ore meji agugu so po lo se bi oba o ma ni agbara sa o ba se ti o te boko ofe nbe ti o gbo wa ni to ba wa le ri alakia duro ni junction hope boka da nbe so po lo se bi oba ase tenu me jade o ma boyo go
1: amen
0: in the name of Jesus
1: amen
0: so ko wa di friday ayayaya o ma wa le sa kai e gbo mi sa awon adura to ni agbara awon iko olorun ti ne mi njo ninu won la ma jo npade ni pade gbogbo awon eyan na ma ri oju koroju ise olorun awon ati ikoko a de tusi gbangba e gbo mi emi duro bi ko ati riju mo so gege bi atotele ta ba ri agbara kan to da eduro agbara ye gbina
1: amen
0: in the name of Jesus
1: amen
0: o se bi oba o
1: amen
0: ngba teni kan ba wole oko to de wa nbe fun odidi odun mewa 10 good years to the summer o ni ma ko ki se rasan now en to ti no 10 years ti o ti loyun ti o ti bimo ki lo ro ko ma je erongba oko e erongba oko e ti en ti se oko e ati en bi oko ki ni erongba oko won iru obire be igbese wo lo fi ipolegbe ti o fi di olomo laye e ja gbo eleyi
3: Eludade Ekaaro, forúkọ mi ni Rasidat Olariwaju, ọmọ ìjọ yín nígbàdàn. Ẹ̀rí mi báyìí lọ ní 2025 tí bàbá ṣe ọjọ́ òbí. Mo sì mọ ra ampù fáwọn tí bàbá ní àwọn tó bá wọ ojú olúwa. Èmi náà jáde mọ ra ampù, mo jáde mọ rúrú níjọ náà. Ọ̀rá lọ fún ọmọ mi tó ti wọlé oko láti bi 10 years tí Ọlọ́run ò tí ì fún lọ́mọ. Nínú ọdún yẹn náà kò mọ ọdún yẹn jẹ ọlọ́run gbàdúrà rẹ nínú ọdún yẹn nígbà tó tóbi tó dínú oṣù kẹrin ọdún yìí ó pè mí ó lẹ́nìkan ní kò lọ síra padà báwọn máa rẹ lẹ́dọ̀ àwọn máa rorí olóògbé mo ní kò ṣe ìpín ẹ sọ fẹ́ mi ìyẹn pé ọlọ́run ti ṣe bí ọba ó ti ra ọ padà ó máa ṣe bí ọba ni ó lè ra nǹkan tí ń dórí lò kì í ṣe ìpín ẹ mo fún lómìnira padà tí mo wù wá láti ló fún àpín ó wẹ̀ ní kó fòròrò para wọ́n bá ti fún wa lóòrò ṣọ́ọ̀ṣì ẹyọ kan tí bá ti gbà torí bàbá máa ń sọ fún akamọ́ mọ̀ gbòòrò lómìjì ẹyọ kan yẹn náà ni máa pín sí méjì máa mú lọ fún máa mú lóyokù fáwọn àbúrò rẹ tó kú àtẹmí náà nígbà tó di may 27 tí bàbá fẹ́ sin ojú òbí ti 2026 bàbá ní asan tó 2000 mo tó pè mo ní san 2000 tí bàbá ní asan olóhùn ti san nígbà tó dijọ́ kejì ọjọ́ òbí bàbá ó pè mí ó lọ́mọ ń mú mo ní máa lo ọlọ́run sí bí bá ti lọ tẹ́lẹ̀ díẹ̀ níbẹ̀ nígbà tó débẹ̀ ó ní bá ṣe móhùn wọlé bọ́rọ̀ tán ti test tó ń gba mo lo 10 minutes ọlọ́run sí bí ọba jẹ́wọ́ agbára rẹ̀ bímọ ní rọrùn ni wọ́n pè mí pé mo ti bímọ ọlọ́run ṣe bí ọba ò ṣe oo ọlọ́run ṣe bí ọba bẹ láàyè rẹ̀ tó ń ṣiṣẹ́ ẹ̀yà mi mo dúpẹ́ oo ẹrí mi ẹlẹ́ẹ̀kejì nígbà tí bàbá ní ká san 7000 lóṣù yìí 4000 ni mo rí san tó fi dùn ti 7-4000 aago bíi méjì ti wá lu mo níwọ ọlọ́run níbi tọ́jọ́ kù sí ọlọ́run mo ṣe bí ọba nínú ayé mi tó bá yẹ pé lóòótọ́ lọ́lọ́run pé bàbá ṣe bí ọba jẹ́wọ́ agbára rẹ nínú ayé mi jẹ́ kí n ta kí n rí 3000 ní gbogbo ọ̀nà tọ́lọ́run ó bá gbà sí ojú bíi 15 minutes lọ bọ́mọ mi ṣe pè nínú dání ẹ ló mọ́ mi mo ti bá yín sẹ́ndì 100,000 inú mi dùn mo ní àṣìbẹ̀ lọ́run ṣe bí ọba ṣe báyìí ló dùn tó inú mi dùn mo san rẹ̀ ní 7000 mo rí san inú mi dùn ọkàn mi balẹ̀ bó tilẹ̀ jẹ́ pé owó náà mo fẹ́ fi san gbèsè ní táwọn olówó tí ń jọ mí lẹ́nu mo ṣàjọ mo kọ́kọ́ sanwó owó mi kọ́mpléètì pé 7000 yẹn pé kí n tó wá fún ẹni tí mo jẹ lówó kí n tó wá sẹ́ndì mo dúpẹ́ ọlọ́run o gbogbo bí tọ́rọ ayé mi kù sí kó lọ́run ṣe bí ọba nú ayé mi kó ràn mí lọ́wọ́ káyé àwọn ọmọ mi kó bá mi sọ́ dọ̀tun káyé àwọn ọmọ mi kó dọ̀tun kó lọ́run jẹ́wọ́ agbára rẹ̀ nínú ayé mi kó ṣàánú mi o ọlọ́run ṣe bí ọba ẹ ṣe mo dúpẹ́ o.
0: Ogun adánidúró mo bá wí ní orúkọ Jésù kí Násáréjì gbogbo èyí tẹ́ ẹ bá gbàgbọ́ gbogbo ogun adánidúró náà yẹ ó yà para.
1: Amen.
0: ogun adani duro 10 good years e wo gbe se adura to ba gboro awon kan bayi to ba wa fowo leran ajo ku sowo re bi je sapo oru ti mi mo gbogbo agbara to da eduro ti o je o teswaju ninu eko e ninu ise ninu ri ajo ati lo sile oba ninu ri ajo ati ma je won mo gbogbo agbara to da eduro e agbara yen gbe na.
1: Amen.
0: In the name of Jesus,
1: amen.
0: I may

0: ayé rẹ gba ìyanu. Ta bá ń kéde òróró, ta ń kéde òróró, ó ní táwa náà rí.
1: Praise the Lord, hallelujah, hallelujah. Mo ní ẹ̀rí o, èmi ni orúkọ mi ni Olúwatóyìn láti ilé ìfẹ́. Mo jẹ́ kan lára àwọn ọmọ ìjọ síbí ọba ní ẹtkọta. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bàbá síbí ọba tó rí pé ọba tó ń gbọ́ àdúrà ni. Ọmọ mi lọ sí ipò ẹ̀rọ bí wọ́n gbẹdọ̀ ṣètò. Wọ́n sì dédé pè mí ní áftàwọ̀ lóru nìyí bí mọ́mì ẹ máa bọ̀. Mo ti ẹ̀sọ́ ẹ̀kan ní mo kú ìwú ọmọ wọn ni ẹ máa bọ̀. Ó ní kí lóde wọn ni kò sí nǹkan kan wọn ni ẹ̀sà máa bọ̀. Ó bá lọ ṣètò. Kó tó di pé mo lọ, mo á gbé òróró tí bàbá máa ń fún wa ẹnìrètí rẹ̀. Mo wá kojú sí kàlẹ́ndà bàbá àti màmá. Mo ní Ọlọ́run bàbá ṣe bí ọba. Torí ìpèjáyà ni wọ́n pè mí o. Ibi kan gbúdọ̀ ṣẹlẹ̀ sí mi. Ìdààmú kan gbúdọ̀ ṣẹlẹ̀ sí mi. Ọrẹ má jẹ ẹ̀mú tí mò ń san lójoojúmọ́. Àfi tí ilẹ̀ ọjọ́ kan bá mọ́ lóko. Bó ṣe aago mẹ́ta òru mo máa san ọrẹ má jẹ ẹ̀mú. Màá sáré pé mo san lójúmọ́. Ọlọ́run bàbá ṣe bí ọba ẹ fi ṣàánú fún mi. Ojú òbúdọ̀ ti mí o. Ọlọ́run bàbá ṣe bí ọba. Mo kọjú sí kàlẹ́ndà bàbá àti màmá. Lójú òbúdọ̀ ti mí. Mo gbàdúrà, mo gbàdúrà, mo gbàdúrà. Mo gbọ́wọ́lé kàlẹ́ndà yẹn, mo gbàdúrà. After wo àná pè mí, mo máa gbéra. Mo bọ́ sí mọ́tò. Ìyá mo ṣe lọ hospital. Mo ti yà wọ́n lẹ́nu pé by this time, mọ́mì, èdè ń bọ̀ nídàá ẹ̀. Ibo lẹ́gbà. Mo ní sàfihàn sílẹ̀. Mo bá wọ̀ bẹ́ẹ̀. Mo á gbé òróró bàbá sí bí ọba tí wọ́n fún wa. Mo fi pa á níkùn. Mo ní kó lanu. Mo wù ú sí i. Gbogbo nǹkan tí wọ́n ní ó yẹ kó máa pẹ́ kó ọmọ máa yíra, kó ọmọ máa mú. Ìfà ni mo ṣe lo òróró yẹn fún. Kábíyèsí bí ọmọ sì bẹ̀rẹ̀ sí ní mú nìyẹn. Gbogbo nǹkan tí wọ́n ní òṣèlè tẹ́lẹ̀ ó sà ọmọ sà bẹ̀rẹ̀ sí ní mú. Mo ní Ọlọ́run torí ọba tó ń gbọ́ àdúrà ni. Ọba tí kì í fi àwọn ẹni tirẹ̀ sílẹ̀. Gbogbo ìyá àgbóhun ọmọ àgbókòó alààyè àdẹ̀gbálààyè nínú òkú. Ọlọ́run bàbá ṣe bí ọba. Mo dúpẹ́. Òróró yẹn ń ṣiṣẹ́ agbára o. Mo ṣiṣẹ́ agbára torí pé mo rí iṣẹ́ agbára àti ìyanu tó ṣe. Olúwa ẹ ṣeun. Olúwa ẹ ṣeun. Bí kò bá sọlá Jésù, kí ni mo ní? Tí kò bá sọlá Jésù, ta ló mà mí o? Olúwa, Ọlọ́run ṣe bí ọba. Mo dúpẹ́ o Jésù, pé mò ń jọ láàárẹ̀. Ẹ ṣe wòlíì mi. Olúwa sí ní arúgbó wòlíì fún wa. Ẹnì kan ṣòro lórí ọmọ, lórí aya. Ẹnì kan ṣòro. Ẹ ṣe mo dúpẹ́. Mo pè é. Ó dẹ̀ dá mi lóhùn, ó jẹ mi, ẹ sí o bàbá.
0: Gbogbo ìdè àti ìgbèkùn àwọn àgbà lórí iṣẹ́ óyá gbiná. Óyá gbiná. Táyé ó bà mọ́kùnrin di iṣẹ́ náà mọ̀ ń gbà. Kí ló dé? Wọ́n fẹ́ kí ó kájú àyè ẹni. Tábà tí ló múyàn níbi iṣẹ́, wọ́n fẹ́ gbọ́kùnrin lára ẹ̀. Iṣẹ́ yẹn gbọ́dọ̀ dìde, ogun kan ló dá dúró. Mo fi ilé yẹn lẹ̀. Ilé tó ń kọ́ tó dádúró wọn jọ parí ẹ̀ lásán kọ̀. O nílò òróró ìṣẹ́gun kan. Mo expect yẹ ní Friday ó máa ní agbára sà. Gbogbo ẹ̀yin olóyún ọjọ́ pípẹ́. Ẹ̀yin tí wọ́n kàn promise and then fail. Àgbà ti dé òtí ìmárì. Wọ́n dá ìgbéyàwó rẹ dúró. Wọ́n ti sí ìsàfẹ́ ìgbéyàwó ẹlòmíràn. Àgárí Amanda yàkà. Mo pàṣẹ. Tí àmì tiẹ̀ bá ní ìtumọ̀ ò ní lo bọ́ lórúkọ Jésù. Olúwa gbà ọ́ là. Olúwa gbà ọ́ là. In the name of Jesus. Gbogbo ẹ̀yin ọ̀dọ́ ìpàdé àdúrà wà látago kan lọ́jọ́ Friday títí di aago méjì ó kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún gérégé àparí nìyẹn. Ẹ̀yin ọ̀dọ́ fojú kan wòlíì rẹ̀. Èèyàn lè rí sẹ́lá kékeré. Kò dìgbà tí ewu bá ń dé kó tó di pé ó máa dìde. Èèyàn lè mẹ́kì ẹ̀ láti ìgbà ìwé tábí di fíjọ. Bọ́mítà lórúkọ Jésù ògo rà jáde. Àwọn àṣírí ọ̀rọ̀ kan bẹ tó dẹ̀ gbọ́dọ̀ mọ̀ bo fe so fu o loruko jifu ara nugba
2: amen
0: pade awon alagba ma bere ni agun meji abo na gbara olorun titi di agun mere oku iseju me dogun loruko jesu wa rogolo laye
2: amen
0: wa de se bi oba
2: amen
0: muni wa rogolo
2: amen
0: wa de se bi oba
2: amen
0: muni wa rogolo
2: amen
0: wa de se bi oba
2: amen
0: in the name of Jesus
2: amen
0: pe yan pa lo te fe lo Jerusalem mo re ti e send the message ye titi ma so we bayi Bomisa, inu ni ajo bayi ire ajo goni mo palase o ma dide laye
2: amen
0: mo ni wa dide
2: amen
0: mo ni wa dide
2: amen
0: mo ni wa dide
2: amen
0: ta wo siwaju gbogbo eyan omo lohun te bless se ran se loni mo bless owo e loruko ji wa ta fi yori
2: amen
0: wa ri owo la
2: amen
0: owo e ma control owo
2: amen
0: in the name of Jesus
2: amen
0: wa de se bi oba
2: amen
0: Jesus oluwa wa
2: amen
0: ko aka number sile 30 32 67 02 85 bele kan si 30 32 67 02 85 Mustafa Solomon Moses oni lo ma gbe jade ni Fort Bank loruko Jesu wa ra anugba
2: amen
0: wa de sibi oba
2: amen
0: gbe eyan mo na ni ye metu ere ti woli lola mo fe ko white oil yen wa fun awon omo na to wa ni ye metu lagbara olorun ni lero mo gbo ko won ri ororo gba ni last month you this Sunday to boy gba white oil na gbara olorun gbogbo ilero ma mura nle loruko Jesu ri anugba
2: amen
0: o de se bi oba
2: amen
0: gbo lojo bi ode oni wode anniversary mo bless igbe yawo e mo bless aye e loruko Jesu wa ra anugba
2: amen
0: ah ojo igbe yawo e ojo ayo ni ojo ebi ojo ayo ni mo pase ayo ati ibukun tun aye e loruko Jesu lo ma se bi oba
2: amen
0: ilero ni daru
2: amen
0: Jesu oluwa wa
2: amen
0: yakin ki awon celebrant wo nbi number 1 pastor Oladipupo Olatunji happy birthday to you number 2 Oluwa Femi Mary happy birthday to you loruko Jesu ori anugba
2: amen
0: ogo ra jade
2: amen
0: bless apere wa boy mo ri bo lugu eje Jesu loruko Jesu oya gbagbara
2: amen
0: kaye ko didi
2: amen
0: ora anugba
2: amen
0: wa leri la
2: amen
0: Jesu Oluwa wa
2: amen
0: koju seni kan fi da loju bayi pe
3: Ibi tura ma se ye lori loruko Jesu

0: John Venn's 3-in-1 chocolate. Enjoy instant goodness.
1: Ìtẹ̀ méjì omi òwe gbóná mọ́nà síbi ìdúkọ àti iyọ̀.
2: Kí ló ń pọ̀pọ̀? Kí ló dé tí ètò ṣe kú gbogbo ilé báyìí?
1: Àpòpọ̀ tí mo fi ń fún eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
2: Gbàgbé àpòpọ̀ yìí, Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eérú àdáyébá tí ó jẹ́ kí eyín rẹ funfun àti omi òróǹbó lẹ́mọ́nì tí ó fún eyín rẹ jinlẹ̀. Epsodent Charcoal, eérú àdáyébá, eyín funfun dáadáa.

0: gbà àwọn èèyàn kí mọ bí data wọn ṣe máa tètè jó tán èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an kété tí olówó mi bá ti sùn ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀ àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí gia 3 gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lè ní a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
1: Yeah, mo gbé o. Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tàn.
0: Ṣé mi ò sọ fún ẹ?
1: Jara ẹ. Má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
0: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lè mi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
1: Jẹ ìgbádùn data rẹ ní gbẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
2: Ǹjẹ́ ẹ ti gbọ́ nípa ojú òpó app tuntun lórílẹ̀-èdè Nàìjíríà tó sọ àwọn awakọ̀ àti àwọn èrò papọ̀ ní tìbútò rọ̀ ìpínlẹ̀ Èkó àti agbègbè rẹ̀. YouTube jẹ́ ojú òpó tó ní èrè àjẹmọ́nú ó kéré tán ìdá mẹ́jọ nínú ọgọ́rùn-ún tó lo ìpè fún ìrìnà tó sì tún sanwó tààrà fáwọn awakọ̀ láti pàṣẹ app yìí. O lè gbé ní chata tàbí kó o bú òkú rẹ̀ sílẹ̀. Ó wà lédè Gẹ̀ẹ́sì àti Àdàmọ̀dèdè Òyìnbó. Àǹfààní sì wà fáwọn obìnrin láti bẹ̀rẹ̀ fún awakọ̀ tó bá jẹ́ obìnrin. Èròjà àti àjẹmọ́nú kọ́tàkọ̀ọ̀kan wà. Ètò àtìlẹyìn fáwọn aláboyún tó jẹ́ awakọ̀ wa. 500 awakọ̀ àkọ́kọ́ lọ́kùnrin àti lóbìnrin tó bá rin ìrìnàjò ní ìgbà 25 yóò gba ẹ̀bùn bàbá káàbọ̀ ọmọkùnlé ti street trip. Awakọ̀ tó bá parí ìrìnàjò nígbà 30 láàrin ọ̀sẹ̀ kan yóò gba àjẹmọ́nú 1000 náírà lójú ẹsẹ̀. 500 awakọ̀ lọ́kùnrin àti lóbìnrin àkọ́kọ́ tó bá parí ìrìnàjò nígbà 30 yóò gba àwọn ẹ̀bùn tó jẹ́ ti street trip. Èyí nìkan kọ́ àǹfààní ìdá 5 nínú 100 wà fáwọn awakọ̀ tó bá ṣiṣẹ́ láàrin aago 9 alẹ́ sí 4 ìdájí. Àwọn àjẹmọ́nú yìí àti àwọn míì dúró bàǹkà ẹni lójú ẹsẹ̀. Lọ sójú òpó Google Play Store tàbí Apple Store láti download app Street Trip lónìí tàbí kó o kàn sójú òpó ayélujára yìí www.streettrip.com.
3: Ìtẹ̀méjì omi òrombo lẹ́mọ̀nì síbi òdúkọ àti iyọ̀.
4: Kí ló ń pòpọ̀? Kí ló dé tí ètò ṣe kú gbogbo ilé báyìí?
3: Àpòpọ̀ tí mo fi ń fún eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
4: Gbàgbé àpòpọ̀ yìí. Absolute Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Absolute Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eru àdáyébá tí ó ń jẹ́ kí eyín rẹ funfun àti omi òrombo lẹ́mọ́nì tí ó ń fún eyín rẹ jinlẹ̀. Absolute Charcoal, eru àdáyébá, eyín funfun dáadáa.
5: Mommy, today Goldie Mom get me quite well.
6: My own self.
7: Mommy, you try. But I beg, suffering with this milk.
6: Not be me, oh. Now the Goldie Mom 3-in-1, it don't get milk inside.
7: Milk inside? Since when? Get Goldie Mom 3-in-1. Milk follow and come for your creamy, nutritious enjoyment. You don't need milk, oh. Just pour water, mix, and enjoy. Goldie Mom, make every day golden.
8: The big Royal TV sales, buy one, get one free, is here. Starting from July 31st to August 1st, 2026, buy a Royal 85-inch TV and get a 55-inch TV free. If you buy a Royal 75-inch TV, you will get a 50-inch TV free and other attractive offers. Available only for 2 days at all leading electronics stores nationwide and Sims Online. Buy now, pay later. Also available. For inquiries, call 020-1344-6506, 070-1222-3333. Terms and conditions apply.
9: Royal. Affordable luxury.

0: lásọ̀ ti rẹ láyé olórí láǹkọ̀ láǹkọ̀ káàbù tó káàbù tó rí nǹkan. Mma Nkeli kọ́ tètè bá sọ̀rọ̀ bí títí gbọ́ bímbọ́ níbọ̀ rẹ ni o.
1: Olórí rẹ ni
0: arákùnrin. Níbọ̀ rẹ ni o ti yín nù ya lè kú ònú ilé o. Ya lè dáná. Fún good notice ó fún lálọ́dún good notice inú. Èyí wá tẹ́lẹ̀ tí wọ́n fún lálọ́dún good notice kò sí bí ṣe yẹ.
1: Ṣé nǹkan wá ti dé
0: báwọn? Kò sí nǹkan kan. Mma Nkeli bí mo fún ọ good notice kó ònú ọ́fíìsì rẹ wọn ó ríran wò ní ìsìn. A kú ojúmọ́ ọmọ Nàìjíríà káàbọ̀ sí orí àkọ́tún ti fún tẹ̀dọ̀ ìròyìn lórí ìkànnì aṣíwájú. Ìkànnì tí ń lọ tí àwọn tó kù ń tẹ̀lé tó sì ń jẹ́ àwòkọ́sí fún gbogbo àwọn ìkànnì tó kù. Ìdùmàrè náà ló dirí ọwọ́ àfákùkọ wa àwakọ́ kì í ṣe èèyàn ọlọ́run ni. Nígbà tí ọlọ́run bá sì ti ń ṣe bẹ̀rẹ̀ nídìí àrò ẹni tí ó wà bomi pa á mọ wò ó.
1: Tàbí
0: ṣùgbọ́n ìṣẹ̀dá tí ń bẹ́ ń bẹ̀ ò ní kú ń bẹ̀ fún wa láíláí fún àbàdà.
1: Ẹ
0: máa darapọ̀ pẹ̀lú wa láwọn ojúpò tí ẹ ti máa ń ṣeré bẹ́ẹ̀ ní gbogbo ìgbà bí ń bọ́ ń bẹ́ ń bí ó dúró tán yányán gbogbo ẹ̀bùn tẹ fẹ́ gbà ó wà lọ́wọ́ rẹ̀ yóò máa sẹ́ndì rẹ̀ sí kò sí ṣíṣe náà fọkànbalẹ̀ mọ́ bẹ̀rù. Kúlẹ̀ ọmọ anífowóṣe náà lórúkọ tèmi ojúlówó ní ìka ìfẹ̀sẹ̀ntì ayín náà ni Ilíásù lórúkọ tẹ́ ẹ sọ ọmọ lọ́jọ́ súná àmàlà méjì ìpamọ́ méjì ìkùndí kan sólò lẹ fi ń ṣe pákéjì ẹ̀bọ́mọ òbátan yọ bá rọba àrọ́bá tẹ rí yẹn grandfada àtàn náà ni wọ́n ń pè é. Èmi a máa ní àánú ọlọ́run àti ìfọkànbalẹ̀ rẹ̀ tí ò lẹ́gbẹ́ tó fi máa bo ẹ̀ tó nípọn jẹ̀wúrin lọ ìṣẹ̀dá tó láyé tó lọ́run tó lòkè tó nílẹ̀ tó nímọ́lẹ̀ àtòun gbogbo tó rọ̀gbà yìí ká kójọ́ máa dàábò wá lẹ́ni o àti lọ́jọ́ gbogbo.
1: Àmì
0: ẹ káàárọ̀ ẹ káàbọ̀ ẹ máa ṣeré bẹ́ẹ̀ ẹ máa fẹ́ńjọ̀ lọ lórí fèsibúùkù wa pẹ̀lú ìròyìn ti fún tẹ̀dọ̀.
1: Ó dá ẹ káàárọ̀ ní gbogbo ibi tí ẹ̀yin ti láǹfààní láti máa gbọ́ wa ìkànnì ọmọlúàbí là ń pè bí splash 105.5 FM ilé funfun Báláwo Fẹ́lẹ́lẹ̀ nílùú ti Ìbàdàn. Àwa kì í ṣe níkànnì ọmọlúàbí iṣẹ́ là ń fòórọ̀ wa ṣe tí fún tẹ̀dọ̀ ti gbìnà yánu ìyá àdínní yín náà ni ó Aminat Adetun Badmus olórúkọ tèmi mọ́tàlá yín eléyìí tó ń ṣe bẹ́ẹ̀ ń kọ́ mọ̀mọ́ ó ṣe dáadáa.
0: Pẹ̀lú wípé àràrà dá dúró ìròyìn bẹ́lẹ̀ ń bà bì ká wá bẹ̀rẹ̀ sí gbára kà síra ká mọ̀ dàbàrá bó ṣe kẹrẹ̀ kó pọ̀ ròyìn jáde ọ̀rọ̀ tẹnu ẹ̀ náà ni wọ́n fọ̀ àìsí pa kéré kan máa gbogbo lẹ́nu ẹ̀yìn tí ẹ̀jẹ̀ á máa tì ṣó ní bẹ̀
1: pẹ̀lú
0: ọ̀rọ̀ ọlọ́run ní já jẹ gbèsè ṣùgbọ́n ṣe mọ̀ pé àwọn ní corporate onígbèsè kan wà yes àwọn onígbèsè kan wà téèyàn fi wọ́n ṣe méjì o
1: ẹ
0: tún máa bọrú àwọn onígbèsè bẹ́ẹ̀ ni
1: yẹsẹ sí
0: àwọn onígbèsè kan wà tó jẹ́ pé jẹ́ bá wọ ọ́fíìsì bá wọn ó gbé tí tó kí pọ̀ owó tó lọ ra àwọn sàwá wọn ó gbé wájú ẹ dákun ẹ
1: sáà kọ
0: ẹ jẹun tẹ kọkọ jẹ ká ẹ yóò ná
1: torí wọn ló gbé tí iwájú yìí
0: o ìrọ bíi bá nǹkan ibi ibi irú eléyìíkan mélòó lára tèmi aláwọn tí à ń sọ yìí ẹ dá wọn mọ àwọn corporate ongbèsè tí wọn máa bọ ṣùgbọn ọrọ orílẹèdè nàìjíríà ni èmi fẹ fi ọrọ ẹ jáde wọn níjọba àpapọ gbèsè tí ń bẹ lọrùn wọn wọn tún katapọ rẹ o ìyàwó owó eléyìí tí ó tún fojú bàdé ní tọntọn tọntọn pẹlú tírílíọnù méjìlá ó lé belenja méjìléníọgọta 12.6562 trillion naira òun náà ni ibi tí gbèdéke tó tún dé báyìí pẹ̀lú ẹ̀ náà ibi tí nǹkan ń lọ dé ọlọ́run ò ní já jẹ gbèsè
1: ṣùgbọ́n
0: gbèsè náà tí èèyàn bá jẹ ọlọ́run ní báyìí
1: sọ
0: ọrọ̀ ọlọ́run lèèyàn kó gbèsè sí nàìjíríà náà kó gbèsè wá sọ́dọ̀
1: ọlọ́run
0: kò sí tíbí ṣe èèyàn ọlọ́run gbọ́ bùkátà o
1: ẹ
0: má jáyà ọmọ nàìjíríà fọkànbalẹ̀ àwọn orílẹ̀-èdè kan náà jẹ gbèsè wọ́n bọ́ ń bẹ̀ àwọn náà ń yá àyàn lówó nísìn nígbà kan gbà kan rí nàìjíríà wa à ń yá àyàn lówó kọ́nà tí a lóde
1: àti yá orílẹ̀-èdè lówó rí
0: kọ́nà wa lóde á padà jájú ọ̀nà tátùn wa yá àyàn lówó ẹ mọ̀ fọ́ ẹ tẹ̀lé.
1: Ó dáa tó bá níbẹ̀ wá já lọ tààràtàrà sí ojú ewé kínní ìwé ìròyìn the nation eléyìí tó jáde fún tààrọ̀ tòní o wọn ni ọrọ̀ gbogbo tó ní ṣe pẹ̀lú ìkórira àwọn àjèjì èyí tó fojú pàdé nílẹ̀ South Africa. Ìjọba orílẹ̀-èdè wa Nàìjíríà ti wá ń bèèrè fún ìdájọ́ òdodo báyìí o lákàtà orílẹ̀-èdè ilẹ̀ South Africa. Àwọn ìlànà wo náà ló ti wà ńlẹ̀ láti mú kí nǹkan ó ṣẹnu re fún àwọn èèyàn kan léyìí tó jẹ́ pé ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà ni wọ́n ilẹ̀ South Africa ni fi ṣe ibùgbé wọ́n ti wá torí ìkórira àjèjì tó wáyé ń bẹ̀ wọ́n ti padà sílẹ̀ babalá baba wọn ẹ̀yìn ọmọ gbọ́ láàárọ̀ tòní bákòókò rẹ̀ bá ti tó ni o.
0: Ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n sọ̀rọ̀ wọ́n ní a kì í fi ní joyè àwòdì ká má lè gbádìí ẹ̀. Ààrẹ Bọ́lá Tinúbú ti pàṣẹ fún àwọn ọ̀gá lọ́gàá lẹ́nu iléeṣẹ́ ológun orílẹ̀-èdè Nàìjíríà wípé gbogbo agbára tí bá ń bẹ ní àkàtà wọn ni kí wọ́n sà láti wá àwọn amòkùnṣìkà tí wọ́n gbẹ̀mí àwọn èèyàn ní ìpínlẹ̀ Kaduna kí wọ́n fi wọn bóde. Olúbímbọ́lá Bímbo tí ń wojú rẹ̀ náà ni ọkàn mi sì ń balẹ̀ nínú ìròyìn mọ́ lọ jìnà mọ́ jẹ́ jìnà wà ń bẹ̀ orí rẹ̀ dúró tán yányá ìfọkànbalẹ̀ tó rí nẹ́tíwọ́ọ̀kì lójú ẹ̀ ni
1: èmi ò rí nẹ́tíwọ́ọ̀kì mẹ́
0: ìwọ ìwùkọ̀ ìwọ lè má rí kọ́nẹ́sàn yẹn dúró tán látàpá bí 180 or 180 degrees wọ́n ní ẹjọ́ ọkọ̀ tẹ́ ń lọ́rùn ọ̀dà ọkọ̀ ẹgbẹ́ òṣèlú adc padà ó tún fòǹtẹ̀lú látìkù david mark àti adeleke lọ́sùn náà bá gbàlù náà gbàjọ́ náà bẹ̀rẹ̀ sí ní jó náà bẹ̀rẹ̀ sí ní yọ̀ kí ló dé o lórí ọ̀rọ̀ wo o náà ní ọ̀rọ̀ ló padà bá dé adeleke wo gan là ń sọ̀rọ̀ nípa ẹ̀ ẹ̀ lọ fọkàn balẹ̀ àkòrí ló jáde lápá ti fún tẹdọ̀ròyìn fótò ní àmọ́ tá a bá sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ọlọ́pàá ìpínlẹ̀ wọ́n ní ọ̀rọ̀ ń jáde láti àkàtà àwọn àgbààgbà tí wọ́n ń bẹ lápá gúúsù àti àárín gbùngbùn orílẹ̀-èdè nàìjíríà wípé àwọn gómìnà gbọ́dọ̀ ní agbára lórí àwọn ọ̀gá àgbà ọlọ́pàá nípínlẹ̀ ìpínlẹ̀ cps pátápátá porongodo bọ́rọ̀ bá múyẹ̀ sí tán kò ní di wípé ọ̀rọ̀ múyẹ̀ sí tán láwàá padà máa sọ̀rọ̀ ànádìbá míì ẹ lọ fọkàn balẹ̀ bí ọ̀rọ̀ bó ti ṣe lọ lápá abẹ yẹn nìyẹn o.
1: Ó dẹ̀ já lọ sẹ́kẹ̀tà ẹni ti ṣàìlú léde wa Nàìjíríà ṣíwájú Bọ́lá Ahmed Tinubu níbi tí bàbá ti ń sọ̀rọ̀ láàárọ̀ tòní nínú ìwé ìròyìn the nation ẹ fẹ́ gbọ́gbó lóhùn tó bóde lẹ́nu wọn bàbá ṣe lálàyé fún àjọ inec àjọ elétò ìdìbò tó dádúró ni o ẹ wò ó kẹ ẹ tún wo bí ìlànà láre gbúre ìkẹ́ ò gbọ́dọ̀ jù kan òun náà ni kí gbogbo ìgbésẹ̀ yín ó jẹ́ fún gbogbo ẹgbẹ́ òṣèlú eléyìí tí ó kópa nínú ètò ìdìbò gbogbogbò tí ó wáyé lọ́dún 2027 níbo ni bàbá ti gbogbo lòun jáde kí wá ni tó fa sábàbí ẹ̀yìn ọmọ gbọ́ láàárọ̀ tòní bákòókò rẹ̀ bá ti tó ní àmọ́ṣá látàrí ètò ìdìbò sí ipò gómìnà eléyìí tí ó wáyé nínú oṣù kẹjọ ọdún 2026 tá a wà nílẹ̀ yìí ìyẹn nípínlẹ̀ ọ̀sùn wọn ní ẹni tí í ṣe ọ̀ọ̀ni ti ìlú ilé-ifẹ̀ ọ̀ọ̀ni rìṣà òun náà lọ́mọ̀ ti ké sí àjọ inec pé ẹ wò ó ètò ìdìbò tí ó wáyé hun kó lọ ní ìrọwọ́ tòun ti ìrọsẹ̀ kọ́mọ́ sì lẹ́gàn bákan nú láminísà ti ìlú ẹdẹ àwọn náà sọ̀rọ̀ o kí ni gbólóhùn tó bòde lẹ́nu wọn gbólóhùn kan tún rèé léyìí ti ń ṣe lálàyé pé oyè bá ń jí yóò la adeleke mọ́lẹ̀ pẹ́rẹ́gẹ́dẹ́ nínú ètò ìdìbò sí ipò gómìnà tí ó wáyé lọ́dún 2026 tá a wà nínú ẹ̀ yìí àwọn wo gan ni a sọ gbólóhùn ọ̀hún kò gbẹ́nu ìyá àdí ni ìwé ìròyìn the nation kọ ẹ gbọ̀n láàárọ̀ tòní.
0: Akorí tí mo láǹfààní láti rí lápá bíi òun náà ló ń kí àwọn èèyàn ìpínlẹ̀ ọ̀yọ́ bẹ́ẹ̀ náà ló sì ń kọrinre kí gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé fún ìgbìyànjú iṣẹ́ takuntakun tó ṣe láti rí àwọn bàálù eléyìí tí a fi tọpinpin wo àwọn ibi tí iṣẹ́ ibi ti ń ṣẹlẹ̀ láwùjọ tìbútòrò ìpínlẹ̀ ọ̀yọ́ gẹ́gẹ́ bí ọ̀nàrẹ́bù Adékànbí bó ti gbé òṣùbà káre fún gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ o látàrí bí ó ti tẹ́wọ́ gba àwọn bàálù méjì sanko eléyìí tí ó máa ṣiṣẹ́ fún ọ̀rọ̀ ètò ààbò ìpínlẹ̀ ọ̀yọ́ ti wà tá a wà yìí àkòrí hun bó ti balẹ̀ náà la fi ń kí gómìnà wípé kú oríire lápá abẹ́hun àmọ́ àwọn aṣòfin náà ni wọ́n ti gbégbèsè tako ìlànà wípé ọ̀rọ̀ epo rọ̀bì lábẹ́lé bẹntiró ká máa wá fi dọ́là máa fi rà á láti àkàtà àwọn tí ọ̀rọ̀ gbèrú gbọ̀ngbọ̀ngbọ̀n lẹ́ka epo rọ̀bì orílẹ̀-èdè nàìjíríà wọ́n ní kò sí tọ́jọ́ iye owó wa ń bí náà láà máa fi gbọ́ bùkátà rẹ̀ lọ̀rọ̀ bá di kọ̀ lápá abẹ́hùn.
1: Ó dé já lọ sí àkàtà àwọn àjọ ti EFCC torí ẹ ṣe lálàyé pé lónìí òun náà ni wọ́n mọ dojúkọ àwọn oríṣiríṣi ìbéèrè kan o léyìí tí ó jẹ́ kí àwọn èèyàn mọ̀ bóyá wọ́n sì lè ní ìgbà kópó tó kún rẹ́rẹ́ nínú wọn àbí kí wọ́n yẹ̀gẹ̀rẹ̀ kú lẹ́yìn àjọ ti EFCC iwaju awon eyan wo gan ni won ti duro loni leyi ti won ti ma dawon awon orisirisi ibere eleyi ti o mo je ki awon eyan mo boya igbagbo ti an ni ninu won o si duro abi igbagbo ohun o ti yegere eyan mo gbo laaro toni o ba koko re ba ti toni o amo sha o lori oye kan eleyi to gagara eleyi ti a mo je ni lakata awon eya igbo lohun e ta mo si eze ndi igbo wani oye tutu kan ti wa nle bayi o le to je pe o na ni wo mo je le ti o lo re mu gba mi si omi oto e to ti ma nwaye lori oye ti eze ndi igbo yo pale re nle mo ko ni si ifanfa kankan lori e mo oye wo won gan na lo ti wa wa nle bayi le ti won ni awon ti aya igbo won mo je eyan mo gbo laaro toni o ba koko re fun awon eyan kan le to je pe just joseph kiruga o ti mo la ni pelebe olora rebete onigere rebete onikere rebete won ni agun ajo ile to gbogun ti gbogbo to ni se pelu ipeniye onje ati ogun nilo nile yi e ta mo si ajo tin after won ni mo ti ri awon ibubakan le to je pe pelebe pelebe ti ani won mo se mohun awon kerogodo rogodo ti ani won mo se mohun won tun se ni akata won awon bogan na ni ati ri won bayi ki wa ni igbese ti e ti gbe lori won ti futedo yo tu ba koko re ba ti toni o
0: abimbola ji agbera tan pa ka lo si akata todo ti e na ka polowo oja ni kete ta ba se tan nbe a mo te si waju lori ti futedo royin gege ba ti se alakale fun turo yin yen lori kan ni omaluabi e ku kale

0: ti n kabo pada eyin ololufe wa gbogbo be se n darapo pelu wa ye se o
1: thank you
0: eja wa tun ni so nbe ka tu da bole fun yin papa lori ipe si ilana ti dasile olopa apinle won ni awon agbagba agbarijope egbe ti nbe lapa gusu orilede ati arin gogo orilede nigeria southern middle belt leaders forum lana ti se ojo tuesday ona ene awon na phone telu afojusun idasile olopa apinle ṣùgbọ́n o wọ́n ní bírù rẹ̀ bí ó bá wáyé ó nílànà tó gbọ́dọ̀ bá lọ bẹ́ẹ̀ sì ni kò ní jálànà a kì í fi ní joyè àwòdì ká má lè gbẹ́dìẹ wọ́n ní agbára àti yan àwọn kọmíṣánná fún iléeṣẹ́ ọlọ́pàá ni àbí láti yọ wọ́n kúrò ó gbọ́dọ̀ máa wà lábẹ́ òfin sí àkàtà àwọn gómìnà ní àwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè nàìjíríà bó ti ní agbára láti yan ọ̀gá àgbà fún iléeṣẹ́ ọlọ́pàá iyun ni orilede ti nigeria won ni agbarijopo egbe yi ninu awon eti ati ri agbarijopo awon legbelegbe logbalogba eita ati ri egbe afeni fere ni ohaneze indigbo pananja delta forum middle belt forum ninu joko eleyi ti won ti wo sakan re bi pe eyi o ma je nkan ominira pelu lana ti o ma fi tele idasile olopa apinle won ni tori biru re to ba ri be oni aje wipe oda adenu amati oba lo ri be to je wipe latoke ona ni agbara iyan sipo awon commissioner fun le ise olopa yo ma ti ma wa aje pe a ma pe ni federal state police nu dipo ilana bo ti ye ko wa ati bo ti se ye ko lo ninu atejade eleyi ti awon agbagba ati awon aworisesa eleyi ti won gbe jade nilu abuja ninu eyi ta ti ri awon ti wọn ni wọn wà ń bi ìpàdé náà gómìnà tẹlẹ ní ìpínlẹ ti akwa ibom victor yata gómìnà tẹlẹ ní ìpínlẹ ti enugun okwezili nwodo àti alága fún ẹgbẹ ti nan pandef ìyẹn god knows igali ààrẹ fún ẹgbẹ ti middle belt forum ọmọwé bitrus pogo àti àwọn àgbààgbà ní apá gúúsù ilẹ̀ yìí àti lápá àríwá àrígògó orílẹ̀-èdè nàìjíríà níbẹ̀ náà ni a ti bẹ̀rẹ̀ sí ní pé wípé ó ṣe pàtàkì ó ṣe kókó láti ṣe àmújáde òfin agbára tí ó máa wà fún àwọn gómìnà láti yan kọmíṣánná tí ọ̀rọ̀ ọlọ́pàá ìpínlẹ̀ tó bá ti lè mú yẹ̀sì tán dáadáa o bí ààrẹ bọ́lá tinubu bí agbára ti ń bẹ ní àkàtà titi ẹ̀ náà láti máa yan ọ̀gá àgbà fún iléeṣẹ́ ọlọ́pàá èèyàn nílẹ̀ yìí.
1: ó dá tó bá níbẹ̀ wá já lọ tààràtàrà sọ́dọ̀ ẹni tí í ṣe ààrẹ lórílẹ̀-èdè wa nàìjíríà ṣebi tí wọ́n bá pè lórí ẹnìkan kì í fi bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ni o wọ́n ní ẹni tí í ṣààrẹ lórílẹ̀-èdè wa nàìjíríà Shewaju Bola Ahmed Tinubu babalọ́mọ̀ ti kéde lánàá òde yìí pé ṣe rí àjọ inec tẹ̀ ń wò ohun àjọ elétò ìdìbò tó dá dúró ni o lẹ́yìn tó jẹ́ wípé kò sí nínú àwọn èèyàn kan lẹ́yìn tí ó mọ wá dúkokò mọ́ àwọn ẹgbẹ́ òṣèlú èyí ti ń bẹ nílẹ̀ yìí ṣáájú ètò ìdìbò gbogbogbò tí ó wáyé nínú oṣù kínní àti oṣù kejì ọdún 2022 nígbàtí ààrẹ yóò mọ tẹnubọ̀rọ̀ oníṣẹ́ rí ìlànà láàre búre ikán ò gbọ́dọ̀ jùkọ̀ tá a bá ń sọ̀rọ̀ nípa ètò ìdìbò tó ń ti ìlànà tó gbé dúró òun náà ni ó mọ wáyé fún gbogbo ẹgbẹ́ òṣèlú eléyìí ti bá ń bẹ̀ ńlẹ̀ ó tẹ̀síwájú nínú àwọn ọ̀rọ̀ rẹ̀ pé ṣe rí àjọ inec tẹ̀ ń wò ó kò fìgbà kan ṣe tó gbé olóṣèlú kankan o ó dá dúró dánfọ́gédégbé òun náà ló wà léyìí tó sì jẹ́ pé àwọn oríṣiríṣi àǹfààní èyí tí ń ti àkàtà rẹ̀ jáde òun náà ló jẹ́ pé ìlànà láre búre ikán ò gbọ́dọ̀ jù kan òun náà ní ṣe fún gbogbo ẹgbẹ́ òṣèlú èyí ti ń bẹ nílẹ̀ yìí oníbo ti ń wò wọ́n o òun ò ríbi kankan o èyí tí ẹ ti ń dúnkokò mọ ẹgbẹ́ òṣèlú kankan bóyá ẹgbẹ́ òṣèlú alátakò ni oníbàbá wa rí àwọn èèyàn kan eléyìí tí ń sọ bẹ́ẹ̀ tàbí àwọn ẹgbẹ́ òṣèlú kan wà eléyìí tí ẹ kóra àwọn jọ tẹ́ sì ń sọ bẹ́ẹ̀ àjẹ́ pé mùṣèmúṣe wọn ọ̀dámúṣẹ́múṣẹ́ nù o àbí kó jẹ́ wípé àárín ibi tí wọ́n wà wọ́n wò wípé ó ṣeéṣe o kó jẹ́ pé omi yóò ṣe bẹ́ẹ̀ ti wọ̀ tẹ gbọ̀gbìn lẹ́nu ó tẹ̀síwájú nínú àwọn ọ̀rọ̀ eléyìí tó gbé kalẹ̀ pàápàá jùlọ lásìkò ìgbà tó ń gba àlejò àwọn bíṣọ́ọ̀bù àgbà ìní fún ìjọ ti kátólíìkì èyí tá a ní lórílẹ̀-èdè wa nàìjíríà léyìí tí ààrẹ wọn ìyẹn archbishop matthew ndagozo tó léwájú wọn nílé ìjọba eléyìí ti ń bẹ nílùú àbújá nígbà tí ààrẹ yóò mọ fi èsì sí àwọn ọ̀rọ̀ gbogbo eléyìí tó bóde láti àkàtà àwọn àlùfáà àgbà ọ̀hún léyìí tí ẹni àwọn àlùfáà àgbà wọ́n bẹ̀rẹ̀ sí ní ra wọ́n lasẹ̀ sí ni o pé bàbá ẹ̀yin làárẹ̀ ilẹ̀ yìí o a fẹ́ bẹ̀ yín a fẹ́ rọ̀ yín ẹ dákun ẹ jẹ́ kí ètò ìdìbò tí ó wáyé lọ́dún 2027 kó jẹ́ eléyìí tí ó lọ ní ìrọwọ́ tó ń ti ìrọsẹ̀ léyìí tó sì jẹ́ pé ètò ọ̀hún yóò jẹ́ eléyìí tí ó mọ̀yán lórí ó wá rọ̀ wọ́n wípé ẹ wò ó kẹ́ ẹ tún wo bí o bẹ́ẹ̀ ṣe ń rawọ́ ẹ̀bẹ̀ sí mi yìí tẹ́ ẹ sì ń rọ̀ mí pé ọ̀rọ̀ gbogbo tó ní ṣe pẹ̀lú ìṣèjọba àwa ara wa nílẹ̀ yìí kó jẹ́ ẹni tí ó gba agbára léyìí tí ó sì máa jẹ́ àkọọ́lẹ̀ rere láti àkàtà tọ̀dọ̀ tèmi ń bí ó ní ẹ̀yìn náà ẹ wá gbọ́ o ó ní ṣe rí gbogbo ìgbésẹ̀ eléyìí tí wọ́n mọ̀ gbé yín ni àwọn àjọ inec òun náà ni ò ní tako òfin ilẹ̀ yìí nígbà tó ń bá àgbáríjọpọ̀ àwọn bíṣọ̀bù àgbàwún sọ̀rọ̀ eléyìí tó to ogun níye tinubu kò ṣàtúnfi ọwọ́ ọ̀dánilójú sọ̀yà fọ́ràn ọmọ ilẹ̀ yìí o wípé ẹ wò ó kẹ́ ẹ tún wo bí o àwọn àtúntò kan eléyìí tó ti ń wáyé lẹ́ka ètò ààbò nílẹ̀ yìí òun náà ló jẹ́ pé láìpẹ́ láì jìnnà òun náà ni wọ́n fi ẹ̀yìn àwọn ikọ̀ agbésùnmọ̀mí wọ́n fi janlẹ̀ pẹrẹgẹdẹ àwọn kan tí ń pera wọn ní ikọ̀ akọ̀nọ́nà tó lágbára àti àwọn kan tí ń pera wọn ní ikọ̀ ajínigbé oníláìpẹ́ láì jìnnà òun ni ọ̀rọ̀ wọn yóò di àfihẹ́yìn eléyìí ti eegun fi sọ ó tẹ̀síwájú nínú àwọn ọ̀rọ̀ eléyìí tó gbé kalẹ̀ fún àwọn bíṣọ̀bù àgbà ọ̀hún pé ṣe rí àwọn ìgbésẹ̀ eléyìí tí ìṣèjọba ti ń bẹ lóde ti ń gbé òun náà láti rí dájú pé gbogbo ọ̀nà láti mú kí ètò ààbò ilẹ̀ yìí kó dúró re òun náà ni wọ́n mú sà lóògùn ó wá bẹ̀rẹ̀ sí ní pi amọ àwọn ìgbésẹ̀ eléyìí tí a ti gbé lábẹ́ ìṣèjọba rẹ o ń lọ́wọ́lọ́wọ́ láì tí ì pẹ́ yìí òun náà ni àwọn buwọ́ lu àfikún àwọn ikọ̀ ọmọ ológun eléyìí tí ó mọ̀ṣẹ́ takuntakun kọlu àwọn kàràbà ní ẹ̀dá ọ̀hún ó ní bẹ́ẹ̀ òun náà ni wọ́n ó tura àwọn ohun èlò gbogbo eléyìí tí wọ́n ó mọ ṣàmúlò rẹ̀ kí ọwọ́ ṣẹ́ kó lè mọ ya kò tán síbẹ̀ o ó ní láìpẹ́ láì jìnnà òun náà ni wọ́n bẹ̀rẹ̀ sí ní kọ́ àwọn bárẹ́kè tuntun léyìí tí ó mọ̀ jẹ́ fún àwọn ọmọ ológun ó wá ṣe lálàyé pé àti mú kí àwọn ikọ̀ agbésùnmọ̀mí tàbí àwọn ikọ̀ oníwọ̀ ọ̀daràn kí wọ́n di àfihàn ìtẹ́gùn fi sọ ní lórílẹ̀‐èdè wa nàìjíríà kì í ṣe tó gba wàhálà rárá o torí pé àwọn ọmọ òṣìṣẹ́ ológun lẹ̀ yìí òun náà ni wọ́n dúró tán láti ṣe iṣẹ́ wọn ní ìlànà àkọṣẹmọṣẹ ààrẹ ẹni tó wá rọ gbogbo àwọn olórí ẹlẹ́sìn nílẹ̀ yìí pé iṣẹ́ ti wá dé báyìí fẹ́yìn náà o ọmọ aláṣẹ jẹ òwò dé ọmọ aláṣẹ là ọ̀rọ̀ dé ẹ bẹ̀rẹ̀ sí ní ṣe wáàsí kẹ́ ẹ ṣe wàásù ìní fún àwọn ọmọ orílẹ̀-èdè wa nàìjíríà pé àwọn ìgbésẹ̀ eléyìí tí ìjọba ń gbé tako ìwà ọ̀daràn nílẹ̀ yìí òun náà ni kò kéré ó tẹ̀síwájú o pé agbára ń bẹ lákàtà tiyín náà láti dá àlàáfíà padà sáwùjọ wa nínú àwọn wàásù àti wáàsí gbogbo eléyìí tẹ́ ẹ bá ń taari síta ìwé ìròyìn the nation ló gbé láàárọ̀ tòní ẹ lè gbà á kẹsẹ̀rí ẹ̀ ń bẹ̀.
0: ọkẹ yín ẹjẹ tún nìṣó o ká tún mú mi ká tún bujó bẹ ṣe ń tẹ̀lé wa náà ni kẹ máa bá ni dà bolẹ̀ sí i àmọ́ ìròyìn eléyìí ìròyìn tí ó jáde lápá bí ni gẹ́gẹ́ bí àti láǹfààní àti rí wípé ẹni tí í ṣe olùdíje ọmọ oyè láti díje dupò gómìnà ní ìpínlẹ̀ ọ̀yọ́ látinú ẹgbẹ́ òṣèlú ti allied people's movement APM ìyẹn nínú ètò ìdìbò sí ipò gómìnà tó ń bọ̀ lọ́nà lọ́dún 2027 ọ̀nàrẹ́bù bímbọ adẹ́kànbí ló ti lo àsìkò yìí láti gbé oríyìn tó sì ń gbé òṣùbà káre fún gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ pàápàá jùlọ ìṣàkóso ìpínlẹ̀ ọ̀yọ́ lábẹ́ ìdarí aṣíwájú tí ó ní àfojúsùn àti èrò ọkàn rere fún ìpínlẹ̀ ọ̀yọ́ lápapọ̀ onímọ̀-ẹ̀rọ ṣèyí mákindé o látàrí bó ti tẹ́wọ́ gba àwọn bàálù méjì ọ̀tọ̀ọ̀tọ̀ èyí tí wọ́n máa lò láti fi máa wo sàkun àti máa tọkọ̀rọ̀ kọ́ńdù gbogbo ibi tí àwọn oníwà ọ̀bàjẹ́ àwọn afurasí eléyìí tí wọ́n bá fẹ́ máa ṣiṣẹ́ láàbì ìyẹn ní ìpínlẹ̀ ọ̀yọ́ tá a wà yìí lójú ọ̀nà láti rí i wípé ìrọ̀ ètò ààbò ìpínlẹ̀ ọ̀yọ́ ó bú tó bọ̀ tó gbópọn sí i dáadáa wọ́n ní ṣé ká sọ̀rọ̀ ká ṣe bẹ́ẹ̀ òun náà ni iye ọmọlúàbí ó lóun gbé fún gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ tán yányá òun táwọn méjì tán yányá o fún gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ látàrí òwí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ tó jẹ́ o látàrí bó ti pè wípé bàálù méjì tá a máa fi wo sàkún ọ̀rọ̀ ètò ààbò ìpínlẹ̀ ọ̀yọ́ wọn ni yóò dé o tí ó bá fi di òpin oṣù keje wọn ni kó sì dúró rí bẹ́ẹ̀ náà ká tó díjú ká tó yá ọ̀rọ̀ rí bẹ́ẹ̀ bàálù méjèèjì yìí ó dé o ó sì balẹ̀ bàgẹ́ sípínlẹ̀ ọ̀yọ́ gẹ́gẹ́ bí gómìnà bó ti tẹ́wọ́ gbà wọ́n o ọ̀nàrẹ́bù bímbọ adẹ́kànbí nígbà tí ó máa sọ̀rọ̀ látàrí bó ti wo sàkún rẹ̀ wípé ìgbésẹ̀ ọ̀tún leléyìí o ìgbésẹ̀ míì tún re lórí ìgbìyànjú àtún ti rú ọ̀rọ̀ ètò ààbò nípínlẹ̀ ọ̀yọ́ látún ti rú lágbára sí dáadáa ó ní ìlànà ìgbésẹ̀ ọ̀tún míì tún leléyìí lójú ọ̀nà láti máa wo sàkún gbogbo tìbútòrò ìpínlẹ̀ ọ̀yọ́ látòkèrè ká sì máa rí i lẹ́ẹ̀kan náà wọ́n ní olùdíje yìí látinú ẹgbẹ́ òṣèlú ti apm ó wá pèpè ó ní ó rántí o wípé ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ tẹ bá rántí tẹ bá gbàgbé tẹ bá wá gbàgbé ẹ já ran yín létí wípé náà ní akéde rẹ wípé wọn ra bàálù méjì sòkò eléyìí tí wọn máa fi wo sàkún ọrọ ètò ààbò ìpínlẹ̀ ọ̀yọ́ látàrí bí wọn ti kéde rẹ ńgbà náà wọn ní lọ́dún 2025 ọjọ́ kẹjọ oṣù keje oná lọ̀rọ̀ yìí mà jáde látàrí bí wọ́n ti ń wo sàkún ẹ̀ wípé ìkúnlọ́wọ́ lórí ọ̀rọ̀ ètò ààbò ní tìbútòrò ìpínlẹ̀ ọ̀yọ́ mà ni ó fi kún ọ̀rọ̀ rẹ̀ wípé gómìnà ṣèyí mákindé lọ́jọ́ kejì dín ní ogún oṣù keje ọdún 2026 ó tún fìdí ẹ̀ múlẹ̀ wípé àníṣe o àwọn bàálù tá a sọ yìí ó ti balẹ̀ bàgẹ̀ sí orílẹ̀-èdè nàìjíríà tá a wà yìí wọ́n ní àtòpọ̀ rẹ̀ ẹ sì ń lọ lọ́wọ́ ní báríkì àwọn ọmọ ológun ojú òfurufú níbi tí wọ́n ti ń tò papọ̀ ìyẹn nangà wọn nípínlẹ̀ èkó ẹni tó ti fìgbà kan ríjẹ kọmíṣánná tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ ọ̀yọ́ òun náà sọ̀rọ̀ kódà bó ti wí o oníṣáájú ìgbà yìí ó fi ń dá àwọn èèyàn ìpínlẹ̀ ọ̀yọ́ lójú wípé bàálù yìí dé tán ẹ tún lọ fọkàn balẹ̀ tí ó bá fi di ìparí oṣù keje ìgbésẹ̀ ọ̀tún ọ̀rọ̀ ọ̀tún iná ni ó máa tún jáde ó lábẹ́ ẹ̀rí sí olúwa bí ó ní ká tó wí ká tó fọ̀ àwọn bàálù yìí zoom wọ́n balẹ̀ bàgẹ̀ sí pápákọ̀ òfurufú ti ń bẹ nílùú ìbàdàn gẹ́gẹ́ bá a ti ṣe ń retí rẹ̀ tẹ́lẹ̀ ṣáájú àsìkò yìí wọ́n ní gbogbo eléyìí yóò máa ṣe àtìlẹ́yìn àti ìkúnlọ́wọ́ fún àwọn ọkọ̀ eléyìí tó jẹ́ ti àwọn àmọ̀tẹ́kùn ni àti àwọn òṣìṣẹ́ elétò ààbò gbogbo fún ìgbìyànjú takuntakun tí wọ́n máa sà láti gbógun tí àwọn tó bá ní ṣe pẹ̀lú ìwà ọ̀daràn ní tìbútòrò ìpínlẹ̀ ọ̀yọ́ ó ní òun gbọ́dọ̀ sọ o ó sì gbọ́dọ̀ wí gẹ́gẹ́ bó ti wí o wípé ọ̀nàrẹ́bù adékànbí ẹni tó ti jẹ́ alága tẹ́lẹ̀ rí fún àwọn ìgbìyànjú agbára lórí ohun tó ní ṣe pẹ̀lú ìgbélárugẹ àti tó máa sọ pápákọ̀ òfurufú tìlú ìbàdàn di ọ̀tún tó tún gbé lárugẹ sókè sí dáadáa wọn ni ògbóná gbòǹgbò tí dátọ́ lẹ́nu ògbẹ́ni tó sì ní ipa mọ́nìgbàgbé eléyìí tó kọ́ o láti sọ pápákọ̀ òfurufú tìlú ìbàdàn di tàwùjọ àgbáyé ìyẹn international status eléyìí tó sì ń ṣe ìgbélárugẹ fún tó tún gbé ọ̀rọ̀ ìpínlẹ̀ ọ̀yọ́ tó tún gbé síwájú sí i ju ibi tó wà lọ pẹ̀lú àfojúsùn eléyìí tí wọ́n fi mọ̀ wá gẹ́gẹ́ bí àjíṣe bí ọ̀yọ́ eléyìí tá a rí o tí ọ̀yọ́ tẹ rí ohun tí ò sì ní ṣe bí baba ẹnìkọ̀ọ̀kan láyéláyé fáàbàdà.

0: American Cola. Explore your freedom.
1: Nípa ìgbà, àwọn èèyàn kí mọ bí dátà wọn ṣe máa tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, mi máa ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, máa ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lè ní a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
2: Yéè, mo gbé o, data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tọ̀.
1: Ṣé mi ò sọ fún ẹ?
2: Jára ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe ogle. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
1: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lè mi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
2: Jẹ ìbádùn data rẹ nínú ẹlẹ́mu. Leave it 100 MTN.
3: Wọ́n ti bẹ̀rẹ̀ fún olè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlànà ìlẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ̀ ẹ̀kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
4: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
3: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
4: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dún ara ọ̀tọ̀.

0: ẹ̀kẹ́tẹ́ ló wà láwùjọ ìròyìn rí ìdárayá nílẹ̀ yìí adéròkè adéṣọlá olórí sport máa ń gbé wá débẹ̀ anytime anyday jáwọ́sí on Splash FM 105.5 Ìbàdàn àwòdì tó rí bàrà lọ́rí yẹn ni lékílèkí tó rí kẹfún tún lọ mọ́ ni gínigí sí ni o olórí sport tún ti padà dé lápò tó ẹ ò ní wò ó tán.
1: Ó dá ẹyin tèmi Adéròkè Adéṣọlá olórí sport Ìbàdàn ká máa vinga mú ti dé láti máa ja yín sí láti máa gbé yín débẹ̀ tí mi ìbẹ̀ ní ja yín lẹ̀. Ó ti ṣọ́jú ẹ̀ ní kankújẹ ẹ ní gògì àárẹ̀ ẹ ní máa yan fónà ẹ wọ ẹ ní ṣàwúre igi ẹ̀ wà níbọ̀ sí òkùnkùn ayé. Ókè ẹsìn galo ẹ má fọ ẹ jẹ́ amúra wa.
0: Dédédédé mo tún gbé dé o. Ìbàdàn Kamavinga tún ti ṣetán láti máa já wa sí àwọn àròyé eré ìdárayá lọ́lọ́kan òjọ̀kan láago mẹ́wàá kọjá ogún ìṣẹ́jú lóòrọ̀ kùtù 10:20 a.m. ní gbogbo ọjọ́ Monday, Tuesday, Wednesday àtọ́jú ẹ ti Friday ní Splash FM 105.5. Ẹ wò ó kò ṣe mọ̀ lọ́ ní jáwọ́ sí.

ojú àwọn ọmọ mi ọba Africa bó lánà o. Ọlọ́run ló lẹ̀mí èrò. Malawi wọ́n win Nigeria níbi ẹ̀ràn sunsun. Níṣe Norway Super Falcons bí ìgbà téèyàn bá wi ẹran àgbẹ̀. Ẹ wo àárín wí o. Ọlọ́run ló lẹ̀mí èrò. Ẹ gbàgbé scoreline wọ́n gbá Nigeria tinú tẹ̀yìn ni o. Super Falcons ò fakọ yọ. Ẹ wo wọ́n sá ń yọ sí wọn lára ni. Ọ̀nà dímọ̀ Falcons ní Al-Madina Stadium o. Wọ́n ṣe rabaraba ní Rabat. Torí Malawi kò bọ̀wọ̀ fáwọn ọmọ mi South Africa o. Kò ti ẹ̀ rétí defending champion rárá. Níṣe náà ṣe kíni wọ́n bojú defending champion. Wọ́n bojú wọn jẹ́. Wọ́n fojú wọn rí màá bo. Nàìjíríà wọ́n jìyà jí má sùn ni. Torí wípé wọ́n kanna kándù sí wọn lẹ́sẹ̀. Àwọn Chawinga sisters yẹn níṣe náà pa star wọ́n Super Falcons lára. Wọ́n kábánà Chiamaka. Ẹ wo Chiamaka sá ń tọkì ni lórí ìyípadà ọlọ́kọ́lọ́ ṣàánú ẹni ni. Àná yẹn ojú ojú ojú ọ̀dà ìyẹn fáwọn ọmọ Justin Madugu. Torí wípé wọ́n di ọrùn wọn mú báyìí díẹ̀ ló kù tí wọ́n èdù. Wọ́n ti ẹ̀dù Nàìjíríà ní 3-2. Ìgbà àkọ́kọ́ èèyàn nínú ìdíje ìfẹ̀yẹlẹ̀ adúláwọ̀ wọ́n wá wá fi Nàìjíríà. Wọ́n wá fi gbọ̀wọ́. Wọ́n fi gba ráǹkì. Debutant ó bá defending champion ó bá wọn wí. Ó ṣẹ́rí mẹ́wàá tẹ gbà yẹn àpò yín lẹ gbà sí kò dọ́dọ̀ tàwọn. Inú eré ìdárayá orí ọ̀dàn nínú ìdíje Commonwealth kọ́yìn bọ̀bọ̀ kọ́yìn Sọ́lá Ajayi ó kọ́yìn sí wa lẹ́nu. Ó lè má jẹ́ góòdì ṣùgbọ́n bronze medal yẹn ó làkọsílẹ̀ tó fà lọ́wọ́ ìyẹn fólédè Nàìjíríà. Torí wípé fún ìgbà àkọ́kọ́ láti bí 20 ọdún eré ìdárayá orí ọ̀dàn 100 mítà táwọn ọkùnrin fólédè Nàìjíríà. Ìyẹn Team Naija wọn gba medal wọn ní podium finish fún ìgbà àkọ́kọ́ láti bí 20 ọdún. Eléyìí tirúfẹ́ nǹkan báyìí tó ti ṣẹlẹ̀ tẹ́lẹ̀ Olúṣọjí Fáṣubà. Òun náà ló ti ṣe rí o. Ìyẹn fólédè Nàìjíríà tó dẹ̀ po 20 ọdún sẹ́yìn òun ló ṣe. Kíkanyin Sọ́lá Ajayi ó tó wá mú àkọsílẹ̀ yẹn ó tó tún wá mú wá. Ìyẹn fún orílẹ̀-èdè Nàìjíríà pé ẹyin ọmọ bàbá tèmi Nàìjà ẹ mọ̀ wọ́rì. Ìṣẹ́jú àyá mẹ́sàn-án ó lé. Ìṣẹ́jú àyá mẹ́sàn-án ó lé ní 90.90 seconds òun náà ló fi ṣe ipò kẹta. Ṣùgbọ́n ọmọ orílẹ̀-èdè Cameroon ló fi Cameroon pẹ̀pẹ̀ ló fi sí alójúbẹ̀ yẹn Emmanuel Seme òun náà ló búlẹ̀. Ìṣẹ́jú àyá mẹ́sàn-án ó lé 73 ìyẹn 9.83 seconds òun náà ló fi di Commonwealth champion ìyẹn eré ìdárayá orí ọ̀dọ̀ 100 mítà ti tàwọn ọkùnrin. Orílẹ̀-èdè Nàìjíríà fìtàn balẹ̀ látọ̀dọ̀ Kanyin Sọ́lá Ajayi nínú ìdíje Commonwealth pẹ̀lú podium finish eléyìí tó ní ìyẹn lánàá. Àmọ́ àwọn ọmọ Miss of Africa àwọn Queen of Africa wọ́n gbàdé lórí wọn lánàá. Wọ́n sadé yẹn wọ́n sọ di panda ni ìyẹn mọ́ Super Falcons lórí ló lẹ̀mí èrò. Ẹ kú ojúmọ́ mọ́ ní gbogbo ibi tí a ti ń gbà kàn ní Splash 105.5 FM ilé Fubalágbè Fẹ́lẹ́lẹ̀ nílùú Ìbàdàn. Ilé bàbá Àkàndé gangan ilé ọba Àkàndé tí ó pe méjì lórí ètò ìjà wọn sí ìròyìn eré ìdárayá láti ẹsẹ̀ kùkú. Orílẹ̀-èdè Nàìjíríà ilẹ̀ adúláwọ̀ àti jákèjádò àgbáyé lórúkọ lọ́wọ́ bọ́tìnì fún òwúrọ̀ tòní. Abimbola Sadiq òkè tó ga jò kí kò sí gbà tá ní sáìnì Abimbola Sadiq ìyẹn fún Super Falcons níbi tí ọ̀rọ̀ ń lọ. Àwọn a máa pa àbí tó fẹ́ mọ gbàgbó tó fẹ́ mọ múlé ni àbò fẹ́ mọ àtáàkì àmọ́ tó bá ibi tó bá ẹ̀yìn níbo ló fit pẹ̀lú gbogbo òkè tó ga jò kí yóò padà ṣàlàyé ìyẹn fún wa wọn jà mí lé kanna mọ lórí tí mo rí mo sọ. Jude Olawo Alẹ Sex ni olóòtú ètò ìjà wọn sí Adéronke Adéṣọlá lórúkọ tèmi olórí sport olórí ìròyìn eré ìdárayá Ìbàdàn Kamal Vinga ti yin gan gẹyìn tèmi lónìí lọjọ ìròyìn bá túmọ̀ ìdápè lọ́jọ́ àánú lọ́jọ́ tẹbi bá ń palẹ̀ àní sínú lọ́jọ́ tẹbi bá ń pọ̀nà àní lọ́nà láṣẹ Elédùmarè tí wàá ṣọ́jú ẹ̀ ní kankujẹ ní gunjẹ rẹ̀ ẹ̀ ní máa yan fọ́nà. Ṣùgbọ́n wọ́n ní Prince Cash Port ńbẹ lónìí ẹ mọ̀ pé Kashivasri wà àkókò ẹ̀ rèé káàṣì ẹ̀ ó pe ọdún méjì a wàá ṣe Prince Cash Port a ṣe lé nìyẹn fún mídíà Cash Port wa àtọdún méjì káàṣì ẹ̀ kó tó wà dé wípé a padà wá ṣe Cash Port gangan láti ṣàmì ẹyọ ọdún méjì káàṣì ẹ̀ ìyẹn ní ọjọ́
ni ojo eti Friday lo ma waye sugbon e ma gbegbu e eta lati je ori iko to ma waye laaro ni da tun buwo ta feyin ti wa star 347 1004 star 1 hash star 347 1004 star 1 hash tabi www.cashier.ng www.cashier.ng enter jori e ba wa labi odun 18 ko le ta cash odun 18 soke o na lo le gbenu si lo le ganu si okay e je mu lati da ya bu la fowo ju okay ba la fi gba yen ni ori table yen table tennis tori wi pe olede Nigeria ati olede Egypt awon na ni won ti mu aye iyen ninu idije ere idaraya bon lafiki gba lori tabili ti tawon odo ti ta gbaye ni 2026 ITTF World Youth Championship won ma waye ni Istanbul lorilede Turkey leyin igba tolede mejeji ti won se daada nilu Akwa lorilede Ghana ni 2026 African Youth Championship ITTF Youth Championship ele ti won lafani lati gba awon ojewewe okunrin tojori won wa labi odun 15 atobirin lorilede Egypt awon na ni won se daada o bakan na awon obirin won tojori won wa labi odun 19 19 awon na se daada lati lo soju orilede na iyen ni Istanbul orilede Turkey ni ojo kokanle ni ogun ti ojo 28 osu kokanla odun ta wa ni be awon okunrin orilede Nigeria tojori won wa labi odun 19 ni under 19 boy awon na ase ile adulawo mo fe lele lowo won o fe mo to orilede Nigeria ni Istanbul orilede Turkey pelu bi won ti se se kini won ti se se daada si e je wa gba be yen lo sinu idije Commonwealth ele to waye ni ana koyin sola ajayi oji oyi lara awon enemy o oji oyi leti won oji oyi lenu won orupo lede Nigeria o se daada iyen fun won gege bi mo se so pe le ma je gold medal bo bronze medal yen na iwuri ati yi o lo fi gba fo lede Nigeria ere daraya 100 meter ori odo 100 meter asekagbe iyen lana ninu idije Commonwealth ni Glasgow o se daada bo ti e je pe legal wind reading wind assisted ni 1.3 meter per square ohun na 1.3 mil per square ohun na ni wind assisted o waye lori ere ejele ti gbogbo won sa iyen ni ana kan yin so laja ipo keta lo se pelu 9.90 seconds iseju aya mesun o le ni 100 ohun na lo fi se ipo keta elere idaraya ori odan akeko iko Auburn University ohun ohun na o ja wipe fun igba akoko lati bi 20 odun se Oluseju Fasuba o ti se folede Nigeria 9.84 seconds iyen ninu idije ohun Oluseju Fasuba meta etoto ni 9.84 seconds iyen ninu idije yi olede Nigeria Diamond League ohun na ni o ti pada sele won igba akoko re to ye pe podium finish o wa ile Nigeria ninu idije Commonwealth be olede daraya olede Cameroon Emmanuel Eseme ohun na lo wo asekagba 9.83 seconds ohun na lo sa omo olede Australia Lachlan Kennedy ohun lo se ipo keji to gba silver medal iyen ni apa abeyin ikan isola ajayi kona to wa ni podium finish iyen lapa lohun be temi tope adesina

0: orílẹ̀-èdè nàìjíríà lé ní wọ́n mọ̀ tẹ̀síwájú ìyẹn nínú ìdíje kọ́nà ṣùgbọ́n ṣáde ọlátòye hamatro ìyẹn lánàá kò láǹfààní ìyẹn láti ṣe dáadáa orílẹ̀-èdè nàìjíríà ipò kẹjọ òun náà ló parí sí. Wa ri laaro ti toni bi ti Nigeria ni won se ma to iyen fun awon figagbaga won na re idede ago mokanla oku iseju bi ago mokanla ku iseju meji din ni ogo iyen 10:42 kliti opute lo wa lori odan fun lede Nigeria iyen ni heat e fun ere daraya odo riwe to ba to wa di ago mokanla o ku iseju ago mekanla ku iseju mejila ohun na ni obi jennifer chukuma ohun lo wa lori odan fun lede Nigeria be ago mokanla o ku iseju mefa elayinka olajide ohun na mo sare ori odan 200 meter o lede Nigeria oni gba mita niyen be chukwebuka inepochi ago mokanla koja iseju marun ohun na lohun na mo ju short put fun lede Nigeria alaba akintola ago mokanla ago méjìlá ó kù ṣẹ́jú méjìdínlọ́gbọ̀n òun náà ni alaba akintola òun ló wà lórí pápá orílẹ̀-èdè nàìjíríà tó bá ti ń di ago méjìlá kù ṣẹ́jú márùn ojú ó di òwúrú zuke òun náà lérè dára yorí ọ̀dàn tó wà ń bẹ̀ fún orílẹ̀-èdè nàìjíríà ago mẹ́fà bọ̀ nírọ̀lẹ́ òní mary osijo òun náà mọ̀ kópa nínú eré ìdárayá weightlifting fún orílẹ̀-èdè nàìjíríà bẹ́ẹ̀ ago méjìlá lé òní goodness òwàchukwu eré ìdárayá orí ọ̀dàn ìyẹn orílẹ̀-èdè nàìjíríà bẹ́ẹ̀ destiny agbo para athletics ago méje lálẹ́ òní ago méje ni bresi orakwe blessing orakwe eré ìdárayá ẹ̀ṣẹ́ kíkan àṣekágbẹ́ yóò mọ̀ kópa fún orílẹ̀-èdè nàìjíríà ìyẹn ní 70 kg ezekiel nathaniel 400 meters hurdles ago mẹ́jọ ó kù ṣẹ́jú mọ́kàndínní ago mẹ́sàn-án kù ṣẹ́jú mọ́kàndínlógún 741 ezekiel nathaniel wà lórí pápá lálẹ́ òní ago mẹ́jọ kọjá àṣẹ́jú kan eré ìdárayá orí ọ̀dàn ẹ̀yẹ short foot jessica oji ó wà níbẹ̀ fún orílẹ̀-èdè nàìjíríà ifeanyi christian ago mẹ́sàn-án kò kọjá ìṣẹ́jú méjìlá para athletic àwọn ọkùnrin àṣekágbẹ́ orílẹ̀-èdè nàìjíríà bó ṣe máa lọ òun náà nìyẹn eléyìí tó túmọ̀ sí wípé team nigeria òní tún wà fún wọn láti tún ṣe dáadáa àwọn mẹ́ta tí wọ́n ti gbà yẹn wọ́n lè gbà èèyàn lẹ́nu ẹ̀yin wá ní wípé àwọn kíní wá ń kọ́ tóbi lọ́ba amúsàn ńlá làwọn tóbi ó mọ̀ sáré wọn tó ráwọn ọdún sí wọn yìí tí wọ́n ṣẹ̀ṣẹ̀ wáyé lónìí tóbi amúsàn sí semi final ló ti wọ three direct ní wípé ẹ̀mọ̀ kó wà lára àwọn top round athlete èèyàn lédè àgbáyé bẹ́ẹ̀ patricia mpata eré ìdárayá ẹ̀ṣẹ́ kíkan ó láǹfààní láti jìyà lánàá torí ọmọlẹ̀ gẹ̀ẹ́sì mary kate smith ló fìyà jẹ́ ìyẹn ní àná ìpele kẹta sí àṣekágbá quarter final òun náà ló ti fìdí rẹmi fún eré ìdárayá ẹ̀ṣẹ́ kíkan tẹ̀ bẹ́ẹ̀ ọgázì ìyẹn samuel ọgázì àti onoju wewo àwọn méjèèjì náà wọ́n ṣe dáadáa yẹ fún orílẹ̀-èdè nàìjíríà wọ́n dẹ̀ mọ̀ tẹ̀síwájú ìyẹn lẹ́nu nínú ìdíje commonwealth ìyẹn fún orílẹ̀-èdè nàìjíríà ó dáa ẹni ẹkú làpàdé yẹn kí n lọ ìyẹn sọ́dọ̀ ikọ̀ super falcons orílẹ̀-èdè nàìjíríà tó rọrùn pé ń tẹ́ ẹ ti ẹ̀fẹ́ gbọ́nu pé kí gangan ló ṣẹlẹ̀ bóun ló ṣe rán yìí àmọ́ ẹjẹ́ àpà àkókò ìdúpẹ́ lọ́wọ́ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà mọ̀ sí ẹ̀ ẹ mọ̀ múlẹ̀ rí níṣẹ́ torí lánàá ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà náà ní ìjọ di mímọ̀ wípé ẹni tí í ṣe olùdarí àgbà alága ẹni tí í ṣe alága àjọ tó ń rí sí eré ìdárayá orílẹ̀-èdè nàìjíríà lápapọ̀ ìyẹn ṣe òdíkò atòhún àti akọ̀wé àpapọ̀ fún àjọ tó ń ṣe ìdárayá bílára ṣẹ̀ṣẹ̀ bá lórílẹ̀-èdè nàìjíríà ìyẹn mohammed sanusi àwọn méjèèjì lórúkọ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà náà wọ́n mú àwọn ìwé iléèwé ilẹ̀ ilé tí wọ́n láwọn fẹ́ fún ikọ̀ orílẹ̀-èdè nàìjíríà tó fi $100,000 ẹnì kọ̀ọ̀kan ilé yìí tí wọ́n promise wọn òun náà jẹ́ di mímọ̀ wípé nínú àpò àsùnwọ̀n kálukú òun náà ni wọ́n ti san sí pẹ́ẹ́pẹ́ ilé iṣẹ́ tó ń rí sọ̀rọ̀ ilégbèé orílẹ̀-èdè nàìjíríà lákòókò yìí lábẹ́ ìṣàkóso ààrẹ bọ́lá tinubu òun náà ni wọ́n ti ń mú àwọn sá. God, you're messy. You show the code. You're coding. You know, I'm off to see a coco. I'm off to motivate you. In your love, share that. You know, DJ Fayele. I do love. I'm not just any motivation. Ocean, go walking. In your love, we're going super far. I'm not any kind of one. You're just begging for pussy. Put him up para polo. No, only Baba Branda. Only the Zambia. The nation DJ Fayele. I do love. Oh, me go Maryland. I'm focused on coins. Super hard trick. No man. Sabi Hall, Lele de la Ya, Bodo Ala Fesegba, New Olympic Stadium, New Robert Lano, Mo Mefa Siodo, Ona, New Zambia, New Way Pasta Abuku to Walaya, Ole de Egypt, Lobi Rune, Star Abi Meje Dan Kosara, Mo Aba So Mi Bi, Mo Aba So Kini Ya Bi Meje Sodo, Ole Mi Pe, Asho Awon Kori Mo, Ona Mo Wano Bi Jepe Yele Adula Wo. Awon Baba Branda Sa Ya Ba, Mo Se Mo Bi Kosa Nada, Dance Mo Baba Ba, Mefa Siodo Neje, Branda Si Mi Meri,
1: Afoju kiri won ni gege beso e ri pe lana nigba ta yan nana mo ni orilede Malawi underdog ni won ninu orije yi awon ko to so be ni pe orilede yi o wa si idije yi ri igba akoko to de ma wa leleyi awon na wa dabi orilede Cape Verde ni ninu orije ife agbaye awon okunrin te ba orilede Cape Verde dada na igba ta won na de ninu orije ife agbaye igba won na se di to se di kan je gbon sibe ele to tumo si wi pe lana yen in to baje po ninu ko Super Falcons to ya pe ti won ba file tun si o se se ko pada tun baje si ta ma gba ifigabaga won elekeji kila won kan to de baje ninu ko Super Falcons o na ni wi pe akoko na eya akoko be la tori asole iya asole ile tani emi ni pe o da bi pe asole yi gan okan re o si ni papa sere lana boya o ni nkan to wa lo to wa nu e to ro iyen lana tori te ba wo go mete ta ti orilede yi kan bisko orilede wa Nigeria awon go ti o ti eye ko waye rara ni awon ero buruku to je pe ko ye ka sole ma se ka sole ti jadun ko lu bo sin ti ko ti gba pe o fi po le ele to dun si pe asole yi gan o ni nkan kan ele to ro lo kan to je pe o ye ki olukọ ni gan se wadi pe kilo ro lori papa to fi wa npo to npo ni box yen to lo si egbe po
0: ta ba wo nkan ti won ti fi sita yaworan to wa tan ro position ni chairman canado ti lu po lana ba won gbe tan se fe wo le sugbon in ti mo fe so ni wi pe o le de Nigeria amura to fun DJ Fayele Adulawo yo lakoko nu ko so bo ndan re mo ni daraya bolu alafesegba nke yo kan ti mo fe ko kaluku ka lo di owo nu ni eka atana ti South Africa test koko je lowo lede Tanzania awon South Africa ti won gba gbe je friend ni yo ka to wa Super League Nigeria awon bere meji at meta kan wa tawo ta se ninu mi lara awon agba bolu ta ko jo sori papata ni lakoko nu ko Super Falcons melo nu won gan ni bere fun pe gba bolu tan ti wa melo nu won lo ni start to ta lenu ni sa to koja ninu league to ni kaluku won tin gba bolu ekeji nu eketa ni kubirin lu won gan ni gba bolu ni nkan to ta sansan to ta lenu imi nu won injury iye zone nisin o ni farapa o se pada lati farapa ni Michel Alozie won na ni farapa o se pada lati farapa bi awon Rashid Atajibade ori aga na tin bere fun ko PSU e mo jamo tan to ni Penny o aga ni tin bere fun ko Everton ti ama Canado si o ni decent season iyen lana ti ka tun wa ni ere ti poju iyen fun won ni be orilede Malawi yi orilede to ba ti e lo to ba wo lati qualifiers bi se pon gbele won lo won gba qualifiers won yojo wa ni e de wa won cha winger assistant yen inu qualifier ni kan won tin gba ball lobirin keyan to mo gba ball me to tun bere fun won
1: gba ball yo lobirin isowo gba ball orilede Malawi ke mo wi pe won wa se
0: lara Nigeria
1: ke se pe boya won gba ki difference yen difference yo lati abala
0: Nigeria wa se Super Falcons wa se bi Malawi lana
1: o ebe mo se je ni yan lati abala kon tin gbedele ko Super Falcons iko baba kan sai boya ni boya bi shot on target nani
0: egba first half shooter baba kan so ni shot on
1: target seri ikankan ti ade wa sam lo ni pe seri aso le ko Malawi yen poor ni
2: ṣùgbọ́n ó lè dé wa nàìjíríà gan
3: àwọn agbóhùn
2: ó yẹ kọ́ mẹ́tì wọlé bóyá bíi 70 àbí 60
3: nǹkan
2: ìgbé fi gaba ká padà
3: yọ́ nǹkan méjì ni mo rò wípé olùkọ́ni Justin Madugo ṣe ó kòkù lánàá ó ní wípé orílẹ̀-èdè Malawi àwọn agbábọ́ọ̀lù tó wà bẹ̀ wọ́n young so midfield tiẹ̀ gan gbọ́lọ̀ wà ló dẹ́ẹ̀dì irú àwọn Christy Ucheibe yẹn àti Deborah Abiodun ó yẹ kán bẹ̀rẹ̀ rúfin kagbaga yẹn midfield nàìjíríà lánàá ó kan empty ni wọn ọkọ̀ wa mẹ́rẹ̀ ẹ mọ bí road ṣe di midfield Argentina mo ní final yẹn bẹ́ẹ̀ gangan ni orílẹ̀-èdè Malawi ṣe di àárín yẹn mú ẹ lè mọ̀ pé super falcons number
2: four
3: play ẹ mọ̀ rò pé àwọn ẹgbẹ́ wọn tó ń ṣe tako 0.5
2: eléyìí tó ń sọ pé tí orílẹ̀-èdè wa nàìjíríà tí a sì ṣe tá a ṣe láàmú yẹn tába tún padà tún ṣe ní ìfigagbága ẹlẹ́kì díẹ̀ àgbòrò zambia
3: orílẹ̀ èdè zambia la ní òkú ìfigagbága ẹlẹ́kì zambia sì lè para polo níwọ̀n kan ẹ̀yọ́ bọ̀ ìpanu zambia làmí ayò márùn sódò lọ́dún tó kọjá àwọn yẹn gan ò dẹ̀ fẹ́ wá ganúlẹ̀ wọ́n máa dira wá ìyẹn fún ikọ̀ super eagles àbí super eagles sábà máa ń fìdí rẹ̀ sẹ́ẹ̀rí báwọn sẹ́ẹ̀rí ọ̀hún náà sábà máa ń jẹ̀yà òun ni àwọn super falcons orílẹ̀-èdè nàìjíríà òun náà ló fà á tó fi jẹ́ wípé irúfẹ́ nǹkan báyìí ó bọ́ ìyẹn sí ara àwọn agbábọ́ọ̀lù wa obìnrin bẹ́ẹ̀ sì lórílẹ̀-èdè Malawi wọ́n ṣiṣẹ́ wọn bí iṣẹ́ ń ṣe tó pé
2: wọ́n parí iṣẹ́ wọn lánàá
3: wọ́n ṣe ń wá bẹ̀ láti wá da nàìjíríà àṣìbàṣìbò ẹgbàgbé skọ́là yìí pé 3-2 mọ́rọ̀ kò close mọ́ra wọn wọ́n gbá nàìjíríà tó ń tẹ́yìn kódà ó yẹ super falcons
2: lẹ́yìn
3: mọ́ ṣáàbí mẹ́rin márùn mẹ́fà lára nàìjíríà ìyẹn pẹ̀lú nǹkan táwọn ọmọ yẹn tí wọ́n bá nàìjíríà gbà ni experience ni nàìjíríà fi padà wá fi wá di afẹ́ ṣe comeback ṣùgbọ́n comeback yẹn complete ìyẹn lánàá fún super falcons orílẹ̀-èdè nàìjíríà ìgbà àwọn agbábọ́ọ̀lù kọ̀ọ̀kan wọ́n sọ̀rọ̀ lẹ́yìn ìfigagbága tá a bá lọ sójú ọjà tá a bá padà dé a wà sọ̀rọ̀ ìyẹn lórí ẹ̀ bẹ́ẹ̀ sì rèé ẹ má gbàgbé kẹta lójú òpó káàṣì fa 347-1004-1@ tàbí www.cash.ng lọ́wọ́ ìpẹ́ wa lè wò wà ní kànùmá ní facebook flash 105.5 ìbàdàn náà ló lẹ̀mí èrò ó dẹ̀ jẹ́ adágbó kó lè pójú tàwa padà ìjà wọn sí ń tẹ̀síwájú ọkọ̀ kalẹ̀.
4: Flash FM 105.5.
5: Wọ́n tún bẹ̀rẹ̀ fún olè ṣe aláìmọ́pànilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ̀ ẹ̀kan lásán, ara yín kankan ò sí lẹ́yìn ẹ̀.
6: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kọ̀nọ́fùrù.
5: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
6: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì ti sọ àkókò náà dàkókò mánigbàgbé.
7: Life no dey stand for one place sake of say person get headache, backache, muscle ache, menstrual pain or toothache. That's now why millions of people dem trust Panadol Extra. Dem don prove in combination for clinic saying they give extra relief for pain wey tough. If you no be Panadol, e no fit be like a Panadol. Make you always dey read the label before una use am. If the symptoms no comot after 3 days, I beg, go see your doctor or physician.
8: Mommy in the kitchen cooking rice.
9: It's Mama Dog.
8: Chicken in the pan looking nice.
9: It's Mama Dog.
10: Keep your voices down.
8: Smells yummy. Everywhere is smelling so, so nice.
9: It's Mama Dog.
11: Our neighbors will soon come and start knocking.
12: Good food starts with good oil. Mamado oil brings out the delicious flavor your family loves. Mamado oil is available in stores near you. Use Mamado oil today.
13: Hi, I am Sheye. Ever since I acquired digital skills from NIT, I have had better career opportunities. I have become employed. I also have a side hustle where I design softwares and applications for clients. Enroll at NIT to get information technology, IT skills in digital marketing, data analytics, Java, Oracle, networking, web development, Python, other coding languages and courses in other core areas of IT. They also offer full stack courses for those who want to be all-round IT professional. NIT impacts complete information technology, IT knowledge without missing any aspect. Do you want to be ahead of your game like me? Enroll now at NIT Ibadan. Admission is now open. For more information, call 09 08 751-9480 or 0908-751-9479. You could also visit their center at NIT Building, Challenge Roundabout, Ibadan, to get started.
14: Why are there so many Indomie wrappers on your table?
15: I'm collecting my Indomie Moments wrappers. I want to win something big.
14: Something big, just like that.
15: Yes, by collecting 10 unique moments inside the Indomie wrapper, anyone can become a winner.
14: I'm going no more. I want to start collecting my own Indomie Moments wrappers.
16: That's right. Don't miss out on my Indomie Moments promo. Collect 10 unique moments and stand a chance to win amazing prizes. Visit www.indomie.ng/myindomie moments.
17: What are mattresses really made for? For late night calls or calling it a night? For closing deals or just closing your eyes? For pillow fights or peaceful rest? We'll let you be the judge. At Royal Foam, we've crafted a mattress that does it all. Because we're made to do life with you. Royal Foam. The feeling of quality since 1980.
18: Moves must be made. My people trust to work hard. Dreams and challenges motivate.

0: Canada lọ 200 meter 23.52 personal best òun náà gangan ni Jennifer Chukwuka òun náà ló sá ìyẹn fúnra ara rẹ̀ mi wo ti ọ̀tọ̀ níbi tí mo kọ́kọ́ mo pẹ́ wá gbà mí ní onírun tọwọ́tọwọ́ wo ló fẹ́ la ọmọ fún mi yìí ló dẹ̀ jẹ́ wípé òbí Jennifer Chukwuka ó ti ṣe dáadáa ní heat ẹ̀ ìyẹn fún orílẹ̀-èdè Nàìjíríà dẹ̀ ti wọ̀ pẹ̀lú tó kọ́gùn sí àṣekágbá semi final 23.52 ló sá ṣùgbọ́n nígbà tí wọ́n bá fi sáwọn bíi méjì àbí mẹ́ta tó kù mo nígbàgbọ́ pé yóò ṣe dáadáa lẹ́yìn eléyìí Ọláyinka Ọlajide yóò sá eré ìdíje àbí kọ́dà àdírọ́gbà Azizat Oshoala bọ́lá ó ní wake up call rèé ìyẹn fún orílẹ̀-èdè Nàìjíríà ìyẹn ikọ̀ Super Falcons lẹ́yìn ìgbà tí Malawi ó wì wọ́n ní wìkúwì Nàìjíríà wá ń plè bí Malawi Malawi wá jọ defending champion tí ẹ rí pé gbogbo ẹ̀ tó padà lọ́dún pọ̀ bí ẹsẹ̀ sílẹ̀ ó dàrú ó Super Falcons gidi lánàá ni ó lọ́n ló lẹ̀mí ẹ̀. Azizat Oshoala ti ní wake up call rí fáwọn pé àwọn ní láti jí káwọn mọ́ sùn ìyẹn ní àkókò yìí.
1: Bẹ́ẹ̀ni torí ibi tí ọ̀rọ̀ dé dúró báyìí ẹ mọ̀ pé gbogbo àná láti nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ìdíje yìí pé àwọn tó jẹ́ àwọn tí wọ́n ti fi ojú parẹ́ gan wọ́n ti ń gbéra kò sẹ́ni tó sọ̀rọ̀ ọ̀hún mọ̀ ẹlẹ́ tó ní ọ̀sẹ̀ wípé àwọn ní kán lọ di ẹrù wọn níbi tó bá ti yẹ̀ níbi tó ti dàwó kán lọ tún ẹrù wọn jì torí orílẹ̀-èdè tán kojú Zambia àwọn yẹn náà ẹ mọ̀ pé kan jẹ́gbọ́n làwọn fún ilé yìí ikọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà sì nílò láti borí ìfigagbága ẹlẹ́ẹ̀kejì ká tó mọ̀ sọ ẹlẹ́ẹ̀kẹta nígbà tó ti fi pàdánù alákọ̀ọ́kọ́ yìí àsìkò resí le fún wọn wọ́n sì ní opportunity dáadáa kan fi ṣègbáradì kí olùkọ́ni náà kán mọ̀ torí pé bóyá gbàràdì kan kó bá agbábọ́ọ̀lù sọ̀rọ̀ torí èmi ò rò bóyá asọ́ lé wa pé bóyá kò sí géèmù lánàá ni bóyá ó ní kankan tó ń bá tù lára ẹ̀ bóyá kán gbé jókòó tó bá
0: gbẹjọkọ bẹẹni
1: torí nǹkan wọlé torí àyè tó ṣẹlẹ̀ lánàá yìí ni òbí gẹ́gẹ́ bíi pé bóyá ó kàn wà bẹ́ẹ̀ ẹrọ burúkú ni bóyá pé ó fojú náà gbagada ni pé ẹrọ burúkú ni aṣọ lè ṣe lánàá pé nǹkan kan míì wà bẹ́ẹ̀ ni so kí olùkọ́ni ó bá sọ̀rọ̀ tó bá sì ri pé bẹ́ẹ̀ náà sùn kẹ́ gbẹjọkọ tó bá gbẹjọkọ fún ìgbàwága kankan tó jẹ 2% of rice tó wà lórí ìjókò ẹlòmíì wà lórí pápá òun ló mọ̀ wípé iṣẹ́ làwa ṣe kì í ṣe pé kínní torí ìfigagbága àkọ́kọ́ gangan ló máa ń wà very very important tó máa ń jọ jújù bẹ́ẹ̀ bá ti borí ìfigagbága àkọ́kọ́ kan rẹ̀ ó sì balẹ̀ ṣùgbọ́n bẹ́ẹ̀ bá padànù ìfigagbága àkọ́kọ́ báyìí inú àhẹ́ olè yìí ń wà o kán lọ tún ẹrù wọn dì ibi tó bá ti dàwó.
0: tún ẹrù wọn dì bí ó bá ti dàwó. máa amúkùn ẹrù ẹ wọ wọn lókè lẹwọ ẹwò sàlẹ bí ẹ bá fẹ wò ni ẹ lọ wò wọn ti ní kò sọmọ ń dẹrùn mọ nílẹ adúláwọ ọkàn lè kí anybody mẹlẹ ẹ wàá mọ dídùn dúyà tí ìyẹn fún wọn. bíbẹ́ ẹ̀kọ́ bíṣọ́pù ṣe mọ ṣe bíi tiwọn lọ nìyẹn. eré èjé mi náà tún máa wáyé báyìí Ọláyinka Ọlajide orílẹ̀-èdè Nàìjíríà yóò tún máa sáré ìyẹn ní bí a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́ ìwọ̀n tó láìnà pé ìyẹn lọ́wọ́ ni. ṣé wọ́n kò lápá bẹ̀ yẹn a lọ sínú àwọn fi gbàgbọ́ gàmí tó wáyé nílẹ̀ adúláwọ̀ yẹn ní àná ìlú ìjẹfẹ̀ ilẹ̀ adúláwọ̀ Abdulkade Adirogba orílẹ̀-èdè Zambia. orí àwọn ẹ̀pà àti ọdún tó kọjá ti kọ Super Falcons sí nà wọn àwọn náà ti bẹ̀rẹ̀ sí lọ jáwé sóbì wọ́n ti lọ wá ojútùú ìyẹn sí ọ̀rọ̀ ara wọn pé àwọn kan lè máa jẹ́ lọ báyìí sì kọ́ ní òmò ìlọ àwọn gbọ́dọ̀ mọ bá báyìí lọ wọ́n jáwé sóbì wọ́n wá wọ̀rọ̀ kọ̀ fi ṣàdá ìyẹn lórí ọ̀rọ̀ ara wọn a sì rí pé lápá lára wọn lánàá ìgbà tán ní orílẹ̀-èdè Egypt.
1: tẹ bá wò náà dáadáa lórí àkàbọ̀ àtàwọn sọ nípa àwọn orílẹ̀-èdè tó dájú náà nílẹ̀ adúláwọ̀ gbọ́dọ̀ pé ìpín ẹlẹ́kẹta àbí ẹlẹ́kejì náà wà orílẹ̀-èdè zambia ilé tuntun sì pé orílẹ̀-èdè zambia yìí náà àwọn náà wọn àgbẹ̀ níwá báyìí àsìkò náà bẹ̀rẹ̀ náà fáwọn náà láti jẹ́ pé káwọn náà mọ káwọn náà fi bí àwọn náà ṣe jẹ́ tábà sì wò dáadáa lánàá yẹn tábà wò ìṣọ́ gbá bọ́ọ̀lù orílẹ̀-èdè zambia lánàá ìṣọ́ torí èmi láǹfààní láti
0: wọ́n fi gbàgbọ́
1: wọn ṣe dáadáa púpọ̀ nítorí tó sì pé àwọn náà wọ́n ṣe jọ adájọ́ orílẹ̀-èdè egypt lọ sí orílẹ̀-èdè wa nàìjíríà tá a bá múra emergentin zambia yìí ìtọ́ ẹlú fi gbàgbọ́ àwọn àná yẹn o
0: ọmọ
1: ìpadà da nàìjíríà
0: lájúdé dáná mi orílẹ̀-èdè nàìjíríà ìbọn lájúdé dúró sí ìbọn lájúdé tò sí eré ìjọ ọ̀hún ti bẹ̀rẹ̀ 200 meter ìyẹn ńlá kókó yìí
1: ipò ẹlẹ́kẹta ló wà
0: ẹlẹ́ka ó ní láti jáwé sóbì Ọlajide gbéra yínká ìyá pupa kòmìnir lè mú gbọ̀nà lẹni tó làwọn gánà ipò kejì ipò kínní
1: ipò kẹta
0: òun náà ni Ọláyinka Ọlajide òun náà ni ó ṣe nínú eré ìje ìyẹn jẹ́ àṣekáṣe ipò kẹta ni ọmọ orílẹ̀-èdè Jamaica
1: òun ló ṣe ipò
0: àkọ́kọ́ ìyẹn níbi àwọn àtàrà yẹn kọlá jíjìn náà jọ fọkùn ọkọ àwọn ọlọrun ọmọ eléyìí ìjàmbá kálọ ṣe pọ àkọkọ.

0: bẹ̀rẹ̀ jẹ́ àṣẹ jackpot 50k yẹn ní àárọ̀ ti tò ní ìyẹn ẹ lórí cash ẹ lẹ́ni nínú ìdíje fẹ̀yẹ̀dáadáa orílẹ̀-èdè cameroon kojú mali ghana àti cape verde òun náà ni wọ́n kojú ara wọn lẹ́yìn inú ìdíje fẹ̀yẹ̀dáadáa àwọn obìnrin ekaterina alexandrova òun náà ni ó mọ̀ ṣubú lánàá ìyẹn ní mavis classic ló ṣubú ní orí pápá tó dẹ̀ yẹ pé kò láǹfààní láti parí ìfigagbága rẹ̀ ìyẹn ní àná tó dẹ̀ tètè gbé kúrò lórí orun òun náà ni wọ́n ní ó mú burúkú burúkú tí ó sì yẹ pé ó ń ṣova eating ní lílù yẹn ó ṣe pé lílù yẹn pọ̀ òun náà ní járe gbé lọ́wọ́ ṣùgbọ́n òun yẹn òun náà lòun tó fi ṣubú ó sì fi dínkù lórí pápá ṣùgbọ́n ẹ̀yà rẹ̀ ti wálẹ̀ abdulkadir dàbí ẹni pé fifa ti uefa ó padà nara wọn níbi tí ọ̀rọ̀ ń lọ lóde àgbáyé báyìí torí wípé àjọ uefa kansílá wọn pè pàdé pàjáwìrì lọ́sẹ̀ yìí mọ̀ wípé ẹgbẹ́ bíi márùndínlọ́gọ́ta ló wà lábẹ́ wọn lórí ní tàjọ fifa gbé jáde pé iléeṣẹ́ kan wà táwọn fẹ́ àwọn fẹ́ mọ ta stake àwọn nínú àwọn ìfigagbága àwọn yẹn fún àwọn kan àwọn investor kan mọ̀ra àwọn stake wọn pàápàá jùlọ ìdíje ìfẹ̀yẹ àgbáyé àtàwọn ìdíje ní ìjọmọ ti àjọ fifa àjọ uefa sí ni àwọn pè pàdé pàjáwìrì wípé dàbí pé nǹkan ṣe ọ̀pọ̀ fifa àti Infantino.
1: Ẹ mọ̀ pé tàbá sọ nípa fifa bàbá Infantino investor ni wọ́n
0: olókùnrin wọ́n má máa fàfà kùfà lọ́rùn.
1: Ẹ mọ̀ pé àwọn ibi tí owó ti máa jáde làwọn wá ti wọ́n báyìí lọ́wọ́ tá a wà yìí tàbá wo gan ẹni pé a sọ̀rọ̀ kan náà bóyá jẹjọ ìbíyá jọ monday tá a sọ nípa ọ̀rọ̀ ìdíje ìfẹ̀yà àgbáyé pé hydration break yẹn pé àjọ fifa náà pé wọ́n mọ̀ àwọn mọ̀ pa àwọn ìjọba
0: tuntun ẹ má fi pawó ni owó ni
1: ẹni tó sọ pé tàbá wà báyìí ó dàpọ̀ olókoòwò ni kó tó wá gbàṣẹ àjọ fifa ó ti mọ̀ pa bí owó ti mọ̀ jáde tàbá wò oríṣiríṣi kankan ọ̀lára bàbá yìí ti ṣe àwọn náà expand ìdíje ìfẹ̀yà àgbáyé láti 32 teams títí di 48 teams fún kí ni fún pé kí owó tún lè jáde náà sí ni tàbá sọ nípa eléyìí nípa ti àjọ wọn àti àjọ uefa tàbá sọ nípa tòun àti àjọ uefa a rí i pé bàbá yìí náà ó ń gbé sápò ara rẹ̀ ó ń gbé sápò ara rẹ̀ pé láti jẹ́ pé kówó tún jáde sí ìyẹn ni ǹjẹ́ tó bá jáde ǹjẹ́ yóò pè uefa ogun ọ̀rọ̀ tí ó wà lẹ́ba yìí so ẹ̀mọ̀ pé uefa náà ò ní dúró pé tí ó bá ní pè àwọn náà àwọn náà kò ní tọwọ́ bọ̀ ẹ̀mọ̀ pé wàhálà tó wà láàrin àwọn méjèèjì.
0: ẹ̀ńtà pè lákọ̀ọ́kọ́ wọn gbé yẹn lórí káàṣẹ ṣùgbọ́n ọláyínká ọlájídọ mọlẹ́dẹ nàìjíríà kò láǹfààní láti yàn sí ìpele tó kàn kù sí àṣekágbá sẹmi fáìnà 200 meters àtàwọn obìnrin nínú ìdíje commonwealth tó dẹ̀ yẹ pé òbí jennifer chukwuma òun nìkan ló láǹfààní ìyẹn láti yàn sí ìpele eléyìí tí ó kàn torí 23.62 seconds ọláyínká òun ló sá ikọ̀ agbábọ́ọ̀lù chelsea náà ni ó jẹ́ pé dani webeck agbábọ́ọ̀lù brighton overview yóò lọ ṣe medical rẹ̀ wọ́n ti fún ní ikọ̀ brighton ti fún láṣẹ pé kó lọ ṣe medical ìyẹn ní stanford bí lóòjẹ́ pé ó ṣe kójá wípé dani webeck yóò padà wá ikọ̀ agbábọ́ọ̀lù chelsea bẹ́ẹ̀ má kú pé yálà náà ló ti ya tàtú olùkọ́ni rẹ̀ lórílẹ̀‐èdè spain ìyẹn luis de la fuente ló ti yá ìyẹn sí ara rẹ̀ ṣé wọ́n ti gbé báyìí kó tó di pàmò lókè savi òun náà nìyẹn jẹ́ onímọ̀ wípé yóò fi kọ́ gba bọ́ọ̀lù manchester city lẹ́pọ̀ ó wù òun láti fi rẹ̀ẹ́lẹ̀ o ti ikọ̀ tottenham wọ́n fẹ́ gbé tí wọ́n bá padà gbé orí wọlé ẹ jẹ́ kán gbé pé náà ká wù bó ba ṣe máa lọ àwọn training tour ẹ ló ẹ káàárọ̀ o ẹ káàárọ̀ ṣe ta káàṣẹ lọ́sẹ̀ yìí orúkọ yín àti ibi tí mo ti ń pè yín. Oda ẹ ti jẹ ok ẹ ti jẹ 50,000 naira lọ́dọ̀ káṣẹ láàárọ̀ yẹn àwọn kọ́sọ́mà kẹ wọ́n pè yín láti bèrè àkáǹdì tí ó sì ń ṣeun gan ni àwọn kọ́sọ́mà kẹ wà wọ́n pè yín ẹ ṣe oda olùdíje ààrẹ yóò tó dá wọn sí láàárọ̀ tó ní títí ọjọ́ ẹtì friday táàmù pàdé adéhùn kàlùṣà orúkọ tí mi olórí sport ìlú gbìyànjú ní títí ọpọ́sọ̀tọ̀ pẹ̀lú emilade aloko ẹ̀kọ́ ká.
2: Kekule gba o ko so fun toko aye fm mono baro pa aye so fun ko ye ko so mono aye adanoku leleyi e ma foju

0: adira oyin lowo mu dada is important. Fọkí kàmọ̀ sórí ètò ìlúbìnrin ní ìkànnì ọmọlúàbí splash 105.5 FM. Tèmilade Àlòkò òun náà lorúkọ ti tèmi, ṣàlàáfíà ni mo bá yín. Mo rí wípé bójú ọjọ́ ṣe rí lónìí yìí, ọ̀rìnrìn ní níṣe ló ń rìnyàn mọ́lẹ̀ bí kéèyàn mọ́ dìde lórí bẹ́ẹ̀dì ni, àmọ́ àti àsè àṣàṣiṣẹ́ rọlẹ́ ẹni tí ò bá ṣiṣẹ́ ni kò gbọdọ̀ jẹ. Ṣé tilẹ̀ jẹ́ pé àwọn kan ní ìsìn àwọn tí ò ṣe gan ló ń jẹ jù kọ́ ló ń fèrè síṣẹ́ wa. Wọ́n kì í kàmọ̀ sí àkọ́tun ètò ìlúbìnrin. Níbi tá a ti máa ń sọ̀rọ̀ nípa ohun tó ṣe pàtàkì sí ìgbé ayé àwa obìnrin, yálà nípa iṣẹ́ wa ní ìlera wa ní àtohun tá gbogbo tá a yàn láàyò. Ìdílé wa ní ìgbéyàwó wa ní àwọn ọmọ wa ní gbogbo ohun tó bá ṣàti ní ṣe pẹ̀lú obìnrin orí ètò yìí ni. Wọ́n kì í kàbọ̀ lẹ́ẹ̀kan sí. Lónìí lórí ètò ohun tá a sọ ó jẹ́ ohun tí ó lágbára púpọ̀ púpọ̀. Mo sì mọ̀ wípé àwa obìnrin gangan la fẹ́ bára wa sọ tọ̀rọ̀ lónìí lórí ètò ìlúbìnrin, ṣùgbọ́n kó tó di wípé màá lọ sórí nǹkan tí a fẹ́ jíròrò lé lórí lónìí. Ẹjọ́ mo ń fi àsìkò yìí ké sí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ àti iléeṣẹ́ tó ń rí sí ètò àyíká ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ẹ dákun, ẹ bá wa gbọ́ nǹkan ṣe sí àwọn ilẹ̀ eléyìí tó ti wá di ojoojúmọ́ tá a bá ṣe ń jí báyìí láàrin àwọn ilẹ̀ lékìrí lékìrí ní àwọn òpópónà wa, eléyìí tí ò sì bójúmu. Yàtọ̀ sí wípé a wà ní àsìkò òjò tó jẹ́ wípé bí òjò bá ṣe ń pa àwọn ilẹ̀ yìí oríṣiríṣi àrùn òun náà ni ó mọ tàn kálẹ̀, àwọn ọmọ wa tún ti wà lọ́lídé báyìí, eléyìí kò tiẹ̀ bójúmu rárá rárá. Láàárọ̀ yìí tí mò ń bọ̀ láti ẹlẹ́yẹlé títí tí mo fi dédùgbẹ̀gbọ̀n báyìí, àwọn pèpele eléyìí tó ń pín ọ̀nà sí méjì, àwọn èèyàn sì gbé ilẹ̀ síbẹ̀ títí tó fi dédùgbẹ̀. Kí ló dé? Àwa aráàlú, ẹ jẹ́ ká ṣe ojúṣe wà. Ṣé báwa là ń gbèlú? Àwa náà la tún dọ̀tí rẹ̀, àwa là ń gbélẹ̀ síbẹ̀. Ẹ dákun, iléeṣẹ́ tó ń rí sí ètò àyíká ní ìpínlẹ̀ Ọ̀yọ́, à ń ké sí yín lásìkò yìí, gbogbo àwọn ìgbésẹ̀ tó bá yẹ kẹ́ ẹ gbé, bó bá yẹ pé dà wọ́n agbófinró síta ni. Ẹni tẹ bá ti rí tó gbélẹ̀ sí àárín ọ̀nà, ẹ lápámú. Àsìkò òjò tá a wà yìí, ojúṣàn omi wa gbogbo ẹ̀ ibẹ̀ làwọn ilẹ̀ yìí wọ́n rọ̀ lọ. Omi yalé àgbàrá ya ṣọ́ọ̀bù, àmọ́ tún ní rírú ẹ̀ mọ̀ nípínlẹ̀ Ọ̀yọ́ nílùú Ìbàdàn. Àwa aráàlú náà láti mọ pariwo, àwa náà la sì ń wu ìwà ìbàjẹ́ yìí. Ṣùgbọ́n wọ́n ní pé ìlú tí òfin bá wà ẹ̀ṣẹ̀ ò sí ńbẹ̀ o, ẹ má jẹ́ ká tanra wa. Mo ní ìgbàgbọ́ wípé tí ìjọba bá ṣe ohun tó bá yẹ kí wọ́n ṣe, àní máa rí gbogbo eléyìí. Bákan náà láti ibi ọjọ́ wo náà ni mo lọ sí agbègbè Ìjókòdó, láti ibi junction Ìjókòdó ká fi débi ọjà Gbaremu. Ṣé ẹ rí ó dùn mí wípé mi ò tètè sọ jí kí n ṣe fídíò. Àwọn ilẹ̀ wa ga gelegelegelegele, ṣé wá rí láti ibẹ̀? Mo sì rí àwọn alárìnká, àwọn alárùn ọpọlọ bíi márùn-ún láti ibẹ̀, torí mo tiẹ̀ kà wọ́n, tí wọ́n wá ń tú ilẹ̀ yìí, wọ́n wá ń skáta ẹ̀ káàkiri sójú títì. Kí ló dé? Kò bójúmu. Ẹjọ́ ẹ jẹ́ kí olúkálùkù kó ṣe ojúṣe rẹ̀, kí ìlú wa ó mọ ìmọ́tótó ló lè ṣẹ́gun àrùn gbogbo. Ẹ ṣe o, ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí sórí ètò ìlúbìnrin. Gẹ́gẹ́ bí mo ṣe ń sọ, ohun tí a fẹ́ jíròrò lé lórí lónìí ó jẹ́ ohun tí ó kan àwa obìnrin gbọ̀ngbọ̀ngbọ̀n, ó kan ọkùnrin náà o. Bóyá ọjọ́ míì eléyìí tó bá jẹ́ wípé a gbájúmọ́ táwọn ọkùnrin ibẹ̀ dáadáa, a gba àlejò eléyìí tó jẹ́ ọkùnrin. Ṣùgbọ́n lónìí yìí mo fẹ́ kí àwa obìnrin ká bára wa sọ òótọ́ ọ̀rọ̀. Wọ́n ní tọ́mọ ìyá méjì bá wọnú yàrá tí wọ́n bá lejú jáde, ẹ rí wípé wọ́n ti bára wọn sọ òótọ́ ọ̀rọ̀ ni. Àwa bí ọmọ ìyá mélòó la wà níbí mẹ́wàá tá a jẹ́ obìnrin la wà níbí lónìí. Ṣùgbọ́n bó ṣe ṣe ipá àwa mẹ́ta láǹfààní láti sọ̀rọ̀, ṣùgbọ́n ọmọ ìyá ni wá lónìí yìí. A fẹ́ fira wa sí ipò sisters, bá a ṣe bára wa sọ eléyìí tó ń jẹ́ òótọ́ ọ̀rọ̀. Mo mọ̀ pé gbogbo wa la rí fọ́nrán kan eléyìí tó ń jà ràn lẹ́nujọ́ mẹ́ta yìí. Máa fi ohun arábìnrin náà síta kẹ́ ẹ gbọ́ síra wọn. Eléyìí tó sọ wípé òun bímọ fún gbajúgbajà òǹkọrin Fuji ni King Wasiu Ayinde Machar. Ó máa ń dùn mí torí wípé mo jẹ́ nìkan tó nífẹ̀ẹ́ orin Wasiu gidi gan. Ṣùgbọ́n tí a bá bẹ̀rẹ̀ sí ní gbọ́ irú àwọn nǹkan yìí, ó máa ń jẹ́ ẹ̀dùn ọkàn. A arábìnrin yìí jáde wípé òun lóyún fún Kingu Asiu Ayinde Masha kò gbọmọ igbá kan àwọn ọmọ yìí ti tó bí ọmọ ọdún méjìlá sí mẹ́tàlá ọmọ yìí náà sọ̀rọ̀ nínú fọ́nrán ṣùgbọ́n mi ní lo ohun ọmọ náà ṣùgbọ́n ohun arábìnrin yìí ni màá lò lẹ́yìn eléyìí òun náà la tún rí orin kan eléyìí tó jáde bó ti tilẹ̀ jẹ́ wípé wọ́n sọ wípé orin yìí wọ́n ti kọ́ kó tó di wípé ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú gbọ́ ohun ò gbọmọ ohun ò gbọmọ ó wáyé ṣùgbọ́n ibi tí ọba bí ọba àti ẹ̀ ti wá jẹ́
1: àsìkò táwa gbọ́ àsìkò táwa jẹ́
0: gbọ́ orin lóyún lè yìí ohun tí mo wá fẹ́ sọ ni wípé arábìnrin yìí níṣẹ́ iṣẹ́ ló ṣe dé ọ̀dọ̀ Ayinde Wasiu a mọ̀ wípé gbajúgbajà olórin ni gbogbo èèyàn ló máa ń nífẹ̀ẹ́ olórin báhùn ṣùgbọ́n Ayinde Wasiu Masha kọ́ ni olórin àkọ́kọ́ táwọn gbọ́rú irú nǹkan báyìí a rí pé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí Davido obìnrin kan jáde ó ṣe bàbá Davido gangan ló ní pé tó bá jẹ́ ọmọ òun ni tó bá jẹ́ ọmọ títa wọn ni tó yẹ pé Davido ló bi àwọn ṣetán láti ṣe gbogbo ojú wọ́n sì gbé ìgbésẹ̀ tó yẹ kí wọ́n gbé wọ́n ṣe DNA wọ́n ṣe gbá wọ́n ṣàwo lóríṣiríṣi Fẹ́lá Aníkúlápòkùtì a rí pé ó ní ọmọ oríṣiríṣi tó yẹ pé orúkọ bàbá yìí gan wọ́n tún fi ń yan gan lóde òní ni barista mo ń wo documentary kan lẹ́nu ọjọ́ mẹ́ta nípa barista in fact ìgbà tí wọ́n tún interview kan lára àwọn ọmọ barista ó ní pé barista mọ gbogbo àwọn ọmọ ẹ̀ lórúkọ ọ̀kọ̀ọ̀kan pátápátá gbogbo àwọn ló dẹ̀ tọ́jú kí ló wá dé kí ló wá dé ṣùgbọ́n àwa obìnrin kí ni tiwa pẹ̀lú àwọn celebrity fine a lè nífẹ̀ẹ́ wọn a lè ṣe gbogbo ẹ̀ ṣùgbọ́n tó débi wípé a wà pé ọmọ wáyé a wà máa sọ àwọn ọmọ yìí di
1: ṣe kọ́ta lé sórí igbá
0: a nílò mental health àwọn ọmọ yìí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n lónìí kò ń ṣèmi nìkan ni màá sọ̀rọ̀ Adéronke Sunshine wà níbí Abimbola Sadiq òun náà wà níbí ṣùgbọ́n màá fẹ́ ká gbọ́ àwọn ọ̀rọ̀ yìí ná kó tó di wípé a wá bẹ̀rẹ̀ sí ní jíròrò lé lórí gẹ́gẹ́ bí obìnrin ibi tóbìnrin yìí ti jẹ̀bi ibi tó kù díẹ̀ sí káàtó torí àwọn obìnrin míì wà tó jẹ́ wípé ìran wọn ohun tí wọ́n ní lọ́kàn tó yẹ pé achievement tán fẹ́ achieve ni wípé àní kí n fẹ́ Davido àní kí n fẹ́ Wasiu àní kí n fẹ́ gbá kí n fẹ́ àwo àwọn pípù yìí náà ní láìfù wọn láti leave àní kẹ́ mọ́ fọ́ lílọ pẹ̀lú craft wọn iṣẹ́ tí wọ́n gbé lọ́wọ́ ṣùgbọ́n ẹ jẹ́ ká ru ọjọ́ ọ̀la àwọn ọmọ yìí ẹ jẹ́ ká gbọ́ ohun tí arábìnrin yìí sọ ká a sì gbọ́ èsì eléyìí tí Wasiu náà tó fọ̀ ó tẹ̀ sílẹ̀ jẹ́ pé ó nígbà nǹkan ṣùgbọ́n gbogbo ayé ti gbà gẹ́gẹ́ bí èsì tí bàbá fọ̀.

0: nígbà tí ọ̀rọ̀ bá ti di ọ̀rọ̀ ọmọdé. Ẹ jẹ́ ká máa rántí ìlera ọpọlọ àwọn ọmọ yìí lọ́jọ́ iwájú, torí ohun tá a bá ṣe lásìkò yìí ó ní ipa lára wọn ní ọjọ́ ọ̀la. A ti rí ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin tó jẹ́ pé wọ́n wá mú àwọn ọmọ yìí, wọ́n á gbé wọn wá sí orí social media láti máa sọ ó yẹ ìwọ náà sọ̀rọ̀, àwọn ọmọ ìyá wa máa sunkún. Wọ́n máa ó ní ìtumọ̀ gidigidi gan. Tá a bá ní àwọn tó jẹ́ wípé wọ́n máa ń sọ̀rọ̀ nípa ìlera ọpọlọ àwọn ọmọdé, wọ́n á ṣàlàyé fún wa lẹ́kùnrẹ́rẹ́, kò ń ṣe àwọn nǹkan tó yẹ ká máa expose àwọn ọmọ yìí sí leléyìí. Ẹ jẹ́ ká tẹ̀síwájú, bí Bímbọ Sadiq wà níbí, Adéronke Sunshine náà wà níbí. Mo sọ kí ní kan kó tó di wípé a lọ sójú ọjà lẹ́ẹ̀kan ni wípé nígbà tí irú situation báyìí bá wáyé, ṣé dandan ni kí obìnrin kó máa fi ọmọ yìí bẹ bàbá tàbí ọkọ wípé mo ṣáà fẹ́ kó o gba ọmọ ni, mo ṣáà fẹ́ kó o ṣe gbá ni, mo ṣáà fẹ́ kó o ṣe kinní ni? Kí ni ojúṣe obìnrin nírú àsìkò báyìí?
1: Kó gbájúmọ́ ṣe.
2: Èmi á máa sọ̀rọ̀ kan, mo ti sọ lẹ́ẹ̀kan náà, ohun tó bá bí ló máa wọ yàrá ẹ̀, àwọn ọ̀bá wa náà máa sọ bẹ́ẹ̀. Àmì mi wá máa sọ tèmi pé ohun tó bá lè bọ́ nìkan òbí. Ṣé mo pé tó bá ti di pé kò sí ìka obìnrin yìí láyà jù, yóò lè rò pé ṣe ọkàn náà ni àbí méjì bá dìkan mọ́ méjì mòdì kan mọ́ ń bì gbígbin bá fà ìkara àwọn rèé ó tẹ̀lé. Tó bá jẹ́ gàrí lájọ́ mu, tó bá jẹ́ gúrí ọlọ́bọ̀rọ̀ lájọ́ rí sèsì, kájọ mọ́ jẹ́ kámi dandan kọ́ ni kó o sọ pé wọ́n ló lọmọ. Ọlọ́yẹ ni ó kìlọ̀ fún nítòbí.
0: Ṣùgbọ́n báwo la ṣe sọ fún ọmọ wípé bàbá ẹ̀ lè àwọn ọmọ tá à ń bí lójú
2: rẹ̀ ni wọ́n fi hàn yóò mọ bóńjó kọ rẹ̀, ó sì dá mi lójú pé bàbá rẹ̀ ni bàbá rẹ̀ ni. Tó bá wá di pé bóyá ọmọ yìí ń dàyà wọn láàmú, tó bá di pé ní ṣíṣe kan ṣe ń lé wọn, kò lè burú burú kó mọ̀ lọ́rẹ̀ kan nínú ilé bàbá rẹ̀ níyẹn ìyàwó ọmọ lẹ́yìn kan tí bá sọ̀rọ̀ ókè àbúrò bàbá ẹ̀ ni.
0: Ó tiẹ̀ lóhùn gbọ́ ọmọ yìí lọ sọ́dọ̀ màmá pamọ́ àkókò.
2: Ó sì níyà ni pé wọ́n bí ohun kan lójú ayé òun.
0: Wo ló pọ̀ mí lẹ̀ rẹ̀.
2: Ìyá wa dàmọ́ nísìn.
0: Ṣé ìyá wa lè gbé gbèsè tó
2: tó báyìí? Ṣé ìyá
0: wa ni obìnrin sóbìnrin?
2: Ṣé ìyá
0: àsìkò náà ni mò ń sọ?
2: Lásìkò náà tó bá ba wí tí ògbọ́n kọ́ èyàn ligi lóko kó mọ́ mèso rẹ̀. Tó bá ba wí tó kò tí ògbọ́n kọ́ arábìnrin lèmi ó rọ̀ lèmi ó bẹ́ o.
1: Ṣẹ̀rí
2: lórí tó yẹ kí n bú tẹ́lẹ̀ ni àmọ́ n tún rọ̀ n tún bẹ
1: báyìí. Lórí ọ̀rọ̀ ìyá yẹn ọ̀rọ̀ yẹn ó wà láàrin girama arábìnrin yìí àtọlọ́hún. Ìdí tí mo fi sọ bẹ́ẹ̀ ni pé ìyá yẹn lè gbé ìgbésẹ̀ lóòótọ́, ìyá yẹn lè gbé àìmọye ìgbésẹ̀ tí ìyá yẹn lè gbé. Ìyá yẹn lè ní pé okè o aláyé ò gba ọmọ o ṣùgbọ́n gbà lọ fi dára ẹ lókù. Ó lè bá arábìnrin yẹn gan gba nǹkan díẹ̀ lọ́wọ́ bàbá okè tẹ̀ lọ fi dára ẹ lókù. So èèyàn ò rí lè sọ torí

0: ìgbà àwọn èèyàn kí mọ bí dókítà wọn ṣe máa ń tètè jó tán èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ ẹ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an kété tí olówó mi bá ti sùn mi máa ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀ àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn máa ṣe cloud backup tó bá ti wá fi ohun rẹ̀ sí gia 3 gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lè ní a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ò lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
1: Yé mo gbé o data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tọ̀
0: ṣé mi ò sọ fún ẹ.
1: Jára ẹ má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe ogún ṣe àkíyèsí auto updates pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
0: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lè mi o kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
1: Jẹ ìgbádùn data rẹ ní gbẹ̀lẹ́mù limit 100 MTN.

0: ka mo pada sori eto ilu mi ni mo mo pe te ba wojo ago yin e ri wipe ojo tin re bi ana sugbon akomoda be ni wipe a fi oro yi dun awon ara ile tori mi mo wipe opolopo ni a ma fe da si oro yi sugbon mo ri message kan na latodo ga mi kan eleyi ti mo si fe ka bu emu bi iseju kan ka to lo na ni wipe you are not looking at it from the angle that K1 doesn't want to take responsibility. What if it is true? Why denying? As some women just useless that you will say that you will say you are in keeping your stuff in their houses as souvenir. This is preposterous and demeaning of the women folk. Benny. Hello.
1: Àwọn tí bàbá wo ṣe celebrate gan ṣùgbọ́n délì ni a ti wá dá wa tán. So kí wúwà yẹn gbajúmọ̀ eré nìkí mi ṣe dákọ̀ nìyẹn kí wúwà yẹn gbajúmọ̀ ṣe tó bá ti gbajúmọ̀ ṣe ọmọ yẹn á ṣe bàbá ara rẹ̀ fún rẹ̀.
0: Ẹ ṣeun gan ni wípé kí arábìnrin yìí kó gbájúmọ́ iṣẹ́ ṣùgbọ́n a rí wípé pẹ́ náà kò tó jáde yìí ni wípé ó ti ń tó bóyá nǹkan kan ṣẹlẹ̀ àbí
2: ọmọ tó lè buruburu ni kò lè buruburu kó mọ kẹnìkan mọ yẹn ó yẹ kó rẹ nìkan tí ó pọpọ òkè irú iṣẹ báyìí kó tẹ wá jẹ pé lọ gbaṣẹ tí ó mọ gbowó oṣù tí ó fi tọ ọmọ rẹ ìbásan ju olú ètò wá ṣe
0: lẹnu ṣùgbọ́n ẹni sọ nǹkan kan ó ní wípé ká tiẹ̀ ká beyond K1 beyond celebrities wípé irú àwọn
2: ọkùnrin bẹ́ẹ̀ ọ̀pọ̀ ń tọ̀ tọ̀ ọ̀pọ̀ gidi gan àwọn abímọ má wò.
0: Hello. Ariwo wa n bẹ ṣugbọn nkan ti tẹ n sọ ohun naa ni wipe ile lawo ka to sọ ọmọ lorukọ ka mọ ru ẹni ti
2: a gbe ara fun bẹẹni gẹgẹ bi obinrin.
0: Ẹ má bínú ẹ̀yìn ara lé mo mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà ni wọ́n fẹ́ bá wa sọ̀rọ̀ ṣùgbọ́n a tún mú àkórí mi wá lọ́sẹ̀ tó ń bọ̀ ó dàbẹ́ jí bẹ́ẹ̀ sì mẹ́nu lélẹ̀ náà lọ́sẹ̀ tó ń bọ̀ kò sí tó burú ń bẹ̀. Ọpẹ́ pàtàkì lọ́wọ́ Adéronke Sunshine àti amojú ẹ̀rọ mi tó náà tún jàlejò mi lónìí Abimbola Sadiq. Àwùjọ àwọn obìnrin ni ó ṣe pàtàkì ká bára wa sọ ilé ìtọ́jú òtọ́rọ̀ gẹ́gẹ́ bí màámi láti ta mẹ́rin bí wọ́n ṣe sọ. Àwọn ní pé obìnrin lọ́ta obìnrin àmọ́ síbẹ̀ àwọn ò ṣọ̀ta ara wa níbi òtọ́rọ̀ lábára wa sọ ẹni tó bá wá wù kó gbọ́ ẹni tó bá wá wù kó sì ní tí wọn náà ń sọ tọ́ ẹlẹ́rù ni ó gbé ẹrù ẹni bí tó ti wúwo jù. Temiladé àlòkò lórúkọ mi lórúkọ olóòtú ètò yìí Olúwa ṣeun Ọmọ Akíọlá jọmẹjọ àgọ́ mọ́kànlá àtòjọ pàdé.

ìròyìn lọ́lọ́kanjọ̀ kan tó jẹ́ tẹ̀rẹ́ ìdárayá. À á tún láǹfààní láti máa túṣu rẹ̀ dé sálẹ̀ gbogbo. Ìyẹn làwọn ròyìn eléyìí tó takokotakoko. Bákan náà làwọn ròyìn yàjóyàjó lọ́lọ́yìnbó ń pè ní pé yẹn lọ́sọ̀ tèmi ni o. Èmi ni gángan mo wà lápá bí ẹ̀. Ilé agbára níkànnì wà náà. Bí ń bọ́ sàdé, ó sì jẹ́ Látífá ni ìwọ́ mọ̀ sí. Látífá ó gbá ni mífi dáwà tí ó mọ jẹ́ kẹ́ lọ́pàá tí wọ́n gbá dáadáa níbi níbi káàkiri àgbà ńlá ayé. Bí ọmọ ọlọ́wọ́ olóòtú ètò alẹ́ gbọ́dọ̀ sì ni. Ọlọ́wọ́ ní Amza lórúkọ tèmi bí top strike ilé ètò gálàǹtì. Ó máa dùn gbẹ́gbẹ́ kẹ̀dẹ̀ máa kán sí ìyẹn lọ́sàn-án. Àyájọ́ ọdún kejì second and first ni káṣẹ̀ eléyìí tá a ti ń ṣe láti bí ọjọ́ bíi mélòó bí ká ní láti bẹ̀rẹ̀ oṣù yìí gẹ́gẹ́ oṣù kejì ọdún 2024 ó ní káṣẹ̀ ẹ̀ gbìnàyà lọ́wọ́ yìí. Ó ti gbé ọdún méjì gbáko báyìí o. Ibo wa la wà báyìí. A wà ní alárọ̀ ní pakẹ̀. Bí nǹkan ṣe rí nìyẹn o. Gbogbo ẹ̀yin ti alárọ̀ mi akú dédé wòyí o. Ok. Dàbí ẹni wípé wọ́n sì ń bù tún bọ̀ díẹ̀. Wọ́n láwọn yíwo yẹn ò pọ̀ tàwọn tó wà ń lé wọ́n ní wọn ò tiẹ̀ pọ̀ dáadáa. Ẹ kú dédé wòyí o. Ọyá níbo ni wọ́n ń pè bí o. Mi market ni gangan ni wọ́n gbé mi. Ṣé bàrìbà ni a bá sọ nípa gbogbo ọjọ́? Wọ́n yé débẹ̀, wọ́n ń kẹ́bẹ̀ ẹlẹ́ni. Alárọ̀ mi market ìkọ̀ sọ́mọ náà tí ó jọṣẹ́. Àbí rẹ́ ni mo pa ni? Bó ṣe jẹ́ lẹ́gbọ́ yẹn o. Ṣé bá sọ nípa ọjà tó ní kìlọ̀? Ó dúró pé àwọn ọjà jẹ́ bí ń pẹ̀rọ ọjà. Ọjà abó ni o. Ọjà tí a fi ń tọrọ àlùbáríkà ọjà abo ni. Ẹ bá sọ nípa ọjà. Bó ṣe máa jẹ́ nìyẹn. Alárọ̀ mi market. Kérelé ṣe kọ̀ pọ̀ létí yín. Ó lọ fún àgẹ̀. Ó ṣe máa jẹ́ nìyẹn lápá bẹ́ẹ̀.

0: àmọ́ pé kí ló fẹ́ ra yẹn.
1: Olórí ìṣèjì ni mo fẹ́ ra jà lọ.
0: Olórí àbúrò tí olórúkọ kẹ̀.
1: Owó rẹ̀ tó wá rárá.
0: O sì máa ń gbádùn rẹ̀. A mọ̀ pé rántí pé ìfà máa fani lákòóyá o.
1: Ọ̀rọ̀ wo ló wá fẹ́ kí n rà báyìí?
0: Olórí o Devon Kings ló yẹ kó o ra. Ó jẹ́ olórí ìṣèjì tó kójú owó. Ó sì kún fún èròjà aṣaralóore vitamin A.
1: Olórí ìjọun tí mo lè yan láàyò fún èmi àti ìdílé mi.
0: Bẹ́ẹ̀ni, ò parọ́. O lè ra ìwọ̀nba tí owó rẹ̀ bá ká, o sì mọ̀ pé wàá gbádùn oúnjẹ aládùn tó bá fi róró náà sí.
1: Òótọ́ ló sọ. O ṣeun ọ̀rẹ́ mi, mo rí dájú pé mo sọ fún gbogbo ènìyàn pé òróró ìṣèbẹ̀ Devon Kings ni òróró ìṣèbẹ̀ tó dára.
0: Ó dára bẹ́ẹ̀ ọ̀rẹ́ mi.
1: Devon Kings, òórùn aládùn, adùn tó kó ẹbí àti ara mọ́ra. Ó wà ní gbogbo ilé ìtajà jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà.
2: At West Midlands Open University, we are making education affordable, flexible, and within your reach. Admission is ongoing, and now you can begin your journey with as little as 2,500 naira per course unit. Choose from world-class degree programs such as Information Systems, Computer Science, Cybersecurity, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication, and Educational Management. Whether you're a fresh secondary school leaver or a direct entry candidate with NDE, NCE, HND, or A-level, WMOU makes it easier. Visit us in Lagos at number 1A, Oba Akran Avenue, Ikeja. In Ibadan, at White House, at Dewumi Street, Felele. Or in Abeokuta, at DOTS ICT Institute of Technology, 52 Ijema Badu Road. Apply now at www.westmidlands.edu.ng or call 0704-700-0167. Follow us on social media at WMOU Nigeria. West Midlands Open University. Possibilities beyond imagination.
3: Omo ti gbowo lori bayi. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta naira, 500 naira. Kò ká nǹkan kan láti rà mọ́.
4: Bàbá ló sọ bẹ́ẹ̀ fún ẹ ọ̀rẹ́ wa. Pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta naira, 500 naira. Ǹjẹ́ ló mọ̀ wípé ìtàgbésí ayé rẹ lè ti padà?
3: Ṣé lóòótọ́? Báwo, ṣáwọn ṣẹ̀ṣẹ̀ dé ni? Mi ò gbọ́ nípa ẹ̀, sọ fún mi sí.
4: Àfi bí ẹni wí bí àná ni. Ọdún méjì sẹ́yìn ni káàṣì ẹ ti bẹ̀rẹ̀. Àwọn tó gbàgbọ́ tí wọ́n sì ń ta ní gbogbo ìgbà, àwọn yẹn gan ni wọ́n gba ọpẹ́ lọ́wọ́ káàṣì ẹ. Àsìkò tó láti ṣe ayẹyẹ ọdún keje káàṣì ẹ. Káàṣì ẹ olóore ìlú tún máa san owó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí. Ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta, wọ́n tún máa gbọpẹ́ lákọ̀tún. Ayẹyẹ náà máa lágbára dùn ní yùgbàyùgbà. Owó tó lé ní 50 million náírà, 50 million naira ló wà nílẹ̀ láti pín. Káàṣì ẹ ti wá di alágbálúgbú omi òkun tí kò ṣeé gbọ́n tán. Ó ṣá gbogbo ènìyàn mùkẹ́ wẹ́ wá gbọ́n bẹ̀. Bó ṣe ń ta ayò mẹ́ta ló máa gba àǹfààní ọgbọ̀n. Táyò kan gba àǹfààní márùn-ún. Tó o bá tún pe ọ̀rẹ́ rẹ wá, ó tún gba àǹfààní ọ̀fẹ́ yọ kan.
5: Èyí pọ̀ gan o, ẹ jọ̀ọ́ báwo lè náà ṣe lè ta.
4: O lè ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347 *1004 *1#. Lórí ìlàjẹ̀lú FM *347 *1004 *2#. Bẹ́ẹ̀ ló sì tún lè ta lórí wẹ́bsáìtì www.kase.ng. Ẹ̀yin ènìyàn mi, ẹ má dúró ẹ má rọsẹ̀, àkókò yín rè láti káàṣì ẹ̀. Ayẹyẹ ọdún kejì káàṣì ẹ̀, ogunlọ́gbọ̀n èèyàn ló máa káàṣì ẹ̀, ṣó ti káàṣì ẹ̀, mo ti káàṣì ẹ̀.
6: Splash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìbọn ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáńlá ayé.
7: Ẹ̀yin tèmi báwo ni o ṣẹ wa?
8: Orúkọ tèmi ni Rotimi ọmọ Òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
9: Orúkọ tèmi ni Sarah Adédọ̀tun. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
10: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ńlá mọ́ mi lọ́wọ́.
6: Tó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Yanmi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jẹ́ ìké fún ọ kúkú mọ́ nínú. gbéralẹ̀. Máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹrọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ̀ọ́ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
11: 0807-112-4000.
6: Flash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
12: So my son, welcome to the Kalangulo Shrine. The gods are with us. What can I do for you?
13: Baba, you have to save me, oh. Somebody they do me, oh. They do me with you.
12: Say waiting.
13: All my goats and chickens don't finish. Cash into me.
12: Ah.
13: Then my business don't baffle cash. Cash into me.
12: I see.
13: My picking where they do well before don't start to fail for school. You mean do me, oh.
12: Ah.
13: And I even sick self. I think say him give me HIV.
12: Eh?
13: No.
12: Well, what do you mean, Baba? No way anybody fits use me to give you HIV. The thing not the fly for air. If anybody tell you that one, na lie. Because witch no fit give person HIV.
14: No matter how the witch strong, nobody fit give or carry HIV from witchcraft.
15: Eh, amọ̀ kò yí kí ló fẹ́ràn yẹn. Olórí ìṣègùn ni mo fẹ́ràn jà ní. Olú àbúrò tí olórúkọ kẹ̀. Owó rẹ̀ kò wọ́n rárá. Ó sì máa ń gbádùn rẹ̀.
16: Àmọ̀ pé.
15: Wọ́n ti pè é fáwọn afani lápòyà o. Ọ̀rọ̀ wo ló wá fẹ́ kí n rà báyìí? Olóró Devon Kings ló yẹ kó o ra. Ó jẹ́ ọ̀rọ̀ ìṣègùn tó kójú owó. Ó sì kún fún èròjà aṣaralóore vitamin A.
16: Ọ̀rọ̀ ìjọun tí mo lè yàn láàyò fún èmi àti ìdílé mi.
17: Bẹ́ẹ̀ni, ò parọ́.
18: Ó lè ra ìwọ̀nba tí owó rẹ̀ bá ká. Ó sì mọ̀ pé wà á gbádùn oúnjẹ aládùn tó bá fi òróró náà ṣe.
16: Òótọ́ ló sọ. Ó ṣeun ọ̀rẹ́ mi.
15: Mo rí dájú pé mo sọ fún gbogbo ènìyàn pé ọ̀rọ̀ ìṣègùn Devon Kings ni ọ̀rọ̀ ìṣègùn tó dára.
17: Ó dára bẹ́ẹ̀ ọ̀rẹ́ mi.
1: Devon Kings, òórùn aládùn, adùn tó kó ẹbí àti ara mọ́ra. Ó wà ní gbogbo ilé ìtajà jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà.
19: Flash FM 105.5.

wọ́n dẹ́rọ wa bọ́lá bẹ̀bẹ̀ rẹ̀ ilé tó wà ní wàlá bẹ́lẹ̀ lẹ́bẹ̀. ó yàtọ̀ lọ́tọ̀ ọ̀tá ń jẹ́ òpè ní ọgbọ́dọ̀ fọ́ísà. ọba ìgbà yìí sẹ̀ ń darapọ̀ mọ́ wọn. ẹlẹ́wọ̀ wọn lẹ́fọ̀tọ̀ rẹ̀ níbikíbi káàkiri àgbà ńlá yìí. ó yẹ lọ kẹni ìbánidọ́rẹ̀ facebook ìkànnì ti splash 105 proper fẹ́fẹ́ lórí jẹ́gẹ́mọ̀ fan family àwa lórí tiktok at topstriker 100 at topstriker 100 ìyẹn lórí tiktok ó yẹ let's go there. ó mọ́lẹ̀ rogbozo ó lálẹ̀ wò ó bílà ó wu àwọn gunners bí wọ́n ṣàwọ̀sọ. ó dàbí ẹni pé ẹnìkan wọn lu bí ipa. ókè ọmọ yóò nǹkan ṣe wàhálà ọmọ ṣe o ọmọ dá kéèyàn ọmọ gba ife o àṣé bẹ́yìn bá ń gafe lóòrèkóòrè àṣé pọ̀ mọ́ tọ́ lọ́ ń ṣe bó. àṣé bẹ́yìn bá ń gafe lóòrèkóòrè pọ̀ mọ́ tọ́ lọ́ ń ṣe bó. ó dìgbà tó ọba rí ṣe gbà kó tó máa ń fà wọ́n rè é bí kò máa ń yù léèrè wọ́n sọ fún ọ. gbẹ́gẹ́ èèyàn ọmọ gbàgbé kì í ṣe ń kọ́dá o. ọmọ yóò wọ́n ti ikú mẹ́rin nínú mẹ́fà tó pè lẹ́ẹ̀kan. lákọ̀ọ́kọ́ mẹ́fà wọ́n sọ máa ń yù nígbà tó pè wọ́n ku mẹ́rin wọ́n ku méjì báyìí ẹ máa wò ó. ọmọ yóò wọ́n ku méjì. bí n bá fẹ́ yẹ̀yẹ́ wa kí n pè lẹ́ẹ̀kan sí ẹnìkan ká wí nǹkan mọ́. ẹ bá jẹ́ àbímọ báyẹn ká kú ò lórí ẹ̀. ọtún tí ìwádìí wa lọ́lúyọ̀ lé nìyẹn wo èé débẹ̀. ọkẹ́bẹ̀ ẹlẹ̀ ní sákúlá ròdù. gbogbo òwò tó ń gbọ́ wa níbikíbi ohun àánú ọjà máa bọ̀ lẹ́gbẹ̀ẹ́ correctional center mi lẹ́gbẹ̀ẹ́ mọ́ṣáláṣí olúyọ̀ lé ó ti rí wa ń bẹ̀. ibi tó fẹ̀ dáadáa ni àyè wà ń bẹ̀ àwọn tí àwọn èèyàn sì ń bẹ̀ ń bẹ̀ ń bí lọ́wọ́lọ́wọ́ báyìí. ọ̀ṣùtì ọ̀gìrì yé tí ẹ gbọ́dọ̀ má rí bẹ́ẹ̀. ókè ọ̀kẹ́ ń bẹ̀ yẹn. àná ṣàgbàlà àlídà ó sì òjò wọ́n ṣàgbàlà nígbà àbí. ọ̀fẹ́sẹ̀ ẹ ṣe o. Okay. All right. Up Liverpool. Ah, mo ti ma. Oh, sebu to je Liverpool gan, I ma mori mu ni. O ti juju kilo da le lo. Oh, sebu. Ka ma se koro koro ya mo. O be le ponu tire. Ibi to ti jude. Aji wa le o sebu. Gbo so tire. Okay. Eni Liverpool wa. Ẹbí ẹni nẹ́fẹ̀ wọ́ọ̀kì lónìí. ó ti àdí pé wọn ò tiẹ̀ wá wọ́ọ̀kì rárá débi wọn ò jẹ́ èlò. ìyẹn ẹ̀ mọ̀ tiẹ̀ wá tún ga báyìí o. ókè o kò sí lábúrú. láàárín àwọn rí àmàdé ìbí galatipo. ọ̀pìrìyà àwọn méjì kan mọ̀ ń bẹ́ mẹ́tí ẹ̀ náwó. àgbáyé rírúwà aláàjì rírúwà àgbáyé onírin. Liverpool ló náà ó náà orúkọ ọ̀gá òun àti wálé owó sẹ́mi. bákan náà ààrẹ gẹ́gẹ́ ààrẹ aláàjì waheed ìpínlẹ̀ liverpool làwọn náà àwọn mẹ́fà wọ́ọ̀kì lóge o. ẹlọ́run mọ́tò jẹ́ wọ́ọ̀kì ló ní sáà tá a fẹ́ bẹ̀rẹ̀. ókè ọ̀ráì up gunners. àṣé àṣeyọrí máa jẹ́ kéèyàn ọ̀dẹ yọjú. àṣé àwọn gunners àṣé ń pọ̀ báyìí. aláàjì nù àfáànúrù tẹ́lẹ̀tẹ́lẹ̀ ló ti di aláàjì nùrù báyìí. aláàjì alátiṣe. aláàjì alátiṣe. ó kú ò nínú chelsea tó di gunners. ẹsẹ̀ rẹ̀ dá nínú kan gunners o. ẹsẹ̀ rẹ̀ dá ń bẹ̀ o. ẹ wo iye ọdún tí nǹkan gunners ti gba fi ẹ̀yẹ kan yìí. gbẹ̀ngbẹ̀ tí aláàjì alátiṣe tó fi chelsea yílẹ̀ ó darapọ̀ mọ́ ikọ̀ gunners ó náà sì jẹ́ kí gunners kí wọ́n ṣe dáadáa. ó dá ń tẹ́ ẹ wá sẹ́nu kọ gunners yéé ṣe tẹ́ ẹ ṣe kẹ́ ẹ tó kú òun kọ ọ̀rọ̀ chelsea. àbí ká wá lè sọ ipá yìí lẹ́jẹ́ wọ́n gbàfe báyìí. èyí lẹ́yìn ìgbà tẹ́ ẹ ti fi nǹkan ṣe chelsea tán. ó dá kò burú ẹ̀yin nu ọlọ́run o. bákan náà ọ̀rẹ́
mi na wa njoko ara ara ore mi je Barcelona ko won gbese ti nbe ani Barcelona si je gbese bebi gbe o si affect ara nu oja irin du olorun ri ara mo gogo ri yo ma pe longo ka kinu oja awon eyan ba ti ari won ma gbe gbesere o gbesere o wahala okay ko si wahala eyin gba ta ti pariwo gbogbo awon team gidi tan ka ma beto zoloku leyin gba ti gbogbo awon team gidi ti safara han tan ke won wi gana ke ani kini won wi bayi egbon ti an wi nbe yen eyin asna se egbon ti an wi nbe yen eyin Barcelona se egbon ti an wi nbe yen eyin Man U abe egbon ti an wi ni sugbon egbon temi wi sa nigba ngba ti gbogbo team gidi ti soro tan ka ma beto so abi bo ni eyin te ba fe ka ma beto lo e pajawo eyin te ba fara mo yin pe team gidi si ku e pajawo ara won eyan meje eni kan jo won won pe mejo won to ti ku mefa o o to di pe won ma le igbo gbogbo yin le sa moru eda ti en je oda na o oda na o ka ba eh o ri DJ Spider ri je awon oda o nka ti ka ti e si lo na eyo mo ri be e pa ta wo DJ Spider DJ Spider DJ Spider oda na mo ba ri be ẹ̀dá ọmọ láàrọ̀ gbígẹ́ ṣe èèyàn mà ní sí ẹranko gẹ́ ọjọ́ sí ṣùgbọ́n bẹ́yìn ọ̀bá ní parọ́ ká mú tẹ̀gà kúrò mbẹ́ ká fi tẹ̀gà sí ọ̀sẹ́ni ọba chelsea o èmi ọmọ ti ọdún ti ń bọ̀ o lọ́wọ́lọ́wọ́ báyìí ni a bá gbé gbogbo ikọ̀ kalẹ̀ ẹni ẹyẹ ẹ máa yẹ wọn wò lọyọ kọọkan àgàgà bí wọn bá tiẹ wá fẹẹ ṣe dáadáa tán fún wọn ní nílùú london team wo ni bigasi ẹ rí àwọn ará bí ò lè sọrọ ìdíbò ya wọn ni àánú wọn gan ń ṣe mí bóyá team wo ló tóbi jù nílùú london ẹyin náà tiẹ wí nǹkan kan kí wà ń gbogbo ilé ìgbà yìí lẹ́yìn ilẹ̀ ti kọ́ ń rọ́lẹ̀ bọ̀ látàárọ̀ ẹ̀yin náà wí nǹkan kan ẹ̀yin náà ẹlọ́pàá yòókù yín wá wọ́n dà nílùú london team wo ló tóbi jù àfààní ó pariwo pariwo ohun rẹ̀ jáde wọn jẹ́sì ti bò mọ́lẹ̀ ìwọlẹ́gbẹ́ jẹ́sì wọn èédè bẹ̀ ìfẹ́ mọ bó ṣe jẹ́ nílẹ̀ adúláwọ̀ yìí ó fi gágbága pẹ̀lú nǹkan jẹ́sì aláàbò ni wọ́n jẹ́sì ló nílùú ẹ̀bá sáré-sáré ká ẹ̀fọ́rí kan lẹ̀ jẹ́sì lónìí líìgì jẹ́sì lónìí líìgì ẹ̀bá sáré-sáré ká ẹ̀fọ́rí ìsọlẹ̀ jẹ́sì lónìí líìgì igi ó lọ bá ẹ pàjáwọ́ ẹ pàjáwọ́ ti ṣe ọwọ́ akáwọ́ mọ́ra bí atọ̀ọ́lé.

díẹ̀ ìjọ sí máa dà á. Ipò àgbọ̀jẹ̀ lólédè Italy. Lẹ́yìn ìgbà tí wàhálà ti súyọ láàrin àwọn àti Andre Pirlo. Bákan náà ni wọ́n kéde bàbá Claudio Ranieri gẹ́gẹ́ bíi new technical director. Lẹ́yìn ìgbà tí Paolo Maldini tó ti bínú fi gbòólẹ̀ lẹ́yìn ọjọ́ mẹ́rìndínlógún látàrí pé wọn ò fún Andre Pirlo níṣẹ́ lọ fa wàhálà. Ìyẹn ti lọ lápá ibẹ̀ yẹn o. Ọjọ́ máa yanjú wàhálà tí àwa náà yanjú ti Anna Ija. Wàhálà kálukú ọ̀kanra wọn kálukú yóò fèsì ẹni. Ó da fèsì ni. Wọ́n bá ti á lè da fèsì. Ìwọ lọ́mọ. Bẹ́ẹ̀ náà lórílẹ̀-èdè France. Wọ́n kéde bó ti ẹ̀jẹ̀ pa ti mọ̀ yẹn tipẹ́tipẹ́. Ó tó re náà díje fi ẹ̀yẹ àgbáyé. Ó ní Didier Deschamps ti jó di mọ̀ pé lẹ́yìn díje fi ẹ̀yẹ àgbáyé o. Ó máa step down gẹ́gẹ́ bí olùkọ́ni. Ó lè dè ti Faransé. Wọ́n ti kéde Zinedine Zidane gẹ́gẹ́ bí olùkọ́ni wọn títí di ọdún 2030 báyìí. Ẹ wo ọdún mẹ́rìnlá ọ̀tọ̀ọ̀tọ̀ ni Didier Deschamps ló lò lápapọ̀. Lórílẹ̀-èdè Spain, Cristiano Ronaldo tí ikọ̀ Inter Milan láwọn fẹ́ gbé wọ́n fẹ́ fún ládéhùn ọdún mẹ́rin. Ó ní ẹ wo ikọ̀ Barcelona ló wù mí. Ó ṣetán láti dín owó ìyá mi kù láti darapọ̀ mọ́ ikọ̀ Barcelona. Ẹ jẹ́ gbà bí ìwọlé lọ́sẹ̀ yìí.

0: ọ̀gbẹ́ni sikiru ayindi ojú ìrè àwọn sikiru láti ọdẹ òmu tá a tún gbọ́ látọ̀dí òmu báyìí ó tún kàyé ó tún ṣe wá ń kàyé fi o ẹ̀yìn akudédé wòyí o.
1: akudédé wòyí atọ́kùn akudédé wòyí gbogbo ẹ̀yìn aráalé a kí àwọn tiwa ní ọjà aláàárọ̀ mi bí ọ̀tá lẹ́yìn tiwa ẹ̀ ní dòpin láéláé a kú àsìkò yìí.
0: Nta ń gbọ́ nípa ọ̀dọ́ yín tún nílé àkìtì korí ó tún ṣe wá ń kàyé fí o.
1: ṣé ló mọ̀ ń sọ fún yín àwọn.
0: wọ́n lẹ́yìn lẹ supply wọn ní fake blog tó tún wó lẹ́yìn lápẹ́ yìí ń bí.
1: mo ti ń sọ fún yín ti
0: gbà tó. ẹ̀yin tẹ́ ẹ jọ́ máa lé.
1: kò sí tó jọ dúdú yẹn.
0: aa
1: gbogbo àwọn ẹ mọ̀ pé àwọn rúmọ̀ kan tó wà. tó tún jẹ́ pé ai ni
0: ẹ sọ́ra fẹ́ pé alájọ bí
1: mọ̀ tẹ́ ń gbọ́ ai ni atọ́kùn
0: ọ̀dà kò sí èmi ò ní afẹ́ràn yín o afẹ́ràn yín ṣùgbọ́n jésù fẹ́ wọ yín jù wá lọ o.
1: ìyàbá kò tí ìyàbá.
0: ẹ ok ẹ má bínú. ọ̀gbẹ́ni tìjà ni ó ń lo kó dáná.
2: akudede wo ìyàtọ̀kùn akudede ògbó ẹ̀yìn ara ló.
0: ẹ sí òkè àti kà sáàmù rántí pé ilé abà rẹ lọ wà o abà rẹ lọ wà
2: ṣùgbọ́n
0: àjọnilé náà ni ìwọ náà ní tọpọ bí.
1: bàbá àṣàlẹ̀ bí.
0: bàbá àṣàlẹ̀ dẹ̀ tó ń bẹ́ ń bì
1: í
0: ẹ̀dà kí olùgbàdé.
2: ṣẹ́dà bá ti sọ ọdún ọgbà nínú ọjà
0: yìí
2: ṣẹ́dà bá ti ní.
0: táwọn aláàjì wahid gbélé tí wọn bá ti sọ táwọn ẹ̀dà tá náà fàṣẹ sí.
2: aláàjì gbélé tí ogun ayé mọ̀ sí pẹ́lẹ̀ tí wọn bá ti sọ lọ wọn bá ní àgbà ó tó wọ̀ náà wà á mọ ọlọ́dẹ ọgbà.
0: ní a bá ní oko. a lọ mú látòkè náà ni. ok ọgbẹ́ni wàsíù kí a ti kà. nígbà tí a ti àwọn analyst gidi ti kí àwọn èèyàn sálẹ̀. ta ló kù èmi ò mọ ọkọ tẹ́ ẹ̀ ń dá yẹn o. wàsíù kíni èmi ọ̀gbọ́n tẹ́ ẹ̀ ń wí o. wàsíù kẹ́tìkà àbí wàsíù danger wàsíù. ok àṣẹ̀ṣẹ̀rẹ̀ gbé jáde mi dá tọ́jú ẹ̀ sí látàná ni. ok ọgbẹ́ni wàsíù kẹ́tìkà kí ló dé ń fún àwọn èèyàn ní fake information nípa sikiru ayinde ojú ètèrè.
1: orúkọ tèmi ni abdulwasi mamadu yusuf
0: ẹbí kí a ti kà sí.
1: mo kẹ́yìn tó akáàfin àgbáńlá yìí pé akúṣẹ́ látàrọ àlùbáríkà tó pọ́ lọ́ọ́bì sẹ́ni kọ́kọ́ orílẹ̀-èdè nàìjíríà ló ń gbé bàjẹ́. mo kẹ́yìn tó alárọ̀ mi ọjà yóò ní bàjẹ́ o ìdààmú ò ní bá yín o ẹ kú àgbo tí gbogbo gbà ọlọ́run ní fi hélè o gbogbo gbà tá ayé bá ń jáyẹ̀ nímọ̀ tí a padà sí aburú o ẹ ṣe àdúpẹ́ kú gbogbo gbà o àdúpẹ́.
0: ọjà yóò ní bàjẹ́ o àmọ́ kí wàsíù kẹ́tìkà tí ọ̀bàjẹ́ náà kọ́ sọ́ra rẹ̀ àbí bó ni àbí mo wíre àbí ìwíre èmi ò wíre lẹ́nu yín àjọ tẹ́ ẹ máa pọ́nmọ́ inú ọjà lèmi náà sẹ́kóníkúọ́dágbó méjì báyìí sẹ́ka sẹ́bẹ̀ sẹ́kóníkúọ́dágbó méjì ojoojúmọ́ lẹ́ rí wàsíù iṣẹ́ lọ́sọmọ nù bí òkú iṣẹ́ lọ́sọ nínú sẹ́bọ̀ pọ́nmọ́ lélè mi náà àbí èyí sọmọ lé mọ́ sẹ́ èyí sọmọ lé mọ́ sẹ́ ẹ̀fẹ́ mi mọ́ ó tó di gbogbo ọ̀dàgbó méjì o ọjà yóò ní bàjẹ́ wàsíù kí á ti kà tí ó dàrú náà ọlọ́run ó fún àfúnṣe ó wíre àrí wíre ó di tù kò sí wàhálà ẹ máa mẹ́yẹ bọ̀ lápò lọ́dà lápàbẹ̀ ẹ jẹ́ ń lo àkókò yìí láti kí gbogbo àwọn ìgbìmọ̀ ọjà látòkè délẹ̀ torí pé àwọn wọn fún aláǹfààní tá a fi wà ń bí ìyẹn lọ́sàn-án tè látòrí ẹni tó jí ààrẹ tẹ́ pátápátá aláàjì wàyí pélé Àrẹ gbogbo ọjà Aráràmí Market àti gbogbo àwọn ìgbìmọ̀ wọn látòkè délẹ̀. Mo kí gbogbo yín odóbi lórí gbogbo àwọn bàbá baálẹ̀ pátápátá. Gbogbo yín mo kí o. Bákan náà, ẹ̀mí dáadáa jù bí Akin pẹ̀lú JB Up Gunners. Alhaji Rasheed Alawo Adùbúlẹ̀ Ìjà. Ó lọ bá àga Adùbúlẹ̀ Ìjà mo kí ọ kí ọ. Àwọn ti Gunners tó dúró. Abiodun Ọlaniyan Obama nu o. Gbogbo sọrí ìmọ̀ ò ní bàjẹ́. Up Gunners náà ni. Bákan náà, Alhaji Ìbejì. Àwọn àbejì ní sọ̀rọ̀. Wọ́n gbọ́dọ̀ gbàlà gbé Alhaji Azeez Alatisi. Gbogbo sọrí náà ni Up Chelsea tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Mọ báyìí, ó ti di Up Gunners. Bákan náà, ẹgbẹ́ wa dáadáa ọ̀gá wa Kasim ti mi kà ti mi kà kà kà ti mi kà. Owó ti mi kà. Ókè. Alhaji Lukman Sambo, Akinyo, Alhaji Sikiru Adekunle. Kí gbogbo yín. Wọ́n gbọ́dọ̀ gbàgbé. Alhaji Nuru Nisoka. Bàbá Nuru tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tó ti di Alhaji Nuru Nisoka. Àwọn Kẹ́hìndé Òbí Sẹ̀sán àti Taiwo Òbí Sẹ̀sán. Àwọn Chelsea Up Shooting Up Chelsea. Bẹ́ẹ̀ ni Alhaji Nuru náà Up Chelsea Up Shooting. Man U ni Kẹ́hìndé ń tiẹ̀. Sọ́rí o, Taiwo ni Chelsea o. Wọ́n dàpọ̀ mọ́ra wọn o. Kálukú mú dúró lọ́dọ̀ọ̀tọ̀ ni o. Bákan náà, Bashiru Bayo ń lé Up Gunners yo. Wọ́n gbọ́dọ̀ gbàgbé. Èèyàn mi dáadáa. Ó wà nílùú UK báyìí. Ìlú London lọ́wọ́ lọ́wọ́lọ́wọ́. Ta bá sọ nípa Alhaji Almaruf Opatola Oluyọlenu. Aláṣẹ àti ó ń bẹ ní UK lọ́wọ́lọ́wọ́ báyìí. Ó ti bá mi sọ̀rọ̀ live and direct ń bí ní fídíò kọ̀ ní ìsìn. Ókè, Ẹ̀jìwálé 07, ìjọba gbogbo Liverpool, Ẹ̀dà Akin Olúgbadé, Alhaji Àgbáyé Ridwan Up Liverpool. Ẹjẹ́ lójú ọjà ká lọ pá àkádé. Èé sọwọ́ báyìí bá ti wà ńlá ẹ̀fọ́ kan tó ọba fẹ́ wí fún mi. A sọwọ́ báyìí bíi

0: ọ̀kadà ládojú ọjà. Ìkànnì ti Splash 105.5 FM tó wà nílé Bálábẹ́lẹ̀lẹ̀ nílé Ìpàdé. Ó yá ta lọ́ta ọ̀tá ń jó pé ní o gbọ́dọ̀ fọ́ìsà tó. Bàbá ìgbé wọ́n sì ń darapọ̀ ọmọ wa ẹlẹ́wọ̀n wọ́n lẹ́fọ̀ tẹ̀ níbi kíbi káàkiri àgbáńlá yẹ lọ́ọ̀kan ní ìbánidọ́rẹ̀. Facebook ìkànnì ti Splash 105.5 FM lórí jẹ́gẹ́ mọ̀ fáfá mi yọ̀ wà lórí TikTok at Top Striker 100 lórí TikTok. Ẹ fọ́lò ẹ láìkì ẹ ṣí à lọ́mí dáadáa Rosco Junior. Owó ọ̀tún Aláàjì Olúyọ̀ lẹ́nu Rosco Junior gbogbo aráàrọ̀ mi market ọlọ́fà gan. Èyí Olúyọ̀lé Alájà Àlùmọ̀rúùfù Ọ̀pátọ́lá ibẹ̀ ní United Kingdom lọ́wọ́lọ́wọ́. Ó yá pápá àtàn láti bẹ̀. Ẹ bá a bá parí ètò àjọ wà ní o. Ó kéré tó ń tún lo bí wákàtí méjì pẹ̀lú yín ń bí ká tó lọ. Life and the rest ni. Àjọṣe dáadáa àjọṣe tọ́dáatọ́dá ń bí. Àsìkò gbà yẹn náà lápin àwọn gíìtì. Sọ́ọ̀mọ̀ ẹjọ́ dancing competition ń bọ̀ o. Bákan náà oríṣiríṣi nǹkan lọ́sàn wà sá. Àṣàjọ gbádùn ara wa sá. Bákan náà mo kí gbogbo àwọn Arsenal Alárọ̀mí Market Arsenal fans. Ẹ bá ń pàdé ọwọ́ fún Alárọ̀mí Market Arsenal fans. Àwọn ilẹ̀ ń wò lápá kan yẹn. Kí ẹjẹ́ mọ̀ yìí pé wọ́n ti sẹ̀mọ̀ àwọn ti ṣayé ètò àwọ́ọ̀dù. Wọ́n láwọ́ọ̀dù tún wà fún Top Striker o. Best sport presenter of the year. Wọ́n ní gbogbo ẹ̀ ló wà níbẹ̀ o. Ó wà educative. Ó wà informative. Ó tún wà entertaining. Ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ gọ̀? Kí lọ fẹ́ gbọ́ nínú jẹ́gánmọ́ àbí ta lọ̀dá tó ò ní gbọ́? Àwa ń léwájú àwọn yòókù ń pọ̀ lẹ́yìn. Lápá bí yóò tọ́tún la tó gbọ́ ń bò mí. Confirm ní apá àti rìndìnrìndì. Ẹni ọ̀nà ń bá fi rán. Ó yàtọ̀ sí aláwọ̀se. Wọ́n gbọ́ àánú la rí gbà o. Àwa náà kọ́. Ọbẹ̀ rẹ́rìn àbí òórìn. Nínú jẹ́kẹ́ mọ̀. Òórìn dáadáa. Gbogbo ohun tó ọba fẹ́ lọ́wọ́ àmì. Ọbẹ̀ mọ tí ọ̀sẹ̀ lẹ̀ lọ́la. Nípa eré ìdárayá ọ̀gbọ̀. Ọbẹ̀ mọ tó ti ṣẹlẹ̀ tipẹ́tipẹ́. Fún ọgbọ̀n ọ̀mọ̀gbà tó ṣẹlẹ̀. Gbogbo ẹ̀ lọ́gbọ̀n mbẹ̀. Àbí ṣe mọ̀ pa ó bá jẹ́ mọ̀ pa ń bá parọ́ ẹ sọ pé nò náà. Bí n bá parọ́ ẹ sọ àbí. Ẹyin èèyàn lèèyàn ti máa parọ́ náà ẹ̀yin lẹ́dúró yìí. Ẹ̀yin mi ẹ̀ mi rèé. Àjọ ń wojú ara wa báyìí. Bẹ́ẹ̀ bá bò mí Ọlọ́run ò ní bò yìí. Àbí bẹ́ẹ̀ bá ti bò mí pé bóyá tí mò ń pa ìwà òun torí fọ́mọ lé mi. Ẹja máa sọ pé bẹ́ẹ̀ ni. Ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ gan-an? Confirm ni àpá àti rìndìnrìn. Ẹja lọ sórí ọ̀rọ̀ Christian Romero. Mo mọ̀ sọ lẹ́yìn. Ẹyin Wàsíù Dénjà lẹ́ ń bí. Tí gbogbo èèyàn túmọ̀ sí Wàsíù Kíátìkà. Kò sí tóògbé fọ́mà ọ̀nàrẹ́bù. Àti bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Ok, ẹja sáré sọ nípa ọ̀rọ̀ Mr. Romero. Romero ikọ̀ Inter Milan láyà àjẹta. Ọ̀hún ní ọ̀fà ọdún mẹ́rin. Ṣùgbẹ́ kinní kan tó wà ń bẹ̀ ni pé ọ̀fà tí wọ́n fún un, sálárì tí wọ́n fẹ́ máa fún un, ó kéré díẹ̀ sì ti ń gbà ní inú ikọ̀ Tottenham lọ́wọ́lọ́wọ́. Ṣùgbẹ́ nǹkan tí Romero fi wá sọ wípé bóyá kí wọ́n ṣe dáadáa, ó ní òun prefer láti lọ fọ Barcelona. Òun sì ṣetán láti dín owó tó ń gbà gan kù láti jẹ́ pé kí Barcelona kí wọ́n lè gbé òun. Ẹyin ṣé Barcelona nílò Christian Romero sá?
1: Tabawo lápọ̀dọ̀ tèmi lérò pé ikọ̀ Barcelona náà nílò ẹ̀. Torí pé tẹ́ ẹ̀ bá ní ikọ̀ èèyàn máa ń ní depth náà ni. So tabawo dẹ̀ sọ̀rọ̀ pa Christian Romero. Ó di agbábọ́ọ̀lù kan tó yẹ pólé fún ọ̀ tó wà bẹ́ẹ̀ náà ní competition. At least àwọn méjì tó ti ń gbá bẹ́ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà tóun náà bá dé bẹ́ẹ̀ sìn competition máa kọ níbẹ̀. So tó bá dẹ̀ tí competition bá ti wà láàyè kọ̀ọ̀kan improvement máa ń dé bá agbábọ́ọ̀lù fìlà ń dá bẹ́ẹ̀ ni. So èmi rí gẹ́gẹ́ bíi pé wọ́n nílò ẹ̀. But láti wá fìfẹ́ hàn kóun fẹ́ lọ bẹ̀ kóun dínwó ọ̀yà àwọn mọ̀ pé Yorùbá náà máa ń sọ̀rọ̀ tipẹ́tipẹ́ pé tá a bá sọ pé nǹkan tó dáa lè tí nǹkan tó sì tún wú yàn náà bá tán wá lẹ́gbẹ̀ẹ́ kan mo rò pé nǹkan tó wú yàn náà lè yóò nà ọmú. So lápá ibẹ̀ nǹkan tó wù fi ṣẹlẹ̀ mẹ́rù gangan ni Barca. So Inter Milan tá a sọ pé àwọn fẹ́ dínwó nínú rẹ̀ kó ibi ìwulẹ̀ wú rárá kò fìfẹ́ hàn sí àwọn ni wọ́n wú fi ṣẹlẹ̀ mẹ́rù. So èmi rò pé tóun fẹ́ hàn nígbà ní kí ikọ̀ Tottenham bá fẹ́ kí nǹkan lè rọrùn.
2: Tabaníká wo agbábọ́ọ̀lù yìí ìdùnnú ni number one nínú gbogbo téèyàn bá fẹ́ ṣe láyé tó bá fẹ́ ṣe nǹkan àbí tó bá ń ṣe nǹkan tí ò bá ti dùn ọ́ nú. Iṣẹ́ tó oníkálukú ń ṣe gan lẹ́yìn àwọn àkókò tí ò bá dùn èèyàn nú ó máa affect gbogbo téèyàn bá ṣe láyé yóò affect èèyàn délé. inu ko bi agba bolu to wa yi bi igba de yan ba wa ni inu ina be ni Tottenham se wi fun agba
3: Tottenham osun
2: be lo se wi fun agba bolu bo se ni wahala pelu oluko ni lo ni wahala pelu awon alakoso lo ni wahala pelu awon teammates
3: pelu awon ololufe
2: be ni pelu awon ololufe na so bi won se wa nbe yan se se la ma ra bi igba to je pe count bi ko do fe ku on be lo yin jo kan lo se ma ra bi toju e teyan ba de fe ku on be yen ibi teyan le lo na ni ibe ni agba bolu ti unity ba wa akoko iko ele elekeji ni pe ife bi agba bolu to je wi pe teyan ba de be won a fi ku on teyan ni
3: lara
2: ki se bi agba bolu ti o jo ku on be to ba lo nu ke bi agba bolu ti inter milan nisin eleyin ti mo le gbe se be nu won leyin yen oni bastoni apolopo awon to ma ba wa nbe yen awon to da ju
3: awon to ngangan da ju
2: won ninu ke bi agba bolu ti barcelona yala o da ju awon to ba be lo o yala awon to ba be won da ju e lo o style ti pe bi agba bolu yen play ma ran defender lowo iyen na factor kan ni ta ba so nipa pe agba bolu yi so lapodo temi yi to fe se yen na ni player to ba fe da ku o ni bi ton ba ti fe fi nkan se in to le se to le easy fun lati je pe kan gbe
3: ni be ko din owo ya re
2: ba ga 200 to star most for to lo bi ko si dun to bere fun 300,000 pounds o ti se pa lati ko nbi ti nu re tin baje sugba ma je fun 200,000 mo kan bi ja pere ni o to ba fe lo nu ko barcelona ton ba fun 150 nbe yo gba fo fun 130 agba ohun na ni endorsement d
3: awon ile ise lama ko ojo ka gori wa
2: o ti taja ju to star most for lo o ti na sira won po
3: okay
4: lápọ̀dọ̀ tèmi èmi ròyìn pé nkan tó dá tó tọ́nà nìkan tí ó jẹ èyí tó jù sínú ikọ̀ tó wà àti ikọ̀ tó béèrè fún àti ikọ̀ tó ń gan nífẹ̀ẹ́ sí ikọ̀ barcelona ò ṣẹgbẹ́ àwọn méjèèjì yẹn ṣùgbọ́n nkankan tèmi kan wò ní pé ikọ̀ barcelona lèmi máa rọ̀ yí pé wọ́n nílò láti wọ ọjà tán fẹ́ rà kínní ó ti di ẹran báyìí kan ìyàwó ṣé kò ń ṣẹran lónìí tábàwo injury record Romero a máa rí pé kìí ṣe agbábọ́ọ̀lù tí ikọ̀ barcelona tí wọ́n nílò ìyẹn ní sáà tó ń bọ̀ competition tó máa wà nù díje la liga ní next season ó máa rise gan so wọ́n nílò láti ṣọ́ra fún agbábọ́ọ̀lù lóòótọ́ a lè sọ pé depth pé wọ́n need depth nírú ẹ̀ máa jẹ́ ṣùgbọ́n wọ́n nílò agbábọ́ọ̀lù tán lè pè lọ́wọ́ kan tó dẹ̀ máa súnmọ́ kí ní tábàwo ní 2024-2025 86 days almost 3 months ló fi ní injury
3: ìfarapa pọ̀
4: bẹ́ẹ̀ ní sáà ilé ìta parí iná 56 days ló lò ní ìfarapa so mo rò pé ikọ̀ barcelona nílò láti
3: ṣe agbábọ́ọ̀lù tó dá pé wọ́n nílò kí ó ṣe
4: agbábọ́ọ̀lù fìdí kú fọ̀làǹdé.
3: gbogbo ẹ̀yin tí kọ́nà ṣe sáàkú jókòó orí ọ̀nbẹ o wàsíù cnn ẹ̀gbọ́n abdera madam gbogbo dunayi wàsíù cnn orí ọ̀nbẹ o ìlú náà ti wà láàrin wa ń bí ẹsẹ̀ ẹ̀kọ́ àdó tí o ti pẹ́ gan-an lọ́wọ́ wà pẹ̀lú ní ààyè kò tó.

0: orúkọ yín àtàdúgbò tẹ wá sà.
1: Challenge wọn wa.
0: Orúkọ yín sà. Sà.
1: Adéwálé Razak.
0: Ọ̀gbẹ́ni Adéwálé Razak, ìgbà wo lẹ ti ń play cashe? Ìgbà wo lẹ ti ń play cashe? Ẹ play rí. First time ni. Ọ̀dà congratulations rẹ ẹ orí yàtọ̀ sórí. ₦50,000 ti wọlé báyìí. Congratulations, wọ́n máa pè yín láìpẹ́ yìí láti fún yín lówó yín. Ṣé ẹ bá mọ bí gbogbo àwọn èèyàn kan ṣe yanu ń bì àwọn èèyàn ti ń ta látọdún tó kọjá àwọn èèyàn jẹ? Wọ́n yanu ni pé ọkùnrin ó fìlà ó ti pè márùn darí lé ní èjẹ rárá. Má fọ ọjẹ ìwọ lọ jẹ $1,000,000 agba alọ. Just 100,000. Orí ẹlẹ́dàá kálukú mọ̀ yàtọ̀ síra wọn o. Bẹ́yìn òmí wípé ẹni tí ò tí ì jẹ yẹn ò ní jẹ ju ẹni tó ti kọ́kọ́ jẹ yìí lọ o. Nígbà tí ẹni tí ọ̀jẹ́ látijọ́ ìbá máa jẹ ó lè jẹ́ $500,000, $1,000,000 ọ̀jẹ́ ń tiẹ̀. Ibi ọ̀rọ̀ wà nìyẹn o. Owó kéékèèké owó ńlá ni. Ṣé kọ̀nẹ́ẹ̀tì àbí ọ̀kọ̀nẹ́ẹ̀tì kásẹ̀ mí? Ó ti ríǹgì. Bí ìgbọ́. Òfin sí bọ́ọ̀lù ni. Ṣé ò gbé ni? Kò gbé. Ok. Bá a tún pè lẹ́ẹ̀kan sí bí ọba ti gbé ká máa bá ti a lọ. Yóò ṣòwò lóko. Ṣó ti gbé àbí ò gbé? Ó ti lọ ágí ọ̀rọ̀ Ronaldo àti Messi. Ok filẹ̀ bẹ́ẹ̀ yọ wà bẹ́ẹ̀ ó ti lọ nìyẹn. Ok pápá láti bẹ̀ láàrin ìṣẹ́jú méjì ọ̀rọ̀ Dani Welbeck àti Jordan Henderson. Olùkọ́ ní Xabi Alonso ó ní experience lòun wà after. Kí lẹ lè sọ sáàrin yẹn tí ò ní pẹ́ rárá.
2: Èmi rò pé kí wọ́n sọ̀rọ̀ experience kò sí Abrúnú kéèyàn lé experience but experience tó ń sọ̀rọ̀ pé èyí tí tó bá bu lọ́wọ́ wọ́n padà bu pé n tó nílò kọ́ ló lọ gbé. Bàbá wo ikọ̀ Chelsea báyìí kan tí ó ní sòrò tó pọ̀ ni. So láti lọ gbé Dani Welbeck ọmọ 35 years Jordan Henderson àgbàlagbà so. Kò sí nǹkan ó ṣeé ṣe ká máa ọ̀fẹ́ ní nǹkan tó ń retí. Tá bá dẹ̀ lọ́wọ́ fẹ́ ní nǹkan tó ń retí nǹkan yá padà dance lórí olùkọ́ nínú. So lérò pé tán bá lè fún ní tí ń wà hàn tán bá ní result. So wọ́n sọ pé ó kó àṣeyọrí but tán bá di pé wọn ò ní result tán béèrè fún. Ó súnmọ́ tán padà mọ́ bú ní kòpẹ́kòpẹ́. So Xabi Alonso ní kò sọ rẹ̀ kọ́ wà nǹkan tó jọjú
0: tí ó lò.
3: Lágbọ̀dọ̀ tèmi gbogbo àwọn ikọ̀ tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ àwọn tó fẹ́bọ̀ ó pọ̀ ju àwọn tó lulẹ̀ lọ. Bí àpẹẹrẹ nísìnyí ikọ̀ Man U nígbà tí Odion Jude Gallo tí wọ́n gbé ngbà yẹn ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ń bú Man U pé kí Man U fẹ́ fi Gallo ṣe. Ṣùgbọ́n nígbà tí Gallo dé Man U ó kọ́ àwọn atamátàsí ikọ̀ Man U ní ọ̀pọ̀lọpọ̀ nǹkan based on his experience. Lára àwọn nǹkan tí wọ́n benefit lára ẹ̀ ní position nígbà yẹn ó dẹ̀ àdìmọ́ go instinct ipe bí agbábọ́ọ̀lù ti Manchester United tá a bá ń sọ nípa kínní. Dani Welbeck tó tọ́ 35 years ni ṣùgbọ́n agbábọ́ọ̀lù jẹ́ agbábọ́ọ̀lù tó dá pé géèmù ẹ̀ ò dẹ̀jọ AGF ó wà fàsátáì gan ó ṣàpù gan. Àwọn agbábọ́ọ̀lù lọ wájú fún ikọ̀ ti Chelsea wọ́n máa kó ẹ̀kọ́ tó pọ̀ lára Dani Welbeck. Jọ̀dá gbogbo àwọn tó fẹ́ lọ kó wà yìí kì í ṣe pé dandan ni kán máa bẹ̀rẹ̀ fi gabága o. Ṣùgbọ́n experience ni olùkọ́ ní Xabi Alonso fẹ́ rà lára wọn.
0: Lọ́wọ́ wọn nílò lídà.
3: Wọ́n ní ìsìn lọ́wọ́ ẹ̀yìn fún ikọ̀ bí agbábọ́ọ̀lù Chelsea wọ́n ní lídà. Tá a bá ń sọ nípa Reece James lídà ni. Ní midfield Chelsea ò ní lídà. Lọ́wọ́ iwájú fún ikọ̀ bí agbábọ́ọ̀lù Chelsea ò ní lídà. So gbogbo àyè dẹ̀ ló dáa kí ikọ̀ bí agbábọ́ọ̀lù ti ní lídà. Lẹ́yìn tí ó mọ̀ pé àwọn agbábọ́ọ̀lù

0: 0706949 3000 at 0701 44 75 770 0701 44 75 770. Ìjẹ́ ìgan náà nígbàgbọ́ nínú summer coaching fún àwọn ọmọ láti máa lọ pẹ̀lú ẹ̀ náà àsìkò ọlídé wọn yìí tí ó fi jẹ́ wípé wọ́n lọ́dídé fọmọ láti sinmi kí ọ̀pọ̀ ló sinmi kí gbogbo ẹ̀ ó lè máa ṣe símẹ̀dọ̀ símẹ̀dọ̀ ṣùgbọ́n tó wá jẹ́ wípé pẹ̀lú ẹ̀ náà kò fẹ́ẹ̀ sí
1: yàtọ̀ ní ọlídé
0: láàrin àsìkò normal school
1: àtọlídé
0: àti ọlídé
1: ẹ jọ ń sinmi ẹ jọ mo advocate fún bàbá yẹn kó
0: jẹ́ kí bó wa ni o ṣe sọ ìyàwó yarí
1: àwọn ọmọ gan kí bàbá bá àwọn ọmọ sọ̀rọ̀ do you want to still exercise your brain or you want to relax your brain do you want to go to you want to hang out with your friends do faji do this thing ẹ rí pé àwọn ọmọ máa gbà fún bàbá wọn sìn nígbà tí iṣẹ́ ìyá ló fẹ́ sanwó lẹ́sìn.
0: Ok, ẹ já wo ẹni tó wà lójú òpó ń bì. Yẹ̀ló kí ni so?
2: Kí ni so?
0: Ẹntì ẹ̀ ní í ṣe bẹ́ẹ̀ o. Orúkọ yín àti ibi tí a ti ń pè sà.
2: Funṣọ́ ni orúkọ mi.
0: Ok, láti bo?
2: Láti Fẹ́lẹ́lẹ̀.
0: Láti Fẹ́lẹ́lẹ̀. Ọ̀yà.
2: Ṣẹ̀rí ọ̀pọ̀lọpọ̀ ilé ìwé yẹn. Owó náà wá. Wọ́n fi ń kó iṣẹ́ fún ọmọ. Ẹ má já tọ́ra wá. By 4 o'clock or 5 o'clock máa lọ lè kàn sun ọ̀pọ̀lọpọ̀ ká kó ìlóríkórí nǹkan kan ó ti pọ̀ jù fún ọmọ ọdún mẹ́wàá ọdún méjìlá 24 subjects.
1: Bẹ́ẹ̀ni.
2: That's too much.
1: It's too much.
2: Holiday bóyá first time second time or third time ẹ̀jẹ̀ kan máa fi nílé. Àwọn tó ní ilé ìwé yìí tí wọ́n ti pọ̀ jù. Àlàwọ̀ òbí especially àwọn ọ̀já wa wọ́n ní wàhálà ọmọ ẹ̀ pọ̀ wọ́n ti wọ́n síbẹ̀. Ẹ̀jẹ̀ kó mọ ìṣe ilé.
1: Àwọn mọ̀ṣẹ́ kankan lé. Kò lè fọgbọ́ kò lè gbálẹ̀ ayé dànù.
2: Kò sí mọ́dà kí a kò sí kí àyẹn tí òbí àti
0: ọba ṣe. Bọ́fọ̀ bí ò fọ́ mọ́ kó sáti ẹ̀ jókòó ta sọ sukuru uniform ẹ á máa rún.
1: Kí ni kò sáyè ẹ̀yin lẹ́ máa bá fọ́.
0: Ayé.
2: So gbogbo orú nǹkan yẹn kò ó ti pọ̀ jù àwọn kan wọn sukuru yẹn wọ́n lọ ní ibi sí àwọn òbí náà.
0: Ẹ ṣeun.
2: Ọkọ ìṣọmọ síta ọmọ tí ò ti tọ ọmọ ọdún mẹ́ta ti ti sukuru ó
0: jẹ́ ìsinmi ńlé.
1: Ẹja wá wo tàwọn tíṣà gan tó ń kọ wọn tíṣà tó ti òun náà lọmọ bóyá mi méjì àbí mẹ́ta àbí mẹ́rin a ṣe tún lọ sí skul a kọ lẹ́sìn nóòtì a kọ àwọn ọmọ títí da 6 òun náà ṣe délé lọ kọ àwọn
0: èrè
1: tíṣà kìí ṣe bẹ́ẹ̀ yẹn láyé àtijọ́
0: àwọn tíṣà gan ní ìsinmi náà gbà tí wọ́n
1: lẹ́yìn àwọn tíṣà sì ò lè ṣe extra job bíi ti tẹ́lẹ̀ mọ́ ni especially àwọn private schools yẹn o teacher mi ò lè ṣiṣẹ́ mi mọ teaching job tẹ́lẹ̀ teacher ló ráyè àti ṣe oríṣiríṣi business but nísìnyí teacher mi ò lè ṣe torí kí ni gbó ó ti wà engrossed with the teaching job from 6 to 6 òun náà ṣe délé a ṣe kọ lẹ́sìn náà a ṣe tẹ́kẹ̀ ọmọ a ṣe tẹ́kẹ̀ ọkọ
0: ẹjọ báwo
1: ẹ ti wá ní kó wá fún lẹ́sìn ẹjọ báwo lórí ẹ wá ní pé àwọn teacher mi kanra mọ́mọ́ wọn ṣe ní kanra mọ́mọ́ torí ọpọlọ tiwọn náà ò tí ì sẹ́tù kì í ṣe ọpọlọ àwọn ọmọdé nìkan.
0: Ẹ̀yin náà wá fara mọ́ báyìí wípé káwọn ọmọ wa ó sinmi dáadáa.
1: Bẹ́ẹ̀ bá ní owó láti ra bisikì fún ẹ fún wọn lóògùn oorun kan sùn.
0: Ká má fún wọn lóògùn rẹ.
1: Irọ́ o no time báyìí ẹ máa.
0: Kọ́ọ̀sùn
1: ó tọ́ ni ọmọ ṣẹ́ri ọmọ mi ń sìn yìí irú second born mi kò lè sùn.
0: Wọ́n lè rà pàpánu fún wọn ká máa rún.
1: Irú ọmọ mi kejì kò lè sùn. Kò lè sùn fúnra ẹ pé kó sùn. I'm feeling somehow. Ó dìgbà tí n bá tó lo supplement fún lára iṣẹ́ tó ìyẹn ní ọlùdé ni o lára iṣẹ́ tó máa sin lé lóṣẹ́ tó máa sùn.
0: Ọ̀dà 0701 4 0706 9493000 0706 9493000 àti 0701 44 75 770. Gẹ́gẹ́ bí a ti ṣàgbéyẹ̀wò ẹ̀ bẹ́ẹ̀ náà ẹ̀yin náà láǹfààní láti sọ sí i. Yẹ̀ló kí ni so? Ẹ mà káà sàn. Ojàre orúkọ yí. Ẹ bá mi yín rédíò yílé àbí kẹ kúrò ńbẹ.
3: Orúkọ mi ni olóòjọ́ sí láti ẹgbẹ́ dá.
0: Ok.
3: Àṣẹ ní ẹ̀rọ tó wà ń bẹ̀ ọlọ́ọ̀kọ́ ní àwọn òbí lọ́wọ́.
0: Àmì.
3: Bẹ́ẹ̀ púpọ̀ fọ ọwọ́ àwọn òbí láti ṣe. Pápá àwọn ọmọbìnrin wọn níbi ẹ̀kọ́ ilé.
2: ọmọ tí wọ́n máa di fi education bí ó gbọ́ jù látàrí láti dé kiri ó máa fẹ́ jù tó bá dàgbà tí wàá di ní ìsinmi fún ara rẹ̀ gan ó máa fẹ́ jù tó rọ ẹran ẹkú ètò.
0: Àdá ẹ ṣeun gan sir adúpẹ́ o.
1: Gbogbo ẹ náà ẹ tún ní kọmọ lọkọ ṣe ọwọ tó bá ti ṣe tán iṣẹ ọwọ yẹn láàfin jẹun
0: kọlọkọ
1: tẹlọrin kọ kápẹntì lẹyìn gbogbo wàhálà tọmọ ti ṣe ṣé kò yẹ kó jẹ nínú wàhálà yẹn kò wá ní fìyẹn jẹun nǹkan míì láàfin máa jẹun ẹjọ sinmi.
0: Ẹ ṣeun gan púpọ̀ arábìnrin olúwa tóbi lọ́ba balógun ọmọ májẹ̀mú fún bí ẹ ti ń wà pẹ̀lú wa lórí ètò ní ọjọ́ mẹ́jọ pàápàá jùlọ bá a ti sọ̀rọ̀ lórí ìsinmi tí àwọn ọmọ wa gbà ọlídé wọn báyìí ó ṣe pàtàkì fún wọn ẹ jẹ́ káwọn náà ó tiẹ̀ ní ìrírí nínú ìjáde bí wọ́n bá jẹ́ pọ̀dọ̀ girama ni wọ́n lọ kán bá lọ̀sẹ̀ kan lọ́dọ̀ girama ẹ jẹ́ kán tún lọ ọ̀dọ̀ ẹlòmíín kán ní ìrírí ìrìn àjò inú bí èèyàn bá rin ìrìn àjò ẹ̀kọ́ èèyàn máa tún rí ẹ̀kọ́ oríṣiríṣi láti bẹ̀ èèyàn máa ní ìrírí ìmọ̀ wà nù téèyàn bá gùn lé ìrìn àjò téèyàn bá ń gùn lé ìrìn àjò dáadáa oríṣiríṣi ìmọ̀ àwọn nǹkan téèyàn ò ní ní domain bí téèyàn wà èèyàn máa rí ọjọ́ mẹ́jọ náà láǹfààní láti pàdé lórí ètò yẹ̀lò kíni so gẹ́gẹ́ bí ẹ ti ṣe máa ń tẹ̀lé wa ní gbogbo ìgbà kúnlé ọmọ anífowóṣe náà lórúkọ tèmi ojúlówà ní ìka ìpèsẹ́ńtà yín náà ni ọjọ́ mẹ́jọ iná látùjọ láǹfààní láti pàdé lórí ètò ẹ kú kalẹ̀.
4: Spread your wings on Splash 105.5 FM.

0: mato.
1: Splash 105.5 FM, the integrity station.
2: Àìrìnjìnà láìrábù kí ọ̀kẹ́rẹ́
3: mẹ́wàá ṣẹlẹ̀ nínú ayé.
4: Gbáǹkọ̀gbì, gbáǹkọ̀gbì ìròyìn, ìròyìn àgbọ̀sọ̀gbáyìn.

0: ojo yi afi bi eni wi pe oni igangan ni won ni gbogbo mi eleyi ti won o da sile fun odun kan yo waye
1: kolo o sharu ni
0: o ti mo won kan mo le lo office bayi jesi
1: awon iwo
0: ba se lo die bayi a tu di ya
1: asiko re lawa
0: eyan ko ri di lowo
1: asiko re lawa Ọlọrun kan ṣàjẹ kó máa bá wa láàmú
0: àmì àṣẹ
1: kó jọ mọ̀ tù wá lára kó mọ̀ jù ó gbòdì lára wa ìyẹn gangan ni kókó ni kókó kókó ni kókó.
0: Tó àtúkìyín wípé ẹ mọ̀ ká sàn ó níbi gbogbo tẹ̀ ṣe ń gbọ́ wa. Ìkọ́ni ẹlẹ́rọ àmì òjijì splash 105.5 òun náà lélẹ́yìí gbá ń kọ́ gbé ìròyìn òun náà la sì gbé kàmọ́yìn níbi gbogbo tẹ́ ẹ wà kò bá ṣe inú ọ́fíìsì ni bó ṣe inú mọ́tò ni tàbí inú ilé lẹ́yìn wà tẹ̀tì yìí sókè lálaalà àwọn ọmọọjà yín sí wípé ìròyìn gbá ń kọ́ gbé kì í ṣe láti fi dẹ́rùbà yín bí kò ṣe wípé kọlùkálùkù kó ṣọ́ra rẹ̀ bẹ́ẹ̀ sì ni òfin wà o wọ́n ní ìlú tí ò sófin
1: ẹsẹ̀ òun
0: náà ni ẹ̀ṣẹ̀ ò sí òfin wà lórílẹ̀‐èdè yìí kọlùkálùkù kó ti ọwọ́ ọmọ rẹ̀ kó ti bọṣọ níbi tí ò bá ti yẹ kó yọ ọ́ síta eléyìí náà la sì fi ń kí yín káàbọ̀ tèmílàdé àlòkò òun náà lorúkọ ti tèmi o ẹ tún káàsán lẹ́ẹ̀kan sí.
1: Ó dà ń kí káàbọ̀ sórí ìròyìn ilé ìta pè ní gbáńkọ́ gbé àwọn ìṣẹ̀lẹ̀ tó ti ṣẹlẹ̀ láwọn abìkan tí iná pàjá délé òkèrè lọ́hùn-ún òun náà ni ìròyìn ọ̀hún lọ dalé lórí àfíńjára wa lájàtọ́ ni o kálẹ̀ bá a mọ̀ wípé ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ lóòótọ́ ìṣẹ̀lẹ̀ láabi kò ní ṣẹlẹ̀ lákàtà ẹnì kọ̀ọ̀kan wa ṣẹ̀wárí àwọn ìṣẹ̀lẹ̀ kan eléyìí tó jẹ́ pé ayọ̀ ní máa bá dé ọba tó ni wá yóò fi ṣe gbogbo wa lọ́ṣọ̀ọ́ àwọn àkòrí eléyìí tí ìròyìn ń gbèrú ibẹ̀ láti bẹ̀rẹ̀ o ọ̀pọ̀ bó bá dojú ọ̀gbagadì gan ẹ máa ní àǹfààní tó pọ̀ rẹpẹtẹ láti mọ fetí yín kóyàwó lórí ìrìnrìn ọ̀gbálẹ́jọ́ nú ẹ dà gìrìgì wá sí ìtàkùn ayélujára facebook eléyìí tó jẹ́ ti ìkànnì ọmọlúàbí splash fm 105.5 fm ìbàdàn ẹ láìkẹ̀ kó pọ̀ rẹpẹtẹ ẹ lọ́ọ̀fẹ̀ kó pọ̀ jaburata ẹ bẹ̀rẹ̀ sí ní fi àwọn àtẹ̀jíṣẹ́ yín ṣọwọ́ sí wa ẹ jẹ́ kó máa lọ ní ìbámu pẹ̀lú àwọn ìròyìn tá a bá tari sákàtà ọ̀dọ̀ ti yín bẹ́ẹ̀ bá ti ń ṣe bẹ́ẹ̀ àkàdé òní mú yín lọ́wọ́ o ìyá àdínní yín náà ni o aminat adeto badmus ń lorúkọ tèmi mọ́tẹ́lá yín eléyìí tó ṣe bẹ́ẹ̀ ń kọ́ pọ̀ mọ́ ó ṣe dáadáa.
0: Tọ́ ẹ jẹ́ ká kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn kókó àkòrí òun náà ló ń jẹ́ bẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ wípé ọwọ́ gẹ́gẹ́ báyìí náà ní léwájú ìjọ ìròyìn àkọ́kọ́ tó wà lọ́wọ́ mi àkòrí rẹ̀ òun náà ló lọ báyìí o gẹ́gẹ́ bó ṣe ń jáde láti inú ìwé ìròyìn the guardian ó ń sọ ọ́ di mímọ̀ wípé àwọn akẹ́kọ̀ọ́ wọn mọ̀ tú jáde o wọ́n ní wọ́n tú jáde wọ́n fi ẹ̀hónú wọn hàn lásìkò tí ìkan lára wọn tí wọ́n yìnbọn tó sì ṣe bẹ́ẹ̀ di ọ̀run àrèmábọ̀ wọ́n ní bákan náà ni àwọn méjì míì náà ni wọ́n tún fi ara pa o nínú ìṣẹ̀lẹ̀ ìdígunjalè kan eléyìí tó wáyé ní ìpínlẹ̀ Ògùn àwọn akẹ́kọ̀ọ́ bo ilé ẹ̀kọ́ wo gangan ní ìpínlẹ̀ Ògùn ẹni tí wọ́n rán lọ sí ọ̀run àṣàǹtẹ̀ bó ló ṣe jẹ́ elédùmarè kò ní jẹ́ ká fojú sunkún àwọn ọmọ wa o ìwé ìròyìn the guardian ló gbé ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà.
1: ó dé ẹjẹ́ lọ sínú ìwé ìròyìn daily post eléyìí tó jáde fún tòní wọn ní àwọn òṣìṣẹ́ ọlọ́pàá eléyìí ti ń bẹ ní ìpínlẹ̀ jigawa ní ẹ̀ ti náwó gá àwọn afurasí mẹ́ta kan o ǹjẹ́ bó ni tàwọn eléyìí ṣe jẹ́ wọn ní ọ̀gbẹ́ni lórí fọ̀dàkún ni wọ́n jìbìtì páálí òun náà ni wọ́n lu àwọn èèyàn wọ́n ní kó dà jìbìtì tí wọ́n ti lu àwọn èèyàn owó rẹ̀ ó mọ̀ tó mílíọ̀nù lọ́nà méjìlélógún ìyẹn 22 million naira kí wá tún ni àwọn exhibit tí ẹ gbà lọ́wọ́ wọn ẹ̀yìn ọmọ gbọ́ lọ́sàn-án tòní ẹ rí pé gbáńkọ́ ni ó sì rèé gbì.
0: tó gbáńkọ́ gbé eléyìí inú ìwé ìròyìn daily post òun náà ló ti jáde wọn ní àwọn agbébọn náà ni wọ́n ṣekú pa ẹnìkan eléyìí tó jẹ́ ọmọ ogun orílẹ̀-èdè yìí ní ìlú Àbújá kódà ọ̀gágun ni kọ́nẹ́ẹ̀l ni wọ́n pè é wọ́n ni wọ́n tún ṣe ìyàwó rẹ̀ wọ́n ṣe léṣe àtàwọn méjì míì ní ìlú Àbújá òun náà ni ìṣẹ̀lẹ̀ yìí ti wáyé o níbi tí àwọn agbébọn tí wọ́n ti ṣekú pa ọ̀gágun kan ní orílẹ̀-èdè Nàìjíríà.
1: ó dá ìròyìn eléyìí ní ṣe lálàyé pé ìgbà yìí làárọ̀ tí wọ́n mórókùn ń di afárúgbó wọ́n ní ìjẹ́jẹ́ mọ̀ pé àwọn mẹ́ta kan leléyìí ò tó jẹ́ pé alákatakítí ó ní wọ́n àwọn eléyìí wọ́n ń dá wàhálà lẹ̀ ní ìpínlẹ̀ Borno àmọ́ ṣá o àwọn mẹ́tẹ̀ẹ̀ta ti káwọ́ wọn sókè báyìí níwájú àwọn ọmọ òṣìṣẹ́ ológun orílẹ̀-èdè wa Nàìjíríà pé àwọn ò tún falàkà á dí mọ́ àwọn ò fa wàhálà mọ́ níbo gan ni a ti káwọ́ wọn ókè níbo wá ni àwọn mẹ́tẹ̀ẹ̀ta wà báyìí gbáńkọ́gbìn tó yẹ kẹ́ ẹ gbọ́ ni ẹ gbọ́ o bákòókò rẹ̀ bá ti tọ́.
0: tó ìròyìn eléyìí náà ló ń sọ wípé ọwọ́ ba àwọn mẹ́rin kan tí wọ́n fura sí gẹ́gẹ́ bí ọmọ ẹlẹgbẹ́ òkùnkùn ní agbègbè kan ní ìpínlẹ̀ Edo wọn ní ẹgbẹ́ òkùnkùn ẹgbẹ́kẹgbẹ́ ni ẹ má darapọ̀ mọ́ ẹ mọ́ kópa ń bẹ́ ẹ̀ ọmọ abíire kan kì í rìn ru bẹ́ẹ̀ sì ni kì í darapọ̀ mọ́ ẹgbẹ́ òkùnkùn wọn ní àwọn mẹ́rin ni wọ́n fura sí o àmọ́ ọwọ́ ti bà wọ́n báyìí tí wọ́n sì ti wà ní àkàtà àwọn elétò ààbò ní ìpínlẹ̀ Edo.
1: Ó dé ẹjá lọ sí ìpínlẹ̀ Enugu torí pé ìṣẹ̀lẹ̀ kan tó gbankọ tó gbì ó mọ̀ ṣẹlẹ̀ sí àwọn méjì kan eléyìí tó jẹ́ pé inú ẹgbẹ́ adarí yẹ ti Mayati Allah náà ni wọ́n wà. Wọ́n ní àwọn méjì ọ̀hún òun náà ni àwọn agbébọn èyí tẹ́nìkan ò lè sọ́kà ara ibi tí ẹ ti là wá. Wọ́n lọ rèé bá wọn níbi ibùba wọn léyìí tí wọ́n sì ṣe bẹ́ẹ̀ ran wọn lọ́rùn àrèmọ́bọ̀. Ìpínlẹ̀ Enugu ni ìṣẹ̀lẹ̀ yìí ti wáyé bó o wa lo ṣe lọ gan. Gbáńkọ́gbì tó yẹ kẹ́ ẹ gbọ́ ni ẹ gbọ́ lọ́sàn-án tòní.
0: Tọ́ ìròyìn eléyìí ìpínlẹ̀ Ogun òun náà ló ti wáyé ìwé ìròyìn The Punch ló sì gbé ìròyìn náà. Wọ́n ní ọwọ́ ba àwọn méjì látara wípé wọ́n jí ẹran wọ́n jí màálùú wọ́n ní ṣùgbọ́n o àtúndúpẹ́ ò torí wípé iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ogun náà ló dènà ìṣẹ̀lẹ̀ ìjínigbé kan eléyìí tí ò bá wáyé ní ìpínlẹ̀ Ogun. Ìwé ìròyìn The Punch òun ló gbé ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà ọwọ́ ba àwọn méjì lórí wípé wọ́n jí màálùú gbé.
1: Ó dá tó bá níbẹ̀ wájà lọ sí olúùlú orílẹ̀-èdè wa Nàìjíríà lè ti ṣe ìlú Àbújá níbi tí ẹ ti ń ṣe lálàyé bí àwọn òṣìṣẹ́ ọlọ́pàá bíi mélòó kan ní àmọ̀ ti gbá ń pàkọ́ ǹjẹ́ bó wọ́n gbá wọn wọ̀ wọ́n gbá wọn wọ yàrá àbáwí ti iléeṣẹ́ ọlọ́pàá ilé ìta mọ̀ sí ordinary room kí wọ́n lọ mọ́ wí tẹnu wọn ń bẹ̀ kí wá ni tí wọ́n ṣe gan. Wọ́n níṣẹ́ rí àwọn ọlọ́pàá yìí iṣẹ́ wọn gan tí ẹ yàn wọ́n sí pé ibẹ̀ ní kẹ́ ẹ dúró sí ibí ní kẹ́ ẹ dúró sí o ọ́fíìsì ní kẹ́ ẹ wá o gbogbo àwọn nǹkan báyìí ní kẹ́ ẹ máa ṣe ń bẹ o. Wọ́n ní wọn ò mọ̀ dúró bẹ́ẹ̀ orí títì ní amórílé tí a lọ rèé dá àwọn ọkọ̀ dúró tí wọ́n sì ń gba owó lọ́wọ́ wọn bó o gan lọ́wọ́ ṣe wá tó wọn ẹ̀yìn ọmọ gbọ́ lọ́sàn-án tòní bákòókò rẹ̀ bá ti tó ni o.
0: Tọ́ ìròyìn eléyìí náà ló ń sọ wípé àwọn kan tí wọ́n fura sí wípé darandaran ni wọ́n wọn kì í ṣe darandaran nìkan o wọ́n ní ẹran tí wọ́n ń dà wọ́n ti fi ń ṣe nǹkan míì wọ́n ní wọ́n mọ̀ ṣe bẹ́ẹ̀ wọ́n ṣe kú pa àwọn èèyàn bíi 15 nínú ìkọlù tuntun kan eléyìí tó tún ṣẹ̀ wáyé ní ìpínlẹ̀ Benue. Ìgbà wo gangan ni àlàáfíà yóò bẹ̀rẹ̀ sí ní jọba ní ìpínlẹ̀ yìí àti àwọn agbègbè míì lórílẹ̀‐èdè Nàìjíríà. Èèyàn 15 tán ní ìfọnáfọnṣo Elédùmarè gbà wá ìwé ìròyìn The Punch ló gbé ìròyìn náà.
1: Ó dáa tó bá dé bẹ́ẹ̀ ní ìpínlẹ̀ Taraba àti ìpínlẹ̀ Benue wọn ní àwọn ìkọlù tuntun àyàn kan ọmọ tún ti àkàtà àwọn ikọ̀ akọ̀nọ́nà tó lágbára jáde o léyìí tó jẹ́ pé àpapọ̀ àwọn ìpínlẹ̀ méjèèjì yìí àwọn èèyàn tí ń láǹfààní àti gbà mí lẹ́nu wọn bẹ̀ òun náà ló tó 18 èyí ọ̀wá pọ̀ ọba tó ni wá mọ̀ ṣàánú wa o. Àmọ́ṣá ní ìpínlẹ̀ Sokoto iléeṣẹ́ ọlọ́pàá eléyìí tó wà níbẹ̀ ní ẹ̀mọ̀ ti pàbíyà bìdún ọ̀rọ̀ o pé ẹ wo àwọn karamba ní ẹ̀dá kan léyìí tó jẹ́ pé ikọ̀ akọ̀nọ́nà tó lágbára ni wọ́n wọ́n fẹ́ mọ ṣapá bíi tan wọ́n fẹ́ mọ ṣẹ̀yìn bí àyà àwọn ti láǹfààní àti ṣẹ́ wọn lápá tí wọn ò fi láǹfààní àti ti dá wàhálà lẹ̀ o. Wọ́n níṣẹ́ wá rí àwọn èèyàn 32 eléyìí tí ẹ ti jí gbé lọ àwọn ti láǹfààní àti gbà wọ́n padà báyìí ní ìpínlẹ̀ Sokoto. Ìròyìn ọ̀hún ìwé ìròyìn The Nation ló gbé o ẹ gbọ́ lọ́sàn-án tòní.
0: Ìròyìn eléyìí ilẹ̀ Gẹ̀ẹ́sì òun náà ni ìṣẹ̀lẹ̀ yìí ti wáyé o.
1: Òun
0: náà ló sì ń ṣe ládùúrà wípé gbogbo àwa tá a wà nírìn àjò Kélédùmarè kò jẹ́ kí a múrídélé o.
1: Àmì.
0: Lágbára lọ́wọ́ Elédùmarè wọn ní fi òkú wa ránṣẹ́.
1: Àmì.
0: Wọ́n ní ọkùnrin kan tó jẹ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà náà ló ti pàdánù ẹ̀mí rẹ̀ o sí ilẹ̀ Gẹ̀ẹ́sì. Wọ́n ní ó pàdánù ẹ̀mí rẹ̀ sí ìṣẹ̀lẹ̀ ìjàm̀bá ojú pópó eléyìí tó wáyé ní orílẹ̀-èdè náà lọ́hùn-ún. Kélédùmarè kò ṣàánú wa ìwé ìròyìn The Punch òun náà ló gbé ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ọ̀hún.
1: Ó dáa tó bá níbẹ̀ wájà tara ṣẹ̀ṣà ká lọ sí ilẹ̀ Gẹ̀ẹ́sì ibi tó ti dé dúró òun wọn ní ọmọ ọdún 19 kan eléyìí tó jẹ́ ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà. Ṣùgbọ́n ṣá tó fi ilẹ̀ Gẹ̀ẹ́sì ṣe ibùgbé Olúwa tóbi lọ́ba Akínrìnọ́lá ni lorúkọ tí jẹ́ o. Àtòun àtàrákùnrin kan tó náà jọmọ ilẹ̀ Gẹ̀ẹ́sì ń bẹ̀ wọ́n ní àwọn méjèèjì náà ni àmọ̀ ti fún ní wọ́n mọ̀ ti gbé ìdájọ́ alágbára kalẹ̀ lé wọn lórí báyìí o. Ǹjẹ́ kí ni wọ́n ṣe? Wọ́n ní ìjẹ́jẹ́ mọ̀ pé àwọn méjèèjì wọ́n lẹ̀ dí àkópọ̀ léyìí tí wọ́n sì ń wọ́n ń digun jalè ni o léyìí tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ gba nǹkan dúkìá àwọn èèyàn eléyìí tí a bá ti bá pàdé. Wọ́n ní kódà léyìí tí a bá ṣe bẹ́ẹ̀ tán wọ́n ó tún wá gbé ẹ̀rọ ìléwọ́ wọn wọ́n lọ sí ìtàkùn ayélujára ti TikTok won wa so fun awon eyan won le ti gba dukia won to ya e ma jo e ma jo e ma jo fun TikTok TikTok fe ri yin won ni won bere si ni pa ase fun awon onito hun pe ki wo ma jo lona fi finish esin ni bo gan ni sele se wa wa e to fi di gba nko gbe adajo ile ejo ele ti me nile gesi to gbe adajo kale lori won bo lo se to adajo ohun lesese eyo mo gbo losan toni tori po ti gba nko o o si regbi
0: ta iroyin eleyi ohun na lo so bi pe ile ise olopa ipinle Kano na lo ti bere iwadi o si isele arabirin kan eleyi ti won ni o si mu nti oro ikunrin re ti fi jokunrin o si re fe won ni be ni won ni o gba nko gbigidi gan ni o won ni amosa iwadi na lo ti bere lori isele ohun won la arabirin na ni ipinle Kano won lo mo won ti fesu kan wi pe nse lo mu kan orekunrin re to si geja o gba nko gbe
1: o gba nko gbe ore
0: feu
1: avi
0: gbagi
1: kọlọ
0: ko gba wa
1: ami o da ni ipinle Nasarawa ile ise olopa to wa nbe won ti deja won si deja mani bayi o nje ta ni an fe mu won ni awon karaba ni eda kan ile to je pe iko ajinigbe ni won won ni yabo ile eko giga fasiti ile to wa ni lafia ti joba apapo ni o iyen federal university of lafia won ni lo be le ti o si ji awon akeko meta awon olomo ti an lo re kawe won ti ji won gbe lo bayi o bo gan ni sele o se wa wa to fi n di gba nko gbe ofe ile lanfani ati gbo o ba koko re ba ti to
0: to won ni ile ise omo ogun ori omi torilede yi na ni o ti dena awon kan ti won fe ji epo robi ile wa to si je wipe million ohun na ni o gbe leri o won ni bakan na ni won mu awon meji lakan eleyi ti won fura si wipe awon gangan lo wa nidi mimo ji epo robi nile yi ni ipinle Akwa Ibom iroyin eleyi na ni kaso layo wa fun titun ni
1: o da to ba dibe wa ja lo taratara si ipinle kan le ta mo si ipinle Ondo iwo orun gusu ile ede wa Nigeria lo wa o won ni ile ise olopa to wa nbe ni e mo ti mu awon meji kan o nígbà tí wọn mọ ọmọ wọn pẹlú ẹsibíìtì tí ń bẹ lọwọ wọn wọn ní ìjẹjẹ mọ pé bájínátù ní ibùkún ti fọnà ẹkún lẹnu òun náà ní ẹka mákàtà àwọn tí wọn mú ọhún méjì sí ni wọn o bàbá wa lọ sí ìpínlẹ Edo wọn ní àwọn ọmọ wọlé ìyàbọ ẹkún kan lè tó jẹ pé wọn rí ẹgbẹ ọmọlẹyìn kristi ńlẹ wọn ò darapọ mọ wọn wọn rí ẹgbẹ àwọn ọdọ mùsùlùmí ńlẹ wọn ò darapọ mọ wọn ẹgbẹ tó ní ṣe pẹlú àṣà àti ìṣe ilẹ tiwọn wọn ò darapọ mọ wọn ẹgbẹ burúkú kan lè tẹ pé ní ẹgbẹ òkùnkùn o ni wọn lọ rè é darapọ mọ bó o lọwọ palaba àwọn ṣe wá ṣégi ní ìpínlẹ Edo ẹyin ọmọ tó gbọ ọlọsàn tòní o torí pé ti gba kọ o ó sì rèé gbì mọ wọn lọwọ.
0: Ẹ jẹ́ ká sáré dé ọ̀dọ̀ àǹtí Bímbọ́ ká lọ rè é polówó ọjà nígbà tá a bá pàdé ọmọ sánsán
1: ní owó ọmọ jàǹtàn bí owó
0: gbàǹkọ̀gbìn tẹ̀síwájú.
1: Ẹ kú kalẹ̀.
2: Gbàǹkọ̀gbìn ìròyìn ìròyìn àgbọ̀sọ̀gbáyìn.
3: Ẹ kú lé o, ebi ń pa kà á sí nǹkan sí mi la.
4: E káàbọ̀ ìyá mi, kí lẹ wàá jẹ báyìí o?
3: Ìwà náà, mo fẹ́ oúnjẹ tó yẹrukú lálá tó sì ta lẹ́nu. Mo fẹ́ kó lọ tìrín kó má sì ṣe mẹ́yẹmẹ́yẹ. Mo fẹ́ kó sọkutu ọ̀ kó gbá yagiyagi. Mo sì fẹ́ ní kíákíá, ṣé ẹ lè ṣe é sà?
4: Bẹ́ẹ̀ ni ìyá mi, Golden Penny Noodles ló lè ṣe.
5: Golden Penny Noodles, bí o ṣe fẹ́ ló ṣe rí. Jẹ̀gbádùn ojúlówó adùn Golden Penny Noodles.
3: O ṣeun ọkọ mi, bí mo ṣe fẹ́ Golden Penny Noodles ni gan ló ṣe sí èyí.
4: Ìyá tó yáyì tó sì mọ̀ tọ́jú ọmọ nìyí.
5: Golden Penny Noodles, ó ti wà ní àwọn ilé ìtajà nítòsí rẹ báyìí.
6: Hi, I am Sheye. Ever since I acquired digital skills from NIT, I have had better career opportunities. I have become employed. I also have a side hustle where I design softwares and applications for clients. Enroll at NIT to get information technology, IT skills in digital marketing, data analytics, Java, Oracle, networking, web development, Python, other coding languages, and courses in other core areas of IT. They also offer full stack courses for those who want to be all-round IT professional. NIT impacts complete information technology, IT knowledge without missing any aspect. Do you want to be ahead of your game like me? Enroll now at NIT Ibadan. Admission is now open. For more information, call 0908-751-9480 or 0908-751-9479. You could also visit their center at NIT Building, Challenge Roundabout, Ibadan, to get started.
7: My brother, I hear say Lafarge don't change name.
8: Yes, now. Lafarge Africa PLC don't transform. Come become HBM Nigeria PLC. The name don't change. But now still the same Ogbonge Cement and other building solutions company. We help build Todd Mainland Bridge, National Assembly Complex, First and Second Niger Bridge them, Cocoa House, National Theater, plus plenty of Ethereum construction for this week country since 1960.
9: HBM Nigeria,
8: HBM Nigeria PLC, formerly Lafarge Africa PLC, Beyond Buildings.
10: Wọ́n ti bẹ̀rẹ̀. Mo ò lè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Òun náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ̀ ẹ̀ kan lásán, ara yín kan kò sí lẹ́yìn ẹ̀.
11: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn, chili àti kọ̀nọ́fùrù.
10: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
11: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀, yóò sì tún sọ àkókò náà dàkókò mánigbàgbé.
12: Attention parents! Is your child moving into SS3 and preparing for WAHEC, NECO, and UTME? Then give them the advantage that sets top performers apart. Excel Privacy present the Accelerator Masterclass. The intensive holiday program designed to help students unlock the secret of scoring above 300 in UTME. Your child will learn from exceptional exam coaches whose students consistently rank among Nigeria's top 1%. And they will also meet high-scoring alumni who have scored above 300 and are returning to share their winning strategies. Classes begin August 3rd, weekdays from 9 a.m. to 3 p.m. Venue number 50, Oba Bimbola Way, Felele, Ibadan. Online sessions will also be available. Call or WhatsApp 070-7017-7147. Check out our incredible records on our website at excelprivacy.com. Excel Privacy, where the top 1% are made.
13: Babe, why are you frowning for me now?
14: Mama, make noodles for me.
13: This woman. Okay, how do you want it?
14: I want it as it is hot. Let it burst my brain.
13: Okay, I'll make it. But if I make it, I want a kiss.
15: Leave it to Golden Penny, because with Golden Penny noodles, you'll get your noodles how you want it. Enjoy quality, nourishing goodness of Golden Penny noodles for that irresistible taste. Golden Penny noodles, now available in stores near you.
2: Bangkok Biruni. Iruni. Agbosogbanu.

0: náà ẹ káàbọ̀ padà gbáǹkọ́gbìn ìròyìn ní ìkànnì splash fm 105.5 náà ló ti wá ṣetán báyìí láti gbéra tán lóní rẹ̀gẹ̀dẹ̀ fín òyà ẹ jẹ́ kí a nìṣó nínú ìwé ìròyìn the guardian ìròyìn eléyìí náà ló ń sọ ọ́ di mímọ̀ wípé akẹ́kọ̀ọ́bìnrin kan tẹ̀lé ẹ̀kọ́ tá a mọ̀ sí ds adégbènrò ict polytechnic eléyìí tán ló wà ní ìtòrí ní ìpínlẹ̀ ogun náà ni wọ́n mà ṣe bẹ́ẹ̀ tí wọ́n yìnbọn pa ò tó sì jẹ́ wípé àwọn akẹ́kọ̀ọ́ méjì míì náà ni wọ́n fara pa lásìkò ìṣẹ̀lẹ̀ ìdígunjalè kan eléyìí tó wáyé ní òru gànjọ́ ní agbègbè ẹrùkú ní ìjọba ìbílẹ̀ ewékorò ní ìpínlẹ̀ ogun gẹ́gẹ́ bí àwọn akọ̀ròyìn ṣe rí gbọ́ náà ni wọ́n ní wípé olóògbé yìí náà ló ti wà ní ìpele àṣekágbá ètò ẹ̀kọ́ rẹ̀ eléyìí tá a mọ̀ sí higher national diploma hnd ní ẹ̀ka eléyìí tí wọ́n ti ń kọ́ nípa káràkátà eléyìí tó sì yẹ kó ṣe ìdánwò àṣekágbá rẹ̀ níwọ̀n bí ọjọ́ mélòó sí àsìkò tí wọ́n gba ẹ̀mí lẹ́nu rẹ̀ o wọ́n ní lára àwọn tí wọ́n tún fara pa nínú ìṣẹ̀lẹ̀ ọ̀hún ọ̀hún náà ni akẹ́kọ̀ọ́bìnrin míì eléyìí tí ó ní ìfarapa tí ó rinlẹ̀ gidi gan níbi etí rẹ̀ o àti akẹ́kọ̀ọ́kùnrin míì eléyìí tí ìbọn ba òun náà ṣùgbọ́n òun tó ti wà ní ilé ìwòsàn ti ìjọba àpapọ̀ eléyìí tó wà ní ìlú abẹ́òkúta níbi tó ti ń gba ìtọ́jú bákan náà ni wọ́n ní ìṣẹ̀lẹ̀ yìí náà ló sì ṣokùnfà rẹ̀ tí àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n fi tú jáde tán ni pé a lè lajú wa sílẹ̀ kí tàlùbọ̀ ó máa kó wọ̀ ìwé la wá kà lágbègbè yìí ètò ààbò ní ìpínlẹ̀ ogun ó kù díẹ̀ káàtó wọ́n ní àwọn akẹ́kọ̀ọ́ yìí gbogbo wọn náà ni wọ́n sì tú jáde wípé ẹnìkan ló ṣe lónìí tó bá ṣe òun kọ́ tó bá dé lọ́la nígbà tí gbogbo wa tá a bá panupọ̀ báyìí ká a dìde ká a jí gìrì sírú ìṣẹ̀lẹ̀ báyìí kó mọ̀mọ́ wáyé mọ́ wọn ní òpópónà márosẹ̀ ìlú abẹ́òkúta sí ìpínlẹ̀ èkó òun náà ni wọ́n sì dínpa o níwájú ilé ẹ̀kọ́ wọn tí wọ́n sì ń sọ fún ìjọba wípé ẹ jẹ́ kí ètò ààbò kó gbé pọn sí ẹ jẹ́ kí ìrónilágbára kó wà fún ètò ààbò ní agbègbè yìí wọ́n ní wọ́n gbé nǹkan wọ́n fi dí àwọn òpópónà márosẹ̀ ọ̀hún o eléyìí tí ìdíwọ́ tó sì fi débà lílọ bíbọ ọkọ̀ ní àwọn agbègbè wọn ní kódà ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n fẹ́ wọ mọ́tò náà ni wọ́n dúró gogogo tí wọ́n káwọ́ sẹ́yìn tí wọn ò rọ́nà lọ fún ọ̀pọ̀lọpọ̀ wákàtí wọn ni lásìkò ìwọ́de yìí ẹni tí ṣe olórí àwọn akẹ́kọ̀ọ́ ní ilé ẹ̀kọ́ ọ̀hún blessing ọwọ́ igbe náà ni wọ́n ló wá sọ̀rọ̀ ó ní wípé torí pé kò sí ètò ààbò tó gbópọn ni kò sí ètò ààbò tó dúróore ní àyíká àwọn onírú eléyìí fi ń ṣẹlẹ̀ o òun sì wá ń rawọ́ ẹ̀bẹ̀ sí ìṣèjọba gómìnà dàpọ̀ abiodun kí wọ́n gbé ìgbésẹ̀ kankan o láti fi rí dájú wípé wọ́n ń dáàbò bo àwọn akẹ́kọ̀ọ́ kí irú rẹ̀ kó sì mọ̀ wáyé mọ́ ní ọjọ́ iwájú wọ́n ní ọwọ́ egbè náà ni ó wá kẹ́dùn nípa bí wọ́n ti ṣe kú pa akẹ́kọ̀ọ́ tó ti wà ní ìpele àṣekágbá yìí tí àwọn akẹgbẹ́ òun míì tí àwọn náà sì tún fara pa níbi ìṣẹ̀lẹ̀ ọ̀hún o nígbà tóun náà wá ń fèsì sí ìṣẹ̀lẹ̀ yìí ẹni tí ṣe ààrẹ àpapọ̀ fún àwọn akẹ́kọ̀ọ́ ní orílẹ̀-èdè nàìjíríà náà ló wá ṣe àpèjúwe ìkọlù yìí gẹ́gẹ́ bí eléyìí tó bani lọ́kàn jẹ́ gidigidi o tó sì ní wípé kí àwọn ìjọba wa kí wọ́n dìde kí wọ́n jí gìrì sí ètò ààbò àwọn akẹ́kọ̀ọ́ torí wípé àwọn gangan ní ọjọ́ iwájú orílẹ̀-èdè yìí.
1: Bẹ́ẹ̀ni ó dáa tó bá níbẹ̀ wá já lọ sí ìpínlẹ̀ Jigawa torí pé iléeṣẹ́ ọlọ́pàá tó wà ńbẹ̀ ni ọmọ ti náwó gan àwọn afurasí mẹ́ta níye kan o léyìí tí a ní àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí ẹ̀sùn tí a torí ẹ̀ fi ṣìkú òfin gbé wọn òun náà ló ní í ṣe o pẹ̀lú lílu àwọn èèyàn ní jìbìtì wọn ní owó eléyìí tí àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí ti láǹfààní àti lu àwọn èèyàn ní jìbìtì rẹ̀ ló ti tó mílíọ̀nù 22 million naira ǹjẹ́ kí ni tẹ́ ẹ tún gbà á lẹ̀ lọ́wọ́ wọn o wọn ní bẹ́ẹ̀ lábí ni káàdì pélébé pélébé tá a fi ń gbowó lẹ́nu rin ìyẹn atm card wọn ní bíi 35 òní ẹ gbà á lẹ̀ lọ́wọ́ ọkọ̀ owó àwọn èèyàn ti jẹ́ àsùnwọ̀n ilé ìfowópamọ́ mélòó ni ẹ wà ń lò wọ́n tẹ̀síwájú pé ǹjẹ́ jẹ́mọ̀ wípé àwọn rí ọ̀kadà o léyìí tí a ní àwọn karambà ní ẹ̀dá kan èyí tó jẹ́ ikọ̀ afurasí adigunjalè òun náà ni ẹ ní wọ́n yọ̀ǹda ọ̀kadà múlẹ̀ léyìí tí ẹ sì ṣe bẹ́ẹ̀ fẹ̀yìn gbégbá mọ́lẹ̀ nínú àtẹ̀jáde eléyìí tí ẹni tí í ṣe agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìyẹn ní ìpínlẹ̀ Jigawa tó fi léde lánàá tí í ṣe ọjọ́ ìṣẹ́gun Tuesday ìyẹn sp lọ́wọ́ Shishu Adam ó ṣe lálàyé o léṣe ẹ rí àwọn karambà ní ẹ̀dá èyí tí ẹ gbé ọ̀kadà lẹ̀ tí ẹ fẹ̀yìn gbégbá mọ́lẹ̀ tí ẹ sá lọ tèfètèfè wọn ni ibon lewo pistol eleyi to je pe ile ota ti nbe lara re bi an ba se yin ni o mo yi bi an ba se yin ni o mo yi won ni agba ni ni lowo won o ko tan sibe won ni se ri ibon lewo tan so nipa re yi ha oju o merin eleyi ti an se le fun ota o na ni ani ota merin na ni nbe nbe to kun ba kan o won te si waju pe se ri awon karamba ni ede kun adigunjale yi ni se ni asa lo tefetefe o le ti iwadi si ti n te si waju lati nawo gan ko wa won won ni ni baye iwadi ti wa bere o lori awon esin iwo daran kan le ti ani won mu wa si etigbo le ise olopa e ti be ni tuse ni ipile Jigawa yen ni ojo karun osu keje odun 2026 ni na te jade ohun o na ni agbanso fun le ise olopa ti se lalaye pe arabirin ke le ti oruko te ni Afusatu Usman e ti be ni joba abile ti duse lohun won ni jejemo ye pe owo kan ti e ko sakata re million mewa o le egberun lona 500 naira ni iyen 10.5 million naira won ni jejemo yi pe Afusatu Usman o gbo owo yi ja ti lo fi owo si ara rin din won ni jejemo bi pe leyin to gbowo olowo ja tan won bere si ni wa kaakiri Afusatu nibo lo awa owo ti nbe lowo re owo olowo ni gbowo dale won ni jejemo yi pe ero lewo re ti e fi n pe o na ni awon osi olopa fi to pinpin re o ko to di wi pe won fi sekun ofin gbe o ko ni Jigawa o san lo pinle Konbe ibe gan o na ni a ti lo ri nawo gan won a se lalaye pe se ri gbogbo awon esun e to ni se pelu iwo daran ta ti laale re re re yi o na ni a ti gban pako o lo sori tabili eka eleyi to se iwadi to gbangban lori awon iwo daran le to je pe bi a ba ti n pari iwadi lori ko wa won bayi won ni foju won balẹ o won gba won pako odiwo nile ejo iwe yan daily post lo gbe loni gbankogbi lo da lori tabili ti wa
0: to ogago kan lorilede yi to je osise nile ise omo ogun le yi titi ti olojo fide Colonel Abdulsalam Ude ohun naa ni won ni won ti ran lo si orun ojiji o lasiko ti awon agbebon ti won kolu ile re eleyi tan lo wa ni agbegbe Kurudo ni ilu Abuja gege bi awon to soro se wi won ni isele yi na lo waye o ni irole ojo aje ni kete ti ko pe si asiko ti okunrin yi pada de lati bi ise won ni awon ti won se ikolu yi na ni won gbiyanju lati ji ohun gangan gbe tabi yawo re tabi eyan kan ninu molebi re o ko to di wipe oro na o wa yiwo won ni ogagun Ude na ni won si yinbon fun lasiko ijinigbe yi eleyi ti o pada waye nigba ti iyawo re awako re ati eso alaabo re tawon na si fi ara gba ota abon won ni awon ti won fara pa yi na ni won si gbe ni igbe pajawiri lo si ile ewosan nibi ti won ti n gba itoju lowo lowo baye ṣugbọn won ni awon ti won je alase lati soro lori oro yi na ni won ti e ti wa so ohun to sele gangan ti isele yi to fi waye ati wipe kini awon to wa se ikolu ohun ki lo wa lokan won gangan ke won fe se gangan eleyi na ni won ti fidi e mule daada ki won to ko iroyin yi jo ṣugbọn awon ti won je eso alaabo ati awon ti won je osise ni ile ise omo ogun le yi na ni won ni won si ti bere iwadi si isele ohun o lati fi le topinpin awon ti won seku pa ogagun naa won ni ogagun Ude yi na lo je omo bibi ipinle Enugu to si n sise ni eka otelemuye ni ile ise omo ogun ile yi won ni koda oniruuru ipo na lo si ti dimu o ko to di wipe isele ohun waye won ni lara ipo to dimu ohun naa ni eka otelemuye o ati gbigbogun ti iwa igbesumomi ni orilẹ-ede Nigeria Keledumare kò bá wa tẹ sí afẹ́fẹ́ rí ìwé ìròyìn daily post ló gbé ìròyìn náà.
1: Àmì àti àmì òun náà ni àdúrà tó ṣe tọ̀hún òun náà ló gbà ó gbogbo ẹ̀yìn èèyàn wa ilé ìtẹ́ wà nítẹ̀kọ̀ọ́jà Facebook ilé ìtọ́jẹ́ ti ìkànnì ọmọlúàbí Splash FM 105.5 Ìbàdàn. Ẹ tí pọ̀ tó
0: ẹ lọ pọ̀ sí wa
1: kẹ ẹ túbọ̀ máa like kẹ ẹ máa love kẹ ẹ máa share àwọn àtẹ̀jíṣẹ́ yín yẹn ẹ jẹ́ kó máa gbéra sọ kó máa lọ ní ìbámu pẹ̀lú àwọn ìròyìn eléyìí tá a bá tari sákàtọ̀ ọ̀dọ̀ tiyín ó da ìmọ̀ lukutu pẹ́ bẹ́ẹ̀ pẹ̀bẹ́ òun náà mọ̀ tún ni ìròyìn eléyìí ló ta bá náà rẹ̀ o látàrí bí ó ṣe ń ṣe lálàyé pé ní ìpínlẹ̀ kẹlẹ́ ìta mọ̀ sí ìpínlẹ̀ taraba àti ìpínlẹ̀ benue àwọn èèyàn 18 òun náà ni a mọ̀ ti tara ìkọlù tuntun àyànrán wọ́n ti lọ sọ́run àrèmọ́bọ̀ báyìí kọba tó ni wá kó ṣàánú wa ni kó tí àwọn èèyàn yìí sí afẹ́fẹ́ rere ǹjẹ́ bò ló ṣe jẹ gan wọ́n ní ìpínlẹ̀ benue àti ìpínlẹ̀ taraba àwọn karambà ní ẹ̀dá afurasí ikọ̀ akọ́nọ́nà tó ní agbára òun náà ni a mọ̀ kọlu àwọn olùgbé o léyìí tí wọ́n ń gbé ní ìpínlẹ̀ náà wọ́n kọlu wọn lógúnlógún wọ́n kọlu wọn lọ́gbọ̀nlọ́gbọ̀n léyìí tí wọ́n sì ń ṣe bẹ́ẹ̀ gbẹ̀mí lẹ́nu wọn wọ́n ní bí wọ́n ti pa èèyàn 5 ìyẹn ní agbègbè kan eléyìí tí wọ́n ń pè ní gari magaji eléyìí tó wà níjọba àbílẹ̀ lau ní ìpínlẹ̀ taraba bẹ́ẹ̀ náà ni wọ́n pa èèyàn 13 ìyẹn ní ìpínlẹ̀ kan eléyìí tá a mọ̀ sí ìpínlẹ̀ benue ní ìpínlẹ̀ taraba wọ́n ní láàrin 30 oṣù kẹfà títí wọ ọjọ́ 27 oṣù kejì ọdún tá a wà ní ẹ̀yẹ òun náà ni wọ́n ń dojú oró kọ àwọn èèyàn o ìyẹn ní agbègbè bíi ikú níní jimlari agbègbè gari magaji agbègbè kẹlẹ́ tó ń pè ní donada àti agbègbè gari ndogo wọ́n ní àwọn èèyàn tí ń láǹfààní àti pa láàrin àwọn agbègbè tá a dákọ yìí ó ní iye òǹkà tí wọ́n jẹ́ wọ́n tẹ̀síwájú ní ìròyìn ọ̀hún eléyìí tí wọ́n ṣe lálàyé o bí àwọn karambà ní ẹ̀dá ikọ̀ akọ́nọ́nà tó lágbára yìí wọ́n ya bo abúlé kẹlẹ́ tí wọ́n pè ní abúlé jẹ́wúrò léyìí tí wọ́n sì jí olórí abúlé ọ̀hún gbé lọ wọ́n lẹ́yìn tí wọ́n jí olórí abúlé gbé wọ́n wá ké sí àwọn ará abúlé o pé olórí abúlé yín láti palẹ̀ mọ́ yìí o kí ni tó kù tẹ́yìn tó kù fẹ́ ṣe ẹni abẹ́ lórí lọ̀rọ̀ yín tí wọ́n ń jẹnu wúyẹ́wúyẹ́ kí ló tún kù tí ó ṣe wọ́n níbẹ̀ bá mọ̀ pé ẹ fẹ́ rí olórí yín gbà padà láàyè owó òun náà ni kẹ́ ẹ lọ rè mú wá wọ́n ní gbogbo àwọn èèyàn tí ń bẹ lábúlé kálukú onítọ́rọ̀ oníkọ́bọ̀ wọ́n dájọ́ o léyìí tí àwọn karambà ní ẹ̀dọ́ ọ̀hún wọ́n gba owó lọ́wọ́ àwọn èèyàn lábúlé ọ̀hún kó tó rí wípé wọ́n fi olórí abúlé lẹ̀ wọ́n ní kò pẹ́ kò jìnà òun náà ni a mọ̀ tún lọ o sí ilé ìwòsàn federal medical center eléyìí tó wà ní jalingo wọ́n ní a kọlu àwọn 2 kan ńbẹ̀ musa umar àti alhaji abdul biro wọ́n ní wọ́n kọlu àwọn 2 ìjẹ́bù ló jẹ́ wọ́n ní bẹ́ẹ̀ lábí ni o àwọn 2 tí wọ́n kọlu yìí wọ́n sọ̀rọ̀ ilẹ̀kùn pé bí wọ́n ti dé báyìí wọ́n dé torotoro ni wọ́n dé torotoro pẹ̀lú àwọn nǹkan ìjà ogun táwọn ò rírí lọ́wọ́ kó wa wọn wọ́n náà kọlu àwọn o léyìí tí wọ́n sì ṣe àwọn èèyàn léṣe wọ́n tún tẹ̀síwájú pé ìjẹ́jẹ́ mọ̀ yìí pé àwọn obìnrin àtàwọn ọmọ kéékèèké kálukú wọn ti fi lé wọn lẹ̀ báyìí o torí pé ewu ti ń bẹ lóko lóńgẹ́ gangan fún ara rẹ̀ ó ti dewu wọ́n tẹ̀síwájú pé agbègbè kẹlẹ́ tó pè ní rúgà ẹnìkan lè tó jẹ́ pé olórí abúlé ló jẹ́ ń bẹ̀ alhaji kari rúgà òun náà sọ̀rọ̀ ilẹ̀kùn bí ẹ ti ń wò yìí ẹ lè róbìn kankan lábúlé mọ́ ẹ lè ráwọn ọmọ kéékèèké lábúlé mọ́ ìjẹ́ ń bo ní ọ́n lọ ni kálukú wọn ti sá àsálà fún ẹ̀mí wọn ni o torí pé orin ti ń bẹ nígboro ẹnu wọn báyìí òun ni wípé tá à ń fẹ́ kú ìwé ìròyìn the nation ló gbé lónìí ojú ewé 51 ibẹ̀ ló wà àbẹ́ẹ̀rí bí nǹkan ti ń ṣẹlẹ̀ báyìí ọba tó ni wá kó bá ní dá sí ọ̀rọ̀ ètò ààbò lórílẹ̀‐èdè wa nàìjíríà ni o ká lè máa gbé lálàáfíà àti láìléwu.
2: gbáǹkọ́gbì gbáǹkọ́gbì ìròyìn ìròyìn àgbọ̀sọ̀gbáyàn.
3: Wọ́n tún bẹ̀rẹ̀ wọ́n lè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe maggi native jollof rice. ìtọ́wọ̀ ẹ̀kan lásán aráyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
4: maggi starch tá a ṣe látara ẹ̀wà sóyà àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
3: oúnjẹ alẹ́ ti délẹ̀ ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
4: maggi starch yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀ yóò sì tún sọ àkókò náà dà àkókò mánigbàgbé.
5: Are you in need of a nice and comfortable fully furnished hostel accommodation in the University of Ibadan? Or are you in search of a place for seminars and executive trainings? Look no further. Adebayo Akande Hall is the go-to place for your lodging needs. With a home away from home feel, Adebayo Akande Hall is a four-star hostel built in a serene environment with constant supply of electricity. It has fully furnished rooms that gives you great comfort at an affordable price. Adebayo Akande Hall is located at Ajibode Extension, University of Ibadan. For inquiries and reservations, visit www.adebayohall.com or call 080-5699-8718 or 080-5699-8719 or 080-5699-8720. Adebayo Akande Hall, built for comfort, built for you.
6: Life no dey stand for one place sake of say person get headache, backache, muscle ache, menstrual pain or toothache. That's now why millions of people dem trust Panadol Extra. Dem don prove in combination for clinic saying they give extra relief for pain wey tough. If it no be Panadol, e no fit be like a Panadol. Make you always dey read the label before una use am. If the symptoms no comot after 3 days, I beg, go see your doctor or physician.
7: In the words of Coco Chanel, luxury must be comfortable, otherwise it is not luxury. If you do not, therefore, negotiate your comfort, Maracana Luxury Hotel and Suites is the place for you. Our top-notch services include comfortable lodging with smart TV and Wi-Fi, African and continental cuisine restaurant. Our bar also serves exotic drinks and cocktails. There is also standard swimming pool for your delight. 24/7 laundry services with 24-hour power supply. The icing on the cake is the 15% discount for all lodgers on selected room and 20% room discount for student of higher institution of learning. Terms and conditions apply. Maracana Hotel is your luxury destination. Visit us today at number 42, Awolowo Way, Bodija, Ibadan. You can as well call or WhatsApp us on 0812-217-6433. Maracana Luxury Hotel and Suites. Luxury lifestyles.
8: Be prepared for global opportunities.
9: Study at Trinity University, Yaba, Lagos.
8: We combine practical learning with real-world experience so you graduate confident and career-ready.
9: We equipped you with skills the world demands.
8: Courses on offer include nursing, medical laboratory science, biochemistry, biotechnology,
9: cybersecurity, computer science, accounting, economics, marketing,
8: mass communication, and others. All our programs are fully accredited. Admissions are now open at Trinity University. Contact us at www.trinityuniversity.edu.ng or call 0704-634-9760.
9: Trinity University, building on the rock.
10: Mommy in the kitchen cooking rice.
11: With Mama Dog.
10: Chicken in the pan looking nice.
11: With Mama Dog.
12: Keep your voices down.
10: Smells yummy. Everywhere smelling so, so nice.
11: It's Mama Dog.
13: Our neighbors will soon come and start knocking.
14: Good food starts with good oil. Mamado Oil brings out the delicious flavor your family loves. Mamado Oil is available in stores near you. Use Mamado Oil today.
2: Bangkok Biruni. Iruni. Agbosogbanu.

0: ẹ káàbọ̀ padà àgbàǹkọ̀gbèrò yìí ń tẹ̀síwájú ní ìkànnì ọmọlúàbí splash 105.5 FM kílẹ̀dùmarè kó gbà wá. Ṣùgbọ́n síbẹ̀ náà a mọ rọra wa ni
1: wípé
0: ká mọ wà ní ojúlá lákànfin sọrí
1: tòun
0: ta bá ń sọ̀rọ̀ nípa ètò ààbò àwa gangan la gbọ́dọ̀ kọ́kọ́ mú ojútó ààbò ara wa
1: bẹ́ẹ̀ni kó tí ẹ̀ tó kan àwọn òṣìṣẹ́ ọlọ́pàá gan
0: bẹ́ẹ̀ kó ráwà la mọ̀ tí ń sẹlẹ̀ láyé níta wa
1: bẹ́ẹ̀ bá ti rí tí ń kóra àwọn jọ lógún tẹ́ ti ń kóra àwọn jọ lọ́gbọ̀n
0: ẹ tètè
1: máa pa àwọn elétò ààbò sí wọn kí wọ́n lè mọ ìgbésẹ̀ tó yẹ kí wọ́n gbé
0: bẹ́ẹ̀ni tí wọ́n rọjú tí wọ́n yọjú wọn bí
1: tí ọkàn wọn
0: bẹ́ẹ̀ni ẹgbẹ́ ká wà lójúlá lákànfin sọ́ọ́rí
1: wọ́n yìí fún sọ́ọ́rí fóònù bàjẹ́bàjẹ́ ẹjẹ́ àjòyè ojúlá lákànfin sọ́ọ́rí o.
0: ẹ bá rí nǹkan ẹ̀wù ìta Elédùmarè yóò mọ ṣọ́wá sí something bẹ́ẹ̀ni tó ẹ jẹ́ kí a tẹ̀síwájú pẹ̀lú ìròyìn gbàǹkọ̀gbìn. ìròyìn eléyìí náà ló gbé wa lọ síbi ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ ní ilẹ̀ Gẹ̀ẹ́sì. wọ́n ní arákùnrin kan tó jẹ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, wọ́n ní bàbá ọlọ́mọ mẹ́ta ni David Adediwura náà ni wọ́n porúkọ rẹ̀. wọ́n ní ó fi orílẹ̀-èdè Nàìjíríà sílẹ̀ láti lọ rèé wá ibi tí ilẹ̀ ti tutù láti ṣiṣẹ́ kókó rí oko wálé. wọ́n ní ṣùgbọ́n o arákùnrin yìí ikú òjijì ló bá pàdé ní ilẹ̀ Gẹ̀ẹ́sì o. wọ́n ní ìjàmbá ọkọ̀ tójú òpópónà òun náà ló mú ẹ̀mí arákùnrin yìí lọ. wọ́n ní fún ìdí èyí àwọn tí wọ́n jẹ́ mọ̀lẹ́bí rẹ̀ àti ọ̀rẹ́ náà ni wọ́n sì ti wá bẹ̀rẹ̀ ètò àpò ẹ̀dáwọ̀ kan láti fi ṣe ìsìnkú rẹ̀ àti láti fi ṣe agbátẹrù ìrànlọ́wọ́ fún ìyàwó rẹ̀ àtàwọn ọmọ mẹ́ta eléyìí tó fi sílẹ̀ sáyé lọ. gẹ́gẹ́ bí ìròyìn ṣe sọ di mímọ̀ ní ọjọ́ ìṣẹ́gun wọ́n ní wípé ètò ìkówójọ yìí òun náà sì ni àwọn tí wọ́n jẹ́ akẹgbẹ́ rẹ̀ eléyìí tí arábìnrin Ireti Ayọ̀ Oyèwọlé tó léwájú rẹ̀ ní kété tí Adediwura tí ó dágbére fáyé. gẹ́gẹ́ bó ṣe wí ó ní ìjàmbá ọkọ̀ tó burú jáì òun náà ló wáyé ní òpópónà Curry Right ní agbègbè tá a mọ̀ sí With Hampstead ní nǹkan bíi aago mẹ́wàá ó kú bíi ìṣẹ́jú méjìdín ní ọgbọ̀n ní alẹ́ ọjọ́ náà èyí ò ní ní ọ̀sẹ̀ tó kọjá. wọ́n nígbà tó wá ń ṣe àpèjúwe ìṣẹ̀lẹ̀ yìí wọ́n ní ó bá àwọn lójijì tó sì jẹ́ wípé ó bá àwọn lọ́kàn jẹ́ gidigidi gan o. Oyèwọlé ní kódà ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jẹ́ mọ̀lẹ́bí rẹ̀ àwọn ọ̀rẹ́ àwọn ojúlùmọ̀ àwọn alábàáṣiṣẹ́pọ̀ náà ni wọ́n ń gbìyànjú láti gbà á mọ́ra wípé lóòótọ́ ni David Adediwura ló ti dágbére fáyé. ó nítorí wípé ó ba àwọn lọ́kàn jẹ́ gidigidi gan ni o. ó ní ó jẹ́ ìròyìn tí kò sẹ́nikẹ́ni tí ó retí rẹ̀ ó ní ìbànújẹ́ ńlá gbà òun náà ló jẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn o. ó nítorí àwọn ọmọ David Adediwura gẹ́gẹ́ bí ẹni tí ó jẹ́ èèyàn gidi ó jẹ́ onínúure ó jẹ́ afúnimọ̀wọ̀bẹ̀ pàápàá jùlọ nípa iṣẹ́ rẹ̀ ó gbájúmọ́ṣẹ́ rẹ̀ ó jẹ́ ẹni tó ó jẹ́ ẹlẹ́yinjú àánú tó sì jẹ́ wípé ìfifúnni rẹ̀ náà ni kò ní àfiwé. ó ní ìdí rẹ̀ tó fi jẹ́ pé gbogbo àwọn tó rọ̀gbà yìí ká náà ni wọ́n fẹ́ràn rẹ̀. ó ní kódà David ó ju ọ̀rẹ́ tàbí alábàáṣiṣẹ́pọ̀ lásán lọ fún àwọn. ó nítorí pé ọ̀pọ̀lọpọ̀ pàápàá jùlọ ní àwọn agbègbè àwọn tí wọ́n jẹ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àti ẹ̀yà Yorùbá ní ilẹ̀ Gẹ̀ẹ́sì òun náà ni ìṣẹ̀lẹ̀ yìí ló bá àwọn lọ́kàn jẹ́ gidigidi gan. ó ní bẹ́ẹ̀ sì ni àwọn ò mọ ṣe ìrántí rẹ̀ títí láéláé ni o pàápàá jùlọ fún ìwà onínú ìwà pẹ̀lẹ́ èèyàn tó jẹ́ nípa ti inú ire àti ẹni tó mú iṣẹ́ rẹ̀ lọ́kùnkúndùn ó ní àwọn ò lè gbàgbé rẹ̀ títí láéláé o. wọ́n ní arákùnrin yìí náà ló pàdánù ẹ̀mí rẹ̀ o sínú ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ tó wáyé Kílẹ̀dùmarè. ó jẹ́ ká pérè òkú délé wọn ní fi òkú wa ránṣẹ́ ò sí àwọn mọ̀lẹ́bí wa gbogbo wa tá a léèyàn ní ilẹ̀ òkèrè àtàwọn ọmọ wa àtojúlùmọ̀ àtẹ̀bí wa lágbára lọ́wọ́ Elédùmarè ìgbúrò ayọ̀ láàmú gbọ́ síra wa.
1: àmì àti àmì ó dá a bá a ti ń ṣàdúrà fún gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà eléyìí tó fi ilẹ̀ òkèrè ṣe ibùgbé pé kíkó wá wọn kí wọ́n kérè òkú délé bí wọ́n bá ti ń lọre kí wọ́n máa bọ̀ ọ́re bẹ́ẹ̀ náà látùmọ̀ àfẹ́wé ọmọ mọ́ wọn létí o kí wọ́n máa rántí ọmọ ẹni tí wọ́n ṣe
0: kí wọ́n
1: má ba orúkọ babaláwo wọn jẹ́ kí wọ́n má sì bọ orúkọ orílẹ̀-èdè wa Nàìjíríà jẹ́. o da ile gẹẹsi lemi na mo tu wa o temitemi
0: okay na
1: won ni omo ile ede wa nigeria kan ile to je pe akeko ni nile gẹẹsi eni odun mokandi ni ogun 19 years old nigerian student won ni oluwa to bi loba akirin ola nlo ko ti je o atohun atarakunrin kan ile to poruko ti e ni richi vangu o na ni eni ka mejeje o ma lo si budo itoni sona won be ni biti won ti lo odun meji dini ogun 18 years je kini to fa sababi toro fi digba nko gbi mo won lowo o won ni awon mejeje o na ni won mo ko ipa buruku kan ninu isele idigun jale ati mimo fini sesin ni itagun ayelujara gege bi iwe royin bo ti kole ni ni iwe royin punch o se lalaye bi akirin ola eni tin gbe ni agbegbe kan ile itan ni slippers palace na ni je ni lu london won ni ewon odun meje o na ni won won si ohun latari iyen loja je monday ose ta wa nu eyi o iyen ni ile ejo kan ile to je ti le gesi lohun won ni se wa ri eni keji re ile ite poruko ti eni richi vangu eni ogun odun won ni ko won mo lo budo itoni sona won be nibi ti o ti lo odun mokanla mo igbesi aye re won ni se ri vangu yi won tun ni o ni odun meta kan o e ti a safikun fun ewon ti e to fi di odun merinla bo lo se wa je gan won ni be la bi ni won ni jeje mo pe awon mejeje o na ni lo re duro ni agbegbe kan le ti won pe ni North Kilworth eleyi ti nbe nile gẹẹsi lohun ni ojo kokan le ni ogun osu kokanla odun 2025 won ni bi a ti lo re duro be ero alo ero abo eleyi to je pe awon lo si bi wejewe mu nti won ni won ni bi a ti n dari pada bo o na ni won da won lona won yo be lenu somu somu si won leyi ti won si n gba dukiya eleyi ti nbe lowo won won leyin ti e ba gba sorun won tan won gba bate ese won èyí tó jẹ́ pé designer oró ló bá dé wọn ó tún gba gágà ojú ẹlòmíì wọn ó gba ẹ̀rọ ìléwọ́ wọn ó wàá mú ẹ̀rọ ìléwọ́ tiwọn gangan wọn ó gà á kalẹ̀ wọn ó wàá gbé lọ sí ìtàkùn ayélujára ti tiktok wọn ó wàá sọ fún àwọn èèyàn wọn ilé ìtẹ́ ti gba dúkìá lọ́wọ́ wọn tí ó yẹ bẹ̀rẹ̀ sí ní jó ẹ máa jó fún tiktok tiktok fẹ́ wojú yín wọn lẹ́yìn tí ẹ bá jà wọ́n ló lè tán wọn ó tún fi wọ́n ṣẹ̀sìn lórí ìtàkùn ayélujára nígbà tí wọn ó tẹ̀síwájú wọn ní sẹ́rí vangu yìí gangan o na lo pile bi won o ti ma ja awon eyan lole le to si wa pe oluwa to bi lord ba kirin ola mara pe ma bo ki won na wa jaye fleri pelu ohun ninu wo daran eleyi ti won jogun le won ni jeje mo pe leyin tan ba gba dukia lowo won tan won tun mo wa dukoko mo won boye enikankan yin ta ti kojo yi ebe si ni fowo sowo si isakun ayelujara ebe si ni fowo sowo si asun won todo ta won nje le lo ni an gba lowo enikankan won ni je mo pe ẹgbẹ̀rún kan pound ìyẹn 1000 pounds o ni wọ́n ń gbà lọ́wọ́ ẹnì kọ̀ọ̀kan wọn ẹni tí wàá ṣe adájọ́ ilé ẹjọ́ eléyìí tí ẹ ti dájọ́ wọn nílẹ̀ gẹ̀ẹ́sì ìyẹn onídàájọ́ stephen evans ó ṣe lálàyé pé ẹ̀yin méjèèjì yìí láti ọdún tó lọ láti bẹ̀rẹ̀ ẹjọ́ yín á fúnlẹ̀ ẹjọ́ yín lónìí pẹ̀lú ìdájọ́ alágbára ó ní ṣe rí ìwọ richi vangu nínú àwọn ẹ̀rí máa jẹ́mi ìṣó tí ń bẹ lórí tábìlì ilé ẹjọ́ yìí ó ṣàfihàn rẹ pé ìwọ gangan ló pilẹ̀ bí ẹ ti máa digun tẹ́ ẹ máa jalè tẹ́ ẹ sì máa fi àwọn èèyàn ṣẹ̀sìn ní ìtàkùn ẹ̀jára ti tiktok ọwọ́ lọ rèé mú olúwa tóbi lọ́ba kírin ọ̀la tóun ọ̀ràn tí ọmọ ẹni tóun ṣe ń tiẹ̀ pé kó wá darapọ̀ mọ́ ọ kẹjọ bẹ̀rẹ̀ sí ní wùwà láàbí ó ní fún ìdí eléyìí ìrẹyìn chivangu máa lọ tààrà tààrà sí ibùdó ìtọ́ni sọ́nà níbi tó ti lo ọdún mọ́kànlá pẹ̀lú iṣẹ́ àṣekára ní ti olúwa tóbi lọ́ba kírin ọ̀la bá a ti ń porúkọ yìí àwa náà ti mọ̀ pọ́ mọ́ orílẹ̀ èdè wa nàìjíríà ni ọmọlẹ́ kóòtù òjì ìrẹsì ní pẹ̀lú wọn ní kóun náà ó máa lọ sí ibùdó ìtọ́ni sọ́nà o níbi tí ó ti lo ọdún méje ọ̀hún a sọ péńpé òun náà ni ó fi roko ọba wọn nílẹ̀ gẹ̀ẹ́sì lọ́rọ̀ bá di court àráìsí bá tẹ̀lé
0: tọ́ ìròyìn eléyìí tẹ bá ń gbọ́ ọ̀rọ̀ burúkú tòun tẹ̀rín kọ́lọ̀ elédùmarè kó ṣàwá kó ṣàánú àwọn ọ̀pọ̀lọpọ̀ obìnrin ìgbónára owó gbóná ìmọ̀ ti ẹlòmíì láti ṣiṣẹ́
1: ẹ bá a máa ń pé a máa ń wí fún ọ ẹ ṣe ń gbogbo ọ̀sẹ̀ ẹ máa ń gbé ọ̀wọ́ ìwúlẹ̀ tó wúyà
0: níwọ̀ntúnwọ̀nsì torí ìgbà tẹ ẹ bá ṣe tán yóò jájú yín lójú ẹ̀yin gẹ̀ẹ́wà tún ní gbádùn ilé ayé ẹlòmíì ọgbà ẹ̀wọ̀n ni o ti lu eleyi to ku nile aye e won ni ile ise olopa ati ipinle Kano na lo ti bere iwadi o si isele igbiyanju lati gbemi eni eleyi ti eleyi ti o fe waye lori okunrin kan ti ore birin re ni ile ile itura kan ti won pe ni doba ni agbegbe badawa ni ipinle Kano ibe gangan na lo ti waye o ni ojo aje won ni gege bi atejade eleyi to jeyo latodo eni ti se agbenuso fun le ise olopa ipinle Kano Abdullahi Haruna oun na lo so di nimo o wi pe awon ti won je alabojuto ile ituro ohun na ni won mu esun wa wi pe arabirin kan Maimunatu Idris ti o wa lati ijoba ibile Maigatari ni ipinle Jigawa na lo gbiyanju lati gbemi lenu orekunrin re o pelu obe ti enu re musomusomu daada won ni leyin to gbo wi pe orekunrin ohun yi na lo gbiyanju o lati ba obirin mi lo abi lati gbe obirin mi wole o eyin o ni lati fe obirin mi won ni ojo keta dilogun ojo keta dilogbon osu keje odun ta wa yi o ni nkan bi ago kan so ku iseju mewa ohun na ni iroyin ohun na ni o de sile ise olopo ohun wi pe awon ti won je alabojuto ile itura doba ni badawa na ni won je ko di mimo pe Maimunatu ye eni odun 25 ni to si wa lati ijoba ibile Maigatari ni ipinle Jigawa o na lo gbiyanju lati mu obe lenu sonso ye lati fi ge nkan omokunrin orekunrin re won ni lasiko ikolu ye ohun na si ko da o ti ti di won ni lasiko ikolu yi na lo ti mu obi ohun to ti fi re kini ta nwi yi o ti fi re fewu o ti fi re fewu ti pa lapaye
1: o ti ge
0: olohun mi o kile dumo re ko gba wa
1: ami o ami
0: won ni ile ise olopa na lo wa tun fi ku oro re wipe ni kete ti awon ri isele yi gba na si ni eni ti se olori ni ile ni eku ile ise olopa ohun ile to wa ni agbegbe badawa yi lo si le waju awon iko re lati lo si bi isele ohun o ti won si fi Maimunatu ni apa won ni koda obe to fi sise laabi yi na ni won tun ri nibi to si won la tohun ati obe to je ri nje mi ti won lo gege bi ri nje mi so na ni won si mu lo si waju ile ise olopa won ni amosa iwadi o ti bere ki lo ri lobe
1: o bi wa ga wo wo
0: bi pe o fe fe elomi akaki eku mo je se se ko
1: naya fi sawadanu
0: abi ka ga ki mo
1: ga elomi o ya ni je
0: dadi e da mi logun na
1: ma fo leyin logun lewu o
0: se ohun na ba se wa do ni
1: ko da oga
0: se mo si se abe
1: Emi se dokita ni mo se gun bo ko je ni le so nipa re
0: Oluwa gba wa
1: awon dokita won le so fun wa o ba ni wa dokita to gbe wa sori eto
0: mi be iro ilukunrin ni a so fa won se wa kan la ki won be ilukunrin mi to okunrin lo
1: ki won le wa so fun wa boya
0: awon le so nipa igbonara to birin gbora pe ki bo lobirin o se ni owu to se gbonara bayi to wa wu wa nkan ba
1: ale so la ni dokita oni mo se gun ibo to je obo to je pe ko akose mo se
0: ku ra okunrin lo gbo awon na mo bi se se
1: mo gba to wi gba na
0: bo won le ti sa won le salaye fun
1: o ya iwa e yo le si se abe o le duro pada
0: boya amo o ku die ka to o ti dara ohun ti o da oda
1: oda ko lo ko meji o da ni je o da gbogbo eyin eyan wa eleyi te le tentete da bi osupo ojo kerinla te wa ni tako jora eleyi to je ti ikani omoluabi osuba yin re o
0: abande
1: lagbe fun lati kan ni yi gbogbo eye eye wa eleyi te gbo ajake jado ile de wa Nigeria.

0: àwọn àwọn òkè pé àwọn o àwọn ò tó falàkáàdì mọ àwọn o àwọn ò tó gbẹ̀mí lẹ́nu èèyàn mọ́ àláwọn sẹ́ àwọn ò tó kọlu ẹnì kankan mọ́ gẹ́gẹ́ bí àwọn gbólóhùn eléyìí tó jáde láti àkàtà àwọn ikọ̀kọ̀ eléyìí tó ń tọpinpin bí ètò ààbò ṣe rí èyí tá a mọ̀ sí sẹ̀gàzọ́lá máa kọ́mà wọ́n yẹn ṣe lálàyé bí àwọn mẹ́tẹ̀ẹ̀ta tá à ń sọ nípa rẹ̀ yìí wọ́n mọ̀ kóra wọn lọ bárékè ológun mọ̀ ni o ti àwọn ikọ̀ ti operation adinkai ní nǹkan bíi aago márùn-ún ku ìṣẹ́jú mẹ́wàá yẹn ní ọjọ́ kejì dín ní ọgbọ̀n oṣù keje ọdún tá a wà ní ẹ̀yẹ wọ́n ní lára àwọn méjì èyí tó kọ́kọ́ yọjú òun náà láti rí abba musa dogo àti abubakar barji wọ́n ní lẹ́yìn tí àwọn méjèèjì ọ̀hún bọ̀ lọ́wọ́ wájú ibrahim abubakar lòun náà bá tẹ̀lé wọn gẹ́gẹ́ bí wọ́n ṣe wí wọ́n ní dé ní abakawọ̀ wọn òkè pé bẹ́ẹ̀ ti ń wo àwọn yìí àwọn sá kúrò níbi tí àwọn ń fara pamọ́ sí pẹ̀lú àwọn ikọ̀ burúkú tó kù ni o ǹjẹ́ bo lẹ̀ ń fara pamọ́ sí wọ́n ní ṣe lálàyé pé inú igbó kan eléyìí ti ń bẹ ní sábùngẹ̀rì àti dúdún mọ́tà níbẹ̀ gan làwọn fara pamọ́ sí wọ́n ní ṣe wá rí àwọn ọ̀gá àwọn tí ń bẹ̀ ń bẹ̀ àbú fátímà àti àbú àyùbá ìlókọ̀ tán méjèèjì ń jẹ́ lásìkò ìgbà tí wàá fi ọ̀rọ̀ wá wọn lẹ́nu wò nana
1: no,
0: o gbé kí wọn wí ni wọn ní ṣe eré àwọn mẹtẹẹta táwọn wò yìí o wọn ti kó àwọn báwọn ṣe lè fi ọkọ ojú omi jà lójú omi léyìí tó jẹ pé ẹnikẹni tán bá fẹ́ pàdé lójú omi àwọn ọ̀rọ̀ onítọ̀hún lọ́rùn àrèmọbọ ni o wọn ní ẹṣẹ yìí ò lé ní wọn ní màá bá gba ọkọ̀ òfurufú eléyìí tó jẹ ti ìjagun mú tán wá ń fò lókè wọn ní ẹ wò ó ẹ má dá òtún àwọn o àwọn tó yin bátínẹ́tù ní burúkú ti fọná lẹ́nu ń lọ lójú òfurufú ń bẹ̀ ni wọ́n ní ṣe wá rí bí wọ́n ti máa ṣe é fáwọn rèé o bí ẹ bá ti fi káwọn ó lọ rèé dàgbòrò obì kan rú wọ́n kó nǹkan ìjà lé àwọn lọ́wọ́ lẹ́yìn táwọn bá ti parí ẹ̀ tán wọ́n ó tún gba nǹkan ìjà ọ̀hún padà lọ́wọ́ ti àwọn gẹ́gẹ́ bí ẹ ti ṣe lálàyé wọ́n náà mẹ́tẹ̀ẹ̀ta wọ́n bẹ̀ sí ṣe àlàyé ni o pé ẹ sádàkùn bọ́n ti wáyé táwọn wá ju ọ̀wọ́ ara àwọn lẹ̀ fún ní àwọn fẹ́ kẹ́ ẹ mọ̀ ni o pé àwọn ò tún ṣekọ agbésùnmọ̀ mímọ́ àwọn sì ṣetán láti gba àlàáfíà láàyè wọ́n ní àwọn mẹ́tẹ̀ẹ̀ta tá à ń sọ nípa wọn yìí o wọ́n ń bẹ lákàtà iléeṣẹ́ ológun bẹ̀ báyìí léyìí tí wọ́n ń fi ọ̀rọ̀ wá wọn lẹ́nu wò lọ́wọ́ kí wọ́n tó gbà wọ́n wọlé wọ́n kọ́kọ́ mú wọn lọ bí wọ́n ti ń ṣe burúkú náà kó lọ rèé kó àwọn tó kù ń bẹ àbí bóun ni.
1: aláwọn tó ń ṣe wá gbẹ̀yìn lẹ́nu ni wọ́n kọ́.
0: tó lọ́n kó tẹ wọn sáfẹ́fẹ́ rere ni o.
1: ọlọ́run
0: ó lágbá.
1: kẹlẹ́dùnmọ̀ rẹ̀ kó gbà wá ṣùgbọ́n síbẹ̀ náà a mọ̀ rọ ìjọba wa nìkan jọ kán mọ̀ jẹ́ kí ètò ààbò wa
0: kó mẹ́hẹ̀
1: mọ́
0: wọ́n dàpọ̀
1: gbogbo àwa náà sì rí gbogbo àwa èèyàn gẹ́gẹ́ bá a ṣe máa ń sọ lórí ètò yìí ojúlàlá kan fi ń ṣọ́rí
0: ẹ jẹ́
1: kí gbogbo wa kí a ní àkíyèsí
0: bẹ́ẹ̀ni
1: sí àkàtà wa
0: bẹ́ẹ̀ni o
1: àyíká wa
0: bẹ́ẹ̀ni gbogbo ohun tí bá ń lọ ládùúgbò wa gbogbo ohun tí bá ń lọ lágbègbè wa ẹja wa náà ojú ojú lalá kan fi ṣọ́rí bàbá ti rí àwọn nǹkan kan tí wọ́n pé àrírí ládùúgbò wa tẹ́lẹ̀ ó wá ti ń ṣẹlẹ̀ ẹja tètè mọ ké sí àwọn ìṣẹ̀lẹ̀tọ̀ ààbò kí wọ́n lè máa gbé ìgbésẹ̀ eléyìí tó yẹ kán gbé ní ìlànà akọ́ṣẹ́mọṣẹ́ ọlọ́run yóò máa ṣàánú fún wa yóò máa ṣaláàbò lórí ẹ̀mí àti dúkìá wa orílẹ̀-èdè wa nàìjíríà ń gọ́ yóò gba ìtúsílẹ̀ kúrò lọ́wọ́ àwọn ikọ̀ burúkú yìí láṣẹ lọ́wọ́ ẹlẹ́dùnmarè.
1: tó kò jù báyìí lọ ìbí náà ni a rí mọ lórí gbàǹkangbè fún tòní àtùmọ̀ tẹ̀síwájú nígbà tó bá di ní ọ̀la ṣùgbọ́n ní kété tàbá ti ń dìde báyìí ètò just football pẹ̀lú fẹmi fẹmaitì fẹmi akínṣó òun náà ni yóò mọ gorí afẹ́fẹ́ tẹmíládé àlòkò òun náà lorúkọ ti tèmi ó dìgbà kan ná.
0: a dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin èèyàn wa tẹ́ bá rìnrìn àjò ìròyìn lónìí ó tún di ní ọ̀lànà ká tún tẹ̀síwájú lórí ìròyìn tìfúntẹ̀dọ̀ àti gbàǹkangbè títí wá di ọ̀la ọ̀hún ìyá àdínníyìn náà ni ó aminat adétó magnus òun lorúkọ tèmi mọ́tàlá yín eléyìí tó ń ṣe bẹ́ẹ̀ ń kọ́ mọ̀ mọ́ ó ṣe dáadáa.

0: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo lè ṣaláì máa fanilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi.
1: Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
0: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, àròyé kan kò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
0: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe.

0: Ngbogbo ti gbooro ri. Bayi, ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta naira, 500 naira, kò ká nǹkan kan láti rà mọ́.
1: Bàbá ló sọ bẹ́ẹ̀ fún ẹ, ọ̀rẹ́ wa. Pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta naira, 500 naira, ǹjẹ́ ló mọ̀ wípé ìtàngbésí ayé rẹ lè yí padà?
0: Ṣé lóòótọ́? Báwo, ṣáwọn ṣẹ̀ṣẹ̀ dé ni, mi ò gbọ́ nípa ẹ̀, sọ fún mi sí.
1: Àfi bí ẹni wípé àná ni. Ọdún méjì sẹ́yìn ni káàṣì ẹ ti bẹ̀rẹ̀. Àwọn tó gbàgbọ́ tí wọ́n sì ń ta ní gbogbo ìgbà, àwọn yẹn gan ni wọ́n gba ọpẹ́ lọ́wọ́ káàṣì ẹ. Àsìkò tó láti ṣe ayẹyẹ ọdún kejì káàṣì ẹ. Káàṣì ẹ olórí ìlú tún máa san owó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí. Ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta, wọ́n tún máa gbọpẹ́ lákọ̀tún. Ayẹyẹ náà máa lágbára dùn ní yùgbàyùgbà. Owó tó lé ní 50 million náírà, 50 million naira ló wà nílẹ̀ láti pín. Káàṣì ẹ ti wá di alágbálúgbú omi òkun tí kò ṣeé gbọ́n tán. Ó ṣá gbogbo ènìyàn múke wẹ́ wá gbọ́n bẹ̀. Bó ṣe ń ta ayò mẹ́ta ló máa gba àǹfààní 30, táyò kan gba àǹfààní 5. Tó o bá tún pe ọ̀rẹ́ rẹ wá, ó tún gba àǹfààní 20 kan.
2: Èyí bọ̀ gan o, ẹjọ́ báwo lèmi náà ṣe lè ta?
1: O lè ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347 *1004 *1#. Lórí Ilágelu FM *347 *1004 *2#. Bẹ́ẹ̀ ló sì tún lè ta lórí wẹ́bsáìtì www.kase.ng. Ẹ̀yin ènìyàn mi, ẹ má dúró, ẹ má rọsẹ̀, àkókò yín rè láti káàṣì ẹ̀. Ayẹyẹ ọdún kejì káàṣì ẹ̀, ogunlọ́gbọ̀n èèyàn ló máa káàṣì ẹ̀, ṣó ti káàṣì ẹ̀, mo ti káàṣì ẹ̀.
3: Ìtẹ̀ méjì omi òrombo lẹ́mọ̀nì, ṣúgà èdù kan àti iyọ̀.
4: Kí ló ń pò pọ̀? Kí ló dé tí èdù ṣe ku gbogbo ilé báyìí?
3: Àpòpọ̀ tí mo fi ń fọ eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
4: Gbàgbé àpòpọ̀ yìí, Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eérú àdáyébá tí ó ń jẹ́ kí eyín rẹ funfun àti omi òrombo lẹ́mọ́nì tí ó ń fọ eyín rẹ jinlẹ̀. Epsodent Charcoal, eérú àdáyébá, eyín funfun dáadáa.

0: Because LG cares beyond products, eligible customers can access free malaria insurance upon purchase of an air conditioner from Fuani Showroom or any authorized dealer store nationwide.
1: Àwọn èèyàn kí mọ bí dátà wọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ ẹ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lè mí á máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
2: Yéè, mo gbé o. Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tọ̀.
1: Ṣé mi ò sọ fún ẹ?
2: Jara ẹ. Má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
1: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lè mi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
2: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
3: Indomie wrappers on your table.
4: I'm collecting my Indomie Moments wrappers. I want to win something big.
3: Something big, just like that.
4: Yes, by collecting 10 unique moments inside the Indomie wrapper, anyone can become a winner.
3: I'm going no more. I want to start collecting my own Indomie Moments wrappers.
5: That's right. Don't miss out on my Indomie Moments promo. Collect 10 unique moments and stand a chance to win amazing prizes. Visit www.indomie.ng/myindomiemoments.
6: Them say monkey smart, not because the tree near. But now monkey will jump past the eye they quick see.
7: Don't call me auntie.
6: This big brother Ninja season 11 go hot past pressing iron.
7: Yes, sir.
6: Now only the biggest moves go make I see you.
7: I'm fighting, okay.
6: Everybody come show themselves.
8: Yes, sir. Now 247 drama for big brother Ninja season 11. Ha ha. Sharply recharge your decoder. Make you not for miss anything, oh. All the bass goes they show for GoTV channel 49. You still feel follow happenings with GoTV stream if you day road. Headline sponsor, Bet Power. GoTV. Love it.
9: Àmọ̀ pé kí ló fẹ́ ra yẹn? Olórò ìsebè ni mo fẹ́ ra jàre. Olórò àbúrò tí olórúkọ kẹ̀. Owó rẹ̀ kò wọ́n rárá. Ó sì máa ń gbádùn rẹ̀.
10: Àmọ̀ pé.
9: Wọ́n ti pé ìfà máa fani lápòyà o. Olórò wo ló wá fẹ́ kí n rà báyìí?
10: Olórò Devon Kings ló yẹ kó o ra. Ó jẹ́ olórò ìsebè tó pójú owó. Ó sì kún fún èròjà aṣaralóore vitamin A.
9: Olórò ìjọ ohun tí mo lè yan láàyò fún èmi àti ìdílé mi.
10: Bẹ́ẹ̀ni, o parọ́.
9: Ó lè ra ìwọ̀nba tí owó rẹ̀ bá ká.
10: O sì mọ̀ pé wà á gbádùn oúnjẹ aládùn tó bá fi olórò náà ṣe.
9: Òótọ́ ló sọ. Ó ṣe wọ̀n rẹ̀ mi. Mo rí dájú pé mo sọ fún gbogbo ènìyàn pé Olórò ìsebè Devon Kings ni olórò ìsebè tó dára.
10: Ó dára bẹ́ẹ̀ ọ̀rẹ́ mi.
9: Devon Kings, òórùn aládùn, adùn tó kó ẹbí àti ará mọ́ra. Ó wà ní gbogbo ilé ìtajà jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà.

0: malaria show. No time to talk. I'm a terms of Jenna Odogu. Only the best.
1: Pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà, 500 naira. Ǹjẹ́ lo mọ̀ wípé ìtàngbésí ayé rẹ lè yí padà?
2: Ṣé lóòótọ́? Báwo? Ṣé àwọn ṣẹ̀ṣẹ̀ dé ni? Mi ò gbọ́ nípa ẹ̀. Sọ fún mi sí.
1: Àfi bí ẹni wí bí àná ni. Ọdún méjì.

0: èyàn kí mọ bí dí tàwọn ṣe máa tètè jó tán èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an kété tí olówó mi bá ti sùn ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀ àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí gia 3 gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi á máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹ gbọ́ ohun tó máa ń wí.
1: Yeah, mo gbé o. Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tọ̀.
0: Ṣé mi ò sọ fún ẹ?
1: Jara ẹ. Má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
0: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
1: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
2: Mommy in the kitchen cooking rice.
3: With Mama Dog.
2: Chicken in the pan looking nice.
3: With Mama Dog.
4: Keep your voices down.
2: Smells yummy. Everywhere smelling so, so nice.
3: With Mama Dog.
5: Our neighbors will soon come and start knocking.
6: Good food starts with good oil. Mamador oil brings out the delicious flavor your family loves. Mamador oil is available in stores near you. Use Mamador oil today.
7: We play only the hits.
8: Oh yeah, pinky ring, we're about to be deep.
7: So live here on the Splash Super Drive.

onile imo kago ki n to wole irona mo se agoya e ka le ni gbogbo bi owo cha ikanni ide yen ni bi te ti gbe lanfani ati ma gbo mi ijejo lori eto yi ni mo pe a tun pade lojo mejo mo wi njejo ridu an lo gbo lo gba be to fa se se to si fun wa lanfani ati tun se be pada wa fun tasale ye Lemi ijojo ohun so ni opo ojo n lo se be tun ti ro ti ile ti fi mu oru isele n lo ti se ka ka kiri ziga kan ta se be gbe fun olodumare ta fi se be tayo awon eda yoku loke pe ounu ola eni sibile aye yi ni ile aye teni kan ki le di mowo kokoko ta mbelewo ta npa tete ni ti o bo ngba te nikan kan o lero ti o mo Olodumare lo se be to fi wa le titi di akoko yi nje Olodumare e se o mu mo lore o gbanu gbogbo lolufe eto yi jake jado so wipe e se won Olodumare fe fun wa lanfani ati tun wa titi di akoko yi se be ma ki wa pe a ku gbianju lataaro gbogbo ri oru enu o je pata o se se gbianju ati mo dari lo le lataaro ni ni ati se be ri aje mu jeun fi gbe nkan re se loke pe Olodumare yo ma de gbianju wa lade a ni se lasan o oju lelomi wa lataaro oju welu welu olodu ajojo yo tu wa lara o jodun ti o di pe won fi mo gbe wa digba digba kaka kiri le iwosan mo gbin yabo sori eto ta pe ni munika ti o ja gbo orun asebe saju mo jubo Olodumare Olodu e ba wa pe ba ti be ti ma nse lose ose ojuba gbogbo alagbara aye patapata porogodo ojuba yin o ejo oju mi se o ojuba afa ojuba woli ojuba pastor pastress to ngbe to yin gbogbo le kile ojuba yin fun tale to ni ejo oju mi se ojuba le mo pe patapata porogodo le kan si mu ki gbogbo lolufe eto yi mo pe eyin ni tun se be je kayo mo ba ti to bawa se se darapo mo mi fun gba akoko oruko mi o yi pada omoba mukram adedotun asade loruko mi ma le mi lo mo ba dodo bi oke omoba ote ni bote mole omo ya mo we to fi gbogbo mo bi oba ipoki mekun omo asudede omo afatari woran DJ Spider ni studio manager ta tun jojo wo fun tale ye kule ani fowo se ndolo otu eto yi eto yi la fi n tan wa ba ti rin irin ajo ohun loke pe ọpọlọpọ ẹda ló ṣe bẹẹ tó ń jìn sọfìn onírú ìṣẹlẹ náà ló sì ń ṣe bẹẹ tó ń ṣe káàkiri abọláhùn ìkìlọ láfi ṣíde bá mi tán ṣòro mi ni ó tẹ̀lé ka tó ṣe bẹẹ mú ìṣẹlẹ eléyìí tó ń tọka ìmú tó níkà tí òjì agbó òórùn àṣebè tálẹ̀ tó ní wá fún wa àwọn tí wọ́n gbé tò yìí ń jẹjọ a mú àìṣẹlẹ kan bọ̀ wá níjẹjọ alẹ́ gan la mọ̀ pé tó parí sí ohun tí mo wí fún wa ń jẹjọ nípa arábìnrin yẹn pé ipò wo lọmọ náà wà kí ló padà ṣẹlẹ̀ sí mọ̀mọ́ yìí ẹ gbọ́ lálẹ́ yìí ẹ já bẹ̀rẹ̀ pẹ̀lú abala tá a pè ní ohun ìkìlọ̀ ẹ já kí ara wa ń lọ bá ti máa ń ṣe síra wa ń gbẹ̀rẹ̀ pàkọ́ pé wá ṣàkíyèsí ohun tá a kì í lákàṣe tó ń ṣe bẹ́ẹ̀ ń gbé ọ̀pọ̀lọpọ̀ ṣubú nù rìn àjò lókè pẹ́ ó yá.

0: kankan ṣaaju lẹẹkan obìnrin ayé tá a wà yìí olóhun tá a kì í dì mọ́wọ́ kokoko ni bẹ́ẹ̀ ni ọ̀pọ̀ dì mọ́wọ́ kokoko sọ́dọ̀ ohun tó le sọ di àgbéká ohun tí yóò mọ̀ gbé káàkiri ohun ti bẹ́ẹ̀ kò sí ẹ̀dá kan tó le dìlẹ̀ ayé mú tó kún òun ó dì mú tí ó fi jẹ́ tòun kò sí kálukú pàǹtẹ̀tì ẹ̀ ni torí ẹnìkan ò mọ̀gbà tóun wá kò sì sí ẹ̀dá kan tó mọ̀gbà tóun lọ àmọ́ tòun ti bẹ́ẹ̀ níwọ̀n ìgbà tí èèyàn bá ti bára ẹ̀ níbi tá a wà yìí gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ fún wa lórí ètò yìí ọ̀rọ̀ ọ̀hún ti gba ọgbọ́n ó sì ti gba ẹgẹ́ pàápàá láti rin ìrìn àjò náà láti má ṣe bẹ́ẹ̀ fi ara kọ ó ṣeéṣe kí èèyàn ti la àwọn nǹkan kan kọjá bẹ́ẹ̀ ni ọ̀pọ̀ wà nù rora bá a ti ń sọ̀rọ̀ yìí ọ̀pọ̀ ń ké yéèyé bá a ti ń sọ̀rọ̀ yìí ọ̀kọ̀ ń pé kí ló dé tóun fi ṣe nǹkan kan àbí nǹkan kan láwọn ọgbà kan ẹni wípé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá ló ń gé ka àbámọ̀ jẹ́ ọjọ́ orí ti pe ẹlòmíì níjà ó wò ó pé àwọn nǹkan kan tó yẹ kóun ó ṣe láwọn àkókò kan a sì tún wẹ̀yìn wò ọ̀pọ̀ agbóhun ò fàkókò ṣòfò òun gbìyànjú ní tòótọ́ àmọ́ kí ló dé gan-an táwọn nǹkan bẹ́ẹ̀ fi ṣe bẹ́ẹ̀ tó bọ́ mọ́ òun lọ́wọ́ òun fi pé àkíyèsí labalà yìí sinra wa ń gbẹ̀rẹ̀ pàkọ́ bẹ́ẹ̀ ni láti má jẹ́ kí àwọn nǹkan kan ṣẹlẹ̀ fini ṣàkíyèsí àwọn nǹkan kan tá a kì í mójútó eléyìí tún ṣe bẹ́ẹ̀ tún gbé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá ṣubú nù rìn àjò àbí kẹ́dà ó tiẹ̀ ṣe bẹ́ẹ̀ ṣe àfàró àwọn nǹkan kan eléyìí tó fẹ́ dáwọ́ lé gan àbí tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ ṣe eléyìí tó ṣe wípé òun gan-an ló kó bẹ́nìkan tẹ́lẹ̀tẹ́lẹ́ rí tí ẹni bẹ́ẹ̀ fi bára rẹ̀ ní koríta pé ó ń gé ka àbámọ̀ jẹ bá a ti ń sọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ ni òru àkòrí náà la ṣe bẹ́ẹ̀ ti fi kìra wá lọ ó sì mọ́ ń tẹnu mọ́ fún wa lórí ètò yìí pé ilé ayé tá a wà yìí ohun tó kẹnu gan-an ni o ohun tó sì ń bẹnu ayé pọ̀ tó bẹ́ẹ̀ gẹ́ kò sẹ́dá kan tó lè rídìí ayé ẹni bá pé òun fẹ́ tùdí ayé wò irú ẹni bẹ́ẹ̀ yóò kò yọnu torí ohun tó pamọ́ sínú ayé pọ̀ gan bẹ́ẹ̀ ni mo sì pé èèyàn ni ẹjẹ́ abẹ́ mo mọ́ ń wí bẹ́ẹ̀ fún alábala yìí bákan náà bí èèyàn láyé bẹ́ẹ̀ ni ohun tó mẹ́nìkan ká góńgó báyìí tí wọ́n ń jí tí wọ́n pé ó dìde tó pé ẹjọ́ fóun lákòókò díẹ̀ sí àbí tó ti ìrúnra tó ń pè fóun lẹ́sẹ̀ ẹnìkan pè mí láàárọ̀ kùtù àyò níyì ó pé àti aago mẹ́rin lòun ti fẹ́ bá mi sọ̀rọ̀ olódùmarè mo pé kí ló dé ó pé àtago mẹ́rin òru lòun ti ń ṣẹ́ mi lójú péré olódùmarè mo pé ó dà mo pé kó sọ àwọn nǹkan tó ń bà á lọ́kàn jẹ́ ó wí gbogbo ẹ̀ nígbà tí ó fi wí gbogbo ẹ̀ délẹ̀ fún mi ńkọ́ èèyàn náà là bá ń bẹ̀ ọmọnìyàn ni oníwọ́ àkòrí náà mo sì ṣe bẹ́ẹ̀ ti fi kì wá ń lọ lórí ètò yìí lọ́pọ̀lọpọ̀ tó ti ń bá wa bọ̀ láti gbà á ti bẹ̀rẹ̀ mo wí fún wa ńgbà kan wípé o ní láti dá ènìyàn mọ̀ máa fi èèyàn sípò èèyàn ní gbogbo ìgbà tó o bá fẹ́ bá ènìyàn ṣe kó má bàa ṣe bẹ́ẹ̀ máa bá ìjákulẹ̀ pàdé lọ́dọ̀ èèyàn lọ́pọ̀lọpọ̀ ìgbà lára àkòrí tá a ti mú wá lábala ohun ìkìlọ̀ yìí nìyẹn o ní láti mọ ènìyàn mọ àwọn orúkọ tí èèyàn ń jẹ́ dá ènìyàn mọ̀ dáadáa mọ bí èèyàn ti rí gan-an tó tayọ bá a ti ń ríra ẹni bá a ti ń dìmọ̀ra ẹni lójoojúmọ́ yìí bẹ́ẹ̀ ni ẹni tí ń bínú sí ọ ò ní gé ọjẹ́ yóò dìmọ̀ ẹ náà ni yóò sì bọ̀ ẹ́ lọ́wọ́ nípàdé ẹ lọ́nà ńgbà tí kì í ṣe ẹranko kan tí ó pé kóun ya ọ́ láṣọfọ̀ ẹ̀ rẹpẹ̀ torí tó bá ṣe bẹ́ẹ̀ àwọn èèyàn ó bẹ̀rẹ̀ sí ní sá fún un kò sì fẹ́ kí wọ́n rí òun bẹ́ẹ̀ kò sì fẹ́ káwọn èèyàn pàdé òun lọ́nà kí wọ́n bẹ̀rẹ̀ sí júbà ìhòrò ìhun gan ni ó fi rí ọ tí ó mọ dìmọ̀ bẹ́ẹ̀ ni amọ̀wọ̀ ló gbọ́dọ̀ mọ̀ lókun ayẹ wípé ènìyàn ń lè yàn ó mọ̀ jẹ́ o lára ohun ìkìlọ̀ ni fún talẹ́ ètò ní àkórí ohun ìkìlọ̀ fún talẹ́ yìí ni wípé ṣọ́ra fún alámọ̀ràn ogun tí ń ja ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá bá a ti ń sọ̀rọ̀ yìí nìyẹn ìjọba ò mo ṣe lè ṣe kínní ìsà lọ ó ní kí n gbé kínní ìgbà ibi tí ọ̀pọ̀ ti ń fara kọ nìyẹn ó dáa púpọ̀ kéèyàn ó gba àmọ̀ràn ó sì dáa púpọ̀ kéèyàn ó tọ̀ ọ́ wò sọ́tùntọ̀ sósì kó o tún wò pé jẹ́ ń fi ó kàn kún èjì ìyẹn ni wípé jẹ́ ń tún béèrè lọ́wọ́ ẹnìkan kí wọ́n ó tọ́ mi ọ̀dọ̀ àgbàlagbà kan tẹ́nìkan pé òun ó ti gba àmọ̀ràn ibẹ̀ ń lọṣẹ́ ti ṣe oníwọ́ àgbàlagbà bẹ́ẹ̀ ó yí òye òun náà ibi tó darí ẹ̀ sí náà lòun náà kọrí sí ẹnìkan àti ẹ̀ máa dáṣà kan wá pé kì í ṣe gbogbo apá gbà ò kọgbọ́n àbí tun ti riri telomin ri na te ba tun bi pe bawo ni kini kan ti se ri yo tun dari yin koso odinu ogbo olodumare maje de ronu ogbo be ni iye ni wipe ni to ba gba moran lodo e o lati so amoran lubirin mi igba tu so deni ti o ni bujoko ayo mo ba tin soro yi be ni to ra won to gba moran lowo won awon gan won fo sese awon won wi awon kankan fun to hun na gbe ni igbese papapa awon igbese la buku to si gbe yi ti o mo to ro ipe awon igbese to da la ohun ti won gbo ohun lamoran pe ko hun se yi na lo se be to fi sinu wahala to hun ti damu eni ti mo ko ba mi soro laaro yi kutukutu be ni obin ni lo pe mi to wo mi o je mo maran lohun na gba gba lamoran ni mo se be to fi deni to bara re nu paye keke o se pataki pupo ohun ti mo so lale ye o se se ki nkan mo so kulukulu lokan aya ti e na o ti ki wa nlo kan bi na re to te bi ohun to le je bi to se pataki ti mo fi kaluko moju to ngba na o pe gbogbo ohun to ba nju o lowo abi nkan kan to ba ri to nda o laamu to nje kokan re o mo se gudugudu to fi to eyan leti abi igbese kan to fe gbe abi rin ajo kan to fe rin abi nkan kan to fe dawole abi nkan kan to fe se ko to bi alamoran iwo fura ara re wo irin ajo yen ko wo ibere ati opin e ibo lo ti fe bere kini awon nkan to se se ko je ipari ko je opin ko se pataki pupo je adari ire fun o mo wi nigba na mo mo se wa nki o nlo fun tale yi bi sora fun alamoran eni ti o gba o ni amoran ohun tu se elomi o to nkan ore e to foro to leti lo gbe awon nkan to tobi ragaji awon rin ajo to buru jaye lo se be to fi to lohun na se be to to na be lo si to titi to fi se be to fi sinu wahala to hun ti damu to wa ye lopo fi nkerora ko ma ba bara re nipo be mo se nkilo fun tale yi aye nbe ni tooto eyan si wa eyan na si laye eni to to to gba moran yi to ko sinu wahala ohun gan laye to se o ohun ni to je kiru aye be o se mo se nse be ki o nlo fun tale yi won pe a loju oja eja loju oja papapa ta wa parade a tesiwaju lori eto yi e ma yi kuro ni kan ni splash 105.5 fm e ku kale
1: Flash FM 105.5.
2: Mo tun bere. Mo le salai ma pani lerin lakoko apejopo itakuroso ri la molebi mi.
3: O ti eda, o ti gbogbo won ni fe sini mo nse.
2: O na ni ami danimo mi ti se Maggi native jollof rice. Itowo e kan lasan, are kan ko si leyin e.
4: Maggi star ta se latara e wa soya, alubosa adu chili ati konofuru.
2: Onje ale ti dele, e ma bo jeje tabi ke ma wa rara.
4: Maggi star yo so gbogbo onje ta se do won ara oto. Yo si tu so akoko na da koko ma ni gbagbe.
1: Are you in need of a nice and comfortable fully furnished hostel accommodation in the University of Ibadan? Or are you in search of a place for seminars and executive trainings? Look no further. Adebayo Akande Hall is the go-to place for your lodging needs with a home away from home feel. Adebayo Akande Hall is a four-star hostel built in a serene environment with constant supply of electricity. It has fully furnished rooms that gives you great comfort at an affordable price. Adebayo Akande Hall is located at Ajibode Extension, University of Ibadan. For inquiries and reservations, visit www.adebayohall.com. or call 080-5699-8718 or 080-5699-8719 or 080-5699-8720. Adebayo Akande Hall, built for comfort, built for you.
5: Lupo iba, awon eyan ki mo bi data won se man tete jo tan. Emi gege bi ero ibanisoro alagbeka wa. Je kin je si bo ti se man sele gan. Kete ti olowo mi ba ti sun ni ma ti ma se ohun ti ko ni mo to ba si mo apere ki sare se auto update niyan ti orun ba ti wo lara ise bere niyan ma se cloud backup to ba ti wa fi orun re si gear 3 gbogbo awon apps to ti si sile le mi a ma refresh n temi o to fi dori awon apps ti o lo gege bi ero ibani soro e mo pe mo gbodo mo gbogbo bi nkan se nlo lori ayelujara ti olowo mi ba ti ji egbon to ma nwi
6: yay mo gbe o data ti mo sese se ma ti to
5: se mi o so fun e
6: jara e ma je ki phone e ma fi data re se oble se akiyesi auto updates pa awon apps ti o ko ba nilo nigba ku gba
5: ero ibani soro lato le mi o kokoro ti je data ni je ku je fun eni ti o ba se amojuto data re
6: je igbadun data re ni welemu leave it 100 mtn
7: Ni West Midlands Open University amuki eko wa laro wotu kusi rodon lo woti ofani lakpo ya eto igbani wali ndo lo wolo wo osile beren ya jwe kore ekpe lo wotu kiretu ekbe rung meji abon naira fun abala eko ko okan course unit nyon ino anwen eka eko otu ni igbele waka kiribu bagba yebi information systems, computer science, cyber security, business administration, finance, public administration, marketing, economics, accounting, human resource management, mass communication, ati educational management buyo sheshe pari lewe girama tabo lendi, NCE HND A level to sife wole pelu direct entry o rorun pelu WMOU kan si wa ni ilu Eko ni number 1A Oba Akran Avenue Ikeja Nibadan awa ni White House Adewumi Street Felele Labiokuta .ICT Institute of Technology 52 Ijema Agbadu Road o tun le kan si www.westmidlands.edu.ng tabi ko pe 0704 700-0167 tele wa lori ikan ibanidore at WMOU Nigeria West Midlands Open University so a oju sun nipa eto eko re di memuse
8: amọ pe ki lo fe ra yen
9: ororo isebe ni mo fe ra jare
8: ororo aburo ti oloruko ke
9: owo re ko won ara o si ma n gbadun re
8: amọ pe won ti pe ifa ma fani lapo ya o
9: ororo wo lo wa fe ki n ra bayi
8: ororo Devon Kings lo ye ko ra o je ororo isebe to poju owo o si ku fun eroja sara lore vitamin A
9: ororo ijo ti mo le yan layo fun emi ati idile mi
8: be ni o paro o le ra iwo ba ti owo re ba ka o si mo pe wa gbadun onje aladun to ba fi ororo na se
9: o to lo so o se won re mi mo ri daju pe mo so fun gbogbo eniyan pe ororo Isebe Devon Kings ni ororo isebe to dara
8: o dara be ore mi
9: Devon Kings ohun aladun adun to ko ebi ati ara mora o wa ni gbogbo ile itaja jake jado orile ede Nigeria
10: 2 years ago the biggest radio raffle hit we always do

ṣùgbọ́n kò tẹ̀ ṣùgbọ́n ń bẹ̀ tẹ̀ gbọ́ wa. Ẹlọ́fàá ní àti darapọ̀ mọ́ wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook Splash FM 105.5 Ìbàdàn Splash FM 105.5 Ìbàdàn. Ẹlọ́fàá ní àti máa wò wá kétékété bá ti mítò ìwá láti inú kulù ògbóhùn sáfẹ́fẹ́ yìí. Oúnjẹ láti ṣe ni kẹ́ ẹ lọ sórí Facebook Splash FM 105.5 Ìbàdàn lórí Facebook. Rọra fún alámọ̀ràn lohun tí mò ń bá wa sọ lẹ́ẹ̀kan ká tó ṣe bẹ́ẹ̀ lọ sójú ọjà. Ó ṣe pàtàkì ohun tí mò ń sọ yìí níwọ̀nba bí mo ṣe ọ̀ra ń sọ bíléńjà yìí. Ó ti kó ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá sínú ìyọnu tó ń wàhálà. Àìrí ìdààmú àti wàhálà ńláàdúà kò ṣe ń gbọ́ mi lálẹ́ yìí. Ṣọ́ra fún ẹni tó fọ̀rọ̀ lọ pé kó gbà ọ́ lámọ̀ràn. Ṣọ́ra fún ẹni tí ó tó fi ọ̀rọ̀ lọ pé kó tọ̀. Bẹ́ẹ̀ni ó kó ọ̀pọ̀lọpọ̀ sínú ìdààmú tó pọ̀ gan-an o. Ọ̀pọ̀ láǹfààní àti yọ ńbẹ̀. Ọ̀pọ̀ ń gbàdúà káàkiri bá a ti ń sọ̀rọ̀ yìí ni o. Ọ̀pọ̀ ń gbéra yílẹ̀ lórí òkè. Bẹ́ẹ̀ni ó ti gbogbo ohun tí wọ́n pé kẹlòmíì ò ṣe ló ti ṣe. Ó ti tojúlé dojúlé. Ó ti tọ̀dẹ̀ sọ̀dẹ̀ káàkiri ló ti rìn káàkiri. Kìnìún ọ̀hún ò gbọ́ ọgbẹ́ ọkàn ní fẹ́ lòmíì. Ó ti dá àìsàn sára lòmíì bá a ti ń sọ̀rọ̀ yìí. Àìró orun sùn ní tẹlòmíì. Ẹni tí ò bá sì ró orun sùn àìsàn ti dé nìyẹn. Olódùmarè mọ́ fa àìsàn ṣe wá o. Ṣọ́ra o. Ó ṣe pàtàkì púpọ̀. Alámọ̀ràn ẹni tí ó béèrè lọ́wọ́ ẹ̀ pé kò tọ̀. Orú ẹni tó jẹ́ o. Ohun tó bá sì sọ fún ọ náà gbìyànjú kó jọ wò kó tọ̀ wò dáadáa. Àìbalẹ̀ ara lógun tó ń bá ọ̀pọ̀lọpọ̀ fíra mọ̀ ń sọ lórí ètò yìí dáadáa. Kí wọ́n tó tọ sí nǹkan kan náà ni ó ti bẹ̀rẹ̀ sí ní gbọ̀ngbọ̀njọ̀gbọ̀njọ̀. Wòlíì ló tọ́ ẹlòmíì tó fi wò ó wípé bó ti tọ́ òun yẹn náà lòun ṣe gbọ́dọ̀ rìn. Òwò àáfàá ló tọ́ ẹlòmíì pé taari báyìí ohun tó mú wáyìí ló gbà á lámọ̀ràn ẹ̀. Ló sì ṣe bẹ́ẹ̀ tó fi darí ẹ̀ kọ́ṣọ́ sínú igbó tó fi bára ẹ̀ ní kòríta kò yé mi mọ́ bá a ti ń sọ̀rọ̀ yìí. Torí ó pọ́n àáfàá ọ̀hún lé ó wò wípé ohun tá àáfàá bóun sọ wọn gbọ́dọ̀ mọ́ ṣe. Pastor, pastor, pastress ló tọ́ ẹlòmíì tó fi ṣe bẹ́ẹ̀ tó fi wò wípé pastor ló sọ fóun náà pé kóun ṣe báyìí òun ò dẹ̀ gbọ́dọ̀ má ṣe bẹ́ẹ̀. Àwọn ló òun ló gbà òun lámọ̀ràn yìí. Déwò náà ti ẹ̀jọ́ wò tọ́ wò dáadáa. Ìrìn àjò tẹ́lòmíì rìn tún tẹsẹ̀ bọ̀ wọ́n tọ́ ni wọ́n darí ẹ̀ pẹ̀lú àmọ̀ràn bí ó yá ṣe báyìí báyìí báyìí báyìí báyìí. Nǹkan kan ló ń bẹ́ lòmíì nínú gbọ̀njọ̀gbọ̀njọ̀. Ẹjọ́ tó ń rò fẹ́ni tó ń rò fún tó fẹ́ gba àmọ̀ràn lọ́dọ̀ ẹ̀. Ara tọ̀hún náà ò lélẹ̀. Ìbínú pé ọ̀rẹ́ mi ni tó gbọ́. Bó ti rojọ́ ọ̀hún tó fi délẹ̀. Kó tó kolẹ̀ náà ló ti fun ní àmọ̀ràn tí ò dáa. Lọ darapọ̀ mọ́ ẹgbẹ́ kan báyìí. Lọ ṣe kinní kan báyìí. Inú ẹgbẹ́ ọ̀hún lẹlòmíì wà bá ti ń sọ̀rọ̀ yìí tó ṣe pé ohun tí wọ́n pé ó mú wá kò ní. Èyí tó ní gan kò lè fílẹ̀. Ó sì ń bára rẹ̀ fà á báyìí bá a ti ń sọ̀rọ̀ yìí pé kí ló mú òun gbarú àmọ̀ràn bẹ́ẹ̀ níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀. Tóun fi dẹni tó tọrùn bọnú ìdè bẹ́ẹ̀ tóun ò lè jáde mọ́ báyìí. Bẹ́ẹ̀ ni ó ń pa ọ̀pọ̀lọpọ̀ lẹ́kún gan-an o. Olódùmarè mọ́ fi wá sínú ìdààmú. Àmọ́ ẹ mú kìlọ̀ yìí lò bí mo ti ń wí lálẹ́ ẹ̀tù ni. Ìdí tí mo ṣe máa ń tẹnu mọ́ tí mo máa ń ran dáadáa ni. Ṣèṣe kẹ́lòmíì ó ṣẹ̀ṣẹ̀ mọ iṣẹ́ rédíò sẹ́ẹ̀tì ẹ̀. Ó ṣẹ̀ mọ gbẹ́tò yìí. Ṣèṣe kẹ́lòmíì ó ṣẹ̀ṣẹ̀ wọlé gidi. Àbínú ọkọ̀ lẹ́lòmíì wà tó ṣẹ̀ṣẹ̀ ń yí síbẹ̀ tó fi ń gbọ́. Ṣọ́ra fún ẹni tí ó gbà ọ́ lámọ̀ràn. Ṣọ́ra fún alámọ̀ràn. Ayé kan ti ń bá ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá fínra lọ́wọ́lọ́wọ́ nìyẹn. Tí ò jẹ́ kí wọ́n rójútùú ẹ̀ tí wọ́n sì fi ṣe bẹ́ẹ̀ bára wọn níta koríta kò yebi mọ́. Wọ́n bá sì gbà ọ́ lámọ̀ràn náà. Wọ́n náà jókòó kó jọ wò kó tọ́ wò dáadáa. Wọ́n fi ìbínú gba àmọ̀ràn lọ́dọ̀ èèyàn. Wọ́n sì jẹ́ kí èèyàn kan ó fi ìbínú fún ọ lámọ̀ràn. Kí wọ́n mọ̀ bá ọ tọ́ ọ sọ́nà burúkú tó ò fi ní rójútùú ẹ̀ mọ́. Mo ṣe ń tẹnu mọ́. Ayé kan ni o tó ń bá ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá fínra o. Àní jìn sọ́fin ayé tọmọtọmọ làdúà. Àmọ́ káwa náà ò ṣọ́ra. Ṣé àfàrò ó ṣe é ṣe kó o ti gbarú àmọ̀ràn burúkú bẹ́ẹ̀ kò sì ti fẹ́ bẹ̀rẹ̀ sí gbé ìgbésẹ̀ láabi kan. Ṣé àfàrò báyìí bó ti gbé tò yìí fún talẹ́ yìí. Kó o jòkóó kó o jọ wò kó o tọ́ wò síra wọn. Ó ṣe pàtàkì púpọ̀. Ìyẹn bẹ́ẹ̀ fún tabala ohun ìkìlọ̀ fún talẹ́ yìí.
o tun ti ki wa nlo fun ta le ye je amolo aye nbe ni tooto eyan si wa amo opolopo aye tun bopo eda finra ogbolopo eda lo se be to gberu aye be lere to gbe itira e ti won fi jorin rin ajo to si fi se be fi sinu wahala nigba gbogbo a ni benu wahala e ja tesiwaju pelu abala to kan lori eto yi e ku kale

ọ̀rọ̀ tó ṣe bí ọ̀rọ̀ láàrin mọ̀lẹ́bí lábọ́sìndé nínú fẹ́lẹ̀lẹ̀ ń bí ètò yìí náà ló gbọ́ bó ti le tó ọ̀rọ̀ náà yanjú o pàápàá lábala yìí tá a pè ní bá mi tún ṣòro mi a ti ọ̀pọ̀lọpọ̀ tá a lè kà tán tó bá yẹn ni kẹ́ ẹ pè sí fáfá láàrin ẹ̀yìn àtẹnìkan lórí ọ̀rọ̀ ilẹ̀ ọ̀rọ̀ ilé ọ̀rọ̀ owó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹni àdéhùn pẹ̀lẹ́ nìkan ó yẹ nǹkan kan fẹ́ máa fa bí wàhálà má gbé ìgbésẹ̀ kan tó kù díẹ̀ káàtó tó fi wá ṣe bẹ́ẹ̀ máa gé ìka àbámọ̀ jẹ nígbẹ̀yìn 0706623 5262 ni nọmba tẹ pè sí o lórí WhatsApp nọmba yẹn náà ni 0706623 5262 ẹlẹ́ fún ránṣẹ́ ńbẹ̀ ẹlẹ́ tẹ àtẹ̀jíṣẹ́ ẹ̀sìn lè pè wá ńbẹ̀ bí ọgán tá a bá ti rí láfèsì àfún yín láǹfààní àti wá sórí ètò yìí lábala yìí tá a pè ní bá mi tán ṣòro mi arákùnrin tó lóhùn ń bọ̀ láti agbègbè olóòṣà oko onígbàgbọ́ pé yóò mọ gbétò yìí báyìí olójo ni ò jẹ́ kí wọ́n lè yọjú lọ́sẹ̀ yìí àmọ̀rìtì lọ́sẹ̀ tó bọ̀

0: ìtẹ̀ méjì omi òrombo lẹ́mọ̀nì sírì èdùkọ àti iyọ̀.
1: Kí ló ń pò pọ̀? Kí ló dé tí ẹjú ṣe kú gbogbo ilé báyìí?
0: Àpòpọ̀ tí mo fi ń fọ eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
1: Gbàgbé àpòpọ̀ yìí, Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eru àdáyébá tí ó jẹ́ kí eyín rẹ funfun àti omi òrombo lẹ́mọ́nì tí ó fọ eyín rẹ jinlẹ̀. Epsodent Charcoal, eru àdáyébá, eyín funfun dáadáa.
2: Sade, kí ló dé sílá náà ní domi ìṣẹ́ wákùnrin rí tábìlì rẹ báyìí?
3: Mo ń kó àwọn àkókò yín domi mi jọ ni o. Mo fẹ́ jẹ ẹ̀bùn ńlá kan.
2: Ẹ̀bùn ńlá kẹ̀, ṣé bẹ́ẹ̀ náà ni?
3: Bẹ́ẹ̀ ni o, nípa kíkó àkókò oríṣi mẹ́wàá ọ̀tọ̀ọ̀tọ̀ tó wà nínú náílọ̀nì domi. Ẹnikẹ́ni lè di ẹlẹ́bùn ńlá. Mo ń lọlé ni o, mo fẹ́ bẹ̀rẹ̀ sí ni máa kó àwọn àkókò yín domi tèmi náà jọ.
4: Lóòótọ́ ni o, má ṣe jẹ́ kí ìpolówó máa Indomie moment yìí kọjá rẹ lò. Kó àwọn àkókò oríṣi mẹ́wàá jọ, kí o sì ní àǹfààní láti jẹ àwọn ẹ̀bùn ńlá yáfun-yáfun. Lọ sí www.indomie.ng/myindomiemoment.
5: My brother, are you saying Lafarge don't change name?
6: Yes, now. Lafarge Africa PLC don't transform. Come become HBM Nigeria PLC. The name don't change. But now see the same Ogbonge Cement and other building solutions company. We help build Third Mainland Bridge, National Assembly Complex, First and Second Niger Bridge them, Cocoa House, National Theater, plus plenty of HBM construction for this week country since 1960.
7: HBM Nigeria, formerly Lafarge.
6: HBM Nigeria PLC, formerly Lafarge Africa PLC, Beyond Buildings.
8: Àmọ̀pé kí ló fẹ́ ra yẹn?
9: Orúrú ìsebè ni mo fẹ́ rajà rẹ.
8: Orúrú àbúrò tí olórúkọ kẹ̀.
9: Ohun rẹ̀ kò wọ́n rárá, ó sì máa ń gbádùn rẹ̀.
8: Àmọ̀pé rántí pé ìfà máa fani lápò ya o.
9: Orúrú wo ló wá fẹ́ kí n rà báyìí?
8: Orúrú Devon Kings ló yẹ kó o ra. Ó jẹ́ orúrú ìsebè tó pọ̀ ju owó, ó sì kún fún èròjà aṣaralóore vitamin A.
9: Orúrú ìjọun tí mo lè yan láàyò fún èmi àti ìdílé mi.
8: Bẹ́ẹ̀ni, ò parọ́. O lè ra ìwọ̀nba tí owó rẹ̀ bá ká, o sì mọ̀ pé wà á gbádùn oúnjẹ aládùn tó bá fi orúrú náà sí.
9: Òótọ́ ló sọ. O ṣeun ọ̀rẹ́ mi, mo rí dájú pé mo sọ fún gbogbo ènìyàn pé Ororo Isebe Devon Kings ni Ororo Isebe tó dára.
8: Ó dára bẹ́ẹ̀ ọ̀rẹ́ mi.
9: Devon Kings, òórùn aládùn, adùn tó kó ẹbí àti ara mọ́ra. Ó wà ní gbogbo ilé ìtajà jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà.
10: FM Media Academy, a citadel of media knowledge, flying higher in the space of broadcasting with the wings of professionalism and integrity. Check out our products, their eloquent testimonies in the media world.
11: Hello people, my name is Feromi Oladejo. I'm highly delighted to be one of the graduates of Splash FM Media Academy. I was taught on how to become a professional broadcaster.
12: I am Raphael Akinyemi. I am privileged to attend Splash Media Academy, where my potentials were discovered and refined by our tutors.
13: Hello guys, Nkechi Adeniranye. I am happy to be a product of Splash FM Media Academy because my eyes were opened to the standard of broadcasting during training with even the theory and practical aspects. I would recommend Splash FM Training Academy if you want to learn the nitty-gritty of broadcasting.
10: And you also do not want to waste that raw talent you got. Make it refined and polished at Splash FM Media Academy. Within 10 weeks, we'll train you on how to become a professional broadcaster. Pick up a form today at Splash FM Media Academy, White House, Felele, Ibadan. Telephone 0807-112-4000. 0807-112-4000. New session will soon commence. Splash FM Media Academy, promoting media integrity.
14: Tí ìdùnnú bá ní ìrò ní Nàìjíríà, báyìí gẹ́lẹ́ ni yóò ṣe dún.
15: Ọkọ̀yàwó, gbé ìyàwó ẹ mọ́ra.
14: Fún ọdún 75, Coca-Cola ti wà nínú àwọn àkókò ìdùnnú tí ó mú wa pọ̀. Láti ìgbéyàwó sí ọjọ́ ìbí, sí ìsọmọ lórúkọ, sí ìwújáde, sí ìgbòkègbodò, kódà sí gbogbo àkókò, ó ti pẹ́ àdẹ̀sìjọ wà.
15: O lè fẹ́ ni kòyàwó ẹ lẹ́nu.
14: Nísìnyí, o lè jẹ́ alábàápín nínú ayọ̀ wa, kí o sì jẹ̀gbádùn ìdá 20 sí pẹ̀lú Coca-Cola, Fanta àti Sprite Páàkì 60cl fún ìwọ nìkan ṣoṣo. Gba ti ẹ nílé ìtajà tó súnmọ́ ẹ.
16: Kò sí lọ́kọ̀ sọ mi ẹ gángan mi yìí ti fẹ́ sọ rí.
17: Omi ni ra kó fi ọwọ́ gà.
18: Gbogbo ti gbówó lórí báyìí. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà, ₦500, kó ká nǹkan kan láti rà mọ́.
19: Bàbá ló sọ bẹ́ẹ̀ fún ẹ, ọ̀rẹ́ wa. Pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà, ₦500, ǹjẹ́ ló mọ̀ wípé ìtàngbésí ayé rẹ lè yípadà?
18: Ṣé lóòótọ́? Báwo, ṣáwọn ṣẹ̀ṣẹ̀ dé ni? Mi ò gbọ́ nípa ẹ̀, sọ fún mi sí.
19: Àfi bí ẹni wú bí àná ni. Ọdún

0: ṣe. Ká ṣe olórí ìlú tún máa san owó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí. Ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta. Wọ́n tún máa gbọ́pẹ́ lákọ̀tún. Ayẹyẹ náà máa lágbára dùn ní yùgbàyùgbà. Owó tó lé ní 50 million naira 50 million naira ló wà nílẹ̀ láti pín. Káṣíẹ ti wádìí alágbálúgbú omi òkun tí kò ṣeé gbọ́n tán. Ó ṣe gbogbo ènìyàn mú kewé wá gbọ́nbẹ̀. Bó ṣe ń ta ayò mẹ́ta ló máa gba àǹfààní 30 táyù kan gba àǹfààní 5 Tó o bá tún pe ọ̀rẹ́ rẹ wá, ó tún gba àǹfààní ọ̀fẹ́ yọ kan.
1: Èyí bọ̀ gan o, ẹ jọ̀ọ́ báwo lè mẹ́rin ṣe lè ta.
0: O lè ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*1#. Lórí ìlàgẹ̀lú FM *347*1004*2#. Bẹ́ẹ̀ ló sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cashe.ng. Ẹ̀yin ènìyàn mi, ẹ má dúró, ẹ má rọsẹ̀, àkókò yín rè láti Káṣíẹ̀. Ayẹyẹ ọdún kejì Káṣíẹ̀, ogunlọ́gbọ̀n èèyàn ló máa Káṣíẹ̀. Ṣó ti Káṣíẹ̀? Mo ti Káṣíẹ̀.
2: Mo ti bẹ̀rẹ̀ fún olè ṣaláì máa fanilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi.
3: Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
2: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, àròyé kan kò sí lẹ́yìn ẹ̀.
4: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn, chili àti kànáfùrù.
2: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
4: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣèdó.

0: o se npo te si wa nbe te gbo wa o
1: ba si bi ba ni pe o ba ni ni moro
0: you on the splash 105.5 fm
1: a o le da se bi mo
0: eto ta pe ni munika ko je agbo orun a se bi
1: ba ni
0: no le ngbo abala tun keyin ta pe ni abala ta ti mu isele tun toka imu tun nika wa fun wa ti o je agbo orun a se bi no la waye je jo labalaye amu isele wa nipa arabirin kan ti mo pe o nfon rere pe se ki se ohun ni ku kan baye to pe se ki se ohun ni ku kan awon mefa ni ya won bi awon meta won ti lo ohun lele kerin to si se wi pe awon meji lo wa leyin ti e ohun si lele kerin akoko kan na to ba tin gbenu lera won lawon mejeje iyan odun lawon mejeje akoko se be ti won lo gege bi mama yen se salaye te gbo ninu foran ti mo te si yin nijejo o se se keyin mo gbo ni pe omo yi pe ohun fon re pe ohun ni kukan ngba ti o ri pe eni to wa nwaju e eniketa no she be o gbe kuru je lowo ebora o ki aye ku digba o se ibi omo yi ti fi re sinu wahala niyan wi pe se ki se ohun lo ku lokan to ohun o se be ka aye ku digba o se gege bi awon meteta to saaju ti lo omo yi bere lowo mama e ti wi pe bawo won se rin ki lo nsele sawon yi o si n da momo laamu wi pe se ohun na o ni ba lo mo gan lo mu ti bi ti wahala na po de momo ohun o soro lo fi pe mi ti mo sita kankan ti mo fi lanfani ati bomo na soro salaye tomije
1: ase
0: salaye gan ile sikun awon to ntenu mo ni wi pe momo ohun ki wi nkankan o si se be mo pe ma foju rin ju pelu momo ohun
1: mo
0: sọ fún mo pé kó fọkàn balẹ̀ pé pẹ̀lú ògo ọlọ́run ọba olódùmarè tèmi bá ti fojú rinjú pẹ̀lú mọ̀mọ́ ń ṣàlàyé wọ́n bá mi wí gbólóhùn kan àbí méjì wọ́n sì sọ bí nǹkan ti rí gan-an fún mi mo ṣe bẹ́ẹ̀ mo fojú rinjú pẹ̀lú mọ̀mọ́ náà bá wọn rí mi wọn pa àwọn òbẹ́ nìkan kan sọ nǹkan kan lórí ẹ̀ ní tòótọ́ àmọ́ imúníkà àwọn á sọ̀rọ̀ mo mọ̀ pé màá bá ẹ sọ̀rọ̀ màá sọ àwọn nǹkan kan fún ẹ náà wọn fi ṣe bẹ́ẹ̀ tí wọn fi ṣe àwọn àlàyé eléyìí tẹ gbọ́ nu fọ́nrán tí mo tẹ̀ sí wa ní ìjẹjọ́ lórí ètò yìí àmọ́ àkókò gbà wá láàyè tó bẹ́ẹ̀ wọn pín gbà alákọ̀ọ́kọ́ ṣe bẹ́ẹ̀ tó lọ tí ẹlẹ́ẹ̀kejì ó lọ náà ni ẹnìkan wí fáwọn ní church eléyìí tí mọ̀mọ́ yìí ti ń jọ́sìn wípé mọ́ jókòó tẹ́tẹ́rẹ́ dìde ohun tó ń ṣẹ̀ sí ẹ̀ yìí kì í ṣe ojú lásán o ó ní bẹ́ẹ̀ lòun fi ṣe bẹ́ẹ̀ súnmọ́ ẹni tó jẹ́ wòlíì nínú ìjọ náà lọ́dún náà mọ̀mọ́ pé àwọn kúnlẹ̀ bá búbú síwájú wòlíì pé ẹ gbàdúrà fún mi kínní yìí kì í ṣe ojú lásán bí mo ti wò yìí wọ́n pé wòlíì gbàdúrà ní tòótọ́ nígbẹ̀yìn wòlíì pé káwọn ó padà sílé wòlíì wí fún mọ̀mọ́ náà pé kí wọ́n ó padà sílé ìyẹn ni wípé kí wọn ó lọ béèrè kí làwọn nǹkan kan tó ń ṣẹlẹ̀ lágboolé wọn gan mọ̀mọ́ yìí pé òun lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ti gbọ́nu fọ́nrán yẹn níjẹjọ́ wọ́n lọ bẹ́ẹ̀ wọ́n lọ sí agboolé wọn níjẹ̀bú wọn wí
1: ó
0: sì pín gbà wọ́n débẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti gbọ́ lẹ́nu mọ̀mọ́ yìí níjẹjọ́ àkókò onígbà wá àti tẹ fọ́nrán yẹn torí mo sì fẹ́ tẹ díẹ̀ tó kù sí wa ká lè gbọ́ ṣe yànnà náà báyìí ìyẹn ni wípé mọ̀mọ́ yìí pé wọ́n wí fóun gbà náà wí fún wọn gbà náà wípé bàbá wọn ìyẹn bàbá tó bí arábìnrin yẹn gan-an ni wọ́n pé ó ṣàwọn nǹkan kan nígbà tí wọ́n lọ́ọ́ gba ẹ̀sìn gẹ́gẹ́ bí wọ́n ti winu o pé wọ́n wálé ngbà náà wọ́n gbé àwọn ìkòkò kan wọ́n fọ sọ́ọ̀tún wọ́n fọ wọ́n da gbogbo ẹ̀rú pé ẹ tún lè mọ ṣe léyìí mọ́ wọ́n pé ìtàn tí mọ̀mọ́ tí wọ́n lọ́ọ́ bá tó pa fún wọn nù àbí ni pé òun wá pé tí bàbá òun bá jèso àjàrà ṣó wá yẹ kẹyìn ọmọ kan òun ni kíní jẹ ṣíṣe kí lòun ó ṣe wọn pé kóra dìé àtàwọn nǹkan kan ó ṣe bẹẹ ó kó gbogbo ẹ lọ wọ́n ṣe gbogbo ohun tí wọ́n pe kò ṣe nígbà náà pé tájàlù náà ó fi dúró. Nígbẹ̀yìn ngbà tí ọmọ ẹlẹ́ẹ̀kejì tó torí ẹ̀ tó fi ṣọ́nà tó fi dèrò pé ó lọ sílùú wọn bí wọ́n ti wí fún ọmọ ẹlẹ́ẹ̀kejì náà ó káyé kó dìgbà ọ̀ṣẹ̀. Lẹ́yìn ìgbà yẹn mọ̀mọ́ yìí pé wọ́n wá wí fóun pé àwọn ohun tí wọ́n ní kóun ò ṣe kóun ó bẹ̀rẹ̀ sí ní ṣe nítorí káwọn tó kù ó ba lè ṣẹ́kù. Àmọ́ nígbẹ̀yìn pẹ̀lú gbogbo làálàá kòókò mọ̀mọ́ yìí bó ti ń pàrà lé wọn náà lọ ṣe gbogbo ohun tí wọ́n pé ó ṣe. Nígbà ó dé àárín méjì lòun pé ó sùn kí lòun ó ṣe wàhálà yìí fún gan ó ti sùn. Torí ó ti tún rí fìrífìrí pé nǹkan ó tún ṣe bẹ́ẹ̀ tí ó tún ṣe ẹlẹ́ẹ̀kẹta ọmọ nígbà náà pẹ̀lú gbogbo wàhálà ìsásókè sásódò tòun ti bẹ́ẹ̀ ó tún rí pé nǹkan kan ti tún fẹ́ ṣe eléyìí hùn náà. Ọmọ ìgbé ibi òun ti pèrò pọ̀ nìyẹn wípé kí ló kù gan tí òun á tún ṣe. Ẹ jẹ́ gbọ́ àwọn nǹkan tí mọ̀mọ́ yìí sọ àwọn nǹkan tó padà ṣẹlẹ̀ ǹjẹ́ ọmọ ẹlẹ́ẹ̀kẹta náà ṣe bẹ́ẹ̀ tún káyé kó dìgbà ó ṣe.

ọjọ́ ti lọ o. Àátún láǹfààní àti tẹ̀síwájú lọ́jọ́ mẹ́jọ ni láṣẹ Ọlọ́run ọba Olódùmarè. Ètò ti wọnú ètò ẹja fi kọ́ bẹ́ẹ̀ títí di ọjọ́ mẹ́jọ máa láǹfààní àti tẹ̀síwájú. Orúkọ mi ò yí padà, ọmọọba Mukaram Adédọ̀tun Asade ni orúkọ mi. Màálì mi lọ́mọba Dodo bí òkè ọmọọba ọ̀tẹ́ níbọ̀ tẹ mọ́lẹ̀ ọmọ ìyá mọ́wẹ́ tó fi gbogbo ọmọ bí ọba. Àtẹ́ bá pè mí ní kété lẹ́yìn ètò yìí 070-6623-5262. DJ Spider ni studio manager tàtúnjọ ṣiṣẹ́ pọ̀ fún ta lẹ́yìn ó dàárọ̀ orun ayọ̀ lásùn. Ẹ má yìí kúrò nìkan ní Splash 105.5 FM. Ètò pàtàkì kan wà tẹ́ gbọ́ báyìí ó dàárọ̀ orun ayọ̀ lásùn.

0: spread your wings on Splash 105.5 FM.
1: Guy, why you dey smile like this? Wetin happen?
2: Cause I don't win trip to go abroad.
3: You too could win in the Goldberg Back to Bar promo. Visit any participating outlet, buy two bottles to win instant prizes and the chance to win a trip abroad to watch the Super Eagles play. Terms and conditions apply. Goldberg, the gold standard. Not for sale to persons under the age of 18. Drink responsibly.
4: Itemeji omi orombo lemoni, sibi eduko, ati iyo.
5: Kí ló ń pòpọ̀? Kí ló dé tí ejú ṣe kú gbogbo ilé báyìí?
4: Àpòpọ̀ tí mo fi ń fọ eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
5: Gbàgbé àpòpọ̀ yìí, Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eru àdáyébá tí ó ń jẹ́ kí eyín rẹ funfun àti omi òróǹbó lẹ́mọ́nì tí ó ń fọ eyín rẹ jinlẹ̀. Epsodent Charcoal, eru àdáyébá, eyín funfun dáadáa.
6: Classic, smooth, everything I am, poured into a glass. Best whiskey, expertly crafted. Live your best life. 18 plus, drink responsibly.
7: Splash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti ń fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwà ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáńlá ayé.
8: Ẹ̀yin tèmi báwo ni o ṣẹ́ wa?
9: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
10: Orúkọ tèmi ni Sarah Adédokun. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
11: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ńlá mọ́ mi lọ́wọ́.
12: Tó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Gbọ́n mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jìnkí fún ọ kúkú mọ́ nínú. Nírànlẹ̀, máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
11: 0807-112-4000.
12: Splash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
13: Lọ́pọ̀ ìgbà àwọn èèyàn kì í mọ bí dé tàwọn.

0: your wings on Splash 105.5 FM.
1: Guy, why you didn't smile like this? Waiting happen?
2: Cause I don't with trip to go abroad.
3: You too could win in the Goldberg Back to Bar promo. Visit any participating outlet, buy two bottles to win instant prizes and the chance to win a trip abroad to watch the Super Eagles play. Terms and conditions apply. Goldberg, the gold standard. Not for sale to persons under the age of 18. Drink responsibly.
4: Lọ́pọ̀ ìgbà, àwọn èèyàn kì í mọ bí dátà àwọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ ẹ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
5: Yéè, mo gbé o. Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tọ̀.
4: Ṣé mi ò sọ fún ẹ?
5: Jara ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
4: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
5: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
6: Ṣade, kí ló dé sí láyé òyìn domi ṣàkùnrin tábìlì rẹ báyìí?
7: Mo ń kó àwọn àkókò yín domi mi jọ ni o. Mo fẹ́ jẹ ẹ̀bùn ńlá kan.
6: Ẹ̀bùn ńlá kẹ̀, ṣé bẹ́ẹ̀ náà ni?
7: Bẹ́ẹ̀ ni o, nípa kíkó àkókò oríṣi mẹ́wàá ọ̀tọ̀ọ̀tọ̀ tó wà nínú náílọ̀nù domi. Ẹnikẹ́ni lè di ẹlẹ́bùn ńlá.
6: Mo ń lọlé ni o, mo fẹ́ bẹ̀rẹ̀ sí ni máa kó àwọn àkókò yín domi tèmi náà jọ.
8: Lóòótọ́ ni o, má ṣe jẹ́ kí ìpolówó mà Indomie moment yìí kọjá rẹ lò. Kó àwọn àkókò oríṣi mẹ́wàá jọ, kí o sì ní àǹfààní láti jẹ àwọn ẹ̀bùn ńlá yáfun yáfun. Lọ sí www.indomie.ng/myindomie moment.

0: 105.5 FM, the integrity station.
1: Bẹ́ẹ̀ni débẹ̀, Olúwa Sakios, the return of Benga Adeboye. Ó tún máa máa gbé wa débẹ̀ nìkànnì Splash 105.5 FM pẹ̀lú àràmàǹdà ètò tó kó ọ̀rọ̀, ọgbọ́n ìmọ̀ràn àti ẹ̀fẹ̀ sínú. Gbogbo alẹ́ ọjọ́rùú Wednesday láago mẹ́sàn-án sí mẹ́wàá 9 to 10 PM ní gbọ̀ngàn ètò tá a pè ní Bẹ́ẹ̀ni débẹ̀. Ká sì máa jẹ̀gbẹ́ládùn ọ̀rọ̀ ìkìlọ̀ ká lè dẹ́kun ìwà ìbàjẹ́ tó lè pa ọjọ́ ọ̀la ẹni lára. Ìpele kejì ni ó dùn mí jù. Kí ló ń tẹ́nìkan ti ṣe fún ọrí tọ́dún ọ gan tó ti fa ìfàsẹ́yìn tàbí ìpalára fún ọ. Bóyá ọtí wá bọ́m̀bẹ̀ àbò ń bá yí lọ́wọ́. Ó yá ọ fàtẹ̀jíṣẹ́ ránṣẹ́ lórí ètò gbẹ̀mídé bẹ̀ káráyé fi kọ́gbọ́n. Ìpele kẹta ní ìrìn àjò ọ̀run níbi tá ò ti láǹfààní àti máa pè bá bàbá yín tàbí ìyá yín tó ti wà lọ́rùn sọ̀rọ̀. Kómẹ́dì yìí le jù, ìwọ náà máa gbé tó yìí. Kò gbọ́ nípa bàbá tàbí ìyá rẹ̀ ti ń bẹ lọ́rùn pẹ̀lú the return of Gbẹ̀ngà Adébóyè Ọláolúwa Sakios nìkànnì Splash 105.5 FM láago mẹ́sàn-án sí mẹ́wàá alẹ́ fún ìkéde tàbí ìpolówó ọjà 0906-043-9771. Gbẹ̀mídébẹ̀ pẹ̀lú the return of Gbẹ̀ngà Adébóyè, ètò yìí pọ̀.

0: ẹ ṣeun káàkiri àgbà ńlá yín ẹ ṣeun káàkiri dúníà yìí a ti dé padà láti ẹ̀ka ìkéde àti ìpolówó ọjà lọ́dọ̀ wa abala tá a wà yìí náà ni abala alẹ́nilọ́rùn ibi ìlà ti máa ń pe àwọn tí ó wà lájùlé ọ̀run ìwọ náà pè wọlé mọ iṣẹ́ tí bàbá rẹ ń ṣe lájùlé ọ̀run ó gbọ́dọ̀ mọ tó o bá mọ ẹ̀ṣẹ̀ ni fún ọ ìwọ náà pè wọlé ó gbọ́dọ̀ mọ iṣẹ́ tí màmá rẹ ń ṣe lọ́run tó o bá mọ ẹ̀ṣẹ̀ ni fún ọ ó gbọ́dọ̀ mọ ipò tí wọ́n wà ó gbọ́dọ̀ gbọ́ látọ̀dọ̀ wọn wọ́n gbọ́dọ̀ kí ọ wọ́n gbọ́dọ̀ ṣàdúà fún ọ ó gbọ́dọ̀ béèrè nǹkan kan lọ́wọ́ wọn wọ́n gbọ́dọ̀ tọ́ ọ sọ́nà wọ́n gbọ́dọ̀ farahàn ọ lójú oorun rẹ pé lágbájá lọ ṣe kinní yìí o kọ́nà rẹ le bàálà bẹ́ẹ̀ mo sọ fún ọ lórí ètò yìí náà ni èmi mo láyà tí mò ń pe àwọn ará ọ̀run èmi ni ọlọ́run fún creativity ọlọ́run ni bẹ́ẹ̀ ni èmi lèmi máa ń la àjùlé ọ̀run máa ń bọ̀ màmá kan wọ́n jí wọn gbé lọ́run wọ́n pè wọ́n ní màmá àwọn tá a wà wọ́n ní ọkọ̀lé sórí ìta mẹ́fà nìbàdàn wọ́n ní ají wọn gbé lájùlé ọ̀run àwa wọn lọ́run o àti rí wọn àwọn ọ̀rẹ́ wọn ni wọ́n pè mí látòdì ọ̀run ẹ lógbó ni return mo ní yes wọ́n ní ají màmá tá a wà gbé o lọ́run náà wọ́n ní bẹ́ẹ̀ ni wọ́n náà báńdíìtì wọ́n jí wọn gbé lọ́run kí ló dé kí ló ṣẹlẹ̀ kí ni tó ṣẹlẹ̀ bó náà ṣe rìn so àwọn ọlọ́pàá tó wà lọ́run pẹ̀lú àwọn sọ́jà ọ̀run wọ́n dẹ̀ ti ń wá wọn so ẹjọ́ ẹ̀yin sọ́jà wa ń barak a nílò àwọn sọ́jà díẹ̀ ẹ̀yin ọlọ́pàá lọ́yọ̀ state gọ́vìnà sẹ́ǹgbọ́ a nílò àwọn ọlọ́pàá àti sọ́jà a lọ fi mọ́ wá màmá yẹn lájùlé ọ̀run tó náà báńdíìtì ọ̀run tí ẹ mú màmá yẹn a lè gbà wọ́n lẹ̀ ó ti yẹ yín èmi mo sọ bẹ́ẹ̀ yes 070-69-49-30-00 ẹ tún gbọ́ o 070-69-49-30-00 tàbí 070-1447-5770 nọ́mbà tó wọ ìkànnì splash 105.5 FM nìyẹn tẹ́ fi dá sí ètò lálẹ́ òní ta lè ní lájùlé ọ̀run á bá yín pè wọ́n tó o bá ti léèyàn lọ́rùn ìwọ máa gbọ́ báwọn èèyàn bá ṣe ń pe àwọn èèyàn wọn tó wà ní àjùlé ọ̀run sọ̀rọ̀ mi yé yín báwọn ẹ gbọ́dọ̀ pè ẹ gbọ́dọ̀ mọ ipò tí bàbá àti ìyá yín wà ní àjùlé ti ọ̀run ẹ̀lú ẹ kalẹ́ orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè mí yìí.
1: Orúkọ mi ni Abiodun.
0: Láti bo?
1: Láti òkè Àdó.
0: Láti òkè Àdó ẹ jọ sí ẹlẹ́yàn ní àjùlé ọ̀run sà.
1: Bẹ́ẹ̀ni o.
0: Ta lẹ ní lájùlé ọ̀run?
1: Dádì wa la fẹ́ kí o.
0: Ọmọ ìlú wo ni dádì yín?
1: Ọmọ ìjẹ̀bú.
0: Ọmọ ìjẹ̀bú gbó. Ok. Kí lorúkọ wọn?
1: Murtala.
0: Mo ti wà nínú ìwé àwọn ìjẹ̀bú. Ọdún wo ni dádì yín kú? Oṣù wo?
1: 1993 oṣù kẹta.
0: Oṣù kẹta. Ẹran ti date. Ok, ẹ jẹ́ báyìí pé dádì yín báyìí, mo ti rí dádì yín nínú ìwé. Ìjẹ́ ìmọṣẹ́ tí dádì yín ṣe lájùlé ọ̀run.
1: Kìí ìmọṣẹ́ tó ń ṣe o.
0: Ẹ dẹ̀ fẹ́ mọ̀.
1: Bẹ́ẹ̀ni.
0: Ẹ máa wọn tó máa ń ta àwọn electronics bíi power bank bí àwọn kíni máa ń pe kíni tán máa wọ̀ sára fóònù yìí àwọn screen guide gbogbo nǹkan kan bẹ́ẹ̀ yẹn.
1: Wọ́n ti lówó ga o.
0: Dádì yín lówó toró ti pẹ́ tó ti wà lọ́rùn. Ẹ jẹ́ ń pe dádì yín báyìí. Ní ìsìn ẹ jẹ́ ń pe bàbá yín ẹ jẹ́ ń pe o ti ring. Hello sir ẹ kalẹ́ sir ẹ wo mu wà pa ọmọ yín ló wà ní ojú òpó pẹ̀lú mi ní splash ó lóun fẹ́ bá yín sọ̀rọ̀ ó yá kí dádì ẹ.
1: Ẹ kalẹ́ sir o.
0: Bàbá rẹ ń gbọ́.
1: Ẹ kú jẹ́ mẹ́ta o.
0: Wọ́n lọ́jọ́ kan pẹ̀lú. Wọ́n ní wọ́n láwọn ò gbàgbé yín. Wọ́n ní bò nílé sálàáfíà ló wà.
1: Àlàáfíà ni àwọn àbúrò wa nídìí owó.
0: Wọ́n lè lò lẹ need.
1: Táwa tẹ̀lé bí a ní $2 million.
0: $2 million. Ok. Ẹ gbọ́ sẹ́ lè rí $2 million fọ́mọ yín sà. Bẹ́ẹ̀ni sà. Ẹ fún kábíyèsí ọlọ́run kábíyèsí ọlọ́run kábíyèsí ọlọ́run. Bàbá yín náà máa fún yín ní $2 million. Ẹ jẹ́ ń bèrè bẹ́ẹ̀ sì gbà. Ẹ sàbò ni ó ṣe rí gbà sà. Okay. O ti yemi. Baba re ni bo se ri gba leleyi o so ngbo. Won ni bata ta won wo kan ka won to ku ati aso ta won wo gbeyin ka won to ku won lo get ye o wa wo aso un o wo bata yen sun o sun ni o o si tu wo bata sun to ba ti wa sun awon lo kokko ri loju ala awon gba awon wa beri nkan kan la won kan beri lowo re awon so pe account re da to ba ti ma account re o gbowo nu
1: Inti
0: baba re ni so fun oni yen baba re wa ni so fun baba re ni pe ti e ran ti awon lati gba yi dane se sara nitori awon se ni ti e kan gba gbe awon be yen be ra grand awon gan tun si dada
1: o ti o fun oni
0: ya ni kan mo binu ke lo si o
1: mo binu
0: won la ti gbo won lo owo ma wonu account e itan ni so fun oni yen la pa be yen
2: Oma tati wiri ale ni lorun ale ni lorun
0: a lori eto yi na le mi ti ma npe awon to wa ni ajuli orun ta le ni lorun a ba yin pe won lale oni na ni se 0706949300 tabi ke pe sori 0701447 5770 Emi ni Ola Oluwa Zakios ti ma npe awon ara orun. Emi Return of Gbenga Adeboye ma npe awon to wa lorun. Iya baba re mo le ba yin pe. Obirin kan pe njo wo, o da ipose to lo ni. Won la won omo abasa, on ni awon. Nba mo wa de si ibi ti play mo gbe mi de lorun ati ibi ti moto mo park si. Abasa baba mi pe omo awon to pe njo si, pe kadi e tan pe o dun awon pon de wish lati ba soro mo ni tolorun ba ni ko pe wole loni e ba omo yin soro won de ni pe ko si problem

0: E mò jè ntàn yin ẹyun lólùfẹ́ mi tí ẹ̀ ń gbọ́ mi káàkiri àgbáyé. Ẹni tí ò bá ṣiṣẹ́ rere kò sí bí kankan tó fẹ́ dé sí lọ́run o. Ọlọ́run o, àwọn kan mọ̀ ń tàn yin, wọ́n mọ̀ sọ pé ẹ báwọn kan ṣe máa ń sọ pé ẹni kéèyàn mọ̀ ṣe nǹkan tí ọ̀dá ń lé ayé táwọn bá wá dé ọ̀run.
1: Tọ́lọ́run wá sọ pé
0: àtẹ̀ntún ti ṣèyàn léṣe rí tó ti ṣe tó ti kọ̀rọ́pì oríṣiríṣi nǹkan burúkú rí kan mọ̀ lọ sí ọ̀run. Àwọn bọ̀ lọ́n fà á òun tan ara rẹ̀ jẹ ni o. Òun ṣe kí ni? Òun tan ara rẹ̀ jẹ ni o. Tọ́ ọ bá ṣe dáadáa ọ̀run àpáàdì ni. Ó ní máa nǹkan mọ̀ olówó ni olówó ìní sọ ọmọ ìlú ibi tó jẹ́ tó ti yẹyin bá sì ní sọ state ibi tó wà. Òkìkí ẹ̀kan gan-an a mọ̀ fáwọn èèyàn lówó a mọ̀ ṣe dáadáa a mọ̀ ṣe gbogbo àwọn èèyàn mọ̀ gan-an sílé tọ̀nà rẹ̀ wọ́n mọ̀. Ó wá kú ọ wá fìyàwó àtọmọ́lẹ̀ sílé ayé. Mò ń bọ̀ ẹ̀yin tẹ́ ẹ sì ń pè mí o. Ọ wá fìyàwó àtọmọ́lẹ̀ sílé ayé. Ẹ̀yin olólùfẹ́ mi, nígbà tí màá bá pàdé lájúlé ọ̀run ní ìjẹ́rin káìkáìkáìkáìkáìkáìkáìkáìkáì olódùmarè. Ẹ mọ̀ kí iná mọ̀ jó èèyàn kéèyàn mọ̀ sì jóná. Ẹ mọ̀ kéèyàn jóná tán kó tún di eérú kán tún pàṣẹ pé kérú ẹ̀ tún dìde. Ọlọ́run o, máa yín jẹ bastard ìyà. Mo wá yọ sí lọ́kàn mo ní alpha ná. Bàbá yìí mo kí wọn pẹ̀lú respect ni o. Kí ló ṣẹlẹ̀ kí lẹ̀ ń ṣe ń bì? Ayé òun ti fẹ́ bàjẹ́ níbi tó ń wà yìí. Ló ti bàjẹ́ ọ̀rẹ́dì tẹ́lẹ̀ iná lẹ́wà ìṣá. Kí ló ṣẹlẹ̀? O ní òun kọ̀rọ́pì nǹkan tí ọ̀dá ń lé ayé gan ń gbà yẹn o. Ẹ kọ̀rẹ́ ti bu nǹkan burúkú. Gbogbo owó tóun níyẹn kìí ṣe nọ́mà. Tó bá ń sọ ní sọ ní sọ àlímọ̀ sọ tán ẹ̀yin olólùfẹ́ mi. Ó ní agbára. Ó ṣe kí ni? Ọ kà sí àmọ̀ ní nǹkan tí mò ń sọ fún yín.
2: Alẹ́ ni lọ́rùn.
0: Ẹ jẹ́ ń lọ sí ẹ̀ka ìkéde àti ìpolówó ọjà ní alẹ́ òní náà. Mo tún ń bọ̀ náà mi ò tí ìdòdò ojú ọjà mò ń bọ̀.
3: Flash FM 105.5.
4: You hear that sound? Na the sound of millions wey dey wait for you inside the Guinness Open for More promo be that. Buy Guinness, open am, go register the code wey dey under the bottle cover for guinnessng.com/1759. You fit collect inside the 400 million naira cash and plenty correct prizes including one brand new Toyota Land Cruiser Prado. So, what you still dey wait for? Carry your Guinness make you open for more today. Terms and conditions dey o. Drink responsibly. Na only for people wey don reach 18 years and above.
5: Hi, I am Sheye. Ever since I acquired digital skills from NIT, I have had better career opportunities. I have become employed. I also have a side hustle where I design softwares and applications for clients. Enroll at NIT to get information technology, IT skills in digital marketing, data analytics, Java, Oracle, networking, web development, Python, other coding languages, and courses in other core areas of IT. They also offer full stack courses for those who want to be all-round IT professional. NIT impacts complete information technology, IT knowledge without missing any aspect. Do you want to be ahead of your game like me? Enroll now at NIT Ibadan. Admission is now open. For more information, call 0908-751-9480 or 0908-751-9479. You could also visit their center at NIT Building, Challenge Roundabout, Ibadan, to get started.
6: Ite meji omi orombo lemoni, sibi eduko ati iyo.
7: Kí ló ń pòpọ̀? Kí ló dé tí ejò ṣe kú gbogbo ilé báyìí?
6: Àpòpọ̀ tí mo fi ń fọ eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
7: Gbàgbé àpòpọ̀ yìí, Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eérú àdáyébá tí ó ń jẹ́ kí eyín rẹ funfun àti omi òróǹbó lẹ́mọ́nì tí ó ń fọ eyín rẹ jinlẹ̀. Epsodent Charcoal, eérú àdáyébá, eyín funfun dáadáa.
8: Honorable ní ife ẹ̀yẹ àgbáyé trophy kan wà fún àwọn honorable. Ra ìgò ọtí Trophy Premium Lager kan yẹ abẹ́ ìdérí ọtí náà wò fún kóòdù tirẹ̀ kí o sì kàn sí trophylagerng.com láti fi orúkọ sílẹ̀. Fi àsọtẹ́lẹ̀ ohun tí èsì ìfẹsẹ̀wọnsẹ̀ kankan yóò jẹ́ ṣọwọ́ kí o sì jẹ káàdì ìpè fún ìdáhùn kankan tí o ti yàn. O tún ní àǹfààní láti fi àwọn ohun èlò inú ilé ṣèfàjẹ nínú ìyíkoto ọ̀sọ̀ọ̀sẹ̀. Trophy Premium Lager onígbọ̀wọ́ ife ẹ̀yẹ àgbáyé ti FIFA. Má ṣe mu àmupara, kò sí fún ẹni tí ọjọ́ orí rẹ̀ wà lábẹ́ ọdún 18.

ẹ kúlé padà káàkiri àgbà ńlá ayé ẹlẹ kalẹ ètò ni orúkọ yín ẹ kúndì rédíò yín ẹ kúndì rédíò yín kó má ba court ẹjọ́ ẹ̀hẹ́n mo ti sọ fún yín.

0: abiamo ko ni gbo e kun omo re ko ma se kini ko ma ta ti were tomo banke wa wa wa ya re o ta ti were were ni so to ba lo fe ba mami mami e soro abi daddy e ngba ti won isa bi agba won ta ti were ni na o ma gbo nkan ti o fe so ma gbo nkan ti o fe bere lowo awon ko se en to wa lorun ti olowo ko se en to se kini to wa ni ajule orun ti ko ni owo lagbon mi bi ti an wa hello
1: hello sawa
0: e kale
1: e kale sa
0: oruko yin
1: e ba ta lo
0: ataro oruko yin ati bi te tin pe wa lati baden se leyan lorun
1: beni la
0: ta le ni lorun
1: baba ni sa
0: daddy yin le ni lorun
1: beni sa
0: omo ilu won daddy yin
1: omo baba
0: ọmọ ìbàdàn kí lorúkọ wọn ìwé àwọn ìbàdàn dọ ẹhẹn tí wọn ní ìwé àwọn ìbàdàn kí lẹ pé
1: olúṣọlá
0: olúṣọlá kí ni
1: olúṣọlá ogunrántí
0: olúṣọlá ogunrántí mo mọ bàbá yín lọrun ìjẹ ìmọṣẹ tí dáàdì yín ṣe ní àjùlé ọrun bàbá yín ní owó gan o ẹ mọ àwọn tí wọn mọ ok ẹ jẹun gbé gbà bíi kò lè bà tètè yé yín ṣé mọ pé ẹnìkan ló ní splash fm ṣe mọ pé àwọn newspaper tí wọn máa ń kà yẹn àwọn kan ló ní complaint tó dá newspaper lẹ bàbá yín dá newspaper lẹ lọrùn complaint newspaper tí wọn ti máa ń gbé ìwé ìròyìn jáde tí wọn ti máa ń ka àwọn ìròyìn.
1: alhamdulilayi ọlọrun ṣeun.
0: adesola newspaper ló kọ newspaper bàbá yín.
1: alhamdulilayi.
0: bàbá yín sì lówó. ṣé n pé àbí mọ pé.
1: Ẹ bá
0: fún ẹjọ́ ẹ bá bẹ̀rọ̀ pé wọ́n sàn náà wọn mọ́ wọn. Sẹ́yìn gan rántí wọn rí sẹ́sìn kankan torí wọn rí sá.
1: Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni a rántí à ń ṣe sàpá fún wọn adẹ̀ sàdá fún.
0: Tẹ bá parọ́ òun kò kú já yín nìsín ẹ jẹ́ ń pé dáàdì
1: yín.
0: Ó ti rìn ó ti rìn ó ti rìn ó ti rìn. Hello sà ẹ kalẹ́ sà dáàdì ẹni sòrò ẹ kalẹ́ sà ẹ ra sà bàbá tó ní newspaper lọ́rùn. Ọmọ yín ló wà lórí iṣẹ́ omi lálẹ́ òní ó ló ń fẹ́ bá yín sọ̀rọ̀ ọ̀yá kí dáàdì ẹ̀ kí dáàdì ẹ̀.
1: Ẹ̀lọ́ sàbá ẹ̀ kalẹ̀ ọjọ́ mẹ́ta o.
0: Wọ́n ní ọjọ́ kan pẹ̀lú.
1: Ògbó gbogbo ẹ̀ sọ́run dùn.
0: Wọ́n ní ọ̀run dùn pé àwọn ń jayé ọlọ́ba gẹ́gẹ́ bí ọba tóró wo ti wà.
1: Ẹ má gbàgbé àwọn ọmọ yín náà o.
0: Wọ́n láwọn ò gbàgbé yín wọ́n ní ìyá yín kọ́.
1: Iṣẹ́ ń lọ adúpẹ́ fọlọ.
0: Wọ́n ní sóòtì máa rí látijọ́ iná ni.
1: Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni.
0: Ok wọ́n ní ìbèrè lọ́wọ́ rẹ pé èlò ló fẹ́ káwọn ṣe fún ọ.
1: Odidi owó ni o. Bí àtẹ̀rí báyà bí bílíọ̀nù dọ́là. Bílíọ̀nù dọ́là bílíọ̀nù dọ́là.
0: Bílíọ̀nù dọ́là ó máa ní fígọ̀ náà ṣé kò ní ní fígọ̀ lẹ́tà tí ó ní ní bílíọ̀nù dọ́là wọ̀t. Bílíọ̀nù ṣé 1 billion ni àbí 2 billion.
1: Kódà bóyá bí tabajẹ̀rì bóyá bí 10 trillion
0: na. Eléyìí fẹ́ ó fẹ́ tún dáàdì ẹ̀ pa lọ́run ẹ sà ẹ jọ ó ní 10 trillion. Àwọn ló ti pọ̀ jù náà àwọn ló ti ẹ̀ mú kékeré wọ́n ní gbogbo ogun àwọn látijọ́ yìí sóun ló fẹ́ gbà tán lọ́run ni.
1: Bàbá wa lówó gan.
0: Ngbà wa lówó gan kọ́ wọ́n ní iye táwọn lè fún ọ wọ́n láwọn lè fún ọ ju 2 billion lọ. Wọ́n ní tí wọ́n bá fún ọ ní 2 billion wọ́n ní bò ló sì ṣe kí ló kọ̀kọ́ ṣe ń bẹ̀ nínú 2 billion.
1: Akọ̀kọ̀ yẹ ẹyin òkú padà
0: náà. Orí ẹ pé ó kọ̀kọ́ yẹ ẹyin òkú padà. Bàbá ṣe ń gbọ́ wọ́n náà wọ́n pa àwọn aláàfáà. Yes ẹ sì pe return of gbẹ̀ngà adébíyì kó wá bá yín ṣe mc torí mo bá yín pe bàbá yín. Bẹ́ẹ̀ni sá. Ń sì gbowó gidi lọ́wọ́ yín.
1: Yẹ́sà.
0: Bàbá bó ni ó ṣe rí 2 billion yẹn gbà. Bẹ́ẹ̀ni sá. Wọ́n ní sọ fún ọ pé tó bá ti dijọ́ Friday.
1: Ok sá.
0: Wọ́n ní kò lọ gẹ́ẹ̀tì aṣọ white.
1: Ok sá.
0: Wọ́n ní tó bá lè ṣe Friday bóyá any Friday kó gẹ́ẹ̀tì aṣọ white. So aṣọ white ọ wà fi sínú ilé lójúmọmọ ọ wà gba abẹ́rẹ́ grand bàbá rẹ lọ lójúmọmọ ọ wà lọ bí ó lọ ṣàdúà gbogbo doti to ba wa n bera ground won o tun si o mu ko nbe o gba nu dada o wa da ko baba re le mi 21 ni bi bera ground o wa pada sile to ba ti wa di oru Friday yen aso wa itin lo wa fi bora baba re lo won wa yo si o won wa gbe bag owo fun o gbanbai
1: kola gan egba agbada won wa itin mo wo
0: agbada ah alabajo to fi fa agbada kan mi won sa fa agbada yen mi pe kin wo eh musa nri agbada yen eh eh o lo nwo o
1: je agba gbe won
0: eh wo so tugbo in ti an so nisin won ni agbada un ko wo lo bi beria grand awon ko wa lo fi sadua nbe ko pe ko awon won lo o ri owo on yo si oloru Friday yen o so ntan ni so fun won ni e
1: kesi
0: o dabo ah mo jowo tan ah mo so fun ko run po wo ti fe tan na alabe viokin the return of Gbenga Adeboyin olu aye amo soro soro hello
1: hello e kale
0: sir
1: e ku eto
0: eto ni ejo e ba nkun di radio yin ko mo ba court yo si da fun yin o kilo ko yin kile pe
1: comrade afi sakayode
0: eh comrade e si wa ndi radio yin o sin han na o sin han oda ta le ni lorun eh eh o ti ko ti e fun ra mo tori eh ti wa na ni emi na ma ngbe monitor si agbari nbi bai to ba si ti han yin ma han wonu eti eyan lo ni yo ye yin ko ni yele yes mo n bo eyin te si npe o ma gbe ko yin.

0: ẹjọ́ mọ̀mọ́ tí mo sọ lẹ́ẹ̀kan pé àwọn bandit jí wọn gbé lájùlé ọ̀run. Ọmọ Ìbàdàn ni mọ̀mọ́ yẹn o. Ọmọ kíni ọmọ Ìbàdàn ni mọ̀mọ́ yẹn mọ̀mọ́ tá a wà wọ́n ní ọkọ́lé sí oríta mẹ́fà Ìbàdàn. So àwọn ọlọ́pàá òde ọ̀run wọ́n sì ti ń ṣiṣẹ́ lórí wọn o. Nígbà tí wọ́n ti jí mọ̀mọ́ yìí gbé àwọn ọlọ́pàá òde ọ̀run wọ́n ti ń sa ipá wọn takuntakun láti rí wọn gbà. Ẹ wá dákun ẹ̀yin sọ́jà nílé ayé àti ẹ̀yin ọlọ́pàá nílé ayé. A nílò support yín láti wá lọ rí gba mọ̀mọ́ yìí lẹ̀ lọ́wọ́ àwọn bandit tó gbé wọn lájùlé ọ̀run. Ẹ ṣe pé ẹ kú ẹ lè kú. Ọkọ̀ ni ó gbé yín lọ, ọkọ̀ náà ni ó sì gbé yín padà. Ẹ sì gbà wọ́n, ẹ sì gbowó bọ̀. Ẹni tó ní wá sọ fún yín náà ni bàbá wa MQ Abiola. Torí àwọn ni president wa lọ́run. Wọ́n ní kẹ́ ẹ jọ kẹ wá support wa. Wọ́n ní sọ fún gọ́vnà. Gọ́vnà ṣe yìí. So wọ́n ní ẹ kúṣẹ́ takuntakun sí Ọlọ́run lò yín fún lágbọ̀nmi ibi tẹ́ ẹ ti ṣiṣẹ́ takuntakun ni o. So wọ́n wá ní kẹ bá àwọn sọ́jà yẹn àtàwọn ọlọ́pàá yẹn sọ̀rọ̀ pé kọ́ńtàn ti return. So a mọ̀ bọ́ ṣe máa dé location. Wọ́n dẹ̀ máa gbowó gan. Ẹ jọ mọ̀mọ́ táwà tí yẹn sì gbé yìí. Ibi ẹ̀yìn kò lé ilé mọ̀mọ́ gọ́vnà ṣe Mákindé lájùlé ọ̀run ni mọ̀mọ́ yẹn náà ń gbé. Gọ́vnà a nílò láti gbé ìgbésẹ̀ tó lágbára. Wọ́n ní gbé mọ́mí wa lọ́rùn. Ẹ jọ. DJ Spider lọ́lọ́wọ́ bọ́tìnì mi lálẹ́ òní. Ẹ jẹ́ mọ́ sún wẹ́rẹ́ dì wẹ́rẹ́. Ẹ má bínú pé mi láǹfààní láti gbé kọ́ ẹ̀yìn tó pọ̀ lálẹ́ òní. Ẹ mọ̀ pé ọmọ alájẹ ni wá. Torí náà la fi mọ lọ sójú ọjà. Èmi náà ń pè ní Ọláolúwa Zacchaeus Return of Gbẹ̀ngà Adébóyè yìí. Ètò tí ẹ gbọ́ lálẹ́ òní náà la pè ní gbé mi débẹ̀ láti máa ń gbé yín débẹ̀ bó ṣe ń ṣẹlẹ̀ ní àjùlé ọ̀run. Fún kéde àti polówó ọjà nọ́mbà tí ẹ láǹfààní láti pè mí sí rèé lẹ́yìn ètò 09060 43 97 71 09060 43 97 71. Fún ìkéde àti polówó ọjà àbẹ́yìn tí ẹ bá fẹ́ sponsor program. Bẹ́ẹ̀ni ìyẹn gangan ni nọ́mbà yẹn wà fún. Kò wà fún nǹkan míì tí ò wà pẹ̀lú program yìí.
1: Ìyà ò tún jẹ wá mọ́ torí alẹ́ mi lọ́rùn.
0: Torí ìpolówó à ń wájú ẹjẹ́ mọ́ lọlé lálẹ́ òní a tún pàdé lọ́sẹ̀ tí ń bọ̀ bógo tí ń jẹ́ tọlọ́run a pàdé lọ́sẹ̀ tí ń bọ̀. DJ Spider ó dọwọ́ rẹ lálẹ́ òní ó. Ọ̀dàrọ̀.
2: Flash FM 105.5.
3: Ó kílẹ̀, ó milẹ̀, ó kílẹ̀, ó milẹ̀.
4: Splash 105.5 FM, the integrity station.
5: Your station. Here is 105.5.
6: From the very beginning, we just saw the world differently than everyone else. This was made obvious in all we do.
7: That didn't sit well with some people.
8: What's our plan?
9: Our plan is to keep going up and not just go up, but stay at the very top. We are your favorite radio station, Splash 105.5 FM.
5: Yes, 105.5, The Splash.
10: You hear that sound? Now the sound of millions put the wait for you inside the Guinness Open for More promo be that. Buy Guinness, open now, go register the code waiting under the bottle cover for guinnessng.com/1759. You fit to collect inside the 400 million naira cash and plenty correct prizes, including one brand new Toyota Land Cruiser Prado. So, what thing you see the wait for? Carry your Guinness, make you open for more today. Terms and conditions, they will drink responsibly. Now only for people who don't reach 18 years and above.
11: Omgbogbo ti gbówó lórí báyìí. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà, 500 naira, kó ká nǹkan kan láti rà mọ́. ta ló sọ bẹ́ẹ̀ fún ẹ ọ̀rẹ́ wa. Pẹ̀lú 500 naira, 500 naira, ǹjẹ́ ló mọ̀ wípé ìtàngbésí ayé rẹ lè yí padà?
12: Ṣé lóòótọ́? Báwo, ṣáwọn ṣẹ̀ṣẹ̀ dé ni, mi ò gbọ́ nípa ẹ̀, sọ fún mi sí.
11: Àfi bí ẹni wí bí àná ni. Ọdún méjì sẹ́yìn ni káàṣì ẹ ti bẹ̀rẹ̀. Àwọn tó gbàgbọ́ tí wọ́n sì ń ta ní gbogbo ìgbà, àwọn yẹn gan ni wọ́n gba ọpẹ́ lọ́wọ́ káàṣì ẹ. Àsìkò tó láti ṣe ayẹyẹ ọdún keje káàṣì ẹ. Káàṣì ẹ olórí ìlú tún máa san owó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí. Ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta, wọ́n tún máa gbọpẹ́ lákọ̀tún. Ayẹyẹ náà máa lágbára dùn ní yùgbàyùgbà. Owó tó lé ní 50 million náírà, 50 million naira ló wà nílẹ̀ láti pín. Káàṣì ẹ ti wá di alagbalúgbú omi òkun tí kò ṣeé gbọ́n tán. Ó já gbogbo ènìyàn mú kewé wá gbọ́nbẹ̀. Bó ṣe ń ta ayò mẹ́ta ló máa gba àǹfààní 30, ta ayò kan gba àǹfààní 5. Tó o bá tún pe ọ̀rẹ́ rẹ wá, ó tún gba àǹfààní ọ̀fẹ́ yọ kan.
12: Èyí pọ̀ gan o, ẹ jọ̀ọ́ báwo lè mí ẹ̀ ṣe lè ta.
11: O lè ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347 *1004 *1#. Lórí ìlàgẹ̀lú FM *347 *1004 *2#. Bẹ́ẹ̀ ló sì tún lè ta lórí wẹ́bsáìtì www.kashe.ng. Ẹ̀yin ènìyàn mi, ẹ má dúró, ẹ má rọsẹ̀, àkókò yín rè láti káàṣì ẹ̀. Ayẹyẹ ọdún kejì káàṣì ẹ̀, ogunlọ́gbọ̀n èèyàn ló máa káàṣì ẹ̀, ṣó ti káàṣì ẹ̀, mo ti káàṣì ẹ̀.
13: Lọ́pọ̀ ìgbà, àwọn èèyàn kì í mọ bí dátà àwọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ ẹ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀.

mo kí gbogbo olùgbọ́ mi jákè jádò ní gbogbo ibi tí ẹ ti ń láǹfààní láti gbóhùn mi àti láti gbóhùn mi ní alẹ́ yìí. Alẹ́ Wednesday, alẹ́ àánú, alẹ́ tó ṣe pàtàkì, alẹ́ tó ṣe pàtàkì. Gbogbo ilé ẹ dìde ńlẹ̀ gẹ́gẹ́ bí mo ṣe máa ń wí. Ọjọ́ mẹ́ta kan bẹ nínú ọ̀sẹ̀ tí èèyàn gbọ́dọ̀ fi ṣe awẹ́wà. Pastor Dẹ́kunlé Epaphras, wòlíì yín ni, ti ìjọ Comfort Life Mission International, ìjọ tí bàbá mi gbé kalẹ̀ kà sí opposite Wema Bank. Èmi ni mo la gbogbo ẹnu ńlẹ̀ tí mo kí yín tó lógun tó lógun. Èmi mo kí yín tẹ́lẹ̀sọ tẹ́lẹ̀sọ. Today is 29/07/2026. Ọjọ́ mẹ́ta kan bẹ nínú ọ̀sẹ̀ tí ènìyàn kò gbọdọ̀ fi ṣe awẹ́wà. Ẹnìkan ni ẹ sá wò. Alákọ̀ọ́kọ́ lọ́jọ́ Sunday. Bíbélì ní rántí ọjọ́ ìsinmi, ẹ yà sí mímọ́. Ọjọ́ ẹlẹ́ẹ̀kejì òun ni ọjọ́ Wednesday bí eléyìí, tí ayé gbàgbọ́ pé òní lọ́jọ́ ìrúbọ. Ọjọ́ rú lónìí báyìí, ọjọ́ ìrúbọ. Ayé gbàgbọ́ pé tó ọba rú ẹbọ yóò fin yóò dà, bó ọba gbàdúrà yóò dáhùn. Torí pé ní àgbékalẹ̀ bíbélì òní lọ́jọ́ àánú àti ọjọ́ jímọ̀ olóyin. Ṣé ẹ ráwọn ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta yìí, ọjọ́ agbára ni wọ́n. Ní gbogbo ibi tí ẹ bá ti ní àǹfààní àti gbọ́ mi, bẹ́mi ṣe máa sọ, àdúrà mẹ́ta kan bẹ nínú ìrìn àjò ayé rẹ tó o gbọ́dọ̀ mọ́ mọ́ gbà nírú ọjọ́ àánú báyìí. Ẹnìkan ní kí ló àdúrà yẹn? Àdúrà alákọ̀ọ́kọ́ ni àdúrà ọpẹ́. Bíbélì sọ wípé Ọlọ́run tí ń bẹ Ọlọ́run fẹ́ràn ọlọ́pẹ́ gan o. Ó ní ẹ̀yìn mi, Psalm 67. Ó ní nígbà tí ẹ bá yìn mí, màá jẹ́ kí ìsunkún ilẹ̀kọ́ jáde fún yín. Mọ́ mi sọ lè jájọ yín. Nínú àdúrà mẹ́ta tí Ọlọ́run kì í kọ̀, jájọ dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Ṣé ẹ rónìí, ọjọ́ ọjọ́ tó unique. Ẹ jájọ dúpẹ́ lọ́wọ́ bàbá mi, bàbá rẹ̀, engineer, wá mọ̀ tasẹ̀ níbi tó ọba wà. Pastor Mrs. Temitayo, ẹ bá wa gbóhùn sókè.

0: Jésù tó ṣe mí lóore, ó ṣe mí dáadáa. Mo dúpẹ́ tèmi, mọ́ mi lanu. Sọ pé Olúwa, mo dúpẹ́ tèmi. Mo dúpẹ́ ìkan òjọ̀ kan, oore tó ń ṣe nínú ayé mi, ó ṣe gan o. Bẹ́ẹ̀ ṣe dọ̀bálẹ̀ yẹn, bàbá, mo dúpẹ́ pé o ti dárí ẹ̀ṣẹ̀ mi jì mí. Mo dúpẹ́ pé o ti wẹ̀ mí. Oní bí wọ́n bá ń sàmì ẹ̀ṣẹ̀, ta lẹni tó le dúró. Ó ní ṣùgbọ́n ìdáríjì ń bẹ lọ́dọ̀ rẹ̀ ká lè bá máa bẹ̀rù ẹ̀. Ọlọ́run jọ dáríjì mi. Gbogbo ẹ̀ṣẹ̀ lérò lọ́rọ̀ àti níṣe mi. Ẹ̀ṣẹ̀ táwọn ọmọ mi le dá tí àṣẹ òfin ní kàn wọ́n dáríjì wa. Òní lọ́jọ́ àánú. Máa sọ Olúwa sànú mi, fọ mi, wẹ̀ mi. Dárí ẹ̀ṣẹ̀ mi jì mí. Wọ́n kà mọ́ mi, wọ́n wo ti ẹ̀ṣẹ̀ mi, wọ́n kà sí mi lọ́rùn. Ògo ni fún ọ Jésù. Ó gbogbo àwọn tí wọ́n dojúbolẹ̀, tí wọ́n dọ̀bálẹ̀ àtàwọn tó kúnlẹ̀ yìí. Ọlọ́run nínú agbami agbára. Dáríjì fọ̀ wá ní àwẹ̀mọ́, wẹ̀ wá ní àwẹ̀mọ́. Nítorí ikú Jésù, gbogbo ẹ̀ṣẹ̀ lérò lọ́rọ̀. Ọlọ́run dáríjì. Ògo ni fún ọ Jésù. Jésù Olúwa wa. Ẹ̀yin ọmọ Ọlọ́run, ẹ wá dìde. Ẹ jẹ́ àgbàdo ẹyọ kan sí. Òní ẹlẹ́ẹ̀kẹta tí Ọlọ́run kì í kọ̀. Àdúrà alákọ̀ọ́kọ́ ni àdúrà ọ̀pẹ. Ẹlẹ́ẹ̀kejì ni àdúrà fún ìdáríjì ẹ̀ṣẹ̀. Ó ní mi ọ̀fẹ́ kú ẹlẹ́ṣẹ̀. Àfikún ronúpìwàdà. Àdúrà ẹlẹ́ẹ̀kẹta ó ní àdúrà fún àánú. Ó ní láàrin ọdún máa sọ iṣẹ́ mi jí. Oṣù yìí ti fẹ́ tán báyìí. Systematically today is 29. Mo sì tún wà lẹ́nu ẹ̀. Ọ̀rọ̀ testimony. Ẹ mọ̀ọ́mọ̀ dìde. Ó yẹ ká ẹsẹ̀ márùn-ún síwájú. 1, 2, 3, 4, 5. Wá náwó yẹn sókè. Ẹni bàbá mo bì ọ́ ni nítorí àánú jẹ́ testimony mi ọ́ jáde. Ọlọ́run tó pọ̀ ní ipá ẹ ṣàsórí tó bá ti ń tẹnu mọ̀ nǹkan. Especially tó bá ti rí tí mò ń lídi yín tí mò ń tẹnu mọ̀. Mo sọ kókó ìwàásù yẹn lánàá pé you must share testimony. O gbọ́dọ̀ ní ẹ̀rí ni. And oríṣiríṣi ẹ̀rí ló wà. Bọ̀ kí n tó sọ, mo gbọ́dọ̀ sọ ìdí tó fi gbọ́dọ̀ share testimony. Màá list ẹ̀ ní sísẹ̀ntẹ̀lé. Bá a ṣe ń bá a lọ ní láàmú ọjọ́ Sunday. Inú ọ̀sẹ̀ tuntun, inú oṣù tuntun, nawọ́ bàbá. Fààyè gba ẹ̀rí nínú ayé mi nítorí àánú rẹ. Nítorí àánú jẹ́mi náà bá wọn sọ ẹ̀rí láyé. Ọlọ́run jẹ́ ń gbóhùn ara mi. Fún mi ní agbára tẹ́mi náà fi rí ẹ̀rí sọ. I want to share testimony. Sàánú mi Ọlọ́run. Ó wá sọ ní ìgbà márùn-ún. Sàánú mi Ọlọ́run. Sàánú mi Ọlọ́run. Sàánú mi Ọlọ́run. Sàánú mi Ọlọ́run. Ẹ sàánú mi Ọlọ́run. Gbogbo ẹni tó náwó ẹ̀ méjèèjì sókè bá tí mi ò lọ kọ́ wa ládùúgbò yẹn. Ó ní Jésù ọmọ Dávidì sàánú fún mi. Gbogbo ibi tó bá ti ń gbọ́ mi lórúkọ ọba Bátọ́mọ àti tẹ̀mí mímọ́ sí àmì yẹn ló wòkè kí ẹ̀mí mímọ́ kọ́ sàánú ẹ̀ wà ní testimony in Jesus name. And mo rí igi ẹyọ kan tó ní èso ẹyọ kan. Mo rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ti wá sí díẹ̀ tí wọ́n ń lé oríṣiríṣi nǹkan mọ̀ tí ọ̀ka. Ẹ̀mí ọlọ́kàn ni kí n ra mú bàtà tí ń bẹ lẹ́sẹ̀ mi kí n yọ. Ẹ bí mo ṣe jù sí báyìí àfi bí ẹni pọ́ fẹ́ jábọ́lẹ̀ fún mi níwájú ẹni tó ní ayé àtọ̀run. Mo sì rọra mú èso yẹn ni olúkúlùkù ń jẹ. And gbogbo ẹ̀yin tẹ́ wà lórí Facebook tó bá ti di 6:30 màá wà lórí YouTube ní agbára Ọlọ́run. And ẹ máa bá mi rán àwọn ọmọ yín létí. Wòlíì Ọdẹ́kùnrin yóò wá sí ìlú UK. Mò ń bọ̀ ní London. Ẹ bá máa sọ fún wọn lẹ̀ ní on the 18th ni Wòlíì Ọdẹ́kùnrin yóò wà lórí ní ìlú United Kingdom ní London precisely. Lágbára Ọlọ́run. Ẹ jẹ́ kí n ṣe báyìí. Kí nìdí tó fi gbọ́dọ̀ ṣe testimony number 1? Sharing testimony glorify God. Ní gbogbo ìgbà tó bá ń sọ ẹ̀rí, Ọlọ́run á máa yọ̀mùdà. Inú Ọlọ́run máa dùn. Àmọ́ sọ lánàá, kí nìdí tó fi ṣe testimony? Dá ṣẹ́gun pátápátá àfìgbà tó. Tó ọ̀bá tí ì sọ testimony, ogun yẹn ṣẹ́tán. Ẹnìkan ní wáyé. Bíbélì ló sọ bẹ́ẹ̀ ní Revelation 12. Ó ní aṣẹ́gun dragoni nípa ẹ̀jẹ̀ ọ̀dọ́-àgùntàn àti nípa ọ̀rọ̀ ẹ̀rí ẹnu wọn. So testimony glorifies God. Nínú ìwé 1 Chronicles 16:8, Ọlọ́run ló sọ bẹ́ẹ̀. Ẹnìkan ní ẹ̀ka náà kí n gbọ́ ohun tó sọ. 1 Chronicles 16:8, màá tún ka 12. Ó ní ẹ fi ọpẹ́ fún Olúwa. Ẹ fi orúkọ rẹ̀. Ẹ fi iṣẹ́ rẹ̀ hàn nínú àwọn ènìyàn. Iṣẹ́ tó ṣe nínú ayé rẹ̀ máa fi hàn. Wá wo 12 àti 13. Ó ní ẹ máa rántí iṣẹ́ ìyanu rẹ̀ tí ó ti ṣe. Iṣẹ́ àmì rẹ̀ àti ìdájọ́ ẹnu rẹ̀ ẹ máa fi yìn. Ó wá ní ẹ̀yin irú ọmọ Israel ìránṣẹ́ mi. eyin iru omo gbogbo eyin omo olohun te je omo olohun omo leyin christi e ma mo so nipa ise ami re mo bi owo yen lori ki osu yo to pari osu ta bere mi o mo bi o se sele I mo bi o se wa eri re jade in the name of Jesus eyin te wa lori facebook youtube e te soju e e ko si mi ni se pe ai odekunle epafra mo share testimony so testimony glorify God inu olohun mo dun ki tun ni mo sele when you share testimony oh sharing testimony encourage other nigba to ba n share testimony ara awon yoku inu wa si mo dun olufe o le mo ise to n se ai mo ya awon eyan le ti gba lowo hypertension ai mo ya awon eyan lo ti gba lowo depression ni gbogbo gba to ba so eri because so ri nton la koja 1000 eyan ni la koja in ti sele si oyen I be my yet, I reset yet, I know yet, I ring can say can, I may you go logging in Lakoja. But you are not going to say it yet, or no one for Kambali, or not to say it yet, who put in this assu, only say the mina. We bought testimony in Tolon to say Fenica, as you well, me, so okay. And you can get a family mujaki. When you are sharing testimony, people are inspired, not only inspired, they are motivated. That is the secret behind it. You know what I do. Or can why your mother? Matthew chapter 5, verse 16. Would you demean? When you are sharing testimony, you encourage other people. Number three, when you share testimony in Georgia, when you are demonstrating God's power, the power of God. But so won't fi agbara Olorun ni. Won't you demean fun aye pe Jesus ni alagbara. And eyara le tala alagbara. Oh down. Jesus ni alagbara. On nikan ni nu Isaiah. Won la o si ma pe oruko re ni iyanu odo Jesu ni iyanu pin si o ni won fi gbogbo se iyanu sori ko senti odamo an to ba ntele to ba nsin o di dandan ko se iyanu laye re mo kon to mo ponu Jesu Olorun ba ngbo so when you are sharing testimony you showcase God's transformation power gbogbo igba to ba yin Olorun to so testimony si se lo mo mo je ki aye o mo pe ni to to alagbara ni Jesu and awon kan so pe won ko won ni mi lo lo fe ko eyan mi lo leyan fe ko ah bi pastor kan ba dide to le mo ko won ladu gbogbo nta mo so yo ti ya were ti pe olufe ta na ojo to ni atoti nse nkan ti o to mu eri mi jade o alo ni jade losu ilofo eyin na egbo nti mama iso engineer ki n to so number 4
1: se ya ti mo n gbe testimony eri Osha mama kada ninu awon mama pastor be wa gbe omo idani ki mami o fi le so ohun re o ohun tun da e ra gbe lo le e da ko yin bi te ti wa
2: yesunde olore mi lekun ati ikerekiti ni mo ti wa
1: ekiti le ti wa
2: ah ogun ja mi o ogun ja mi go awon mo dupe lowo olorun oluwa yi oh ya aso ya kuro lorun mi
1: mo like language yen won la won dupe pe olorun ya so esin asogun oya mi meyin te fe ko ya kan yawo bayi bi n ba gbo to si ami asogun ya lara e
2: mi mo nkan ti ni ti se ri mo sosa
1: e sosa
2: mo ni tutu ara mi ti ba ti loko ako ma fi mi le mo se yawo ni 98 abimo sin kokan okunrin olokunrin sabati e lo
1: eni su sa ko bi ni
2: ni ti mo ni nu
1: baba ni ka bi ni ejo ko kini eji yin ma
2: I'm 58 yes I turned 58 in January
1: lodun yi
2: be ni sa
1: e wo mo dodo sa
2: ah
1: e ri bi
2: baba mi mo lo so hospital ni loyinbo ta ba ti debe one story or the other after ti mo se fibroid surgery bo we ba ji gaga won fe se assisted pregnancy fun mi won tun ni mo tun ni medical condition yen tun kuro nbe a fe se HSG no ma npe iterosalpingogram ton ma pass dice lati oju ara ton ma wo bi inu se ri won ri pass kilo mean ko saye ta ma gbapo ile omo
1: oju omo di
2: di ko ti yi kuro mi te mo bi to ya si n ba si mi o tu ko si wala ma fi ise to dale mo daddy mo se nse ni loju kan mi o de mo
0: en yi
2: mo kan po yi loju kan mi mo pe mo po yi loju
0: se ba ya para to mu mi mo le agbara oju kan na wa ni bayi loluwa wi wa wa mi ina ja lara mi ina ja ina ja ina ja abo wo ra ina oluwa gbe mi ku loju kan in Jesus name. Siga
2: mo wa da ode mo wa da ode anything tin ba ri ma sha se ti daddy paro wo wala o wa jin bo ko ni loyinbo mo de ni we igbelu
0: eni we igbelu
2: mo ni o wa ji pe mo emi ko wa yari mo ni mo ti e ma lo Nigeria on counselors ni let us help you we can do this oju mi saran ileni 2014 ileni ba mo de de Nigeria mo sha le te ile Nigeria kini mo fe ma se Ben, but me le give up on my life. Mo wa bere. Ninu e ni mo kuro ni sele ni mo lo se osa.
0: E so osa.
2: Ah, baba mi mo se osa, emi nikan nikan, gbogbo eyin mo se.
0: Ko si gbe yin.
2: Baba o se o gbe mi fuck osa.
0: Won bi ko gbe mi. Asha katahala.
2: Baba mi ti mo ba si eji ye. Eri emi gan o ni po mo de bi ton ko mo je lo de mi.
0: Agbara to ha omo gaga agbara to ni oda bi ejo to lo won eji olapa bi gbogbo nu ese ami ni oluwa ya se dadu ni seju ka tewo yan ma dun ya oluwa ti na bobe
2: ah
0: ibi orisa ti wa oluwa ti na bobe lo ni.

0: Àwọn mẹ́ta mi ò ní wáyé asán. Màmá yìí ní bí mo sin adìẹ kò ní pa mọ́. Nígbà tí wọ́n bá dúró ti ayé èèyàn, wọn ò ní jẹ́ nǹkan kó sèso. Mọ́ sùn o, mọ́ mì kan rèé.
1: Ìgbà tó wá jí pé ìyá tó ṣe òòṣà fún mi tó kú, ní mo ní mo màmá káàkiri lọ, ta ni màá máa gbó òòṣà lọ bá, ta ló màmá.
0: Bó lo sọ ngan ṣe rí?
1: Bàbá ó dà ṣàjọ ni, orí mi wá jẹ́ ṣe òòṣà mọ́.
0: Ẹ ṣàjọ ni.
1: Mo wá di ẹrù pàǹtí jọ sílé, àbátí ṣe òòṣà, àbátí ṣe ọdún fún òòṣà, àtàṣe gbogbo àmà ọ̀run pa mí nínú ilé. Mi wá, mo kàn wá rò pé òkè ẹja ti fi yẹn lẹ̀. Ṣùgbọ́n ọmọ kan, ọmọkùnrin kan, Ọlọ́run fi ṣe
0: áńgẹ́lì yín.
1: Mo ló máa ń tún jẹnẹrétọ̀ mi ṣe nílé. Olúwa invite mi sí program wọn ní kẹrẹ. Mo wá ní ìbọ̀ṣùmọ̀ ẹ kó ló ṣàní mi. Ó ní mọ́ mi ẹ̀ ṣá máa bọ̀. Mi kan mọ ọmọ tó kó sí mi lórí ń jọ yẹn. Mo bá kó gbogbo àwọn ọmọ ilé mi. Mo ní ó yá, we are going to church. Wọ́n bá wò mí pé church. Àwọn ni mo ní we are going to church. Bí gbogbo wa ṣe lọ ni abáwọn ṣe program yẹn. After that program, dáàdì mo mọ̀ pé it is finished with this òòṣà.
0: Pé ayé òòṣà bàjẹ́.
1: Ayé òòṣà bàjẹ́ bàbá mi, ayé wọn bàjẹ́. Because kí ni kókó wọn gan? Bàbá mi Ọlọ́run wá jẹ́ kó yé mi, mo gbọ́ nínú ẹ̀mí mi. Ó ní iṣẹ́ mo rí gbogbo nǹkan tí mo kọjọ yìí, ó ní they will stand in judgment against you.
0: Mi mọ̀ bọ́ yóò lóòṣà o, kí lọ ń bọ? Tá a bá pòun bí kí n lo tó ń lọ forí balẹ̀ fún. Wọ́n á dúró ta pọ̀ o. Egyptians are not God in my life. You have seen them today, you will see them no more. Egyptians are not God in your life. Láyé ìlàmọ̀ ni ó ṣàtàkà àyà. Wọ́n ẹ̀yin ọmọ Ọlọ́run, ṣé gbogbo tí mò ń kọ látọ̀nà Monday àti Jẹta àti Tuesday, ṣé mo rò bó ti ń lóye, o ti ń gẹ̀tì ń tà ń ṣe? Ìkànnì tó ń gbọ́ yìí, ìkànnì ló ń gbọ́ yìí. Ọ̀dẹ́kùnlé Epaphras lẹ́yìn ti pàdé mi lórí Facebook, YouTube and TikTok. Ọ̀dẹ́kùnlé máa ń bá ẹ̀dọ́ Ọlọ́run kankan chaati o. Olúmìkù àmì náà ṣá.
1: Ìyá mi wọn wo mi òre kí wọ́n lè wá lélẹ̀. Màmá Juliana Aluko láti.
0: Màmá Juliana bóyá ẹ sì wà nù pàdé Aluko. Bẹ́ẹ̀ bá wá ẹ máa bọ̀ níta, bẹ́ẹ̀ bá wá ẹ máa wò wá lé.
1: Nọ́ba ni wẹ́n ìyá yóbi kan bẹ́ẹ̀.
0: Èdè wọn sọ iye ẹ̀ṣọ́ bí a ṣe sọ.
1: Wọ́n ní mo mọ ẹyin yóbi kan. Pé kí mi rì já lọ, màá ní kí mi já lọ, pé kí n jẹ́ ká wa máa lọ ibi tán.
0: Àmì náà gbédè mi, ìwé mi gbédè.
1: Mo ní ìbò níbẹ̀. Wọ́n ní lọ́nà Ìbàdàn, wọ́n ní Jesus ti mi ìmọ̀ ibi tó ń jẹ bẹ̀. Mo ní kí náà tún ṣe ń bẹ̀.
0: Ó sàmì tún ni.
1: Ìbá tẹ̀ jẹ́ ṣọ́ọ̀ṣì gan, bàbá mi mi tẹ̀ fẹ́ gbọ́ mọ̀.
0: Àṣàlàlà.
1: Mo ní kí náà ṣe ń bẹ̀. Ṣọ́ọ̀ṣì wo ni mi ò ti lọ? Mo ní kí náà ṣe ń bẹ̀. Ṣùgbọ́n ní ọjọ́ kan ní Lásìá. Kò sí ọkọ, kò sí alábàárò. Èyí bàbá rí gbé agbè wálẹ̀, èyí tàbí wàá tún gbé wàá, àtún gbẹ̀mí ju ilẹ̀ náà ni. Mo wá ní agency ẹ̀kọ́jú mọ́ business ni, but business ọ̀hún gan náà tún wá ní problem. Mo tún ṣe òṣèlú gan mi, òréré ń bẹ̀. So mo wá rí pé ogun wà. Lóòótọ́ mo ti ń lọ sí church, local church. Ṣùgbọ́n mo mọ̀ nínú ọkàn mi pé mo ní the anointing tó ju ti local environment tí mo.
0: Ntẹ́lómi ọ̀mọ̀ nìyẹn. Pé tá a bá ní wá sí Jesus City kó o lè borí territorial force ni. Ẹnìkan lè wò ní jẹ́bẹ̀ àwọn agbára agbègbè. Ibi ìlò ti ń dojú kọ wọ́n báyìí. Rí pé pí tí mo wá bì ní ìsìn, à ń borí àwọn agbára agbègbè ni. O lè máa yìí. And ọ̀pọ̀ yín lẹ ti bọ́ láì mọ̀.
1: Amen.
0: Náà àwọn ẹ̀mí kan bẹ tó jẹ́ pò lè kọ́ńkà náà lé. Yìí ní tàn ọ jẹ. Wọ́n jẹ́ kẹ́nìkan kó gbé ọmọ rẹ̀. Àwọn tí a ní kí lọ ń wá ká. Ìrọ̀ wọn pa àwọn gan ni territorial force. Àwọn lẹ̀mí bukú tí èsùn kó sínú láti wọ́n jẹ́ kọ́ lọ fún ìtúsílẹ̀. Bíbélì ní lórí òkè Sioni, ibẹ̀ ni ìtúsílẹ̀ yóò wà. Ara ní Jacob yóò gba ìní tiwọn. So láwọn ọ̀mẹ́wu ilẹ̀ ìtẹ̀dó, ewu tí wọ́n fi tẹlẹ̀ yẹn dó, tí wọ́n jẹ́ kí wọ́n tó kọ́ ilé yẹn, ẹ̀yin alájẹbí wà.
1: So bí mo ṣe ayọ̀ gba ẹ̀yin grandma mi sọ fún wọn mọ́, màá wá síbi.
0: Ẹ̀ ń wá? Ẹ̀ wá fúnra yín?
1: Mo wá fún ara mi. Mo débi ní àárọ̀ 6 a.m. mo jókòó. Lẹ bá pè pé kán tó parí service pé àwọn tó ń wojú olúwa.
0: Wá fún ọmọ.
1: Tó bá pe àwọn tó ń wojú olúwa máa bọ́ta. Tó bá pe àwọn tó lóyún máa bọ́ta.
0: Ẹ ń jáde fún méjèèjì.
1: Ìjọ yẹn bá ní ká dọ̀bálẹ̀.
0: Mo ní ẹ dọ̀bálẹ̀ ń bí.
1: N bá dọ̀bálẹ̀ sí kan nígbẹ̀yìn àwọn yan ti ṣáájú mi, mo dọ̀bálẹ̀ lé obìnrin kan lórí síbẹ̀. A bá lọ. B bí mo ṣe bẹ̀rẹ̀ ní àjọ yẹn nìyẹn. Òun ni òun kọ́. Òun ni òun kọ́. Ṣé mo pé dájú kò kú sọ́nà nílé ọmọ gẹ́gẹ́ bí ipò.
0: Wọ́n ti wí tẹ́lẹ̀ ládọ́dọ̀ àwọn Ìbò.
1: Báwo pé tí máa sì wá sí program tẹ bá ti pè wá síta ẹ bá ti ní ọ̀rẹ́ 5,000 máa wá jáde máa bọ́ta máa ń bọ̀ olùwà gbogbo nǹkan ni ìyá ló ń jẹ mí ṣùgbọ́n ìjọ tiẹ̀ sì kọ́kọ́ fún mi lọ́mọ náà.
0: Fún mi lọ́mọ náà.
1: Fún mi lọ́mọ ìyá jẹ ayé mi fún mi lọ́mọ. Olúwa sọ fún mi ó ní your age I don't respect it it's not my problem.
0: Pé ọmọ ọdún rẹ ò sí tọ́kàn mi. Tora wọn ń sọ ọmọ ọlọ́run ọmọ ti dàgbà ọlọ́run ní kí n lọ́kàn mi pẹ̀lú ọjọ́ orí ẹ̀ àtọjọ́ orí àti wọta lọ́dà o. Màmá mọ̀ sun ẹkún kankan o. Mi ò fẹ́ mọ iye ọmọ ọdún orí rẹ kò kàn mí.
1: Báàmì tá a bá ti ní ijó ta màmá jó nígbà tí nǹkan ta fẹ́ yẹn tó bá ti bẹ̀rẹ̀ tó bá ti tẹ̀ wá lọ́wọ́.
0: Ẹ màá ní ẹjí jó tẹ́jọ ń jó ọlọ́mọ ẹjí jó gbéyàwó.
1: Gbogbo àwọn tó bá wà ń tòsí mi rogo tó wọn bá lè jó. Torí mo máa máa.
0: Ẹ mọ dalẹ̀ rú ni.
1: Má máa ju dí ni má máa jọ ni má máa jọ ni torí mo gbàgbọ́ wípé if it no happen for here may I just go die.
0: Àwọn owó lẹni tí ó rí ìyanu ẹ̀ka wọlé àwọn tí ọ̀rọ̀ ayé wọn kala màmá ìní àwọn ti sá tán pé tí ọba ìṣẹlẹ̀ ń bí mò ń lọ kú ni pé ń bo ló tún ti wá bẹ́ẹ̀ ṣẹlẹ̀ bí ìmọ̀bọ yóò lè ṣe àmì bí kúkú bí yíyẹ ìyanu ẹ̀ ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Sit down.
1: Bí mo ṣe wá ṣe títí títí tí nìyẹn I couldn't tell anybody bí ọlọ́run ṣe wá bá mi ṣe.
0: Oyún dúró.
1: Mi ò dájú tó wá di ọmọ wù mí.
0: O dùn ọmọ wù mí. Ṣé wọ́n bọ̀ yín lọ́mọ yín ni? Àbẹ̀ ẹ lóyún rẹ̀ ni.
1: Àlóyún ẹ ni.
0: Ẹ lóyún ẹ. Ẹ sì bí nǹkan.
1: Àlóyún ẹ àdẹ bí bàbá mi.
2: I will never be a great city.
0: Ìmí ìlò tó ń gbọ́ yìí. Kẹ̀ǹkẹ́ lúkẹ́. Bros ẹ mọ̀ bọ̀.
3: Kawari greeting sir. Ẹ kú iṣẹ́ olúwa sá. Olúwa máa túbọ̀ ṣàgbára dọ̀tún sá. I am a living testimony under the umbrella. Ìjọ tẹ wá sí South Africa. My name is Ariyo Sunday Akinola. Gbà tẹ wá sí South Africa ní August 12, 2025. Wọ́n ṣe program tẹ ṣe ní Wessel Street. Yes. So gbogbo prayer, everything, I claim everything and I receive all with faith. Then after the program, mi ò mọ̀nà tí wọ́n gba mo gba ibi iṣẹ́ wà ní. So we are on the queue. Ẹ̀yin àti lady kan tí wọ́n pè ní Ayọ̀ Olúhun Ọ̀ṣà gbogbo wa. So Ọ̀ṣà wà lórí queue. Then mo place the passport mi síwájú. You anoint my forehead and then they anoint you passport me. So I go home with faith that God has did it. So after a week yẹn, mo submit application mi. Wà tí mo submit application, kò tó days to ẹ̀ka application jáde. Wọ́n release application that your visa has been granted. Because normally, wọ́n treat application gẹ́gẹ́ bí priority ni. Mi ò dẹ̀ sanwó priority. So gbà tí wọ́n send the email sí mi, I was so surprised. That's it, on the 20, no send the email to me. So on the 21, mo abore mi ko chat ni London. O ma ti fun mi visa lati wa si London no. Mi lo ko ko so bi jokingly. I want to phone the details me. I want to know my details. Ni passport mi ki fo oruko date of birth. No mo ko book flight ticket for me. Let's it ma ko ri email. Your ticket has been booked. Mo wá sọ pé ọ̀rẹ́ gọ́bẹ̀ ló ń ṣe ló sọ fún mi. Ó ní náà pé what are we friends for? From nowhere mi bá sọ anything tẹ́lẹ̀tẹ́lẹ̀. But God is good, sir. And I really thanks for being under the umbrella of Prophet Odekunle. Thank you very much, sir. To God be the glory. Presently now, I'm in London. Ẹ ṣe gan ni, sir. More anointing, more grace. And mo n follow yin every prayer yin no mo n claim mo dọ̀ pé ilẹ̀ yìí o ma jẹ́ lọ́ra fún mi because I spent 10 solid years in South Africa àti fáwọn òbí mi ní 5,000 naira o ma n o hard ni because I have to because South Africa is just like a desert country for me so mo ṣì wá ń gbà for a month now but I can see the hand of God that God is going to do a wonderful things in my life. Thank you very much, sir. I really, really happy to obey and to be in the house when you visit South Africa. Thank you, sir.
4: Olufe, mi nso nkan kan mo. E mu ore yin eyin Olufe. Gbogbo eyan omo Olorun mu ore anu. Bo se 2000, gbogbo eyan bo se 1000. Kan so bi Oluwa, saanu emi na. In lo gbo yi. Gege bi ore. In ti Jesu le so aye eyan daniyen. E saye se lesin mesin o. Jo gbagbe nipa esin to ba mo sin. Mo bo lodo Kristi. Ati nsumo 77 mi bo. Awon ti ori yanu la awon ti oro aye won kala. Olorun gbogbo eni to ba fi ore lele. Gbogbo eni to ba san ida mewa saanu won pelu majemu ipe lori mi in the name of Jesus. Account number church dele 19 66 36 38 73 eje n to pe 19 66 36

YouTube àti Facebook. Ẹ̀yin ọmọ náà tí wọ́n bí lónìí dà ẹ wá kúnlẹ̀ àánú mo fẹ́ tọrọ fún yín ẹ̀yin tẹ́ máàkì wẹ́dẹ̀ anniversary yẹn kúnlẹ̀ mo gbé ọwọ́ mi méjèèjì sókè tí wọ́n bá ń wẹ̀ ni tí ó ra àánú gbà láyé ká ka ò mọ́ wọn in Jesus name you are blessed oh happy birthday long life and prosperity happy wedding anniversary gbogbo ẹ̀yin ọmọ náà fẹ́ send the testimony ẹ lo number ẹ jọ loud kó neat 08081 71 65 66 ẹ send the message ire àtànú kọ bá yín you are blessed it is well with you.

akọ́dá ayé aṣẹ̀dá akọ̀ mọ́tìkà lẹ́yìn àdúró gbẹngbẹ lẹ́yìn aṣọ òtútù ayé ọba tí ń bẹ káyé tó máa bẹ kábíyèsí rẹ̀ lẹ́dùmarè wọn ni mo fọpẹ́ àti ìfúnnálẹ̀ tẹ̀ní mo ṣe ń gan atẹ́gùn ètò yìí bí ìbá ṣe pé olúwa kọ́ ilé náà àwọn tó ń kọ́ ń ṣe lásán.

lóòkọ́ aláṣẹ àtọ́dúdarí iléeṣẹ́ tá a wà yìí. Kábíyèsí ọba Adébáyò Àkàdé. Lóòkọ́ ara ọ̀gá àgbà fún iléeṣẹ́ tá a wà yìí àti olóòtú ètò yìí ṣiṣẹ́ Akinola ni mò ń kí lálẹ́ tèmi. Orúkọ mi ò yípadà Ọ̀túnba Isaac Adéyinka lórúkọ mi. Èmi lọmọ mòró wa tètè kan tá a bá ń tilé ìfẹ́ bọ̀ ni mò ń kí lálẹ́ tèmi. Pẹ̀kú ilé o.

0: lórúkọ ẹ̀yin bàbá àti màmá mi
1: ẹgbẹ́ àjọ tuntun
0: tí àjọ ń dá sètò yìí
1: ẹgbẹ́ àjọ tuntun
0: kí n bẹ̀rẹ̀ láti gbọ́mọ̀ṣọ́ gbọ́mọ̀júgun látọ̀dọ̀ bàbá wa olùṣọ́
1: bàjẹ́ nítorí tiwa
0: káyọ̀ ìdọ́dọ̀ ọmọ mi wa màmá wa ayò ìyàwó
1: kò ní bàjẹ́
0: ẹ̀ka lẹ́ o
1: kò ní bàjẹ́ lẹ́tọ̀ tó gorí afẹ́fẹ́ kò ní bàjẹ́ kò ní bàjẹ́ kò ní.
0: Mi wa.
1: Kò ní bàjẹ́ Adéyinka sọ pé.
0: Alhaji Adéwọlé Látọ̀yọ́.
1: Kò ní bàjẹ́.
0: Mo kí yín dáadáa.
1: Tó gorí afẹ́fẹ́.
0: Káyà sí fìdítì. Ká lọ kí Ògún wálé ibẹ̀.
1: Ìyàwó yìí.
0: Bàbá wa dáadáa.
1: Ó gbọ́dọ̀ bàjẹ́ o.
0: Ká débẹ̀ ká yà sí ọmí àdìo nìbàdàn ká lọ rí bàbá wa ògún bàbá wa adébọ̀wálé ẹbí inú bàbá ògún kọ́ adébọ̀wálé ni o àti màmá mi adébọ̀wálé.

síbẹ̀ kẹlọ́kẹ́ PRO kákí wọn pé wọn kú alẹ́ yìí o ẹ̀ka alẹ́ o broda emmanuel kákó ń bẹ̀ kárédọ̀ ìyá chicha kákí wọn dáadáa látọ̀dọ̀ ìyá chicha kárédọ̀ ìyá àbejì ẹlẹ́gùsí ìyá àbejì germany london ìyá àbejì lódò ọba kákí wọn àwọn ìjìrẹ́ kínní ìjìrẹ́ kejì kákí wọn pẹ̀lẹ́ àwùwà.

0: dàrú.
1: Àwọn èèyàn wà tọ́pọ̀ rẹ̀ tó ẹ̀ka kílálẹ̀ tì ní.
0: Ló bá jẹ́ bí àjọ tuntun ohun àṣírí ibẹ̀ ńkọ́.
1: Bàbá mi ìyọlá láti gbọ̀ngàn. Ká kí n
0: bàjẹ́.
1: Ká kí n mọ dáadáa.
0: Torí
1: nípínlẹ̀ Ọ̀ṣun.

0: jẹ́ o.
1: Adéyinka Kazama lọ sí ibi ṣàlàyé tèmi. Òkè ọmọ nìyí Bukola Anna. Ẹ̀ka lẹ́ o. Ẹyin tí mi ò lè dá kọ tán lálẹ́ tèmi. Ẹ má bínú, ẹ̀ka lẹ́ o. Tẹ́ ẹ sì jẹ́ olólùfẹ́ ètò yìí. Ẹ̀ka lẹ́ o. Mo gbà á ládùúrà wípé lórúkọ Olúwa ọba. Ìdààmú ayé ò ní bá gbogbo wa. A sì ní tẹ ojú ilẹ̀ mọ́lẹ̀. Wàhálà àti ìdààmú ayé ò ní jẹ́ ìpín ẹnikẹ́ni wa. Lálẹ́ tèmi.

0: jẹ́ kọ́kọ́ kí ẹ̀yin bàbá àti màmá tí ẹ̀ ń dá sétò yìí ìdí abájọ ni wípé mo mọ rírì yín lọ́pọ̀lọpọ̀.
1: Ilé ọgbọ́n dandaru.
0: Torí kò séyìí tí mo fún lówó káàdì nínú ẹ̀yin bàbá yìí kò séyìí tí mo pè sẹ́yìn ẹgbà o ṣùgbọ́n a mọ rírì yín pẹ̀lú ìfẹ́ àti ìtọ́sọ́nà àti ìfẹ́ tẹ ní sí ilé iṣẹ́ yìí mo dẹ̀ gbà aládùá wípé ìfẹ́ náà ò ní sá kò ní tí lágbára lọ́wọ́ ọlọ́run a mọ rírì yín gan-an ẹnìkan pè mí láti ìlú ọba lọ́jọ́ Thursday tó bá mi sọ àwọn ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ dáadáa ó ní kí n dúpẹ́ lọ́wọ́ ẹ̀yìn bàbá yìí o ó ní dúpẹ́ lọ́wọ́ ẹ̀yìn màmá yìí o ó ní ohun ò lè ṣe káwọn ọmọ gbọ́ ètò yìí wípé àwọn bàbá àti màmá yìí ló máa gbọ́ àmọ̀ràn ló máa ń gbọ́ ìmọ̀ràn tó máa ń fún àwọn èèyàn tí wọ́n bá mú ẹjọ́ wá tàbí tí wọ́n mú ọ̀rọ̀ wá wípé kí n kí àwọn bàbá yìí dáadáa kí n kí wọn dáadáa wípé ẹ̀yin gangan ni òpó múlérò ètò yìí ẹ̀yin ni òpó múlérò ètò yìí ibi náà sì mọ lóore wà láìtàláì mo mọ lóore gan gidi mo mọ lóore o ẹṣẹ o ẹṣẹ iṣẹ tín náà ò ní dìṣẹ o lágbára lọwọ ọlọrun iṣẹ yín ò ní dìṣẹ láṣẹ elédùmarè iṣẹ yín ò ní bàjẹ lágbára lọwọ ọlọrun mo mọ lóore gan o mo mọ lóore gan gidi mo mọ lóore gan mo kíyìn o ẹyin bàbá ẹyin màmá ẹṣẹ púpọ mo dúpẹ lọwọ yín ẹyin tó yẹ mọ ṣe bẹẹ ni pé tí n bá dúpẹ oúnjẹ náà ò tún gbọ mi lálẹ ìgbé adéyinka tí mo sì bá ń sọrọ tuntun wà hàn mo dúpẹ lọwọ ẹyin bàbá ẹyin màmá ẹyin ẹgbọn mi ẹyin àbúrò mi ẹyin tá a jẹ jẹrọ mo dúpẹ lọwọ yín gan gidi lágbára lọwọ ọlọrun ẹ ṣe o mo mọ lóore o. Bí tá a wá ń lọ lálẹ́ tèmi ni pé ọkọ ìyàwó odóríta mẹ́ta ọ̀nà àrà ẹnu bodè ló sì wà ọmọ èyí tí ó ṣe tó wá ní kó wọn pa mọ́ra tó bá lọ rú lẹ́yìn nǹkan tó ń bá sì ní kó wọn wí síta

0: dọba kini ko n wa se
1: ọdẹ dẹ wa o
0: en tun si daran ri
1: baje
0: o ti lo
1: igbeyawo ogbodo baje
0: bo ni o se soro yi bo ni o se se
1: ogori afefe o
0: ko n duro ni abi ko n tun fe iyawo mi eyin ojogbon ke la lamoran
1: ile ogbodo
0: lori n to wa nle yi
1: eje ajo tuntun odede yi ogbodo baje eje ajo tuntun
0: ka mo pe ni owe ko mo si lo ni aro ko mo lo daro
1: omo ogbodo baje
0: kẹyin baba wa ke ba wa da se
1: ogbodo daru
0: ni ta fe so lare teni
1: koni ba
0: oro yin o ni su olohun oba ọ̀rọ̀ ọmọ yín kò ní sú ọlọ́run ọba ọ̀rọ̀ ẹ̀yin náà kò ní sú ọlọ́run ọba lágbára lọ́wọ́ ọlọ́run.
1: adéyinka sọ pé kò ní bàjẹ́ o.
0: ẹ sì jẹ́ ká máa kìlọ̀ fáwọn ọmọ wa ọkùnrin àtobìnrin ọkùnrin kẹtì ẹ̀bẹ́ta bọ́kùnrin bá níyàwó méjì mẹ́ta mẹ́rin wọn níyàwó mẹ́rin níyàwó ẹ̀ a níyàwó márùn-ún níyàwó ẹ̀ nítawọn ayé ọ̀sọ̀nù ṣùgbọ́n a gbọ́rí etí ò sì gbọ́rí ká gbọ́ pé ọkọ ẹ àkọ́kọ́ nù ọkọ ẹ lẹ́ẹ̀kejì nù ọkọ ẹ lẹ́ẹ̀kẹta obìnrin ò le tí ò lè ṣẹlẹ̀ láyé tí ò lè ṣẹlẹ̀ bóyá ayé ata bá tún wá ọ bóyá ó tún lè ṣẹlẹ̀ o ṣùgbọ́n láyé tá a wà yìí kò lè ṣẹlẹ̀ obìnrin kọ́ ilé odidi ojúlé mẹ́jọ kó sì fẹ́ ìyàwó méje sínú àbí kọ́ lọ́kọ́ méje sínú ilé náà àbí ṣerú ẹ̀ṣẹ̀lẹ̀ rí lórílẹ̀‐èdè tá a wà láyé ṣùgbọ́n ọkùnrin lè kọ́ ojúlé mẹ́jọ kọ́kọ́lé méjì ó sì jojúlé mẹ́jọ ó lè fẹ́ ìyàwó mẹ́jọ síbi kìíní kó tún fẹ́ ìyàwó mẹ́jọ síbi kìíní àníyàwó rẹ̀ àyàwó rẹ̀ mọ̀ pọ̀ pèsè ẹni tí wọ́n sọ̀rọ̀ lérí rẹ̀ wọ́n ti gbà wípé ó ti níyàwó nù lórí ìrìn àjò tá a fẹ́ kàn lálẹ́ tèmi ọkọ àtìyàwó wọ́n ṣègbéyàwó wọ́n sì fẹ́ràn ara wọn dénúdénú ọlọ́run ọba mi ò ké sì fọmọ rẹ ta wọn lọ́rẹ́ inú ìtalọ́rẹ́ wọn wọ́n bí ọkùnrin wọ́n sì bí obìnrin ọmọkùnrin kìíní ti lé ní 13 to 14 years tọmọbìnrin kejì ti ń lé bí 11 years
1: ọ̀dẹ̀dẹ̀ wa o ọgbọ́dọ̀ bàjẹ́
0: àṣàdédé nírú rẹ̀ ò ní ṣẹlẹ̀ sí gbogbo wa ládédé gbọ́ pé ìyàwó ó fò sánlẹ̀ ó sì jáde láyé ìyàwó fò sánlẹ̀ ó jáde láyé ayé ń kí
1: ẹjẹ àjọ tún
0: ẹdẹ
1: yìí ò gbọdọ̀
0: báyìí ó ẹni ò gbọdọ̀ rí báyìí ó

ọ̀rọ̀ ńlá lẹ́dá yìí o ẹ̀dá alágbèjá lóró yìí ni o ẹ̀dọ́mọ̀ yìí lóró ni o kíníkan gbogbo ẹ̀ wọ́n ṣá kí lọ́tún wọ́n kí lọ́sẹ̀ wọ́n sì mẹ́dọ̀.

0: bọ́sìkò gẹ́ tí ìyá kan wálé láti lu ọba ìyá ẹ̀ ò ní ọmọ rárá.
1: kò mọ gbọdọ bàjẹ́ o ẹjẹ́ ayọ tòótọ́ nítorí ọmọ.
0: wa mo ti sọ létí yẹn pé ọyọ kìnnìkan ọmọ kò sì kú ọmọ kìnnìkan ọmọ rẹ 13 years to 14 kan kìnnìkan wa ni a jẹ́ kóhun ó gbà wọ́n sọ́dọ̀ kóhun mọ̀ kó ọ lọ lu ọba kóhun mọ̀ kó ọ lọ sílu ọba. àwọn abẹ̀rẹ̀ processing nínú processing náà náà ti lọ ṣe àyẹ̀wò ẹ̀jẹ̀ bàbá àwọn ọmọ yẹn pé wọ́n lọ ṣàyẹ̀wò ẹ̀jẹ̀ wọn kó bàbá náà lọ wọ́n lọ ṣàyẹ̀wò ẹ̀jẹ̀ ọmọ yẹn.
1: oní bàjẹ́ lẹ́tọ̀ ògòrí afẹ́fẹ́ oní bàjẹ́.
0: wọ́n ṣe lẹ́ẹ̀kínní wọ́n ṣe lẹ́ẹ̀kejì.
1: oní bàjẹ́.
0: ẹ kọ́kọ́ tí wọ́n kọ́ ṣe wọ́n ní ẹ̀jẹ̀ ọmọ yẹn kò bá ti bàbá yẹn mu. eré àwàdà ni.
1: àjẹlẹ tó ògùnrin àfẹfẹ.
0: wọ́n tún lọ sílẹ̀ kejì. wọ́n tún ní kíní yìí ò kó papọ̀ àwọn mo rò pé ẹ kó sọ pé bàbá yìí kọ́ ló ní ọmọ yìí.
1: kò nípa àjẹlẹ tó ògùnrin.
0: bàbá ẹ̀kọ́ ló ní àwọn ọmọ

0: ki o n ba lo laodo e sita pe ah omo e on ko lo ni omo yi o boya kini kan lo ni kini kan ah test awon lo si ibi to ja sire o ibi to sire o to mo si wa ri eni keni bere pe o n lo n lo mo o gbogbo aye omo wi pe awon mo to n ko sodo o ma le ni mo to n ba de wa so pe o se reje reje o kipo e to n ni dasi to n ni so sita boya o ti la wi gan ti le yawo gan ti le so fun eni to ni yawo omo ti ku o n lo n lo mo yo je kan lo se DNA re ko le mo ko n lo ni gbogbo e wa nbe ti n ba leru pe kini oun fe se kini to oun le se lori oro omo yi kini ko oun o se lori oro awon omo yi bayi eni to da oran le o ti jade laye o
1: koni ba jale to tongori afefe o koni ba jale to tongori
0: alawo ka le se o ah e ka le baba mi
2: alaafia
0: fún mi
2: ọ̀nà ẹ̀
0: sá
2: òkè gbogbo wa kú ojò yìí
0: o ojò rí o àmì o àmì o
2: òtútù o
0: bẹ́ẹ̀ ni o bẹ́ẹ̀ ni o
2: ẹgbẹ́ dálẹ̀ lálẹ́ yìí bàbá mi
0: bẹ́ẹ̀ sá
2: mo máa ń sọ obìnrin ọkùnrin tí ò bá tí ì kú ìyàwó ẹ̀yìn òṣètọ́ tí ó pa ọ́ ṣe wọ́n pápá sáyé lóbìnrin pa ọkọ̀ ẹ̀ láìsí ọmọ bí lọ bí ìyàwó bẹ́ẹ̀ dàgbọ́ di bẹ́ẹ̀ dàgbọ́ sí ètò jẹ́ kò sí ètò jẹ́ tọkọ
0: bẹ́ẹ̀ ni
2: ibo láti pọ̀ sí kó obìnrin yìí ti wá tó tó ikú rẹ̀ dùn yà ó dùn yà òtí ibo làbọ̀ tó ti wá oro peji oye gba ti ere awon to lo ba be lo po ti jade owo de kole ojo ka ka ko ku pa je sisi abisha wa da ye lo be abi ko je pe iyawo fura e lo pe bi ara re pe ah e sire o pe bi ara re ye lo be bí ọ̀ṣọ́ ọ̀gá àbí adé ndc tó bá ti yá jẹsẹ̀ lé wúwà bẹ́ẹ̀
0: ndc tó bá ti yá
2: ju ẹsẹ̀ lọ
0: tó bá ti yá ju ẹsẹ̀ lọ
2: ewúwà bẹ́ẹ̀ tó bá jẹ́ pé wà á sí dna rí ọkàn bàbá yóò balẹ̀
0: bẹ́ẹ̀ni
2: pé òun ṣàrí ìtàn tí ìyá ló lọ obi ló dàgbò
0: agbáwé òfò
2: ṣùgbọ́n tó àti sáré ju ẹsẹ̀ lọ àṣírí ìkọ̀kọ́ títú tí bàbá lọ́wọ́ pé òpọ̀ ló lọ mà tó bá yẹ pé mi wá lò ó àlè láàdù ẹ kí bá wá wẹrí kí wàá béèrè ọba gẹ́gẹ́ bí ìmọ̀ràn tí
0: ibi
2: òní lára ẹgbẹ́ ìrìn láwọn kò bá wulẹ̀ láòdẹ̀ kò bá tọwọ̀ torí tí ò bá tún tọwọ̀ òun ní gbogbo ayé bọ̀ ní bàbá àwọn ọmọ yìí pípẹ́rì sì fi yé mi tọ́ ọmọ rẹ kó lè fọ ní ìsinmi òbí ló tó òwò ni o lè rí àti bákan òbíṣà kó kọ́ ló láwùjọ kó tọwọ̀ lórí àti mọ̀ kó rí bàbá ìyá tó lè jẹ́rìí pé wọ́n kọ́ ọlọ́ọ̀tí pé sọ́dọ̀ bí kì bá ṣe òfin tó tó tó wá fẹ́ sí máa lọ ọdún ìyìnbó tí àwọn àṣírí díẹ̀ ni ò ní tú òyìnbó rẹ kókó rárá dákẹ́jẹ́ kó bá láwùjẹ kó tó àwọn ọmọ yẹn wọ́n yọjú ọ̀pọ̀ ọlọ́rọ̀ dájú ẹjẹ́ kí fẹ́ẹ́ lóbi ìlàyé.
0: ọlọ́sà ẹ ṣe sá gbogbo ntolusoso wípé a mọ̀ kú tó pa ìyá gan fún ara rẹ̀.
1: Ó
0: lè jẹ́ pé àṣírí fẹ́ tú ni. Ṣùgbọ́n obìnrin mọ̀ ya wèrè jù báyẹn lọ. Àwọn kan ya wèrè jù báyẹn lọ tí wọ́n. Hello.
3: Hello sir.
0: Hello sir, ọkọ alẹ́ sà o.
3: Ẹ ká ní ẹkú ètò.
0: Ètò nìyẹn sà.
3: Mo kí gbogbo àwọn ìyá wa sí bàbá wa.
0: Yes sir.
3: Orúkọ tèmi ni Sítú Sàràbàdé láti ìlú Òwú.
0: Láti ìlú Òwú.
3: Bẹ́ẹ̀ni.
0: Ẹ ká alẹ́ sà.
3: Yes sir. Ojú tí èmi fi wọ sà.
0: Ok.
3: Ó ní ìgbà tí èèyàn bá bímọ lẹ̀. Àwa tá àwà láyé ọkọ àti ìyàwó tá a bímọ lẹ̀ kò tí ì sí ọmọ àìkò sọ gbogbo wọn lọ́mọ àlè lọ́wọ́ báyìí nígbà tí a sì wà láyé. Èyí wọ́n bá tí kan bá ti kú tán nù wọn kò sọ ọmọ àlè mọ́.
0: Tí kan bá ti kú nínú wọn.
3: Nínú bàbá àti ìyá kò sí ọmọ àlè mọ́ kò sẹ́ni tó lè wá kílìmù ọmọ. Pé ònà bí ọmọ báyìí torí ẹni tí ó sọ pé olóbi fún kò sí láyé mọ́ ta ló fẹ́ jẹ́lẹ̀ rí. Ojú tí mi fi wò kí bàbá yẹn kó tọ́jú àwọn ọmọ torí àmọ́ ọmọ ti fi ó lè dé tí ó jáde lára ti ẹ̀dá ọ lè mọ́ láàánú ilé bí àwọn ilé yìí. So bí mi fi wò kí bàbá yẹn kó tọ́jú wọn. Àwọn ìyá tó fẹ́ máa kó wọn lọ kó jẹ́ kó kó wọn lọ kàn tọ́ wọn. Kàn tọ́ wọn kó wọn ó tètè wàá mú rí àjò tó tó pọ̀ kó wá níyàwó mi. Kó dẹ̀ mọ bí ó ṣe ju ìyàwó mi tó bá ní tó fi jẹ́ wípé yóò lè bímọ tara rẹ̀ fún. Torí àmọ́bi tí pírọ́blẹ́mù ti wá bóyá pírọ́blẹ́mù lọ́kọ́ ni bóyá tọ́ ọmọ ni tọ́ ọkọ ni ò dí ọmọ tí a fi gbiná ṣe síta tó fi ṣe ló kúrò. So bẹ́ẹ̀ni ṣe wo tí bàbá yẹn kó jẹ́ kó tọmọ ó dẹ̀ mọ́ sọ síta mọ́ ó ti lọ nìyẹn ẹni tí ó kò sẹ́ni tó lè wá challenge òun pé ọmọ yìí èmi ni mo bí kò sí ẹni tọ̀.
0: Ẹ ṣe mọ̀ pé torí obìnrin mọ̀ àwọn obìnrin míì burú ni tẹ́lẹ̀ ti sọ fún un pé nígbàtí ó ti gbowó fídà lọ́wọ́ ẹ̀kan ó ti gbowó ọ̀já lọ́wọ́ ẹnìkan ó ti gbowó akẹ́kọ̀ọ́ ìwọ ló lọ́mọ yìí ó ìwọ ló ṣe kínní kan àwọn ọkùnrin míì sì láyà tàbí tẹ́lòmíì ó ti lọ ní aláwo tọ́jú ní èso rẹ̀ sì wà ń ta ó lọ gbà padà ó lọ ṣe kínní kan ó.
3: Ilé yóò ṣe gbà mọ́ Adéyinka.
0: Kò ṣe gbà mọ́.
3: Kò ṣe gbà mọ́ nígbà tó wà láyé. Bá ń gbọ́ gbogbo prógámù tó ń ṣẹlẹ̀ káàkiri àwọn tí ń já sọmọ. Ọkọ wà láyé. Ọyẹ ìyá wà láyé, bàbá wà láyé. Ọkùnrin mi ò dìde, wọ́n mọ̀ já sí. Èmi ò sì ṣe gbọ́. Ìyá ti lọ. Ìyá tó lóyún wọn oṣù mẹ́sàn-án ó ti lọ. Níbo ló ti wọ bó ló ṣe wá kí ló dé tí ò jáde nígbà tí wọ́n wà láyé. Láti bí ọdún mẹ́tàlá, ọ̀rẹ́ nìkan ti wà lọ́dún mẹ́tàlá
0: sí mẹ́rìnlá.
3: Tó kí ló dé tí ò ti jáde nígbà tí ẹ ti wà lọ́dún márùn-ún ọdún mẹ́fà. Tuntun àwọn ń fi wá di ọmọ ọdún mẹ́tàlá wá dìde ń ṣe tí ò sí àwọn láyé mọ́ gbígbà tó fẹ́ bá yé e àwọn ọmọ jẹ́ ni. Ìyẹn tí mo sọ pé kò sọ màá lè nílọrin.
0: Kò sọ màá lè nílọrin.
3: Kò sọ màá lè nílọrin bàbá. Bó ṣẹ̀gbọ́n ló bí bó ṣàbúrò ló bí kò sọ màá lè nílọrin.
0: Àwọn jẹṣẹ́.
3: Wọ́n jẹ́ àbíyẹ jẹṣẹ́ ìyàwó. Kò sọmọ àlè nọrin.
0: Ẹ̀gbọ́n lè jẹ́ṣẹ́ ìyàwó àbúrò rẹ̀.
3: Bẹ́ẹ̀ni.
0: Ọmọ ìlọrin ni.
3: Èmi sọ ọmọ ìlọrin kò sí bí àti wá àti rírú ẹ̀ ó jẹ́ wípé ọmọ agbolé wọn mọ̀ pé lágbájá ló lọmọ ilé àbọ̀dọ̀ ló lọmọ ilé but kò ṣe kílíìmù pé èmi mo bì. Kò ṣe kílíìmù tó fi lè mú. Bàbá yẹn bàbá tó ní tó jẹ́ blood gẹ́gẹ́ tí ò ti lè jáde kí àyẹ̀wò tó jáde láyé tí àyẹ̀ ti jáde láyé àwọn ọmọ yẹn ti nù won ti nu o le reclaim mo lai lai
0: o le reclaim
3: mo ko to mo uruko o le reclaim mo lai lai o tun daye ato wa o je ka mo o je tun fa won mi lai lai en ti lai
0: o so ara sa e so go so shi go sa Zero seven zero six nine 4933000 0706949 3000 tabi 0704047 5770 0704047 5770 Hello. Ma, ekale ma.
4: Ekale jamata.
0: Jamata re ma. Ah, ekale ma o. Yes, mommy. Yes, ma.
4: Eh, ni pa oro ni.
0: Ben.
4: Ni o yin te mi se
0: Bien.
4: Ọ̀rọ̀ tí dájú tó sọ nísìnyí tó ń sọ gbẹ̀yìn èmi gan sáǹsì.
0: Ok.
4: Nǹkan tí kí ti máa yẹ kó máa gbé. Abẹ́ẹ̀mù.
0: Bẹ́ẹ̀ mi.
4: Nígbà kọ́rọ́ ọmọ ti di bí títí tó fi di bí ọdún mẹ́tàlá. Tí ìyá dẹ̀ ti kú. Ta ló fẹ́ wá kílẹ̀mù? Nígbà kọ́rọ́ bàbá ló ní ọmọ. Kò sí ẹni tó lè wá sọ pé kó wá ṣàyà gbàgbà fóun ló lọ. Ìyá tó fẹ́ sọ fóun ló ní dà. Ṣé ó ṣe rí nìyẹn?
0: Ok. Bọ́dà. Ṣé mà. Hello.
5: Ẹ̀mí sọ.
0: Awúwà.
5: Ẹ kalẹ̀ sọ.
0: Ẹ kalẹ̀ o.
5: Ṣé pàrí pàtàkì àwọn sọ?
0: Àtàárọ̀ rí sà.
5: Àgùntàn mi dàpọ̀ àkójọ
0: sọ. Yes, sir.
5: Náà, bàbá. Kò sí nǹkan tí yóò pọ̀ nínú ọ̀rọ̀ iná ẹ̀rí pàwọn bá wa sí ẹ̀wọ̀n ìyá nìkan sọ ọ̀rọ̀
0: ní
5: ìtúpọ̀ jù sá.
0: Tí
5: ẹni tí ń sọ yóò bá ní mọ ọ̀tara rẹ̀ jẹ́ sá. Nígbà tí ọlọ́run bá ti dàda àmú bàbá fọ́mọ jù rẹ̀ sínú ìdààmú. Nínú kí lọ wọ́n tún sọ mí lọ́rọ̀ lẹ́yìn tó wà lẹ̀ bí ọ̀dọ́gùn fẹ́ fún ààrẹ tí mo tún rẹ̀ sọ́nọ̀ ọkọ kìnní àtọkùnrin tó náà tún kùnú ní fáájẹ mẹta ń bẹ àtìpẹjọ kọ mẹrin gan oye sá wọn jọ máa ń jà sí ìgbìmọ ẹdá nípa kò sí ẹn bẹ máa ń sìn oye ìyá ò sí láyé mọ àbá àbáyẹ lónìí tó wá ti wá fi ọwọ ẹ gbé jáde ajẹpọlọ wulẹ tún sàwọn síta o tó wá sì wàá fẹsẹlẹ rà bá mi pé tó dùgbà náà nàngbà náà kò yé kẹni náà wà lọ ìbẹlẹ ìwà tí ò sí tí ò sọ ńgbà tí arábìnrin wà láyé
0: God bless you. Ekume. Okay. Ẹ rò pé ò lè wáyé rárá.
5: Hello.
0: Hello.
5: Hello.
0: Hello.
5: Hello.
6: ṣe wá.
0: Ìtòrí o, ìtòrí.
6: Ọ̀pọ̀lọ yóò ní ìjọ rẹ̀.
0: Àmì o, àmì.
7: Ọ̀rọ̀ yẹn, lọ́wọ́ ìgbà tí ìdíyàn bá ṣì wà láyé.
0: Bẹ́ẹ̀ni sá.
7: Ìyẹn tí ò kúrò ní ọmọ àlẹ́.
0: Ìyẹn tí ò kúrò lọ́mọ àlẹ́.
7: Bẹ́ẹ̀ ni, tí ìyàn bá ṣì wà láyé, ìyẹn tí ò kúrò lọ́mọ àlẹ́. Lọ́wọ́ ìgbà tí ìyàn bá ti kú, ìyẹn ti kúrò lọ́mọ àlẹ́. Ìyẹn ti dọmọ ọkọ. Kò sẹ́ni kankan tó lè yọjú mọ́ wípé mi mu ní àbí mi kọ́ mu ní òdìbò ẹyin. Nítorí ìyá ni ó sẹlẹ̀rì wípé ìwọ lágbájá bàbá rẹ ni eléyìí kèsì bàbá rẹ. Ta ló wá fẹ́ ta ni ìyá tó fẹ́ sẹlẹ̀rì mọ́ pé bàbá wọn dà bàbá rẹ rè mọ́ nígbà tó lọ́ọ́ ti mú sọ́rọ̀. Ìdí nìyẹn tó jẹ́ pé bàbá ló na ọmọ kó tọ́jú àwọn ọmọ yẹn kó má báyé wọn jẹ́ kó sì má bá wọn lórí jẹ́. Wọ́n má sọ̀sọ̀kúsọ síta bí ó sì jèrè wọn. Àdúrà wọ gbà.
0: Àmì àṣẹ.
7: Ó dọ̀la.
0: Ọ̀dà ṣe gan sa. Ọ̀dà àwọn ẹyin tá a bá rí amòfin kan. Amòfin amòfin tí wọ́n lè bá wa dá sí i. Tí wọ́n lè sọ pé ó lè pè lẹ́jọ́ o. Ó lè pè lẹ́jọ́ o. Tá a bá rí amòfin ẹ kalẹ́ mà ẹ torí mà. Yes ma. Yes ma.
8: Ìgbà tí ìyá ti kú.
0: Bẹ́ẹ̀ni.
8: Bàbá ló ní nǹkan
0: yẹn. Bàbá ló ní.
8: Ṣé ìyá ti sọ fún ọ̀sẹ̀ tẹ́lẹ̀ kí ìyó tó kú ni pé ọ̀rọ̀ wà láàrin wọn mọ́.
0: Irọ́ o, ìyá ò sọ nǹkan kan. Ìyá ò sọ nǹkan kan.
8: Bàbá tí ò ti sí ẹ ń bẹ̀, òun náà na àgbọn tó fi tọ́ fi fún bá rò fún àwọn èèyàn o. Ẹgbẹ́ wọn kò sí ìta ṣùgbọ́n kọ́ máa sọ̀rọ̀ ìdá kan. Àwọn ẹnì kan wọn.
0: Àmì àmì àmì àmì ẹ ṣe mà. Hello.
9: Hello bàbá mi.
0: Ẹ ka lẹ́sà o.
9: Da ilé o bàbá mi àti aláàjì òwú.
0: Láti orílẹ̀ òwú ẹ pẹ̀ lẹ́sà o.
9: Oorun lọ́mọ ìgbéyà lọ o.
0: Mo
9: kí gbogbo àwọn èèyàn wa alápapọ̀ àná ọlọ́wà láfẹ́ ọlọ́wà wà pẹ̀lú gbogbo wọn. Ẹ wá rí ìtẹ́ dálé.
0: Bẹ́ẹ̀ni.
9: Ṣé ìyá ọmọ sọ fún tẹ́lẹ̀ pẹ́ nìkan ló lọ ọmọ ni?
0: Rárá o.
9: Ẹni mi ò bá wọn. Inú ẹ tí ó sọ fún yín, ọ̀rọ̀ rẹ sì kù ká tí ò sọ fún yín o.
0: Ok.
9: Bọ́yá kínní rẹ̀ sàn. Tó jẹ́ pé wọ́n dọ́gbọ́n ọmọ wọn. Ìyàwó sì sọ fún mi. Ngbọ́ ọmọ ẹ̀ ti wá wà láyé báyìí nìyí. Kí ìyà ti lọ. Tẹ́nìkan kan ò sì yọjú kí ìyà ò tó kú. Kí ni ń fi ìbẹ̀rù sí ni tí ò sí bẹ̀rù sí. Kí ni ń bà lẹ́rù. Ẹlẹ́ẹ̀kejì tí bá wò báwọn ọmọ ń kọ́ ẹ̀wọ̀n ọ̀jọ́ wọn ò ṣe kankan. Kí lọ bẹ́ẹ̀ ṣe pẹ̀lú eléyìí. Kókó bànújẹ́ eléyìí kú lọ́kàn kọ́mọ tọ́jú àwọn ọmọ tọ́lọ̀ ń fún un. Ọlọ́run jọ lẹ̀ mọ́ lọ́wọ́ kọ́mọ wulẹ̀ náà sí ara ẹ̀ síta. Torí pé tọ́ bá fi eré tó bá yẹn hàn sáwọn ọmọ wọn ò ní fẹ́ràn bàbá wọn o. Wọn ò ní fẹ́ràn rẹ o. Bígbà tí wọ́n fẹ́ báyé ọmọ ọlọ́mọ jẹ́ ni. Kọ́mọ tọ́jú wọn ọlọ́run bá láàánú jù wọn ní àbáríkà. Ẹ tí ó kú sẹlẹ́rìí ni bóyá kó lè jẹ́ ti ẹ̀kálẹ́ náà lọ́lọ́run fi tètè mú eléyìí kú lẹ̀ tàbí kọ́ jẹ́ kí wọ́n dààmú obìnrin bí ẹ bá rí lẹ́kùn mọ́ bá fa wàhálà. Síbẹ̀ ti sọ̀kan bì tí wọ́n sọ fún mi pé ẹ bá sí ìyá bá sọ pé ó bàbá nǹkan bá wọn pébi ní ọ̀pọ̀ bàbá wọn. Eléyìí ńkọ́ àbí bíi fọ́gáàmù yìí náà lásán ti sọ. Sọ ń di eléyìí kí bàbá nǹkan má dààmú ara ẹ̀ kọ́ máa bẹ lọ́nkọ́
0: ṣe àdúpẹ́ o.

0: Hello, sir.
1: Hello.
0: Ekale, sir. Yes, sir. Cholo ba awe emi mo lomo re yo omo to ro pe wo lo ni emi mo ni o bo lo se ni kini kan kini
1: o ma jade ti o ma jade to ma kle morale de fu won lo won ni o ti ya wo ta ya di papa ni ada ma ti pe ti mo ara da ko da ko ma ba se le o ma se de ti ko to ba se
0: o ma tele di court Hello?
2: Hello, sir.
0: Hello?
2: Ekalesa.
0: Ekalesa.
2: I have to go to the last money.
0: Okay, sir.
2: Media to put you.
0: Okay.
2: Then tell me, for me, I need to pay. Tell me to buy a poor, really pay a money. To bring it to a money. Oh, she's a poor plain money.
0: Okay.
2: I can call anything. Put your hand back in so far. Put your hand in it. Put it up. Recording voice every day. Go to record one way. To the support, or no, no more. Come on, do the clean well. So by the door, I do. Yes, uncle. No, oh, yes, they didn't it to me.
0: To the air, quick, I won't bring a can. What the spirit, they be quick, and come by the fessy. Enter by ni fesi agba to ju run ati gba to run ran won ni fesi ni
2: ben
0: so awi wo lo lomo yi o bo se gbomo re ni ko Hello.
3: Hello, Adeyinka.
0: Ekale dadi mi sir.
3: Mekale.
0: Yes sir.
3: Mo ki gbogbo ni o alagba Adebowale latori adi.
0: Yes sir.
3: Mo ki gbogbo awon eyan wa patapata. Eh latogbomoso oyo fiditi abawo ile o ati gbogbo awon iya beji meji gbogbo meteta awon ton pe. Eh awon beji fura won. Nene everybody mo sha ki everybody.
0: Sure.
3: Oro to mu wa lale o lagbara die.
0: Okay.
3: Ṣùgbọ́n kinní kan tí mi wù ń bẹ̀ ni pé kọkùnrin yẹn ṣáà ní lọ́kàn pé òun kò tí fẹ́yàwó mi láti bímọ mi. Lérí àwọn ọmọ yẹn anytime ni ṣàǹgbá lè fọ́. Kó ní lọ́kàn pé wọ́n lè wá kílèmù anytime bẹ́ẹ̀ kó máa tọ́jú àkọ́ní tò gẹ́gẹ́ bí àwọn ọmọ rẹ̀ torí èèyàn ọmọ tí ó sin o. Ṣùgbọ́n kó ní lọ́kàn pé anytime wọ́n lè kílèmù ẹ̀. Torí níwòye tèmi tí ọkùnrin yẹn bá ní recording voice ẹnu obìnrin yẹn sílẹ̀ ìkànnì yẹn. Èkejì ni pé bóyá ó ti ń trẹ́kì pé ó gba àwọn ọmọ òun kó kó wọn fún un. bóyá olóbìnrin yẹn fúnra ẹ fi ṣe n tó ṣe tó fi kú lójijì. Torí lóòótọ́ nísìnyí ọkọ ò lè sọ pé fún wa pé irú nǹkan báyìí ló ṣẹlẹ̀ sí tó fi kú. Kọ̀ǹgbọ́n pé ó fòṣọ́lẹ̀ ó kú. Bóyá fúnra ẹ̀ gan ló fúnra ẹ̀ ní abẹ́rẹ́ ikú gan. Tó dẹ̀ rọra kú. Torí ọ̀rọ̀ yìí. Àmọ̀. Ìyẹn bẹ́yẹn. So ní èdè kan kó gbárajù kó máa tọ́jú àwọn ọmọ yẹn. Ṣùgbọ́n kó múra láti fẹ́ ìyàwó mi. Kó dẹ̀ farabalẹ̀ fẹ́ obìnrin kó má tún jẹ́ irú ẹ̀ náà ni ó tún fẹ́. Torí mo wo kinní kan lóye nínú ọ̀rọ̀ yìí. Nítorí pé bí obìnrin ṣe lè bímọ méjì fún àbí méjì kan nínú àbí mẹ́ta.
0: Méjì ni ọmọ méjì ni.
3: Méjì ni tó bímọ méjì fún tó dẹ̀ kú. Ọmọ àkọ́kọ́ ti wà níbi bóyá bí 13 lẹ pé.
0: Lẹ́kan.
3: Tí ò wá sí ẹ̀jẹ̀ kankan tó bá ọkùnrin yẹn mu. Kọkùnrin yẹn náà ká jẹ ọkùnrin yẹn wò. Bóyá òun náà kù síbì kan lágbo ara. Tí ìyàwó ẹ̀ ò fi lóyún tó fi jẹ́ pé ta ni ìyàwó ti ń gboyún wá fún. Tí ò sì mọ̀ tó rò pé bóyá òun náà lòun ṣe. Tí ìyàwó ò sì lè sọ fún pé inú yóò dóyún ìta ni kinní ti wá o. Ṣẹmọrú nǹkan bẹ́yẹn. Bóyá àtọ̀ ẹ lẹ nǹkan ọmọkùnrin ẹ lè lẹ. Kó má dọ̀ ọmọ. Ìyàwó wá wò pé ìgbà wo ló fẹ́ ṣe lè dà kó yá abẹ́ ta. Torí àárín yẹn mú ìfunra dání tó fi jẹ́ pé ọmọ méjèèjì náà ni ò sí kankan tó bá ẹ̀jẹ̀ mú ń bẹ̀. Ó kù díẹ̀ káàtó. Nǹkan kan wù ṣẹlẹ̀ láàrin yẹn Adéyinka. So ẹni tìta tó bá dẹ̀ jẹ́ pé ó ló ní ọmọ ó lè tún lè mú ẹ o. Ṣùgbọ́n ó kàn lè jẹ́ pé ó lè nira díẹ̀ tóun náà bá gbójú díẹ̀. Ṣùgbọ́n kò sí ọ̀nà tí ọkùnrin yẹn bá gbé gbọ̀nà òfin yẹn ti ta pé òun fẹ́ kílèmù àwọn ọmọ òun tán bá kó wọn lọ ṣe DNA. Ṣèbí rìsọ́ọ̀tì DNA gan kúkú wà lọ́wọ́ ẹ̀ tí ẹ̀ ogá ti mọ̀ pé ètò ó ti bọ́. Torí DNA approve ẹ̀. Tí ó bá lọ test ṣe DNA tí ó bá ẹ̀jẹ̀ ti ẹni tó wá kílèmù ọmọ ọmọ ṣe ọ̀pọ̀ ti mọ̀ pé òun ló lọmọ lóòótọ́. Òfin á dẹ̀ dá fún. So ìyẹn ni kọkùnrin yẹn fi ṣu síná kó finú tètè mọ́ ó ti fi ṣu síná báyìí kó máa finú wọ́pẹ́ tuntun míì tí ó lò. Èmi ṣókí ìyẹn fàyín lẹ́fẹ̀ẹ́ lómi màmá fẹ́ bá ẹ sọ̀rọ̀.
4: Ẹ ká lẹ́sà o.
0: Ẹ ká lẹ́ o mọ́ mi.
4: Ẹ ká ìpè.
0: Yes ma.
4: Ṣé ẹ rí oníṣẹ́jà kan ò mọ́ Ọlọ́run mọ́? Ó lè jẹ́ pé bàbá yẹn dá pé ó sì lè má dà pé wọ́n ti sọ. Ṣùgbọ́n a rí kan tó jẹ́ pé ọkọ ẹ̀ dá pé ọmọwé lọkọ ẹ̀. Ọkọ ẹ̀ kan ó ń jà fẹ́tọ̀ ọmọnìyàn. Ó bímọ márùn-ún fún ọkọ. Ẹyọ kan ṣoṣo ló jẹ́ tọkọ
0: o. Ṣé bàrìbàṣà?
4: Ìgbà tí àlè ń pe ìyàwó ẹ̀ ni ọkọ gbọ́ conversation yẹn. Ló wá pe ìyàwó ẹ̀ ló wá lo àdásí pé kó jẹ́wọ́ ní tó ń ṣẹlẹ̀ fóun. Ìgbà tó wá jẹ́wọ́ fún bàbá yẹn. Bàbá yẹn wá kó o gan márùn-ún lọ. Ó wá lọ ṣe bí ẹni fún wọn. Ìgbà ẹ ló mọ èso jẹ́ tiẹ̀ ń bẹ̀. Bẹ́ẹ̀ ni bàbá ò kúra nǹkan kò ṣe o. Bàbá wá sọ fún yín pé ó wà sọ fún àwọn ọmọ ẹ̀ pẹ̀yìn ọmọ. Ìtòsí márùn-ún wà ní àwọn ọmọ ẹ̀.

0: kọmọ se sọ pé kó try kò fẹ́ lòmíì kó bí mọ̀ míì ṣùgbọ́n mo fẹ́ kó ran àwọn ọmọ yẹn lọ́wọ́ wọ́n fẹ́ ràn wọ́n lọ́wọ́ tó jẹ́ kán ràn wọ́n lọ́wọ́ torí kò mọ ọmọ tó máa ṣàánú lálẹ́ o ṣùgbọ́n n táwo mọ̀ ọlọ́run mọ̀ gbogbo ẹ̀ ló yọ àti gidi fọlọ́run ẹ máa bí túbọ̀.
1: ẹ ṣe mama mi ẹ ṣe ojú òní tí yìí o ẹ ṣe o. ọkàn mi ń balẹ̀ báyìí.
2: kòní bàjẹ́ lẹ́tọ̀ tó gorí afẹ́fẹ́ o.
1: kòní bàjẹ́ lẹ́tọ̀ tó gorí.

0: 070-69-49-3000. 070-69-49-3000. Orí ètò dáwà. Àmì àṣẹ o.
1: Olóòmọ̀ kan ní máa bí.
0: Àmì o.
1: Orúkọ ti ní Afa Adjoasi Muhammad Al-Awwal láti Jumaniya.
0: Ẹ ká Lẹ́sà.
1: Lórí ètò yìí.
0: Bẹ́ẹ̀ni.
1: Ẹ̀kọ́ pọ̀ ń bẹ̀ máa ká pọ̀ ń bẹ̀ lọ fa. Torí pé àwọn ọmọ tí ọ̀gá yìí tí wọ́n ti pẹ́kipẹ́kì sọ mọ́ wọn. Tó bá jẹ́ pé kìí ṣe Nàìjíríà làwà tó jẹ́ pé a bá fẹ́ irú ẹ̀ pé irú àwọn ìsìn àwà kí ó. Nínú pínpín àti wà nínú òfin Islam tó jẹ́ òṣìṣẹ́ rí àgbẹ̀. Gbogbo ọmọkọ́mọ tí yẹn bá bí sínú tí a bí òṣìṣẹ́ yìí. Jẹ́ pé ìyẹn ni ọdún yẹn lóbìnrin yẹn wà tó fi bí. Kódà táwọn wá padà ń sọ pé wọ́n lọ ṣe díẹ̀ ní ìyẹn ní ọkọ lóyún. Nínú òfin òun lóyún.
0: Inú bí kẹtẹ dùn tẹ tún jẹ́ ká mọ tí Sharia Islam tún sọ. Ṣé bàbá wa láti wọ́n ni yà. 070-1447-5770. Àwọn nọ́mbà tá a fi ń dá sí tòun nìyẹn.

0: àwọn nǹkan ti ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè ayé yìí pàápàá mo fẹ́ sọ pé gbogbo ìrònkúrò ẹ̀ ń ṣẹlẹ̀ lamẹ́ríkà ìrò bẹ́ẹ̀ torí àwọn amẹ́ríkà tẹ́ẹ̀bà fẹ́ wọn ẹ̀sùn igi wọn tí wọn bá sì ní fẹ́ mọ́ wọn kọ̀ yín sílẹ̀ kó tó di pé wọn fẹ́ ọkùnrin mi wọn lọ kọ̀wé fún yín wọn lọ jáwé fún ìfẹ́ ọmọ o tẹ́ẹ̀ bá sì fẹ́ fẹ́ra gan lọ́jọ́ oṣù kan ọdún kan àtààbọ̀ làwọn jọ fẹ́ra wọn ṣèwé fún ọ lẹ́yìn yẹn tọ́dún kan àtààbọ̀ bá sì ti pé ọ̀gálùkọ́ mọ̀ lọ nílò rẹ̀ tẹ́ẹ̀ bá tún wá máa jẹ ara yín àti ìrìnàjò pé jájọ fọdún méjì sí ṣùgbọ́n àwọn kì í yànlẹ̀ èyí tí ó bá sì yànlẹ̀ ò ní sí lọ́dọ̀ ọkọ bí mo ṣe ń wò ó mi ì débẹ̀ rí o mi ì dá amẹ́ríkà rí o ṣùgbọ́n mo ń wo pé bí wọ́n ṣe ń ṣe lọ́hùn-ún yẹn hello ẹ kalẹ́ o.
1: ẹ kalẹ́ sà.
0: yes sir.
1: kò ṣe ọ̀nà olúwàṣẹ́gun orúkọ mi láti ogun state.
0: láti ogun.
1: bẹ́ẹ̀ni
0: níbo logun state.
1: ogunmakin.
0: ogunmakin ok.
1: dáàdì ẹ̀jọ́ nígbà tí mo fẹ́ bèrè mo máa tí ó fẹ́ mọ́ àwọn ilẹ̀ travel báà ló ṣe jẹ́ sí máa yẹn.
0: ó kàn wá ni o ó wá láti amẹ́ríkà ni o.
1: sẹ́yìn dẹ̀ bí ìwé kò ń ṣe pé máa yẹn ló ràn wá kí wọ́n máa wọn mọ́kò bẹ́ẹ̀.
0: ìrọ́
1: ẹ̀yin ò rí bẹ́ẹ̀.
0: màmá yẹn ò bímọ àwọn tán mọ á mọ pé kò bímọ.
1: wọ́n dẹ̀ mọ̀ pé màmá yẹn láti lẹ̀.
0: wọ́n mọ̀ ọ́ dáadáa.
1: torí ọpọlọ mọ akékeré tèmi lèmi tún fi rò ó bẹ́ẹ̀.
0: ọ̀dà bẹ́ẹ̀.
1: torí èmi tún wò pé kọ́ látọ̀dọ̀ máa yẹn ni màmá yẹn ti wá wá ń kọ́.
0: látọ̀dọ̀ ẹni tí.
1: ìyẹn tí ìyá yẹn bímọ fún.
0: ń gọ ọmọ yẹn o.
1: èmi kan tún rò ó ni o pé ó lè jẹ́ bẹ́ẹ̀ bọ́lá ẹ bá sọ pé wọ́n mọ̀ pé ìyá ẹ̀ pé ìyá yẹn ò bímọ àyẹ́ pé ìyá ẹ̀ kan fẹ́ ṣe ìrànlọ́wọ́ fún bàbá yẹn àdúrà bàbá yẹn bẹ́ẹ̀ gbà nìyẹn.
0: ọ̀rọ̀ mi-ín ló tún sọ yìí o kò mọ̀ tún jẹ́ pé àtọ̀dọ̀ ẹni tí ìyá bímọ yẹn sí lọ́dọ̀ rẹ ní àwọn
1: èèyàn kò sí ojú bàbá ti fẹ́ tó bẹ̀ mọ́ ọmọ náà ti kúrò nìyẹn o dẹ̀ mọ̀ ìyá dẹ̀ rẹ̀ báyìí kò ní ṣe tá àti fọ́ ẹ̀kọ́ ọmọ padà wá sí nàìjíríà.
0: wọ́n dá mọ̀.
1: kò sí wàhálà kó jẹ́ kí ìyá tètè máa kọ́ ọmọ lọ.
0: kí a máa kó ọmọ yẹn lọ.
1: kó tètè máa kó àwọn ọmọ yẹn lọ ó kò nìkan kó dẹ̀ wá ẹni tó dẹ̀ máa ṣètọ́jú ẹ̀ tó mọ̀ bá ṣe àwọn kan ilé tó jọ mọ lójú obìnrin tó pé ó ń jọ alágbàdíkà. bẹ́tí máa yẹn lè ṣe nìyẹn tó òun ó máa wọ yá àwọn ọmọ mi ń bu lẹ́wà ó báwọn oníṣẹ́ ó báwọn bẹ́tẹ̀ ń bá lọ gbogbo ẹ̀. yóò máa pè yáyẹn lóòrèkóòrè yóò máa báwọn ṣe fídíò kọ yóò máa lójú àwọn ọmọ ẹ yóò máa rí ìyá náà. ó wáyé ti ṣe ẹni kúmọ́kúmọ́ kó yóò ti jẹ́ káwọn ọmọ yẹn dúró mi káyọ̀ ti kó nàìjíríà bí ayé ti máa kó wọn lọ.
0: àtàkùn pé àjà
1: àjọ ìpè mi lè gbà nìyẹn.
0: ọ̀dà mo ti gbọ́ yín. ọ̀dà ẹ ṣe o àdúpẹ́ o ẹ̀kálẹ́ o.
2: ẹ̀kálẹ́ agoláàjì o.
0: ẹ̀kálẹ́ sà o.
2: ẹ̀kálẹ́ sà o.
0: yẹ sà.
2: ẹ̀kú ètò sà.
0: yẹ sà.
2: ẹ lọ ojú tó mi lówó ọ̀rọ̀ yẹn sà.
0: bẹ́ẹ̀
2: ni olùkọ́ tèmi ní ọmọ láti mọ̀lẹ́bà láfíà.
0: ok.
2: sẹ́rí ẹni yẹn ó kàn dára ẹ̀ láàmú ni. ọlọ́run ti fún ní ọ̀nà àbáyọ ẹni tó wá láti amẹ́ríkà tó fẹ́ káwọn ọmọ tó ti yín sìn. táwọn bá yàn tọ́ba yanjú tán àwọn ọmọ ọmọ kankan àwọn náà bàbá yẹn náà ni wọ́n mọ̀ ní bàbá wọn tó ti yín sìn òun náà mọ̀ ní bàbá wọn tó bá fẹ́ yàwó míì tó bá bímọ míì náà àwọn ọmọ yẹn náà ni wọ́n padà máa tọ́jú àwọn ọmọ tí ó bá bí àwọn ọmọ yẹn ọmọ bàbá míì òun ni wọ́n mọ̀ ní bàbá wọn. ọlọ́run ti fún lọ́nà àbáyọ kò ní ìdíkó wọn darẹ̀ láàmú rárá àwọn ọmọ yẹn kú sí nàìjíríà mú òun ní sí nàìjíríà tó òun ọmọ tó ń ṣẹlẹ̀ àwọn òun náà mọ̀ ní bàbá wọn tó òun ni kọ́ mọ̀ dàrẹ̀ lọ́mọ kó òun tiẹ̀ kó máa gbàdúrà ìbí gígùn àti àlàáfíà tí ò fi jèrè àwọn ọmọ yẹn ni òbílẹ̀ mi ti wò níyẹn o ẹ kú ètò sà.
0: bọ́dà ẹ ṣe.
2: ọmọlá láti mọ̀lẹ́bà
0: làbíàzà. ok sir ẹ ṣe o. dúpẹ́. Yẹ́sà yẹ́sà. A lọ ìpele mi, ká máa lọ sí ìpele mi.

ìpele kejì tí a fẹ́ mú yìí. Mo fẹ́ kẹ́yìn bàbá màmá wa kẹ́ ẹ bá ní farabalẹ̀ láti gbọ́. Ó ń da ilé rú, ó sì ń da mọ̀lẹ́bí kan rú báyìí. Ṣùgbọ́n àtúntò bẹ̀. Ọ̀dọ̀wọ́ Ọlọ́run ọba.

0: jẹ́ leto.
1: Ó sì bímọ méjì. Ọkùnrin làwọn méjèèjì.
0: Nígbàjẹ́ kò máma níbàjẹ́. Adé yìí ń ká sọ pé.
1: Ìkan kàwé.
0: Àjẹ́ ooo.
2: Kò ní bàjẹ́ leto.
1: Ìkan ọ̀kàwé.
2: Ìyá
1: ọ̀fẹ́fẹ́. Wọ́n ṣe sọ́ọ̀vẹ̀ ilẹ̀ náà. Lorúkọ bàbá wọn.
0: Ìgbéyàwó yìí.
1: Orúkọ bàbá wọn ò sì ní.
0: Ọbàjẹ́ o.
1: Ìkẹ́nìkan máa jẹ́ Egúnjọbí.
0: Ìyá yìí.
1: Ìkẹ́nìkan máa jẹ́ Ọ̀jẹ́dòkun.
0: Àjẹ́ o.
1: Ìkẹ́nìkan máa jẹ́ tó ṣàjẹmọ́ ọ̀rọ̀ orúkọ nǹkan ìbílẹ̀ bí Egúnjọbí Ọ̀jẹ́ kínní kankan báyẹn wọn. Lorúkọ bàbá wọn jẹ́.
0: Ọbàjẹ́.
1: Ṣùgbọ́n èyí tó kàwé.
0: Ìlú ọgbọ́dọ̀ bàjẹ́.
1: Òun ti gba ó ti gba Jésù.
0: Àárín ọ̀rẹ́ ọgbọ́dọ̀ bàjẹ́. Kọ́mọ agbọ́dọ̀.
1: Nínú Jésù tó gbà ó yí oko rẹ̀ kúrò ní ọ̀jẹ́ gbẹ̀rún àbí ọ̀jẹ́ kínní kan.
0: Ìbàjẹ́ ooo.
1: Ó sọ di Olúwa wá mi rí.
2: Ọkùnrin ọ̀fẹ́fẹ́.
1: Olúwa ṣe kínní kan ló ń jẹ́. Ìwé ilẹ̀ tí wọ́n ṣe.
0: Ogori afẹ́fẹ́.
1: Ọ̀jẹ́ ló wà ńbẹ̀.
0: Ètò
1: ògùn. Mo fi ń sọ̀rọ̀ ni o.
0: Kò ní bàjẹ́.
1: Tàbí ògùn wà ń dé ló wà ńbẹ̀.
0: Kò ní bàjẹ́.
1: Òun sì fẹ́ jẹ́ ògùn wà ń dé mọ́.
0: Ǹjẹ́ sọ wípé kò ní bàjẹ́.
1: Ògùn wà ń dé lórúkọ bàbá wọn.
0: Ìbàjẹ́.
1: Tàbí ọ̀jẹ́ gbèmí. Tàbí ọ̀jẹ́ gbẹ̀rú. Tàbí kinní kan báyẹn lórúkọ bàbá wọn. Ṣùgbọ́n èyí tó kàwé nù wọn. Ó ti change orúkọ rẹ̀. Ṣé Olúwa fẹ́ràn mi? Olúwa wá mi rí. Olúwa ṣe tèmi kínní kan James. Olúwa ṣe kínní kan tèmi. Ló ń jẹ́ ń tiẹ̀. Ẹ̀yin náà ẹ yí oko yín padà. Ẹ ṣe kínní kan padà. Ẹ ṣe oko padà. Ó ní rárá o. Ó ní òun ti gba Olúwa. Òun ti gba Jésù. Ẹ̀yin náà ẹ gba Jésù. Àwọn èèyàn ò dáhùn. Àwọn náà wá bímọ.
0: Ilé o.
1: Wọ́n bímọ.
0: Ọgbọ́dọ̀ bàjẹ́ o.
1: Wọ́n bímọ. Ìtí ò kàwé ńgbà bàbá ó kú ìwé ilẹ̀ ti ń bẹ lọ́wọ́ rẹ̀.
0: Ọ̀dẹ̀dẹ̀ wà o.
1: Ìwé ilẹ̀ tó wà lọ́wọ́ ẹ̀ ìwé ilẹ̀ wà lọ́wọ́ èyí tí ò kàwé.
0: Dọ́bàjẹ́ kò ní bàjẹ́ lè tó.
1: Èyí tó kàwé náà sì mọ̀ pé ṣe bí ilẹ̀ wa náà ni ilẹ̀ bàbá wa ni kò sí wàhálà. Àwọn méjèèjì sì ti bímọ wọn ti bímọ. Àwọn ọmọ èyí tí ò kàwé òun wọn ń ta ilẹ̀.
0: Ẹjọ́ tún tó.
1: Wọ́n ń ta ilẹ̀ yẹn.
0: Gbọ́dọ̀ bàjẹ́.
1: Làwọn ọmọ èyí tó kàwé ni báwo lẹ ṣe fẹ́ máa ṣe? Lẹ fẹ́ máa pín ẹ fẹ́ máa talẹ̀ lẹ́yìn tẹ́ ẹ jẹ ká mọ̀. Irú náà náwó nìyẹn náà ẹja pín ilẹ̀. Nàní ilẹ̀ wo lẹ fẹ́ pín? Ilẹ̀ wo lẹ̀yìn ní? Ẹnìkan bẹ lójú òpó náà. Bọ̀m̀bọ̀ hello. Hello sir.
3: ọ̀rọ̀ yín lè mí ló lágbára. Orúkọ ọmọ ọlọ́dọ̀ láti bẹ̀rẹ̀ bá làbí.
1: Ok sir.
3: Ṣé ilé tó ṣe ju orúkọ ẹ yẹ?
1: Bẹ́ẹ̀ni.
3: Kò ní kankan bẹ́ẹ̀ mọ́, ó ti ṣe ju bàbá ẹ̀ kọ́ ló bí ó ti di sọ́n pé bàbá ẹ̀ kọ́ ló bí òun. Kọ́ bàbá mi lọ, bàbá mi ni kọ́ lọ bá náà. Bàbá mi ni kọ́ lọ bá. Ẹ̀ńdí ò kàwé ń jẹ pé ó kàwé ṣùgbọ́n ọkọ̀ ọgbọ́n orí tiẹ̀ kò ṣe ń yí orúkọ.
1: Kò ṣe ń yí orúkọ o.
3: Ṣé òun lọ́wọ́ bàbá ìyín òun lọ́wọ́ bàbá ń tiẹ̀.
1: Ọ̀pọ̀ àdé.
3: Ṣé ọ̀rọ̀ ẹdí ẹ̀lẹ̀ ọ̀nà ọdẹ ẹ̀lẹ̀ kò sí láti ṣàtúnṣe.
1: Ọ̀rọ̀ ọdẹ.
0: Ẹbí ọgbọ́dọ̀ bàjẹ́. Ọmọ ọgbọ́dọ̀ bàjẹ́ o. Ìlú ọgbọ́dọ̀ bàjẹ́.
1: Ọlágbára. ọ̀rọ̀ mà ti di sọ atayé yẹn sa.
3: Ọ̀rọ̀
1: ti padì ọ̀dà kò sí wàhálà.
0: Adéyinka ń sọ wípé kò ní bàjẹ́ o.
2: Kò ní bàjẹ́ lè tó kọkọrí ọ̀fẹ́fẹ́.
1: Hello sir.
4: Ọ̀bọ̀gà
1: àlàáfíà. Àlàáfíà sáà o.
4: Ẹni tó ṣe ìjọ orúkọ yẹn.
1: Bẹ́ẹ̀ni.
4: Ó ti ba nǹkan jẹ́.
1: Ó ti ba nǹkan jẹ́.
4: Ó ba nǹkan jẹ́, ó fi àgbọ̀ wò sí ló fa owó sí tó láì nìyẹn bá. Àìdèké mo tún wá àwọn ọ̀rọ̀ bàdá dáago. Olójú kòkòrò ni. The best telegrace fún ọmọ ní ìwé ìka tàbí sí ọwọ́ ó sì ti gba best legacy ládọ̀dọ̀ bàbá òun kàwé tiẹ̀ àìmọ kò lé àbójúkúwọ̀.
1: Ẹni tí ọ̀kàwé náà kọ́ṣẹ́.
4: Bàbá bẹ́ẹ̀ sọ ọ́ dín sí.
1: Bẹ́ẹ̀ni.
4: Bẹ́ẹ̀ ló kàwé.
1: Bẹ́ẹ̀ni ó kàwé.
4: Ó dẹ̀ ọ̀rọ̀wọ́ gbogbo èyí tí ò kàwé.
1: Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni. Àwọn ọmọ.
4: Mo sọ pé.
1: Ok. Àwọn ọmọ.
4: Mo sọ pé kò lé àbójúkú.
1: Àbójúkú, ok.
4: Òun ti gba the best thing tó yẹ kó gbà lọ́wọ́ bàbá. Mo bá sọ fáwọn òbí. À ń kọ́ lé kiri bí ẹ̀dá bí ẹyẹ. Ìyẹ ọmọ jogun ìyẹ kọ́ dìde. Education ni the best thing ẹ̀ lè fọmọ tí ò lè parun láíláí. Òun sì ti gbà lọ́dọ̀ bàbá. Àìdí àbójúkú o tó fẹ́ ló fẹ́ dá wàhálà ilẹ̀
1: sí. Ilẹ̀ pọ̀. Ilẹ̀ yẹn pọ̀ ó sì ilẹ̀ sì ti ilẹ̀ sì ń ta.
4: Bàbá mi ṣe ṣe kò ẹni ló ṣe kí ni kí ló wà ní ìtàn.
1: Ọlọ́ọ̀lọ́ọ̀.
4: Ìdí ẹsẹ̀ wọ́n ní abójúlógún fún rẹ̀ fún sì ta. Ìkan tí òṣìṣẹ́ fún wàfúnwàfún yóò ta tó tó ìjọ dàbí ẹni tó bu tí àlàáfíà fún yín bàbá.
1: Ṣé.

0: Hello.
1: Hello.
0: Hello, sir.
1: Ṣé bàbá àwọn méjèèjì ń ṣe ìṣàn bẹ̀ láyé?
0: Bàbá ò sí láyé mọ́ o.
1: Irọ́ àwọn ọgbà àwọn atáwọn ọmọ wọn ń talẹ̀.
0: Bàbá wọn wà láyé.
1: Kí ló ń kéde ọkọ sí? A bí wọ́n kéde ọkọ sí, ara gbóná. Nígbà tí ọkọ̀ wọn ọ̀bá dà, kí ló ń jẹ sígbà tí ìbẹ̀rẹ̀ tẹ̀lé pẹ̀pẹ̀? Kájẹ́ gbọ́dọ̀ bá di kóòtù ní ìsìn ìjọba lára sí ọkọ̀ kí ló ń jẹ́. Jésù fún mi ni mò ń jẹ́ ìwọ ńkọ́. Ògúnjẹ yìí wọ́n jẹ́. Tí wọ́n wá bára wọn mú tó jẹ́ pé níṣẹ́ ń gbẹ́nu ìwé ìjọba. Kó ní sóde ṣe é ṣe bẹ́ẹ̀. Kò ní rọrùn bẹ́ẹ̀. Tó bá ti mọ̀ pé ìwé tó ń ka àwọn ti já náà kó kúkú fi lẹ́lẹ̀ fún wọn kọ́gbà tí bàbá ẹ̀ fún. Torí pé ìrìn àjò yẹn ó máa le díẹ̀ kó tó sọ́rọ́ dò tọ́ yóò nira díẹ̀ o. Torí pé wọ́n bèèrè pé kí ló mọ tó ti kéèjì ó kọ. Ó kọ lù sínú ìwé gbígbẹ nílẹ̀ kan fi lẹ̀ yìí. Àárín yẹn yóò fọjú pọ̀ papọ̀. Kò yẹ kí ó kọ fámìlì rẹ̀ ó kó ríra. Ó kọ náà ló bá ní jẹ́ tó fi soríire. Oyin di eléyìí àárín yóò le díẹ̀ o ká tó sọ̀rọ̀ dòótọ́ yóò nira díẹ̀ o. Ọlọ́ bá wọn sí o.
0: Mi ò. Bàjẹ́ kò ní bàjẹ́ kò ní. Àwọn ọmọ fẹ́ máa dá bàbá wọn lẹ́bi. Kílẹ̀ change orúkọ sí. Kílẹ̀ yí padà sí. Nígbà mọ̀ pé irú nǹkan báyẹn ó wà nílẹ̀ tí. Kábíyèsí Elédùnmá rẹ̀. Ẹ̀lọ́.
2: Ẹ̀ka alẹ́
0: sà.
2: Káyọ̀ dẹ̀gbẹ̀ Rọ́nà ló ń sọ̀rọ̀ láti Maniya.
0: Ok sà.
2: Nínú àwọn méje tí bàbá àti àwa bí.
0: Ok.
2: Ẹni ni mo jẹ́ bí àkọ́bí ọmọ kẹta. Mo wá jẹ́ bí àkọ́bí ọkùnrin.
0: Ok.
2: Ọmọ bíbí ìlú Ọ̀yọ́ ni. Ṣẹ̀wá máa ń tó ṣẹlẹ̀. Ní fámìlì wa ọkọ tí wọ́n ń jẹ́ tó jẹ́ sọ́ọ̀nì. Òkègbèrò ni wọ́n jẹ́.
0: Òkègbèmíró.
2: Mo wá rò síwá mo rọ̀ mí. Nígbà tó dúró ṣe ìran àbọ̀kì. Òrìṣà kan tí wọ́n ń bọ́ ń bàdàn.
0: Ok.
2: Pé mo wá change orúkọ yẹn sí Adégbèmíró.
0: Adégbèmíró.
2: Gẹ́gẹ́ bí ẹni kejì tó sọ̀rọ̀ yẹn ṣe sọ̀rọ̀ ni mo support. Kẹ́rẹ́ mi, àmójú kò dáa. Èmi ò rántí pé ìrántí mọ́ gbogbo tó bá wù kí bàbá mi ni. Títí bí mo ṣe sọ̀rọ̀. Títí bí mo ṣe sọ̀rọ̀ yìí, mo dá wà ní, mo sì dúró lórí wà. Ìpìlẹ̀ Ọlọ́run kan mo dúró lé lórí. Bí mo sì nígbàgbọ́ pé bí ó ṣe dára, Ọlọ́run ló ní lọ́dọ̀. Mo sún sẹ́yìn pátápátá. Ṣé àwọn àbúrò mi kí wọ́n gbélé mi? Kì í ṣe pé mo fi ń yọ̀ ọ́. Kò ti kú nìsín. Èmi gangan ní ìṣẹ̀ṣẹ̀ sí CCS mi ní. Tó o ti kú nìsín. Ta ló mọ̀ bóyá ilẹ̀ tó lọ lẹ́nu ilẹ̀ bàbá mi tó jẹ́ kó tètè máa fẹ́ kú sí. Èmi ní ẹ̀sìn mi ò mọ ojú ìgbà. Kéèyàn ní àmójúkúrò. Kéèyàn ní kú pátápátá pátápátá.
0: Kéèyàn ní àmójúkúrò.
2: Jogúnjogún kò dàbí ẹni ogún ògbè o. So òye ni kó já sún ẹyìn tó bá fẹ́ràn ara rẹ̀ kó tètè sún ẹyìn o. Ìdálẹ̀ bóńtò. Ọlọ́run
0: ọba wa ṣe o. Ami.
2: Ẹ
0: máa ń bẹ́ tò bọ̀. Ọ̀dẹ̀ sà. Ẹyin àgbà ẹ fún advice bí ó ṣe rìn. Gbọ́n sì ṣe pin. Torí. O ń rújú. Ọ̀rọ̀ ti fẹ́ di ọ̀rọ̀ court. À á lọ court ni.
3: Gbọ́dọ̀ bàjẹ́ o. Ìlú ò gbọ́dọ̀ bàjẹ́.
0: Torí. Kò tí ì pẹ́ kò tí ì ju bí 25 years àbí 20 years.
3: Rí ọ̀rẹ́ ò gbọ́dọ̀ bàjẹ́ kò mọ gbọ́dọ̀ bàjẹ́ o. Adéyinka ń sọ.
0: Tí bàbá ti gba Ọlọ́run gbọ́.
4: Oníbàjẹ́ lè tó kókórí afẹ́fẹ́.
0: Bí 25 to 30 náà ni tí ó gbọ́ Ọlọ́run gbọ́ tí ó change orúkọ kú lórúkọ ọkàn. Àwọn ọmọ ẹ̀lọ́. Mẹ̀lọ́ o. Bẹ́ẹ̀ni, wọ́n fẹ́ máa múra kóòtù ni.
5: Ìyá bá àtàgọ́ ọlọ́pàá dé ṣọ̀rẹ́ rí.
0: Ọmọ ẹ̀gbọ́n àti ọmọ.
5: Kọ́bàdà dúró fa kọ́bàdà ọ̀tálẹ̀ láàrin àwọn ọmọ ọmọ fa. Torí ẹni tó bá jẹ bí àtẹ tó jáde kò ní wọn nírú ìrò nílé
0: sẹ́ẹ̀kì
5: ló sì máa ra àwọn ọmọ ọmọ bí mo ṣe sọ lálákọ̀ọ́kọ́ èyí tó kàwé èdè ò dábùtúkú káàpẹ́ gbìdì ìbí ti gba dìpẹ́sì látọ̀dọ̀ bàbá tọwọ́ bàbá ní ìbùdó kúrò bẹ́ẹ̀ kò sí bílẹ̀ ìṣẹ̀lẹ̀ tẹ̀tọ́ wọ́n ṣàtàtà rẹ̀ ìkẹ́kẹ́ yóò ṣiṣẹ́ kú ẹ̀wá rí kò ní tán àbákọ́ bá lọ́ta lẹ̀ láàrin ìdílé o àìta ìgò lápàdéṣọ rẹ o àláfíà.
0: Ẹyin ẹ má jì lọ dádì wa ẹ mọ ìlọ àwọn tí wọn ń talẹ tá ń talẹ tá ń ta ilẹ̀ ń sìn táwọn ń talẹ tá ń talẹ tá ń gbowó àpò tá ń pínwó láàrin wọn tá ń talẹ tá ń gbowó àpò tá ń pínwó láàrin wọn. Ṣé ẹni tó ṣèǹjẹ orúkọ ṣé kì í sọmọ bàbá mọ àbáwọn ọmọ tiẹ náà ìsọmọ bàbá mọ ní tí mo fẹ́ ká gbọ́ fàyọnu ẹ̀lọ́ ṣá.
6: Fẹ́ẹ́rì kan ní kọ́ má dọ́ta lẹ̀ o.
0: Bẹ́ẹ̀ni.
6: Bàbá ti bí ọ̀rẹ́ bì. Ẹnìkan ń jẹ yán. Ẹnìkan ò rí nǹkan kan jẹ. Inú abọ́ kan náà sì ni. Ṣé wọn ò ní gbára wọn kúkú? Ẹ kọ́kọ́ wà ní. Ẹlẹ́ẹ̀kejì tó bá pé tó bá lọ kóòtù tó bá pé ìrọjọ́ òbí rẹ̀ tí ọba ṣèǹjọ náà ó lè tó ràn lọ́wọ́ lẹ́gbẹ̀ẹ́ kan. Ìrọjọ́ òbí rẹ̀ tó fi bí pẹ̀lú ọkọ tí bàbá ti ń jẹ́ tó bá pọ́n máa béèrè kóòtù ó lè ràn lọ́wọ́. Wọ́n lè béèrè pé kí nìdí tó fi lè ṣèǹjọ ọkọ rẹ̀ pé atán bá máa ṣe bẹ́ẹ̀ ó lè tún lè ràn wọ́n lọ́wọ́ báwọn. Wọ́n wá lọ kóòtù o wọn ò lọ kóòtù ọ̀tá ti bí ọ̀rẹ́ bí. Torí pé ogún wọn dájọ jẹ táwọn ò rí jẹ ń bẹ́ẹ̀ wọn ò lè ro dáadáa pẹ̀lú ara wọn o. Ọlọ́jẹ́ agunlé ayọ̀ ọba rẹ̀ ṣe rí ni.
0: Àmì o. Hello. Iṣẹ́ rí sà.
7: Ẹ wo ẹ rí ọ̀rọ̀ yẹn.
0: Bẹ́ẹ̀ni.
7: Àwọn ọlọ́pọ̀lọ́ tọ̀ bí ọ̀tá ti tilẹ̀ bẹ̀rẹ̀ náà.
0: Ọ̀tá ti bẹ̀rẹ̀ náà.
7: Ok
0: ìgbà tẹ fẹ lọ gba mẹta.
7: Mẹta yìí ná.
0: Ok. Ok.
7: Akọ Adéyinika.
0: Ok.
7: Ìgbà tí wọ́n tẹ̀ sínú kọ̀m̀pútà. Wọ́n bá kọ Adéyinoka. Yinoka. Bọ́lá wá yinú lọ ká bí Ayinoka. Adéyinika lakọ Adéyinoka lẹ́kọ. Wọ́n kọ̀ lẹ́jẹ̀. Àwa sọ fún agbẹ́gbẹ́ ọba ní kọ̀rẹ́ẹ̀kì ọba ní ẹ̀jù mẹ́jẹ̀ tó gbóòlù. Ẹ̀rọ a máa bá yí bẹ̀. Ẹnìkan kọ olówó ṣèǹjì ló fi jáde ní primary and secondary
0: school.
7: Ìgbà tó wọ yunifásitì ọ̀sẹ̀ ti olúwa ṣèǹjì. Wọ́n lórúkọ mi ò méje wọn lórúkọ tó mú láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ yìí kọ́ máa lò lọ sí ọ̀bàṣẹ́ kọ́rọ̀ rẹ̀ dárò. Ẹrí ẹ tó kéjì orúkọ yẹn gẹ́gẹ́ bí àwọn olúwa ọpọlọ tí a ń sọ̀rọ̀ ọ̀pọ̀ jẹ́sì sọ̀rọ̀. Ẹrí ó ti ṣe ìgbà wọ́n dáyẹ̀. Ọ́ yẹ kí n bá bó ń kọ́ kan kù. Ẹ yẹ kọ́ ra kọ́ jésù tó kù mi. Kọ́ ra fún ìdí jésù rẹ̀ jẹ́jẹ́. Kọ́ mọ̀ rẹ̀ sí ogún àwọn ẹbí rẹ̀ kan kọ́ tó ti kọ orúkọ wọn. Nítorí orúkọ tó kọ̀ yẹn, ìwà ti pé ọwọ́ akọ orúkọ wọn ó tún á máa ti bọ rìbáàtì láti wá tún máa ran bí wọn orúkọ ìjẹ kó rí bẹẹ kọ ra wà mọ jésù rẹ kan wáyé mọ kọ ra tó jésù tó fún mi pé ìpàdé orúkọ ẹ ni.
0: Bíbẹ́ẹ̀kọ́ nǹkan ó bàjẹ́ gidi. Ẹ ṣe kí lẹ kókó yín sà.
7: Bọ́lá gbàgbé ọlọ́dẹ̀dẹ́.
0: Ok. Ẹ ṣe ẹṣẹ́ adúpẹ́ ẹṣẹ́ o mo dúpẹ́ o bàbá yìí sọ̀rọ̀ dada. Bàbá bọ́dà gàdé wọ́n sọ̀rọ̀ dada. Ẹni kò forúkọ kọ́yìn rẹ̀ pé Jésù tó fún mi. Kó sá kó pò ń di kinní. Bàbá mi láti Fèdítì. Hello. Ẹ̀ka rẹ̀ ẹ̀ka lẹ́sà. Ẹ̀ka rẹ̀ ẹ̀ka
8: lẹ́sà.
0: Yes sir.
8: Ọmọ ọlá mẹ́rin láti Fèdítì.
0: Eko ni radio yin, eko ni radio yin.
8: Yes sir. Seri oro yin.
0: Eko ni radio yin.
8: Mo ti ko nbe pa pa mo ti pa.
0: Okay, okay.
8: Seri kan ti eni ele se. Mo go mi na mo ko so lekan.
0: Okay.
8: Ngba ti o ti change oruko yen. Olorun na ni ko mo be pe ko Olorun ko gba eto re fun.
0: Hmm.
8: Ri pe eto e wa nbe to ti nsin.
0: Amen.
8: Be Olorun to change oruko si yen. Na ni ko mo be Olorun pe wo Olorun pe eto mi fun mi tori pe mo leto nbe. Olorun ko gba eto e fun.
0: Hmm.
8: Ki o wa mo ogbon na ti o fun mo be boya bo la bro bo le gbon ko fun mo be keje ko fun mo pet keje be a so mo ko ba kini kan won sa mo pon wa ba jola won yen na mo
0: de
8: yen na mo pon wa on ba la won be to ruko to lo change yen na lu da wa ra sile ti o bo lo ko du se gbe na won ni ko lo mu iwe ba certificate wa na ni oruko to nje kon so to iru mi ba se iru e ti abun se mi ni gba ti mo wa fi se kan so ti yesin
0: okay
8: problem se le ngba yen mo de la broken na ta jo ise ni bi ise kan na be to ruko yato emi oruko kan la jo nje be so ni kan la jo nje be so ruko yato ba ti se le wa se le o wa ni kini kan nkan kan won sa fa fara mo ni emi ko mo n joruko bayi o na so pe o ni ko lo n joruko bayi nkan tan de ruko lo to the same so ni la jo nje bi kini kan ma je Tunde Adeleju kini kan ma je Yemi Adeleju sema
0: ben
8: Tunde Adeleju lo da wa lale e kini kan o da wa lale mi o mo kan pelu to o so ni kan la jo nje oruko kan na ko ni o yato sem pe o ti contradict awon be
0: ben
8: eh so iru ile le to sele nsin pe adura na to ma to n gba yen to change si Jesus yen na ni ko mo be lo pe ko lo ko pe to e fun tri to an to ba gba adura dada na olodun si le ni ki eni keji yen ko si ju anu
0: o ti ta ogun bi ni o ti ta ogun ibi re ni e o
8: eh o da bi japan ni ati gloko e to ti asaru njo kerin lohun
0: ah
8: o ko ko mo be lohun ni olohun ko gbe to mi fun mi gbe to mi fun mi e to mi wa mi ba olohun tori pe iwo ni mo sin iwo ni mo sadi mo fi se je bo se joruko si olohun ni olohun yen na ni ko ma be pe ko gbe to e fun olohun a de gbe to e fun ko si nkan to olohun le se na dẹgbẹ yẹn náà kan sùn jọkan náà pé ẹgbọn mi àbábúrò mi dẹkin ṣe bí òótọ náà jọbú wà náà síbò náà bí mi lé èmi náà bí lé ẹ tó ọlọrun àfọwọtọ ẹni ẹ lọkàn bó ṣe rí nìyẹn ọrọ kọtù ọlọkọtù yẹn kò ní ìdí gbogbo yẹn ọlọrun àbá wọn dá sọrọ wọn
0: ọdà àmì o
8: ẹtọ yẹn náà kò ní alágbọn ọlọrun gbẹtọ ẹfun yọgbẹ tó tẹmí náà fi
0: nínà o omo baba sira won lesu change oruko lasan wahala de o lesu change oruko lasan wahala de bo ni awon omo won bo ni irin ajo won se ri
3: nitori omo ko ni baje leto
0: bo ni family bóòni yóò ṣe rí bóòni ìrìn àjò yóò ṣe rí bóòni àwọn ọmọ yẹn ó ṣe máa associate pẹ̀lú ara wọn sí ṣé wọn ò ti lọ́ta ṣé wọn ò ti dọ̀ta. ilẹ̀ tán wá ń tà yí gan-an. ọlọ́run ọgbà wá o. ẹ̀lọ́ o.
9: ẹ̀lọ́.
0: ẹ̀ka àárọ̀ sà.
9: ẹ̀ka àárọ̀.
0: Yes, sir.
9: Sherry, I will look at you.
0: Okay.
9: I will.
0: Oh, you tie will.
9: That's the time I am.
0: Okay.
9: Sherry, you keep on this year, Ronny.
0: Okay.
9: Sherry, he keeps pushing the old go, Papa, money.
0: Bell.
9: He can.
0: He can.
9: He can. kí ló burú nínú kéèyàn gba jésù kéèyàn tí ń dorúkọ ó sọ pé òun gba jésù lóòótọ́ orúkọ fámìlì wọn ni kì í ṣe òun ẹni àkọ́kọ́ nílé ayé tó máa lóhùn ò ṣe tó níbilẹ̀ mọ́ tó bá yé náà sọ pé ajó gba jésù aṣèjì nìkan gba jésù everybody gba jésù torí pé àgbélégbé àṣà ká máa ọ̀rọ̀ abégúndé oníkinní kọ̀ọ̀kan pé àṣà tí òun ṣe kinní ni pe gbogbo wa ka gbọ́lọ́ gbọ́ ayé ṣe sẹ́ni sàmọ́ òun ni kí ayé bẹ́ẹ̀ ń ṣe pé ẹgbẹ́ pé ẹnìkejì wá lóhùn ò ṣe lóhùn sàmọ́ omi pe ko wa so pe ogun o ti di ti enikan eni e gogo lo da wa la le o greediness eni e lo wa greedy omo ya ni eni kini ye jo ni ni kilo wa de ogun laye ni aye yo ogun na o ti wa o ti wa that means pe o ti so o fi fi se ni nto ngon go de ni pe ko nko nko ngabale gugu to bai ko ngode pe ko ngabale ogun ki lo de tori pe o ti wa capitalize lori nkan pe ki to se yen o de ho je to ran so o de wa so di nkan la mo lo eni yen lo wa to video that's the way I look at it eni yen lo wa ko ti ko ti se to buru ju nti e de to change oruko se at least okay
0: to le omo ya kilo la kilo wa le to bayen
9: kilo ni to be omo ya na ko change oruko laso ko se capitalize lo yi ko le ko de apayon
0: oda je so won tell you so e se gan sa
9: show
0: 070 69 49 3000 Nafin bara wa soro. Hello.
10: Hello, Adeyinka.
0: Hello, daddy mi.
10: Ala gba Adebo wa re lato fun.
0: Yes sir.
10: E se ri oro yi mi.
0: Ben.
10: O awon mejeji ni ojo ledi.
0: Okay.
10: Akoko eni to wa ogun mo ya nisin to so pe tori kon change oruko. O aja ti ni mi ti e nu tele. Ko to je mi oni mi ni ika ti le ni o de gbeju kokoro kan ju a lo ba dibe ye be ye tori ko ye ko mu iru oro ye ko gba kan ri bi yen pe egbon ohun oni ogun be se bi okunrin yi legbon
0: mi mo egbon laarin awon mejeji o
10: ẹgbẹ̀gbọ́n nu wọn ṣùgbọ́n ọmọ bàbá yẹn jọ náà ni wọn
0: ọmọ bàbá yẹn nu wọn.
10: Nínú ọgbà tí wọ́n ti jọ jẹ́ ọmọ bàbá kan náà ẹ̀tọ́ ẹ̀ ò ṣe tó ṣe yẹn ìyẹn ni mo fi sọ pé ìka ni ọ̀kanjú àdẹ̀ ni. Èyí ẹni ti bí náà tó lóun gba Jésù ara nǹkan tá à ń sọ tí ẹ̀sìn tó padà dá sílẹ̀ láàrin wà nílẹ̀ Yorùbá nìyẹn ìtẹ́sìn dálẹ̀ láàrin wa nìyẹn àgàgà ìgbà tí gbogbo ẹ̀ ti tún dojúrú tí ó ti di pé oní pentecostal church dé yìí mi sọ pé kò dára bó ṣe dé o ká má rò pé bóyá èèyàn ń bú wọn o ní christian lèmi náà o ṣùgbọ́n ẹni bá jẹ́ aṣáàtì rí ẹni tó jẹ́ abẹ́gúndé àti rí ẹni tó jẹ́ awo ṣe kinní kan tó dẹ̀ jẹ́ ìránṣẹ́ ọlọ́run dàárọ̀ ẹ̀ tó jẹ́ pé orúkọ awo yẹn kò dẹ̀ kúrò nú ẹ̀ orúkọ awo awo tún dé awo ṣe kinní kan evangelist kinní kan awo ṣe kinní kan ló ń jẹ́ tó dẹ̀ ṣe ń dórúkọ yẹn dì sí kí ló dé a wà lọ yí orúkọ padà sí orúkọ tí bàbá àti ìyá gan òpinlẹ̀ sọ wá a dà fúnra wa lórúkọ kò bójú mu nígbà tó dijọ́ kẹjọ tó máa sọmọ lórúkọ bàbá forúkọ ọlẹ̀ wọ́n pe orúkọ ọmọ wọ́n ń ṣe gbogbo àdúrà tó yẹ kán ṣe pẹ̀lú orúkọ yẹn nígbà tá a bá wá dé ṣọ́ọ̀ṣì tán wọ́n á máa sọ fún wa pé orúkọ yìí gangan ló gbàbọ̀dé fún lórí mẹ́tì níjọ́ kan mò ń wo kinní kan ìránṣẹ́ ọlọ́run yẹn ń sọ pé àwọn orúkọ kan wà bóyá bí Gabriel bí Samson bí nkankan ó ṣáà pe àwọn orúkọ yẹn nínú Bible pé kò sí ẹni tó jẹ́ orúkọ wọ̀nyẹn tí ò ní ègún nínú pé ó yẹ kó lọ máa ṣe deliverance ni. Look at that. Ìránṣẹ́ Ọlọ́run náà ló ń sọ ọ́. Ó ka àwọn orúkọ yẹn, Fine. Tilẹ̀ wa gan tá a wá jogún bá táwọn bàbá wa ti ń jẹ́bọ̀ látọjọ́ pípẹ́ tí ìlú rojú tó ráàyè táyé wọ́n dẹ̀ ń tòrò ńgbà náà ẹ̀sìn wá dé nísì ń sọ fún wa pé kò dáa. Àwa ń yí padà fúnra wa, fúnra wa láwa yí kì í ṣàwọn òbí wa ló sọ pé ó dáa o, wọ́n máa jó orúkọ báyìí. Ó burú díẹ̀ kò dáa rárá. Ńṣe ni kí ọmọkùnrin solution tó lè mi rí tó lè ṣe nísìnyí pé àwọn ọ̀rọ̀ kóòtù sì kọ́ leléyìí kó padà sílé. Wọ́n ṣàlẹ́bí wọ́n nínà lẹ́bí nínú ilé wọ́n ní àwọn tó jẹ́ bíi mọ́gàjì ilé wọn tàbí bíi olórí ìjìnlẹ̀ bí olórí ẹbí nkankan níbẹ̀ kọ́ pè wọ́n kó lọ pè wọ́n kọ́ bá wọn sọ ọ̀rọ̀ yẹn. Wọ́n sọ nítòbí ìnùbí wọ́n á mọ bí wọ́n á ṣe bá wọn yanjú ẹ̀ má torí pẹ́gbọ́n ẹ̀ ṣe báyìí kí ìwọ náà wàá sọ pé wọn ní ẹ̀tọ́ nínú ogún bàbá yín kò dáa. Ìbẹ̀rẹ̀ jàna rí àkímọ́jú ìbẹ̀rẹ̀ ogun la rí o àmọ́ nǹkan tó máa kẹ́yìn ogun o. Ẹni tó ń lọ sógun èrò tó ń lọ sógun la rí àmọ́ ẹni tí ó bọ̀ o nínú wọn. So kọ́ fẹ̀sọ̀ ṣe é kọ́kùnrin náà fọgbọ́n ṣe é kó lọ bá àwọn olórí ìdílé wọn. Kó pè wọ́n kó ṣàlàyé fún wọn kan jọ yanjú ẹ̀. Ẹ ò pé àwọn ọmọ tí ẹ̀gán fúnra ẹ̀ ti ń da lẹ́bi pé dáàdì kì ń dé tẹ̀yìn náà tẹ̀tẹ̀ lọ chẹ́ǹjì orúkọ yín. Ṣé mo pé àwọn ọmọ yẹn náà ti ń rísìn pé tí bàbá àwọn ṣe ò dá. Àrí bíi pé àwọn ọmọ ẹ̀ yẹn tó bá wá dàgbà tọ́rọ̀ náà wá sọ pé àwọn chẹ́ǹjì orúkọ àwọn orúkọ tó sọ àwọn yẹn àwọn ò fẹ́ mọ́ ṣẹ́nu tiẹ̀ máa dùn. Lóòótọ́ wọn ò lóbi mọ́ sí ṣẹ́nu àwọn òbí yẹn gáà dùn lọ́run orúkọ tiẹ̀ tó chẹ́ǹjì yẹn. Ó múrẹ̀ ó parẹ́ ẹ̀rùn kúrò lára ìdílé kò dùn kò speak well ká sọ tòótọ́ ọ̀rọ̀ ṣùgbọ́n kó lọ yanjú ẹ̀ ọ̀dọ̀ àwọn ẹbí ni kó gbà lọ kó lọ bẹ̀ wọ́n. Òun mọ̀ pé bí kíní ó ṣe rí nìkan jọ kọ́ gbogbo wọn gbà wọn kán ràn án lọ́wọ́ àwọn àbúrò òun kọ́ lè fún un lẹ́tọ̀ọ́ tòun nínú ohun tó wà rẹ̀ wọ́n á bá wọn yanjú ẹ̀ solution tó lè tún tètè ṣe fún nìyẹn tèmi rí mẹ́ nìyẹn ìyẹn fẹ́ lò mí láàyè.
0: Ẹ ṣé o àdúpẹ́ o kí a tètè àwọn náà ń gbọ́ náà wọ́n ń gbọ́ wá báyìí. Ẹ lọ sá.
11: Ẹ
0: káàárọ̀. Ẹ
11: káàárọ̀ o.
0: Àlàáfíà ni o.
11: Ayò ìyàwó ni látọ̀rẹ̀
0: wa. À mọ́ mi. Ṣé mo ṣe ni?
11: Rárá o.
0: Kí ló dé?
11: Wọ́n ló tí o.
0: Ok, ẹ ti parí.
11: Wọ́n
0: ló tí o. Parí mi. Ogun ni fọ́lọ́ mi. Yes, wọ́n mi. Àmì o Jésù, àmì o. Àmì o. Àlàáfíà mà. Àlàáfíà mà.
11: Wọ́n pè ọ̀pọ̀lọpọ̀ ẹlò ní ìdánwò mí ìsìnkú wọn. Wọ́n dákun ọmọ bí wọn ò dọ̀ o.
0: Ok,
11: yes. Àwọn kọ̀ọ̀kan náà dájọ́ sọ̀rọ̀.
0: Ok.
11: Kódà
0: ó rẹ̀ mí gan an. Mi wà á mọ̀ o.
11: Pẹ̀lú nǹkan kan mú mi o.
0: Ok.
11: Owó tó dín ni o.
0: Ok. Ok. Ok ma. Ok ma.
11: Ẹ rí bóun mi gan
0: o. Ohun kò gbogbo ara clear gan. Gbogbo ara clear. Àmì Jésù, àmì ma.
11: Ẹ rí ti àkọ́kọ́ bó tiẹ̀ ṣe pé mo tají bá yín lẹ́nu ẹ̀ mi.
0: Ok.
11: Bàbá tí ẹni. Nǹkan
0: ló
11: ni
0: àwọn ọmọ bẹ́ẹ̀ ni.
11: Ṣé rí nínú ayé tá a wà oríṣiríṣi nǹkan ló ń ṣẹlẹ̀. Ibi tá a bá rí dé ni. Bíèsì kan ṣẹlẹ̀ nígbà kan tó ṣe pé àwọn ìyá tí wọ́n ti mọ̀ báwọn ọmọ fẹ́ra wọn àwọn ni wọ́n jà. Wọ́n lè ta púpọ̀ àwọn ò ní jẹ́ káwọn ọmọ yìí ó fẹ́ra wọn mọ́. Ọmọbìnrin yìí ó sátọ ọmọkùnrin yẹn lọ. Ṣùgbọ́n ìyá rẹ̀ lọ mú wọn bẹ̀. So eventually wàhálà ṣá pọ̀ gan ọmọ yẹn láti fẹ́ lòmí ọkọ̀ náà fẹ́ lòmí ṣùgbọ́n àwọn ọmọ yẹn ò fira wọn lẹ̀ jẹ́ mọ pe won ni omo mefa o bere yen ni omo mefa to bi sile oko ti o lo seyen ṣugbọn ko si eyo ka eyo ka soso to je bi oko re kankan
0: eh
11: nitori pe won atokunrin yen o fira won le ese to ba si koko saaju naa ni omo agba first ni o omo mefa o si kankan to je ti
0: oko limbe
11: okunrin ta koko yen ti won jo fira won le yen won lo ni awon omo mefa fa ilu kan ti o je ran sodo mi bi loro yen ti sele
0: hun
11: ke la fe so se ro yen anyway in wo ka fe fi yen clarify ni pe won se ti o ti sele la be won
0: hun
11: awon bi ni ka ki se ngba mi ti ma n be laarin wa kajo yanju e ka mo damu ọmọ lóko ìyẹn bẹyẹn ẹ wá rí eléyìí tẹ sọ yìí ọkùnrin gbogbo èèyàn láyé ìwà ẹta ètùtù ìzọ àánú òbí ni ọ èèyàn jíjìn orúkọ èèyàn ṣe kinní kan òní nǹkan kan ṣe ṣé bí obìnrin náà ó jíjìn orúkọ
0: bẹẹni
11: ṣé tó bá fi wọ́n jíjìn orúkọ tó ti lọ ilé ọkọ yẹn a ti sọ pé kò ní ogún nínú ogún bàbá yẹn mọ́ ètò wá ṣẹlẹ̀ láàrin àwọn ilé yìí ó ti lú mọ́já ẹ̀sìn o ọ̀tẹ̀ tútù ó ti dàpọ̀ mọ́ ìjà ẹ̀sìn
0: bẹ́ẹ̀ni
11: èyí kejì ó lè jẹ́ olójúkòkò olóòótọ́ pé olùwọ́n fẹ́ olùwọ́n mọ̀ gbogbo ẹ̀ bí ẹgbẹ́gbọ̀n rẹ̀ ọgbà jésù bí ọba fẹ́ du ogún mẹ́gbọ̀n rẹ̀ àbẹ́gbọ̀n rẹ̀ lọ́wọ́ yóò ṣe bákan náà ṣùgbọ́n lè fi ló mọ́ já ẹ̀sìn so ọkùnrin tí ó wá lọ chéńjì orúkọ bí yóò gba jésù èèyàn lè gba jésù kéèyàn mọ kéèyàn sì máa jẹ́ ọ̀rọ̀ ṣe kinní kan lọ ẹni tí ó sì jẹ́ ìyògùn ṣe kinní kan ó lè lọ chéńjì orúkọ rẹ̀ sí olúwa ṣe kinní kan kálukú ló mọ tí ọlọ́run bá òun sọ àlè tú àárín yẹn àwọn míì wọn tó jẹ pé wọn máa dórúkọ yẹn lọ ẹlòmíì ó chéńjì orúkọ ẹ olọ́mọ tó lọ ń bá òun sọ kò sí fún wa láti dá ẹbí tàbí dáàrin ẹ wá rí nǹkan tó wá ṣe pàtàkì bẹ́ẹ̀ ni pé ẹni tí ó lóun gba jésù tó chéńjì orúkọ kò tí ì mọ tó gbà orí bíbélì wí bẹ́ẹ̀ ni Matthew 6:33 ó ní ẹ tètè kọ́kọ́ máa wá ìjọba ọlọ́run
0: àti òdodo rẹ̀
11: àwọn
0: tó kù a ó fi kún fún yín ni.
11: ṣé kó ti wá ìjọba ọlọ́run àtòdodo rẹ̀ náà gẹ́gẹ́ bá a ti gbọ́ báyìí tó lóun gba jésù àwọn nǹkan yòókù tó kù ọlọ́run ni kó máa wọ mílíọ̀nù ti wo yòókù tó kódà kó ṣe pé láti ìbàdàn dẹ́kun ni ilẹ̀ táwọn yìí left and right ṣọlọ́run lè dáná látójú bẹ́ẹ̀ lọ ni. yorùbá kan dẹ̀ máa ń sọ kinní kan pé ẹni tá a fún lógún kò dàbí ẹni tí ogún ń pè. ṣé wá rí èmi tí mi ń bá yín sọ̀rọ̀
0: yìí
11: mo la irú rẹ̀ kọjá àmọ́ mi fojú bẹ̀ wọ́n. bẹ́ẹ̀ni nínú àwọn ọmọ bàbá mi 17 ni wá nígbà yẹn ó dàbí pa àwọn méjì kan ti tún kú ṣùgbọ́n nígbà náà tí mi gba jésù 17 ni wá.
0: Ọmọ kejì sì lè mí tẹ̀mí fi gba jésù.
11: Ọmọ
0: kejì
11: second born. Bẹ́ẹ̀ni. Ok. Obìnrin márùn-ún ló sì bímọ fún bàbá rẹ̀. Nígbà tí mo wá ń gbìyànjú àti sọ ni pé nígbà tí bàbá mi tó kú ni mo ti gba jésù o wọ́n bá mi gàjà ẹ̀sìn yìí tó lé wọ́n kọ́kọ́ sọ mí nù nígbà ọ̀yá. Bàbá mi tó wá ọ̀pọ̀ wá bẹ̀ mí ní wájú ọlọ́run àbẹ̀yà. Ọ̀rọ̀ yẹn sì ó dé lọ bẹ́ẹ̀. Ó ti pé ẹ̀mọ́ lọlé. Bàbá mi náà wá gbogbo ọgbà tá a fi ń jà yẹn náà. Bàbá mi kàn dé gbogbo àwọn ìyókù sí mi ká máa bá mi jà ní wọ́n wá mi wá. Bẹ́ẹ̀ni, mo lọ ṣiṣẹ́ lẹ́dọ̀ àbò bàbá mi wà níbẹ̀. Mo lọ ṣiṣẹ́ lọ́ṣọ́gbó, wọ́n wà mí níbẹ̀. Lọ́yọ̀ yìí àìmọye ìgbà fún wa mi dídí. Including mama tó bí mi lọ́mọ ni bàbá mi sì dẹ́ sí mi pé. pe awon ogbodo re nika en ta won ba ri lodo mi bayi ni orun bayi ni orun awon si wa ori mo je omo loju awon obi mi mejeji gan so eventually nga so ti pe e gbe wa mi en sha pe tu o kan kan be yen eventually ngba fi dadi mi ko won pe ogbo emi o yo du si be na ori se mo pe oro ti tin be nle oye yin
0: oye bi
11: so emi o ku le yo du si mi ogbo wa won pe ogbo o pe nkan kan fe mi
0: ah
11: be ni mo so fun yin o si wa nbe be dun ni
0: hmm
11: e be lo we ni kaka ori pe ni a ba pe le fi a pe moto olohun ti saanu fun mi
0: hmm
11: so ene to lo to gba Jesu to lo lo change oruko ah ah o ni o se mi le ma je mo lohun to dara wa bo mi awon fi a se daada na wa o sugba ah o lo ro sa no fa eh se bai ni ko kan ja fi
0: hmm
11: a ba fun ni kan se ti a ba do pade a mo a fun se daada si everybody won eh ni so ẹni tó lóun ṣe tó lọ pààrọ ọkọ kò sinmi lé má jẹmọ ọlọrun tó n tó ṣe bóyá kò yé bẹẹ ni kò yẹ kó fẹjú sí gbogbo kínní ó ní kó kíyèsí kó ní fi kan àwọn ọmọ rẹ fi mọ pé nǹkan kan bẹ sí tọjẹ pé bàbá wọn ìpín bàbá wọn ń bo fún àsìkò kankan ọmọ mi lọ sí ọdọ ìyàwó siblings mi wọ́n wá sojú rẹ̀ kó owó ilé fún ọmọ àbúrò mi ó bá wá bá mi ló bá ní mọ́mí pé ṣe ń mọ̀ tí ẹ̀ ṣe kinní kankan fẹ́ yẹn mo ní níbo ó ṣe lè bàbá tiẹ̀ nù mo ní kí ló kàwọ́ pẹ̀lú yẹn mo ní ọjọ́ kọjúmọ́ iṣẹ́ apá tiẹ̀ mo ní kọjúmọ́ iṣẹ́ apá tiẹ̀ ni mo ní èmi ọ̀rọ̀ níbi kankan o mo ní ogún ìyá gbẹdẹgbẹdẹ ni o wọn bá ń tọ́lọ́ ṣe fún mi mo ní gbogbo ní ìrìn ní ó sinmi lé o ọdún bá ṣe fi ẹ
0: nípa
11: parí ẹ sí ẹ wọn pẹ kínní kan fẹ nìkan wọn ṣe kínní kan fẹ nìkan ẹ kínní kan kankan èmi ò rọjò kankan fún ọmọ kan o mo ti sọ fún mi ní kan fún mi bí má pẹsẹ rẹ lé ní kó kí sí o kò dẹ sọ fún àjọ ṣe dáadáa sí ra wa. Kí ni wàhálà kìíní yẹn kí lọ pa ká gbogbo nǹkan àbúrò kí ni kí ni amúwáyé ìgànkẹ là ń mú lọ bọ́bá yá ká má bẹ̀ sí jàjà lè ní ìsìn owó fún lè ẹ̀mí mọ̀ sọ ọ́nù gan ẹ̀kú tó ń bá wà lóun gba Jésù àwọn ọmọ rẹ̀ tí wọ́n tí ì ṣe kí tí wọ́n tí ì dá ọ̀tọ̀ mọ́ ìyàtọ̀ tó sí tí wọ́n nípa àwọn ọmọ yẹn mọ́ lọ́wọ́ ó ní kó kí sí o.
0: Àlàáfíà máa o, ẹ̀pẹ̀lẹ̀ máa o, ẹṣí máa o. Wọ́n gbọ́. Yes, ma. Ẹṣí ma.

0: nítorí ọmọ tí wọ́n ń sọ ni pé
1: ọbàjẹ́ ọmọ gbọ́dọ̀ bàjẹ́ o ìlú ọgbọ́dọ̀ bàjẹ́
0: lọ́lọ́ jókòó jẹ́ o
1: bàjẹ́ o ìlú ọgbọ́dọ̀
0: àwọn tí sì ń talẹ̀ kán máa talẹ̀ wọn lọ
1: bàjẹ́ o
0: àárín tá a bá ti gba olúwa gbọ́
1: ọmọ gbọ́dọ̀ bàjẹ́ o
0: ẹwà ìjọba ọlọ́run ló pè é àti òdodo rẹ̀
1: oníbàjẹ́ o
0: èyí tó kù
1: oníbàjẹ́
0: àfi kò fún yín owó ilẹ̀ tó wá kù àti ilẹ̀ tó kù àti ilé tó kù ẹ ti kọjú sí ti ayé nà o.
1: ogori afẹ́fẹ́ kò ní bàjẹ́ lẹ́tọ́ ogori afẹ́fẹ́ kò ní bàjẹ́ kò ní bàjẹ́ kò ní bàjẹ́.
0: ẹ̀lọ́.
2: a kò ṣe sàánú adùn ní.
0: ẹ àmì o.
2: olùṣọ́ àgùntàn olùṣọ́ ọlọ́lá ti bàdàn.
0: ẹ̀ka lẹ́sà o.